0: ọba Bọ́ládé ló ti dé tẹ̀yìn retí. Òkìkí ọlá òun ló ti dé tẹ̀yìn retí báyìí. Táyé ló lú òkìkí ọlá. Kábíyèsí Ọlọ́run adúpẹ́ o àtún ti dé o. Dídé wa lónìí agbára wa kọ́, ọgbọ́n wa kọ́, mímọ̀ sí wa kọ́, bí ìbá ṣàánú Ọlọ́run. Àánú Ọlọ́run tá a rí gbà náà látún fi jọ gbọ́ra wa lọ́wọ́lọ́wọ́ báyìí. O sí ọba mi Edumare o. Àánú Ọlọ́run la fi wọlé láàjẹ́ títí tòní yìí. Kábíyèsí ìrí Ọlọ́run o. Títóbi ìrẹ́ Ọlọ́run o. Ọba tó sọ̀kalẹ̀ àánú rẹ tá a sì nígbàgbọ́ pé àánú náà bá wa wọnú
1: ọba
0: wa wọnú ilé. Wá dùn ọkàn wá balẹ̀ pé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá tẹ̀ ń gbọ́ wa pé dédé báwa ṣe bá àánú Ọlọ́run wọlé. Àánú Ọlọ́run làwa náà bá
1: látún
0: bẹ̀yìn náà. Ọba tí ò jẹ́ àgbà burú pẹ̀lú ara wa ó sí ọba mi Edumare o.
1: O ṣeun.
0: Òní ọjọ́ kẹsàn-án nínú
1: oṣù kẹwàá
0: kábíyèsí ìrí Ọlọ́run. Oṣù kẹwàá yìí náà ń lọ gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé tiẹ̀ náà báyìí o.
1: Wẹ́rẹ́.
0: Ó tún dọjọ́ kẹsàn-án. Oṣù kẹwàá títóbi ìrí Ọlọ́run.

0: Ọba lóní ọba lánàá ọba ní gbogbo ìgbà ọba láàrin ìṣẹ́jú ìṣẹ́jú tọ́ba mi Èdùmàrè ń ṣiṣẹ́ rẹ̀ nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa kábíyèsí rí ọlọ́run o gbọ́ngbọ́n rí ọlọ́run o ọba tó rí wa tá a rí ọba tó mọ̀ wá tá a mọ̀ ìkànnì tí lágelú la wà á ń bẹ nínú ilé agbára lọ́wọ́lọ́wọ́ báyìí ayé bó lọ́ba mi Èdùmàrè wà kí lọ́ba mi Èdùmàrè ń ṣe lọ́wọ́lọ́wọ́ láàjẹ̀ táwa ń bẹ ńbẹ̀ yìí dédé bó ṣe jáyì ẹ máa wo agbára ọlọ́run ẹ wo bọ́ba mi Èdùmàrè tún ṣe tóbi ó tún tóbi jù báwa tún ṣe mọ́ lọ ó tóbi jù bẹ́ẹ̀ lọ dédé àwa ń bẹ láàjẹ̀ láàgùn kòòrò nílùú nàìjíríà ẹgbẹgbẹ̀rún àwọn kan ti ń gbọ́ wa lọ́wọ́ báyìí wọn ò sí nàìjíríà o ẹgbẹgbẹ̀rún àwọn kan ń bẹ lọ́sàn-án gan àwọn kan ń bẹ nírọ̀lẹ́ àwọn kan tún ń bẹ ní àṣálẹ́ lọ́wọ́lọ́wọ́ bá a ṣe wà yìí kábíyèsí ọlọ́run ọba tá a wá ń ròyìn yìí ò pé méje o adé agbo ọba yìí ò pé méjì kò pé mẹ́ta o ọba ọ̀kan ṣoṣo yìí ti ń ṣiṣẹ́ nàìjíríà òun náà ni wọ́n ṣiṣẹ́ gbogbo diaspora kò sí ẹni tó lè yí padà òun náà ni onírìn láàárọ̀ nírìn lọ́sàn-án onírìn lọ́gànjọ́ òru dédé bá a ṣe ń bẹ́ ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ni wọ́n ṣiṣẹ́ rẹ̀ tí iṣẹ́ kan ò wá dí ìkan lọ́wọ́ títóbi ìrẹ́ ọlọ́run o bọ́bá ní ká má lè wá lónìí kò sẹ́ni tí ó mú sí láàrin ìjẹjọ sásìkò tá a wà yìí adéagbo òjò ti rọ
1: tọpọ
0: ilẹ̀ ti fà mú
1: pẹpẹtẹ
0: ọba tó wá ka èmi àtẹ̀yìn sí àti gbogbo olólùfẹ́ tá a jọ ń gbọ́ra wa ọba yìí la mọ rírì rẹ pé ó ṣe o ó ṣe o ó ṣe o a máa fi eléyìí jù bá ọlọ́run tọ́ra àwọn àgbàlagbà wa wọn a máa sọ̀rọ̀ yìí pé bí èkòló báyìí bá ti jù bá ilẹ̀ wọn nílé ọ padà lanu títóbi èrè ọlọ́run o àwa náà nígbàgbọ́ wípé bá a bá ti kí ọlọ́run tá a fògo fọlọ́run níwọ̀nba bágbára wá ṣe ma n tá a bá ń ṣe ojú sí fún wa
1: ó tún ti gbà
0: ó tún ti gbà nù ó àwọn bọ́ìsì mi yìí tún ti dé
1: ó ti wọ̀ pé ìgbà agbára wọn kì í ṣe pé
0: irọ́ ọba mi Èdùmàrè ju bí
1: a ṣe
0: gbà

0: emi o gba en ti ade agbo so mo bi le re pe ta leni ki le yin o se teyin o fi ri anu gba oni eyin o se anu le yin o fi ri anu gba
1: mi so pe yin o se anu
0: kini
1: anu le yin fi ri anu gba bo ba sa anu o le mo ra anu gba en ti o sa anu olohun ka wo sososo o si ton fa anu fun
0: emi wa nje ko yo pa awon ti won o sa anu ti won ra anu gba nko
1: eh akomo won ni na tun ra anu gba lodo olohun ni da lopo loru jabre lo wa awon eyan le
0: oro re mo ye mi eh ko ye mi ko ye mi ko ye mi
1: temi mo ni pe anu le yin fi ra anu gba
0: oda e da ko e ba wa da si oro yi ka to ma tesi waju gbugbu eyan ologbon e da ko oro yi oru mi loju die ki la se ta fi ri
1: anu gba
0: anu gba kini ta se ta fi ra anu gba 0912370875 ah ko da awon eyan ti e ti to won ti to hello
2: no e ka lo
0: e ma ku aje
2: aje awa gba
1: ami
0: ami
2: e ti ti e le da ni mo ti lo ko
0: ami
2: ba je lo ni wa le la lo
0: ami
2: e ni gba gbo yi pe gba du ale o se ra ni gba
0: gba du ale yan fi ma ra nu gba
2: Eni ti o wa sadura
1: nko. Eni ti o gbadura. To isun ra nugba.
2: Awe ade e gba na ni.
0: Adura re gba na do. Eh? Mo ye awon kan be ti won o sadura o.
1: Ton si ra nugba.
0: Ti won ti e ma tin jadura.
1: Abolade. Eh? Ese un baba.
2: O ma gbadura.
0: Oda oda eja to gbe ni ile yin na. Hello.
3: Ọjọ́ ẹ̀kú àjẹ́.
0: Ẹ mọ̀ pàjẹ́ ìyá wa.
3: Ìjọ àwọn ọgbà.
0: Àmì àmì.
3: Ẹ̀sùn kú ìpalẹ̀ mọ́ ọdún.
0: Ẹ wo ìpalẹ̀ mọ́ ni ìyá.
3: Ọlọ́run mi tó yìí lọ́kàn tó kú lè tó pẹ̀ fún.
0: Àmì ìyá o.
3: Ẹni tí ọ̀gá mi ń fà ní o.
0: Ẹni tí ò sí àánú. Lẹ́yìn ọ̀gá
3: fàánú ń bì kan. Èèyàn ṣe ń bò mí. Ẹni tí ọ̀gá dúà ń sàdúà o. Ẹni tí ọ̀gá dúà ń bì kan. Ẹni ṣe ń bò mí o. Kò sẹ́ni tí ó jì tí ó ṣe pèlè rẹ o. Àdúrà lèèyàn fi rà àánú gbà. Àánú lèèyàn fi rà àánú gbà. Ẹni ọlọ́run wá ṣe láàánú kò lè rà àánú gbà ní èèyàn.
0: Àdúrà lèèyàn fi rí àánú gbà.
3: Ẹni tọ́lọ́run ọba ṣe láàánú kò lè rà àánú gbà ní èèyàn.
0: Ẹni ọlọ́run ọba ṣe láàánú
3: kò lè rí àánú gbà ní èèyàn.
0: A jẹ́ pé gbogbo àwọn tí ò wá ṣe àánú kọ́ tí wọ́n sì tó rà
3: àánú gbà. Ẹni tí ọ̀ kò sẹ́ẹ̀dì kan ní oṣù èbò mi o bí òjú kó gbèrò irú ọmọ èèyàn lọ bí òjú kó gbèrú yàn.
1: ní ti odò.
3: kò yé yín.
0: pé yé mi ìyá
3: mi. èéṣe gbogbo ọjọ́ ayé lè yé èèyàn máa ṣèta o. ọlọ́run a sì máa ṣàánú èèyàn láti ṣe àánú fún yàn. bọ́yá ajẹ́ yí padà.
1: àbí.
3: àánú lèèyàn fi rà àánú gbà o.
0: àánú lèèyàn fi
3: rà àánú gbà. gbígbà àdúà a tún máa dé èèyàn rà àánú gbà.
0: Nígbà àdúrà tó máa jẹ́ kéèyàn ó rí
1: àánú gbà.
3: Bádùn èèyàn bá a ti gbà sí lókù. Èèyàn rá àánú gbà nù. Àdúrà yín ọgbà o.
0: Abilékọ
3: Akérèdé Dásọ́lá ni wọ́n pàdé.
0: Abilékọ Dásọ́lá sọ ọgbọ́n mi yá
3: yìí. Àkàrí àmọ̀ yín náà kù múra o.
1: Ẹ ṣeun ìyá wa.
3: Yóò ṣe é ṣe àdúrà yín ọgbà o.
0: Ọgbọ́n mi yá wa yìí ṣe ìjànà náà ọ̀rọ̀ yìí. Àánú lèèyàn fi rí.
1: Ọmọ yìí odò ti ń rọ̀ ni.
0: Kàbíyèsí
1: ọlọ́run. Ọmọ yìí oòrùn ti ràn ni. Ọmọ bílẹ̀ ṣe ń sún bílẹ̀ ṣe ń mọ́. Ika ènìyàn. Ṣé ọlọ́run dálẹ̀ tiẹ̀ sí lọ́tọ̀?
0: Tí ò bá ṣe níbì kan.
1: Yóò ṣe ń bò mí.
0: Ó ń ṣe ní bò mí.
1: Àánú lèèyàn fi ń rà àánú gbà.
0: Àánú ni.
1: Ọlọ́run mọ̀-mọ̀ fi ru wọn lẹ̀
0: náà. Àwọn tó bá àwọn tí wọ́n wá dájú kọ́.
1: Ọlọ́run mọ̀-mọ̀ fi ru wọn lẹ̀ náà ni. Hello.
4: Èlò ẹ máa kú ètò.
1: Ọlọ́run ló mọ̀ ń kú sáà.
0: Bàbá wa Gàmíyù Ọlọ́run dá láti lọ Abẹ́òkúta.
4: Ìjírùn mi Abiolúkú Akọ́jọ́jọ́ wọ̀ mí.
0: Kábíyèsí
4: bàbá. Ọkọ mo bèrè ìjì ló wọlé tọ̀ mí wá.
0: Kábíyèsí bàbá.
4: Ìjẹ́ kìí ṣègbẹ́jú lá láti dáṣọ ní kàṣà lóní gba aṣọ.
0: Kábíyèsí bàbá mi.
4: Bàbá olóló ló ní ti gbogbo oyin o. Wọ́n sì ti gbò oyin lọ kọ̀ọ̀kan. Nípa àdúrà. Èèyàn lè rí àánú gbà. Jesu ni emi o sanu owo temi o sanu fun
1: ben
4: nipa ifi fun ni eyan le ri anu gba bo se ye mi mo ni o
1: esun
0: o da meji mi baba na tu si bayi ifi fun ni
1: anu sara
0: keyan ma se sara
1: iyan
0: o ri
1: anu gba
0: anu gba keyan tun ma wa be lo
3: alaji
0: hello
3: emi adile ko mo pada wa
0: e
3: na tin daju pa nko
0: eh
1: o si ra
3: ara won tin daju pa la won tin geyan wa ara won na na ti o si tun ko gba bayi mo lo nti e
1: abi
3: o sa nu abi o sa ni
1: ah ah inu ede ti
3: e wa le ra nu baba abi ede ra nu gba se ka ni abi sako
1: be ni
3: ah ah awon ti inu anu la anu wa
0: inu anu
3: o ten ti daju pa maybe kan yo fa mi bo ti mu ko mo bo ti mu ko kere to adu ayin ogba
0: aje agbo aje pe gbogbo awon to ba lero pe ahun ni ahun ni o se si bi kan
1: o se pe dodo ti eni
0: ka bi ese olorun mo pe eyan lahun mo so pe leyi o ko ti eyi aje adu re ni o ti dan lara adu re ni o ti dan lara re badu are ba dan lara re ku ni je kini lodo ti e adu are ni o dan hello

0: Hello.
1: Hello.
0: Yes, sir.
1: I'm
0: a quadri.
1: Yes, sir. Baba Sunday Usman, you like the level.
0: Baba? Hey, I'm a bow.
1: Yes, sir.
0: Yes, sir. Yes, sir.
1: I'm not alone. Oni ìyànú ta fi rí ìtayó tó ti yá sí àwọn tí ó aṣáánú fún ní kàtàwọn òbí abámọ́ká ti fi sílẹ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àǹfààní yẹn ni wọ́n ń jẹ ẹni tó bá wọ ọlọ́run ọlọ́run ṣe àánú fún ọ.
0: ẹni tó bá wọ ọlọ́run
2: tó bá wù ní ṣàánú fún
1: ọlọ́run ṣàánú fún bẹ́ẹ̀ ni ọ̀nà ló sọ ó ní òun ara mọ́ ọba àjọkẹ́ ayé tóyójọkẹ́ gbogbo aláyé ni ó bá rọrùn ní wàṣẹ ta àwọn tó bá jẹ tiẹ o.
2: Àti ní rere èèyàn àjọ nájà kan náà ni.
0: Kí là á ṣe bá a ṣe rà lọ́gbà? Ìfifúnni ń bẹ nínú tá a fi rí.
2: Àánú gbà.
0: Dandan ni. Ìbẹ lọ́run.
2: Ó wà níbẹ̀.
0: Ó ń bẹ bí tí a fi rí àánú gbà. Ẹni Ọlọ́run bá wá wù.
2: Ọlọ́run bá kẹ́.
0: Ẹni Ọlọ́run bá wá fẹ́. Ni ó sọ kalẹ̀.
2: Àánú sí lọ́dọ̀ rẹ.
0: Àánú sí lọ́dọ̀ kábíyèsí Ọlọ́run. Agúnkùn òru la wà lọ́wọ́lọ́wọ́ ní Nàìjíríà. Agúnkùn òru náà ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí.
2: Wẹ́rẹ́dìwẹ́rẹ́.
0: Agúnkùn òru nílùú Nàìjíríà wọn a máa fi tú wọn a sì máa fi dè.
2: Dandan ni.
0: Agúnkùn òru lọ́wọ́lọ́wọ́ báyìí èèyàn a máa fi ráàánú gbà o. Èèyàn a máa fi rí.
2: Àánú gbà lọ́wọ́ Ọlọ́run àti lọ́wọ́ èèyàn.
0: Agúnkùn òru lọ́wọ́lọ́wọ́ báyìí a fi bẹ ọba àmì Èdùmàrè kọ́ bá àmì Èdùmàrè ọ́ dákun kó jọ. Gbogbo etí tí ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí dákun bá ń sàmì àdúrà yìí lẹ́ẹ̀kan náà. Gbogbo àwọn ọlọ́gbọ́n olóye wọ́n ti jẹ́ ká mọ̀ wípé ẹni tọ́lọ́run bá fẹ́ ní sọ̀kalẹ̀ àánú rẹ̀ ní lórí.
2: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n lẹ́ni tó bá sì tó ń bẹ Ọlọ́run ọba àmì Èdùmàrè a máa sọ̀kalẹ̀ àánú rẹ̀ nílé. Àwa náà wá fi agúnkùn òru yìí a fi bẹ ọba àmì Èdùmàrè kọ́ba àmì Èdùmàrè ọ́ dákun kó jọ ọ́. Gbogbo àwọn olólùfẹ́ tí ń gbọ́ wa báyìí tí wọn ò sùn nítorí ìfẹ́. Bí wọn ò bá tí ì gbọ́ wa Mr. Bọ́ládé a wà pẹ̀lú yín o. Ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti pè wá lábí aṣọ ká tó wọnú ilé agbára wa. Àwa náà ti dúró dè yín a wà pẹ̀lú yín o. Bá a bá tí ì gbọ́ yín tán báyìí bí ìgbà tá a ti jẹun tá a ti mu omi lé ní orí ni. A jẹ́ pé àánú náà lélẹ́yìí lọ́dọ̀ ọba àmì Èdùmàrè o. làwọn àgbàlagbà fi mọ sọrọ tí wọn wípé ẹjẹ kí ẹni tó rí ni
2: tó
0: mọ ni lójú
2: ẹgbẹ
0: ẹgbẹrún èèyàn ní owó bí téèyàn jókòó sí. Dàpọ̀ ìwọ náà bá ń sọ níbi tó wà wípé kọ́bà mi Èdùmàrè ọ́ dàpọ̀ jọ jayé ọmọ tẹ́tí gbọ́rọ̀ mi o. O ti wi dáadáa àní kọ́bà mi Èdùmàrè ọ́ dàpọ̀ jọ
2: jayé ọmọ tẹ́tí gbọ́rọ̀ mi.
0: Jayé ọmọ tẹ́tí gbọ́rọ̀ mi kọ́bà mi Èdùmàrè ṣe ń gbọ́rọ̀ rẹ yìí kọ́bà mi mo gbọ́ bẹ́ẹ̀ wá jẹ́ ká yé ọmọ tẹ́tí gbọ́rọ̀ mi. Ẹni tí ó sàánú rẹ yọ tẹ́tí gbọ́n tó ọ fẹ́ wí. Ẹni tí ò ní sàánú rẹ yọ tẹ́tí gbọ́n tí ọ fẹ́ wí.
2: Ká kan ni ó sì wà lórí kíní sọ.
0: Èmi wá bẹ ọba mi Èdùmàrè láàyè tòní yìí pé Ọlọ́run ò jayọ tẹ́tí gbọ́ mi.
2: Mi ò jayọ tẹ́tí gbọ́ mi Ọlọ́run.
0: Àánú tá a rí gbà láàyè tòní ni pé kọ́bà mi Èdùmàrè ọ jọ gbogbo etí tí ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ yìí lókè òkun. Àánú Ọlọ́run tó tóbi yọ fọ lórí ẹnì kọ̀ọ̀kan yín àtàwa náà.
2: Àmì àṣẹ Èdùmàrè.
0: Mọ́ fi gbólóhùn yìí dákun mọ́ fi ṣeré o. Gbólóhùn yìí tó o bá ń gbọ́ mi níbikíbi tó o ti ń gbọ́ mi láàyè káàyè tó wà òjò ń rọ̀. Alẹ́ mi sọ̀rọ̀ bí àṣẹ ni. Mo sọ fọ́ba mi Èdùmàrè pé gbogbo olólùfẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí. Àánú tí máa fọ̀ ntáyé máa gbọ́. Àánú tí máa fọ̀ ntáyé fi yàn án lẹ̀. Nígbà kọ̀ọ̀kan kọ́ba mi Èdùmàrè kó jọ rọ̀ lórí yín. Nítorí ìfi Ọlọ́run tẹ̀yìn ní lára tiwa. Bàbá sí lórí ẹ̀dọ̀ tó máa wá bèrè pé bó o ní. Ẹ tó máa wá jà fún wa lẹ́yìn iṣẹ́ alọ́mọ yìí ṣẹ́jú á máa gbọ́. Gbogbo tó kù tẹ́lò nínú ìsẹ̀mí yín ọba mi Èdùmàrè ò ní jáyé ọkọ ti yín o. Gbogbo ẹni tọ́ba mi Èdùmàrè ti kọ tiẹ̀ tí wọ́n pàtì tí wọn ò rí narí mọ́. Kọ́ba mi Èdùmàrè ọgbọ́n láàjì tòní yìí kọ́ dá oore padà kó dá àánú padà sọ́dọ̀ yín. Dákò panupọ̀ lẹ́ẹ̀kan náà kò sọ pé àṣẹ ọba mi Èdùmàrè o. Àánú Ọlọ́run lálẹ́ wù nínú ayé yín. Àánú Ọlọ́run ò ní kúrò nínú ìgbésí ayé yín. Ìsọkùnrin ni ìsobìnrin ni ẹni tí ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí. Àní mo sọ pé àánú Ọlọ́run yóò fọ̀hùn nínú ayé yín sí
2: i.
0: Àǹfààní kan tẹ́ẹ̀sì fún wa báyìí. Dákun fọwọ́ rẹ̀ bọ́jú kó gbétọ́ rẹ̀ nílẹ̀ kan náà. Àbí àgbo fọwọ́ rẹ̀ bọ́jú. Gbétọ́ rẹ̀ nílẹ̀ kan náà. Èyí tẹ́ wàá ṣe fún wa báyìí ni pé ẹjẹ́ á ṣe ádíá rẹ̀. Ádíá rẹ̀ tó ṣe fún wa báyìí. Dákun bọ́ sórí ẹ̀rọ ayélujára wa. Lágelu 96.7 FM. Dákun yára bọ́ síbẹ̀ lágelu 96.7. bọ́ bẹ́ẹ̀ lọ bá wa comment wọ́n á máa ṣe àmì o.
2: àmì
0: bá ń ṣe àmì náà jẹ́mi inú òwúrọ̀ àánú gbà o. àmì náà jẹ́ rí àánú gbà. Mo bá ti comment yìí lé lórí ẹnìkan kà lọ́dọ̀ tiẹ̀. Wọ́n kankan gbé àmì o jẹ́ rí àánú gbà. Dèdè bó ṣe comment tó wí o ó rí kó wí fúnra rẹ̀ ni ìwọ ló sì jẹ́ ó soríire. Oríire tó wá jẹ́ kẹ́ni kó ṣeun ẹgbẹ̀gbẹ̀rún èèyàn wà soríire bẹ́ẹ̀ látara rẹ̀ tí bá wá ní kọ́ ọ bá ń comment yìí kọ́ ọ bá ń like ẹ̀ kó tiẹ̀ wá jẹ́ wípé èèyàn mẹ́sàn-án lọ́ba rélé yìí lórí ṣe fún sí ààrẹ̀ comment lé lórí wá wo iye ẹgbẹ̀gbẹ̀rún èèyàn tí wọ́n mọ̀ rí ọlọ́run jẹ́ ráàánú gbà o. Ọlọ́run jẹ́ mi ó ráàánú gbà o àmì o ọlọ́run jẹ́ ráàánú gbà o bọ́ ọ bá rí eléyìí torí tap tó wá rí kọ sílẹ̀ pé mo fi ránṣẹ́ sẹ́nìkan mo tún fi ránṣẹ́ sẹ́nìkan dédé bó ṣe ń fi ránṣẹ́ òjò àánú ọlọ́run ni wọ́n máa ń sọ ẹni tọ́lọ́run bá fẹ́ ni máa ń ṣe àánú fún òjò àánú ọlọ́run wà á rọ̀ kalẹ̀ lórí rẹ̀ nítorí pé oríire tó ṣe púpọ̀ fún wa o tẹ́tí ọgbọ́ wa o tún fi owó ara rẹ̀ ra dẹ́ta o tun wa ba wa comment e o tun wa darun maju anu olohun ni ko nu gbe si aye re bo se nwo mi lowo lowo yi nitori ko o tun lo ba nsi a program yi lowo lowo bayi anu olohun re bebe yo wa po ti o fo ka lori re ti o wa ni dama lai lai se amina le kana amina le kana se amina le kana
2: oya
0: mo fe yen mewa ti o kokko yara wole na ji ti e kokko wo ki gbogbo ayo wa gbo awon kan be won ma gbo ni o emi won ma gbo sugbe emi won o wa emi na si fe comment o sugbe phone ti nbe lowo re nko
2: ko gbe
0: ko gbe ni de bi o se gbe o emi re to wi lodo re o ti ba nsi are anu phone ninu aye yin in to fe oba mi edumare o wa fi le eyin na lowo gbogbo eyin te wa nwo wa kedere lowo bayi te nsi are bayi anu olohun ni won yin lai lai so ra mi se dada ase agokun oru leleyi oba mi edumare o si mere ko ma wada dede ba se darun moju bayi ori ofe olohun kan ni lodo ti won lodo ba ni edumare
3: dayo to nje jo mo to mi o se maran ti sa
0: olotu eto mi Yinka Olayiwola gbogbo aye a ma so pe o yato
3: awon ti ba ku awon
0: bo se yato si na ori aye re na si nse kini o yato si
3: akini mu je se mu je mi to jara sakini ojo
0: mo oba mi edumare ni pada leyin e gba ko kan olorun bo ti mi gege bi se wa ni gbogbo gba awa ni lana awa tun ni awa ati e tun jo ni loni bo ba do lo ba mi edumare ni gba sa lowo re
2: amen
0: Abdulaziz Ademola Asisu
3: awo wa ni jimo wa ti ni opo bola wa ni jo
0: anu olorun to tobi to ma rebede lori eru oba mi edumare o jo so kale lori re
2: amen olorun
0: oba mi edumare kuku ni gba asisu lowo wa gbogbo nkan to ni o ni de kon fun ba nsa mi fun
2: mi ase

0: òkìkí ọlá ayé gbọ́yìn ìtayélólú ọmọ abọ́ládé lorúkọ tèmi o èmi a máa sọ pé yín kankan ò ní sẹ̀mí mi àtẹ̀yìn náà tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ikú ò ní pa láàánú mi àti mi tí n ó ṣàánú fún èmi a máa sọ pé bá mi èdùmàrè gbogbo ìgbà tí n bá ń wí àbí tí n bá ń sọ mọ̀jẹ́ kọ́ máa ráyọ dá mi lákẹ́ o torí pé ìrírí ẹ̀dá báyìí ọgbọ́n ọgbọ́n mi fi ń kọ́ ni.
1: adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó ti ń jẹ́ ìmìnì èmi ni má ṣe bẹ̀rù ọba arúgbó ọjọ́ ọba àdàgbà má pààrọ̀ oyè ọba kan lánàá ọba kan lónìí ọba títí ayé àìnípẹ̀kun ọlọ́run tá a pè lájò tí ń dáni lóhùn nílé ayìnyán lògbè agbé ọ̀gá fi máa rí òre rẹ ràn torí pé ìwọ ló tóbi ju ogun tó tóbi lọ ìwọ ló lágbára ju ogun tó lágbára lọ gbogbo tó dá pátápátá dáradára ni rárá tó dá làwa náà ọlọ́run ọba ayìnyán lògbè agbé ọ̀gá torí bẹ́ẹ̀ ni mo fi máa sọ pé àwa tá a jẹ́ ọ̀rẹ́ ní gbangba láyìnyán ní gbangba torí owó agbára rẹ gbangba tó fi ń gbà wá níta gbangba ó ṣe ọlọ́run àyájọ́ jẹjọ leléyìí tá a kó kọ́kọ́rọ́ ẹ̀mí wa lé ọ lọ́wọ́ wípé ọlọ́run jọ̀ọ́ dàkún bá wa sọ ẹ̀mí wa ó sì sọ gẹ́gẹ́ bá a ṣe wí náà ọlọ́run ó ṣe o kò ṣe o kò ṣe o àbí ọ̀gá mukadam sunday àjẹ agolóba nípa pé a máa kó àjẹ tí àlàáfíà lába yín gẹ́gẹ́ bí àwa náà ṣe wà lónìí pàtàkì ọ̀rọ̀ mi sí ọ ni pé má gbé kú ń bẹ̀ o dúró síbi tó wà pé ẹlòmíì náà ohun tó tún wá sí tó tún wá lágbára jù rèé tó kà á lẹ̀ torí òní kọ́ torí ọ̀la ni.
2: wọ́n tó kọ́ làwọn kan kọ́ bọ́lá mákẹ́jẹ máa rántí bíi thomas awo bọ̀bọ̀ àwa àtòṣe tó jẹ́ nára tó.
0: bó o bá kà á lẹ̀ torí òní kọ́
1: torí ọ̀la ni.
2: máa rántí ṣàǹbalẹ̀ ṣàǹbalẹ̀.
0: inú mi dùn àwọn èèyàn tí wọ́n ti ń tẹ àtẹ̀jíṣẹ́ dáadáa wọ́n lè fi àdúrà yìí wọ́n fi ránṣẹ́ ẹ̀dá kan gbogbo ẹ̀yìn tẹ̀ ń wọlé yìí pátá ẹjẹ́ máa ma ìlú tó ní kálukú kọ̀ọ̀kan wà ayọ̀ ni dákunjẹ́ ma ìlú wo ló ti ń bá wàá sọ̀rọ̀ ó ní ọlọ́run ọba àlá o jẹ́ kí n ráà ánú gbà tá ya tọmọ kábíyèsí ọlọ́run àmì àti àmì ayọ̀ ni o ayọ̀ náà ò ní kú ò nínú ìgbésí ayé rẹ ayọ̀ náà ó tún máa pọ̀ sí nínú ìgbésí ayé rẹ ismail nasir rahman. èmi ní wúrà àánú gbà o àwọn náà ti dá sí i. ọládélé sunday olúmú yìí wá láti gbáre mú ọlọ́bà nílùú ìbàdàn àmì o èmi náà wúrà àánú gbà o àṣé pé ẹnu ẹnu báyìí lèèyàn fi máa pe tèmi diire. alhaji isaac ajibola ọmọ wọn lọ́yọ̀ọ́ lé láti new york àwọn náà ti dá sí i. ọba mi edumare ó jẹ́ kẹ́yìn náà ó rà á nígbà o. surajuddin muhammad al-awwal
1: alubarika fada
0: babala amẹ́ríkà ẹ rí àánú gbà o àánú ọlọ́run ò ní wọnyí nígbà kọ̀ọ̀kan.
1: ẹ bá ń kíyọ ọlọ́jọ́ bí ọ̀sẹ̀ tí ń bọ̀ ọ́lẹ̀.
0: ó sọ ayọ̀ náà ni gbogbo àwọn ọmọ ọlọ́jọ́ bí onú oṣù kẹwàá yìí ìmọ́lẹ̀ ni ìmọ́lẹ̀ tó sì máa kárí gbogbo ayé ni congratulations wa o lápapọ̀ o.

0: tó ń jẹ́ Dr.
1: Bam. Mr. Oladibeji Oboye Sunday láti Texas.
2: Àdí ẹ̀ gbangba.
1: Oboye Sunday. Àánú Ọlọ́run ọmọ ní wọn nígbà kọ̀ọ̀kan. Ọba mi Edmari ọmọ ní ká wà àánú rẹ̀ kúrò lọ́dọ̀ rẹ̀ nígbà kọ̀ọ̀kan. Ọba mi Edmari ọmọ tó máa sàánú rẹ̀ nínú ayé yín sí. Oboye Sunday. Ha! O ní kú kú òjijì o.

0: alájí ọlárí kan samsudeen adesina bàbá olóyè rẹpẹtẹ
1: bẹẹni bàbá olójó bí ọsẹ tó kọjá
0: bàbá olójó bí ọsẹ tó kọjá abẹkúta mi o abíagbo bàbá yìí gbìyànjú púpọ a wà ní ibi ọjọ bí samsudeen wọn ṣe dáadáa wọn pọ ọlọrun lé púpọ látara wa wọn dun ọlọrun nú látara wa kábíyèsí ọlọrun ọba mi edumare ò ní fiyín sílẹ nígbà kọọkan ọba mi edumare yóò jẹ ṣe ọpọlọpọ ọdún atẹyin àti ìyá tọba rí ìyàwó wọn kọba mi edumare ó dàpọ fún wa níyàwó gidi fẹ o kábíyèsí ọlọrun ibẹ ó mọ rin gígé ìgbà tí ìyàwó dìde tó ní àmú dúpẹ́ olórí ọkọ mi o ó bá bẹ̀rẹ̀ àdúrà yìí bí gbogbo ọ̀rẹ́ tí wọ́n wá láti diaspora bí wọ́n ṣe dìde nu sóbìnrin lélẹ́yìí sóbìnrin ni ọlálẹ́kan ọmọ gbé mà sínú ilé o bí mo ṣe máa ṣe fọ́kọ mi ní ọyẹ ẹjẹ ń tàsílẹ̀ ọba bẹ̀rẹ̀ àdúrà kábíyèsí ọlọ́run ọlálẹ́kan samsudeen ó ti ṣe tọdún yìí ó ti mú jẹ o ọba mi edumare yóò dákun yóò jọ ọ kò ní jẹ òfin léyìí ṣèdágbére nínú ayé ẹ ti ṣe ọgọ́ta 60 nínú ayé mo ní ọlọ́run ó tún jí olo times two rẹ̀ sí bọ́ bá wá lo times two rẹ̀ sí ẹ bọ́ba mi edumare bá wá gbẹ̀dájọ́ rẹ̀ dùn sẹ́yìn náà ó ṣe díẹ̀ tó nu ayé ó gbìyànjú àdúrà ta wa bá ọ sílé lórí mi wípé gbogbo ohun tó kù tó lò nínú ìsẹ̀mí rẹ
1: pátápátá
0: àwọn tó bí ọ ò sunkún rẹ o ìwọ náà ò ní sunkún ọmọ o ẹ̀mí rí ogún ẹkú àṣeyọrí o ẹkú àṣeyọrí ẹ sì ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ nú ayé ẹ bá ń kí mr segun dáadáa ẹ bá ń dúpẹ́ o pé mo máa ń lóore o wọ́n kù náwọ́ sí o.

0: Mr. Daniel Tena Ike láti Texas nílùú America. Ọba Mid Mario gba orí rẹ̀ lé ọlọ́wọ́ àánú ọlọ́run ó fọ nínú ayé rẹ̀ sí o. Alhaji Ambale Abdullah Aziz mo máa rírì yín o. Ọba Mid Mario tún máa bá a dúpẹ́ lọ́wọ́ yín. Oládùmọ̀yé Ògúngbèmí alias Ọláolúwa bread bàbá yìí ti kó bread wa bó ṣe máa kó wa.
1: Ó ti ṣe nọ́mà.
0: Ó tún wá kó di tòní wa. Ó ní eléyìí tí mo tún kó wà yìí lónìí mo tún ṣàlékún rẹ o. Mr. Bolade ní bínú sí mi ni o fún ayẹyẹ ọjọ́ òbí yín ẹ bá ń fún àwọn èèyàn ní bread yìí sí. Ọba mi Edumare ò ní jẹ òṣùgbọ́ o. Ilé iṣẹ́ yín ò ní jóná kò ní di títì pa o. Tọ́ ọba ní bó ṣe máa ṣe ní ọba mi Edumare yóò ṣàlékún oore rẹ̀ lọ́dọ̀ yín sí. Mo máa rírì yín gan ni o ẹ kú àdúró ti gbogbo gbà o. Alhaji Abdulrahman Agarawo onípamọ́ láti Ìjẹ̀bú gbó. Ọba mi Edumare bàbá yìí àánú Ọlọ́run ò ní wọ́n lọ́dọ̀ yín o. Ẹ ní ṣubú ńgbà kọ̀ọ̀kan o. Ìyá oní máìmáì láti ìlú wa ẹ kú àdúró tiwa ìmáàmù olúwa ẹ bá ń kí wọn ẹ bá dúpẹ́ lọ́wọ́ wọn o. Ẹni tó bá ṣe dáadáa fún ọmọ ọmọ rírì rẹ o. Èmi mo fi ń fàsìkò yìí mo fi máa ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá.
1: Oore ló yẹ kéèyàn fi san oore.
0: Oore ló yẹ kéèyàn fi san oore.
1: Wọ́n fi dàkejì san oore.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Tòró ọ̀mọ̀gbà tí ó kàn wọ náà.
0: Owó ọ̀mọ̀gbà tí.
1: Tí ó padà kàn wọ náà.
0: Kábíyèsí oore ló yẹ kéèyàn máa fi.
1: Kéèyàn fi sẹ̀san oore.
0: Kábíyèsí Ọlọ́run. Ẹrú Ọlọ́run yìí jọ mí lójú púpọ̀ Abíagbo. Ó sì yà mí lẹ́nu púpọ̀. N tá a béèrè tọ́ba mi Edumare sí pé ìwọ ọmọkùnrin yìí ó dìsáàfù kínní yìí lọ́dọ̀ rẹ ọkàn ní sọ pé ó kéré ni o. Ọjọ́ òbí Abọ́ládé ó kọ̀la gbogbo ọjọ́ kẹwàá nínú oṣù kẹwàá lọ́ba mi Edumare péjọ ló sọ pé akí ìdílé Abọ́ládé pé ẹ mọ̀ kú ayé oríire.
1: Oríire.
0: Dákun gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa pátápátá ọlọ́gbọ́n olóye tí ń gbọ́ wa pátápátá kéèyàn ọmọ rírì ọjọ́ tí wọ́n bìyàn ní tó ṣe pàtàkì jù ní o. Ìgbà táwọn ọlọ́gbọ́n ọmọ ṣe a ní kí ni téèyàn lè ṣe téèyàn ó fi ra àánú gbà. Àwọn ajẹkọ̀ọ́yẹ wa wípé nínú téèyàn ó fi ra ju rí àánú gbà ni pé ja kún fẹ́ni tí ọmọ bẹ Ọlọ́run. Gbogbo ayé ọ̀wà fi odidi ọjọ́ kan lẹ̀ wọ́n mọ̀ wá sọ pé long life
1: and prosperity.
0: Oríire ńlá mọ̀ léyìí.
1: Wàláì.
0: Kí ayé ọmọ wa sọ pé ó sọ pọ̀lọpọ̀ ọdún láyé oríire ńlá ni. Má gbé ọjọ́ òbí rẹ pamọ́. Jáyé ó kí ọ kú oríire pé o ò ní fọdún eléyìí sòpin. Gẹ́gẹ́ bí ọ̀rẹ́ wa kan yóò ní ìmọ̀bọ́yé eléyìí tí mo ṣe yìí. Ló tún jẹ́ kí n rí
1: ló tún
0: sọ mi dọdún eléyìí. Ìwà máa rírì ọjọ́ tí wọ́n bí ni káyọ́mọ ṣe kí wọ́n máa ṣàdúà fún ni nǹkan pàtàkì ni o. Eléyìí máa fi mọ gbogbo rírì gbogbo ẹ̀yin olólùfẹ́ àánú ni o. Àánú tí mo fẹ́ gbà lọ́dọ̀ yín náà ni pé ẹ dákun ẹ bú oore yìí ẹ máa bù lé mi lọ́wọ́ ẹ máa bu àdúrà yín yìí long life and prosperity ẹ sá máa dá lé mi ní
1: lórí
0: ara mi ọgbà yóò sì ṣe déédéé ara mi. Bẹ́ẹ̀ ṣe ń ṣe eléyìí náà ni pé ẹ mọ rírì tèmi náà ẹ ọdá kí wàá láṣẹ. Abíagbo èmi mo fi ní arákùnrin yìí ó jọ mí lójú o. Ìgbà tó dijọ́ Sunday àkàndá ẹ̀dá yìí bá pè mí nítorí pé ó jákàndá ẹ̀dá mo fẹ́ fi dá akọ rẹ̀ Ganiyu Ọlọ́run dá láti ìlú Abẹ́òkúta. Bàbá yìí ló tó kọ́kọ́ pè wọlé o àkàndá Ọlọ́run ni o. Ó ṣe di Sunday ni bàbá yìí pè mí. Mr. Bolade Unisa dákun ò ní bínú sí mi ẹ̀mí mi bún ọ ní nǹkan mọ́ wàá sọ pé ó kéré o. Dákun mo fẹ́ fún ọ kó jẹ́ pé mi lẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ bún ọ ní ẹ̀bùn àtọwá bí mi lè rè yí pé ní tí mo fẹ́ bí sẹ́ẹ̀nì kankan ti fún yín ní nǹkan kan fún ọjọ́ òbí yín mo ní rárá o. O ní mo dúpẹ́ o ó lóun ti ń bẹ̀ lọ́wọ́ pé òun lòún kọ́kọ́ fẹ́ fún yín nìkan àkàndá ẹ̀dá Ganiyu Ọlọ́run dá.
1: Ọlọ́run dá.
0: o wa o jo wa loju o ya mo bo yin ni nkan yi dede bo se wo kini o tobi pupo lara mi tori nkan ti nro kan latodo won baba mi edumare ba nsanu ti mo si mo pe ma nsanu anu olon to ba mi edu wa ma to ma se fe to ba wu lojiji yo dodo yin
1: amen
0: ke to ku laye oju won la
1: amen
0: anu olon wa fo ninu aye si mo ma riri yin o eni to ba se daada e ja ki pe
1: o se
0: o se o mo ma riri yin gan tori po se je akada yi lo je ki mama yanana nti to se ko ba mi edumare o ma fi ku ojiji pa yi
1: o se ni bo ma kinu egun ni nlo
0: inu egun ni nlo
1: o tun wa se ni mo po rowo mi ti buguru fegun
0: in ta toro
1: e gugu meta ole meji
0: o re teyin nu re ti oba mi edumare o bun yin o be akande aye baba wa se leyi eyin te kan da nko to ba mi edumare si nse daada fun yin ninu oro to ba mi edumare ni o sa ju pe teyan ba se aanu
1: yora nu gba
0: won ni bibeli so be
1: be
0: la alquran na si so be alijan sa o ni sa ila ni sa gbogbo en to ba se daada yo pada ma ri daada gba na ni e ma riri wa oba mi edumare o ba wa duro ti yin gbogbo awon tan ti ri o tan ki wa ah koni tan lowo yin o koni tan lowo yin a tun jo sopolopo odun
1: loke ipe
0: koni lojo kesan osu kewa ile ola bayi ojo kewa osu kewa de ko ba mi edumare ojo so ju wa o ti to yo o
1: in
0: ti o se laarin iseju oba mi edumare lo ma afi ka ma be pe ko ba mi edumare o ma pe wa lokun o saanu wa yi ta se yi na ko ba mi edumare ma je ode kon fun wa o wa jara lo gba o
1: amen
0: o jara lo gba o ojo kewa yi ba ti lo ojo kedogun o de o
1: were
0: ojo kedogun na o wole
1: ninu ayo
0: ojo bi ade agbo
1: be
0: oba mi edumare ni je ofo eleyi sopin
1: ami ase edumare
0: yo je ba wa laye
1: ami olohun
0: yo ba wa laye dada bo ba fun wa ni kan wa na fe fa awon eyan ni kan
1: be
0: eni to ba saanu fun yan o na to fe saanu fun
1: mun ta ngba na lati n fa awon eyan
0: oba mi edumare yo je ra anu gba

0: àtẹ̀jíṣẹ́ kan wọlé báyìí nìsín.
1: Ó
0: ní Mr. Bọ́ládé ẹ bá wa sẹ́ǹdì nọ́mbà yín àwa náà fẹ́ pè yín. A kì yín a sì ṣe àdúrà fún yín.
1: Ọ̀dà bẹ́ẹ̀.
0: Ọ̀dà nọ́mbà tẹ́ máa pè mí sí 08064516702. 08064516702. Àbí 08055226948. 08055226948.
2: From disgrace to grace, from shame to fame.
0: Mi ní láǹfààní àti gbé ìpè yẹn báyìí ẹ dákun ẹ má bínú gbogbo ẹ̀yìn olólùfẹ́ tí wọ́n ti ń pè báyìí ẹ dákun ẹ má bínú tó bá dẹ̀yìn ètò ẹ

0: Adi Agbuban fi number ti na le
1: 070 38 22 65 74 070 38 22 65 74 onanu de ba fe pe

0: Abolade. Emi mo ti mo pe emi mo pe o ku die o. E je a pari eto. Abolade o. Ki lawon eyan o ba wa da si loni. Oro ile die. O si le o de die. Ngbo. Won ni nkan meji kan wa. Jo se ba ni du. Ko se ja si. Won wa ni kini nkan meji ti o se ja si le aye.
1: Nkan ti o se ja si
0: awon nkan ti o se ja si to je pe le bo ja si lai lai.
1: Nkan ti o se ja si.
0: Won no si le bi mi na ja si.
1: Nkan meji
0: ti o se ja si.
1: Ara pe ni ma eyo kan be
0: ba. Asi sogun o le iba mi ja si. Emi go si le ba si so ja si.
1: Mo ma nkan kan be bayi na. Nkan meji. Mo ma nkan eyo kan be bayi sa.
0: Ti o se ja si rara ta le bara wa ja si.
1: O le ba mi ja si yawo mi.
0: Ah. Eyin o ko.
1: Eyin o ko.
0: Ah. O se ja si.
1: O le ba nja si yawo mi o.
0: Eh mo mo.
1: Eh o se ba njo yi ni file fun oko ba mi nja si yawo mi.
0: Nkan meji kan wa ti o se ja si rara.
1: Inu e le akoko. Ikanu.
0: Un to ko.
1: Un ko.
0: Un ko.
1: Ja pa won la kai. O yawo mi o le ba nja si.
0: Ni le bo ja si tele. Sugba won kan meji kan wa ti o se ba ni ja si.
1: O le ba nja si se bi ti ma si le won le pa iwo lokan o.
0: Ah.
1: Mo o le ba nja si yawo mi ti ma si le.
0: Abi. Sugba won kan meji kan wa le aye ti o se ba ni ja si.
1: Ah, go ko ye bi tele ye mi si no. Ah, ibi tele ye mi si.
0: Igbe kale oro yi o ni n to bi. Tora won yan kan ja ni.
1: Ah.
0: Ngba won aba won yanju e wa ni yo mo pa won kan meji kan wa ti o se ba ni ja si ara ti o se ba ni ja si ni nbe lara keji re
1: ja pa won ni la kai 0 9 1 2 3 7 0 8 6 7 5 0 9 1 2 3 7 0 8 6 7 5
0: tabi plus 234
1: 81 4 2 4 9 1 0
0: Hello, talo ambe.
2: Oru kome ne gani olonda.
0: Eni le tu koko wali bayi.
2: Ori osolonu ni. O nchi ko she jati. Alafia, solonu funyon. She bayon jati.
1: Alafia.
2: Ti olonu funyon.
0: Si jasi, akoko nu lodo ti.
2: Beni. Ele keji. Ipo ola ti o je pe olorun yonda fun yan o se ba yan ja si
1: ipo ola
0: olorun yonda fun yan won ni o se ja si lodo ti e je lomi lo to so ti e e je lomi lo to so ti
1: ki lo de ta jo du senator
0: ta jo du senator ipo ola mo ni hello
1: hello
0: ki lo de ta jo du aga gomina.
1: Hello.
0: Hello.
2: Hello.
0: Hello.
2: Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello.
0: Hello. Hello. Hello. Hello.
2: Hello. Hello. Hello.
0: Hello. Hello. Hello. Hello.
2: Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello.
0: Hello.
2: Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello.
0: Hello. Hello. Hello.
2: Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Alafia to number 4 yo. Ono ete yen ni. Ekeji ni no ku bi se ma ja si ne tori re ba ko lo juri woji. En tori ko le ba ni si die. O ma ko ku gbugbo kan ni le bayo bi. Ni le bayo bi juri o, ni le bayo juri o. Na ma ja ya juri o.
0: Ami.
2: Ale ni ti ale mo ma du ko ba ko pa mo na yo ro mu. Ma du ko ba ri o ti ayi.
1: Gbogbo nkan lèèyàn lè bá yàn dù. Nkan méjì kan bẹ tí.
0: Tí ò ṣe bá yàn dù rárá. Kò ṣe é jà sí.
1: Ní nkan méjì tí kò ṣe dù.
0: Tí ò ṣe dù, tí ò ṣe bá yàn dù.
1: ó sì jọ wà láàrin ara wa.
0: Ó wà láàrin èèyàn tó pọ̀ rẹpẹtẹ.
1: Ṣùgbọ́n
0: kò ṣeé já sí.
1: Kò ṣeé já kí wá ni.
0: Nǹkan ọ̀hún.
1: Kí ni.
3: Ọmọ bàbá ṣe kiri kiri o. Bẹ́ẹ̀lẹ́
1: bá a bá dé ipò ọlá, ipò ọlá, ipò ọlá ni sẹ́nítọ̀.
0: Ipò ọlá rẹ̀
1: ni gómìnà.
0: Ipò ọlá lọba Aládé.
1: Wọ́n máa ń jà sí lọ́wọ́ báyìí.
0: Wọ́n jà sí o. Wọ́n jà sí o.
1: Wọ́n jà sí o.
0: Wọ́n jà sí rẹpẹtẹ.
1: Ẹnìkan láti fẹ́ gbé sórí àga gómìnà.
0: Ẹnìkan ni ó di pírẹsidẹ́ǹtì.
1: Àwọn bíi mẹ́wàá wọ́n dù ú lọ́wọ́ báyìí.
0: Tí ò bá jù bẹ́ẹ̀ lọ.
1: Bó wa la ti ṣe kí là ń jà sí. Kí ni tààtà tí ní filẹ̀.
0: Tí ò ṣe é jà sí.
1: Tí ò ṣe é jà sí.
0: Èmi gò lè bèrè rẹ̀ lọ́ọ̀rẹ́.
1: O ta koko.
0: Èmi gò lè bèrè rẹ̀ lọ́ọ̀rẹ́.
1: O lè bèrè rẹ̀.
0: Ilé bèrè.
1: Kí wàá ní báyìí.
0: O ò lè bá ń dú èmi ní o lè bọ́ ọ dú. Kò ṣe é bára wọn dú.
1: Kò ṣe é bára wọn dú.
0: Kò ṣe é bára wọn dú.
1: 091-23-70-8675 lókè òkun plus 234.
0: Hello, ta ló wà bẹ́ẹ̀.
4: Ẹ̀rí pé ètò ìbílẹ̀ láàgbìn yìí ó tún mẹ́fà.
0: Àbí bí o tó ń
4: àdúrà ní ọgbà.
0: Àmì.
4: Ìkan tá a lè bára wa dù. Ọjọ́ orí mẹ́nu rẹ. Èmi mọ ọmọdé orí mi. Bí n bá pọ́mọ ọdún mẹ́ta ni mí. Ẹ lè pè mẹ́fà o.
0: Bẹ́ẹ̀ni o.
4: Ìkànnì. Irun orí mi yé èmi mo ní ẹ lè dùn mọ́ lọ. Bí n bá ṣe fẹ́ mo ṣe lè ṣe. Ìkejì ni. Fẹ́mi rò ó. Ìkẹyìn ò lè bá ẹ lè gbọ́ ọdún orí mi mọ́ lọ. Ẹ pé yọ jẹ́ kọ̀. Mo lè yọkù. Mo lè sunkún. Àbílẹ̀kọ akórèdé dáńtọ́
0: láàrin. Ẹ ṣeun.
4: Àdúrà yín ọgbà ọpọlọ yóò ní kúrú o.
0: Wọ́n báyẹn dù ú. Kílẹ̀ jẹ́ mi ń bá ìsàn kányàn. Tí wọ́n báyàn dù àlàáfíà nù. Láwọn kankan wà tí ò sí báyàn dù rárá.
1: Wọ́n ọ̀rọ̀ méjì tí ìyá yìí sọ. Wọ́n ní ọjọ́ orí.
0: Òun ni bá ń du ọjọ́ orí mi.
1: Máa di ọ̀rọ̀ táwọn èèyàn sọ.
0: Nígbà wo ló dúwa lé
1: tọ́ ọ bá sọ pé ìjọ kẹsàn-án wọn bí ọ tí n bá yí padà pé
0: ọjọ́ kẹwàá ni
1: ọjọ́ kẹwàá ni so bí mi ni
0: kò ṣeé ṣe o.
1: Irun orí mi tí n bá ṣe.
0: Lómi mo lórí mi.
1: Tí n bá fárí bí mo ṣe ń fárí.
0: Ṣùgbọ́n àwọn kan lè wà tí wọ́n lè ní pé mọ́ fàárí mọ́ o.
1: Àwọn ò lè sọ fún mi pé mọ́ fàárí ni mo ní irun orí mi. Àwọn
0: kan lè wà tí wọ́n lè sọ fún wọn pé style tó dì í àwọn ọ̀fẹ́ o.
1: Èmi mo ní.
0: Àwọn kan lè wà tí wọ́n lè ní style tó gẹ̀mọ́gẹ̀mọ́ àwọn ọ̀fẹ́ o.
1: Wọ́n lè sọ bẹ́ẹ̀ lóòótọ́ o. Tóbìnrin mi bá lọ di sùkú tí mo sọ pé mi ì fẹ́ sùkú yìí.
0: Ṣé kò ní yí padà?
1: Yóò yí padà
0: o. Àbí bá ọba gẹ pọ́ǹkì wá bí iṣẹ́ tọ́ga lé iṣẹ́ bá lé irú oorun táwọn ń fẹ́ bí iṣẹ́ àwọn kọ́ yìí.
1: Títọ́ bá wà lọ fárun àwọn ìfarun ní
0: ibiṣẹ́
1: tí
0: a o.
1: Ibiṣẹ́ tí wa o. Asáti rí kan dìbò.
0: Bẹ́ẹ̀ni o.
1: Ìfun òkú náà ó tán jáde.
0: Yóò jáde gbogbo ẹ̀ ó jáde.
1: Wọ́n ti ní àlàáfíà o tó gbé igbó abáyé pé wọ́n tó ń báyàn du.
0: Wọ́n báyàn du àlàáfíà fa.
1: Wọ́n lé àlàáfíà kúrò lára ẹlòmíì.
0: Àti wọ́n fàìsàn kàn tá olúwẹ̀.
1: Kábíyèsí ọlọ́run.
0: Ọlọ́run dákunjọ́ ọmọjà yóò fàìsàn kàn wá ń bí abáde lọ́gàdúró.
1: Nítorí pé ń lágbèga ni o.
0: A sì lè bó
1: lálàáfíà ni. Tábàdé pẹ́ jáde mọ́lẹ̀. Wọ́n mọ̀ mú àlàáfíà nù.
0: Ṣé wọ́n ti wá má láàfíà?
1: Mọ̀jà yóò má láàfíà mi o.
0: Mọ̀jà yóò má láàfíà mi ọlọ́run lọ́gànjọ́ o.
1: Ìwọ náà wí ń bẹ̀ wọn
0: bó o láti wí.
1: Mọ̀jà yóò má láàfíà mi.
0: Ẹ̀lò mọ̀jà yóò má láàfíà mi ọlọ́run.
5: Ẹ mà kú ètò.
0: Ọlọ́run ni
1: o. Ọkọ ni kọ́ lọ mọ̀jẹ̀ wọn má láàfíà mi. Àmì
5: ọmọdé ti fi lẹ́sàn mí ni o.
0: Lẹ́sàn mí ni o.
5: Látàwẹ́.
1: Àmì gbọ́ kù yín gbà kankan.
5: Kò ní ra yín o.
1: Ọmọ ayé ò ní má
5: láàfíà
1: yín.
5: Mòròmòrò kí o.
1: Irọ́ ni.
5: A mọ̀ òbí tí ó jáde kí o.
1: Kí lẹ wí? Ẹ̀rọ.
5: Mo ní mòròmòrò kí.
1: Ẹ̀rọ
5: ẹ̀rọ. A mọ̀ òbí tí ó
0: jáde kí o.
1: Bàbá wa látàwẹ́. Ẹyin tó sọ yín pé ẹrò ẹrò tí báyìí.
0: Ẹ jẹ́ ẹ̀rọ níbi kankan pè
5: sí. Gbogbo táàmì ẹ̀rọ lẹ́yìn ebè lẹ́yìn koro yìí. Wọ́n ní ẹni tó mú kọ̀ǹgọ́lù dání ló mọ tí ó gùn jáde.
0: Bẹ́ẹ̀ni.
5: À ń bá yín bọ̀.
0: Oda.
1: Oh, I want to buy you.
0: Baba wala wenko.
5: Owa.
1: Ola wona wa pelu wa. Ola wa ro bayi.
0: Awon roti.
1: Awon roti.
0: Ni are nti o gba.
1: Ah.
0: Are nti o gba mejeji.
1: Ajibola, be ye ba gba mejeji, da ko ba nbo ni nkan.
0: Abi alaja nbali asisi nko.
1: Nbali asisi, aya pa kan gbodo roti nti e.
0: Hello.
1: Hello.
5: Assalamualaikum.
0: Waalaikumsalam.
5: Assalamualaikum.
1: Waalaikumsalam.
5: Mr. Tuma baba Tunde la tele bu mi le
1: kan de. E baba.
5: Nínú nǹkan méjì tẹ sọ tó ní èrò ìyá wa abilékọ ti mú kan bẹ nínú àwọn ọjọ orí tí ń bá sọ ìtẹni tó lè bá mi bù mo ti sókè mo fi gún ètí mi tó rí ní kejì ni wọn ìbáyàn dúró sí ó ọlọmọ yá wa ló sí ó
0: àmì
5: ìbáyàn dúró sí ó
0: àmì
5: ìbáyàn dúró sí ó pé lágbájá báyìí ó ti rà kí ẹ wá lóhun sí ó pé kò tí kí tóhun tó burú jù bẹ́ẹ̀ lọ ọlọ́run mi jẹ́ wọn ìbáyàn dúró sí ó.
0: Kí lẹ kókó yín ná?
1: Usman.
0: Mo pín ọ̀tẹ̀ tẹ̀lé ìyá Akorede o.
1: Ẹyí tẹ́ ń wò wá kedere lórí ẹ̀rọ
0: ayélujára.
1: Ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ẹ bá fi ránṣẹ́. Àwọn ká ti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́. Ó dà pé ibi eléyìí ó lágbára púpọ̀ o. Ṣé bẹ́ẹ̀ ni?
0: Ẹ ló ta ló wà ń bẹ̀? Ore. Àwọn nǹkan tí wọ́n ìbáyàn dùn.
1: Yìí ní ti sọ àtẹ̀jíṣẹ́ yìí ní ti wí jáde báyìí. Adépọ̀jù Adéwálé ó ti ta àtẹ̀jíṣẹ́ kan báyìí. Ọ̀ya ẹ̀yin tẹ̀ ń bẹ́ẹ̀ náà ọ̀ya ẹ tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́. Kí nìkan méjì tí.
0: Tí ò ṣe é báyàn dùn.
1: Tí ò ṣe é báyàn dùn.
0: Tó ò ní bá ń dùn. Tẹ́mi náà ò ní bọ́ dùn. A lè bára wa dùn.
1: Kí nìkan méjì. Ẹ tí mo rí yìí ó lágbára.
0: 091 23 70 76 76 75 75 tàbí +234 314 81 41 81 42 49 1006 ta ló wà ń bẹ̀. Hello ẹ ti wọlé.
1: Abraham. Kí lẹ sọ? Ẹni hello. Oya.
0: Ìyẹn báyẹn dọjú orí. Ẹ ti di mẹ́ta.

0: Ẹyini sika kọ wa si kọ mu nínú eyín.
1: Ogidi tèmi.
0: Ẹ ẹyin nìkan kọ ni wọn ń kọrú ẹ fún lọ́dọ̀
1: yìí. Irọ́ o, tèmi ní bẹ̀rẹ̀ kẹ́mi, sẹ́ni kókó ń oṣù yìí sẹ́ẹ̀ kọ́. Kò déédé kò lójú
0: kẹ̀kẹ́ kì í sẹ́ẹ̀kẹ́ kì í. Wọ́n lè bá yín jà sílẹ̀ ẹ̀kẹ́ yín àbí.
1: Láéláé.
0: Ẹ torí kí wọ́n fi kọlà fún yín.
1: Káàbọ̀ tí bá rọ̀ nù ká lè ríra wa he ni. Àmì
0: ìdánimọ̀ ni. Kọ́mọ̀ bá jẹ́
1: ìnìkan
0: ni.
1: Mo ọgbẹ nìkan.
0: Mo sì pàtàkì fún yín pé ẹni báyìí. Wọ́n ti mú nù ẹnìkan ti mú
1: nù.
0: Ẹ mú yùn lára ẹnìkan ni.
1: Ẹ wà pẹ́ tún sí ilé. Ẹ ti bẹ́ẹ̀ kẹ lò mí.
0: Ẹ bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ nìkan dù.
1: Ẹ ti bẹ́ẹ̀ nìkan dù.
0: Ẹ ti bẹ́ẹ̀ nìkan dù. Ẹ ti bá wà bá yé dù.
1: Ẹ yà kọ́ ti ẹ̀ fún ni.
0: Ṣé ẹ kọ́ tàwọn ọmọ fún yín?
1: Ńjọ́ kò ní rí nǹkan ilé ìsìn. Èèyàn gbọ́dọ̀ kọ̀kọ́ púpọ̀ wò sí. Ṣébi àti Dábẹ́bọ́ là ń kọlà.
0: Ìyá Akórede, èmi ìbẹ́rẹ́ ní irú àsìkò yìí o.
1: Kí lẹ pè?
0: Èmi ìbẹ́rẹ́ ní irú àsìkò yìí o.
1: Ẹ jẹ́ àjọ mọ́ ọ rìn. Àánú làrí gbà.
2: Àánú làrí gbà.
1: A lè sun.
0: Ọlọ́run o. Èló táwọn àgbẹ̀.
3: Èló ẹ pé kò ní kẹ̀kọ́ lápọ̀ náà ni.
2: Látẹ̀rùn mọ́.
3: Látẹ̀rùn sẹ́ pé ẹ̀mí ìkúnlẹ̀ ò sẹ́ pé ikú ní ìsìn tó lè kùsẹ́ tó lè báyàn
0: dúkú. Kùsẹ́ tó lè báyàn dúkú.
3: Kò sí ta ló lágbára rẹ̀.
0: Kí lè rò débẹ̀.
3: Nǹkan péjú tí olù àrùn náà ni táwọn bá ń ṣe ẹ̀ta ní ọ̀bẹ náà fún ọ̀fẹ́ irun tí ń ṣẹlẹ̀ yìí kó tó. Sọ àrùn àti ikú ìtúrò náà tó lè báyàn dúkú.
2: Adé àgbà
3: ọ̀pẹ̀lẹ̀mú
2: ni dáhùn. Àwọn máa báyàn kú o.
0: Bó olùsí fẹ́ báyàn kú? Sọ bó olùsí fẹ́ báyàn kú fún mi.
2: Ìgbà táwọn bàbá wa tí wọ́n ń dọ́ọ̀la láyé ìjọ́ ta ni ó kú fọ́ba? Akú fọ́ba wà.
0: Akú fọ́ba rẹ̀ wò ní bẹ̀.
2: Akú fọ́ba wà.
0: Tó wà mú ní ìfún. Tó o lè sọ pé nítorí pé ẹnìkan kú ìwọ náà bẹ̀ odò ó tẹ̀lé.
2: Akú fọ́ba wà.
0: Olókọ́ ti.
2: Akú fọba wà.
0: Hello.
2: Àsìkò tá a sì wà yìí náà. Tọ́lába débi ọ̀la. Tẹ́ni tí ń ṣe àánú fún yàn. Bàbá ní nǹkan ṣe kọ́tọ́ akótó mọ̀ lọ o. Àfikẹ́mi ẹnìkan ó fi ilẹ̀. Irú ẹni bẹ́ẹ̀.
0: Hello, ta ló wà bẹ́ẹ̀?
2: Láìra wọn tí wọ́n jáde o.
0: Kíkẹ́ ń kọlura wọn ni.
2: Hello.
0: Kò ní dára wọn nípa.
2: Hello. Dé ń tẹ àtẹ̀jú.
0: Ọyá ká àtẹ̀jísẹ́ o.
2: Nathania Akàgbé láti orílẹ̀-èdè Amẹ́ríkà. Wọ́n ní nǹkan méjì lọ́dọ̀ ti di tàwọn. O ní ikú.
0: Wà.
2: Àti òsì. Wọ́n èyí báyàn di. Ikú àti òsì. Ká ni wọ́n lọ pè wọ́n lé ni.
0: Làbá
2: ni wọ́n yànnà náà rẹ̀.
0: Lẹ́yọkọ̀
2: kan. Káwọn ọmọ àbá ni wọ́n yànnà náà rẹ̀ fún wa.
0: Àbí.
2: Sẹ́yìn ìbáyàn gba kúkú ni.
0: Àbí yìnyín báyàn sòsì.
2: Ìyá máa báyàn gba kúkú o. Tó o bá rábi amagidi. Tí wọ́n bá sọ pé.
0: Kàkà kó mọ̀ mí ó kú.
2: Ọmọ yìí yọ lọ o.
0: Kò fẹ́ mi rẹ̀ lílẹ̀
2: o. Àyàfi tẹ bá lè fi ẹ̀mí yín lẹ̀. Tọmọ yìí ò fi ní lọ o. Tàbí amagidi bá dìde lẹ̀. Sọmọ tó wúlò fún gbogbo ayé kàkà kó lọ. Ẹ jẹ́ kó òun ó fi ẹ̀mí òun lẹ̀. Bàbá tó bá jẹ́ pé ibi eléyìí ò lẹ bá lọ. Àbí a máa fi ẹ̀mí rẹ̀ lẹ́ nítorí ọmọ rẹ̀
0: o. Yóò fẹ̀mí rẹ̀ ra ẹ̀mí ọmọ padà.
2: Yóò fẹ̀mí rẹ̀ ra ẹ̀mí ẹ̀ padà
0: o.
2: Ìyàn báyàn dúkú ń bẹ̀ o. Kọ́mọ bá a kú. Kọ́mọ bá a kú.
0: Ìyá rẹ̀ sì bá lọ.
2: Ìyá rẹ̀ bá lọ.
0: Orí ikú rẹ̀ ni bàbá rẹ̀ sì kulé.
2: Bàbá òsì é pààyàn. Èyìn é báyàn du.
0: Òsì.
2: Èyìn é báyàn du òsì.
0: Kò ṣeé ṣe.
2: Wọ́n a máa báyàn du òsì tí wọ́n fòsì ká.
0: Wọ́n wá lé ní pé kí wọ́n ní o tó sì bí lágbájá sí tún sí.
2: Òsì a máa ràn-án o.
0: Tó jókòó báyìí tí wọ́n á ní pé ṣé wọ́n náà fẹ́ẹ́ sòsì bí lágbájá sínú olúwarẹ̀ ó dùn sí.
2: Kò ní dùn sí ni.
0: Ntẹ̀yìn lè bára èèyàn dùn ni. Téèyàn máa báyàn du òsì ni.
2: Àwọn ọmọ ìlú báyàn dúró sí.
0: Ẹyẹ àwọn tó mú gbà á. ati nlo li were were
2: ati nlo atensi jise keji je ki wa ka ona
0: fe ka te jise keji hello
4: hello
0: yes sir
4: lori ti abayan gba kuku ikan sele ladugo wa
2: ah yo da fun
4: baba si baba baba wa lori are ya mama yen na wa lori are ile alu dodo ni ki nso boya mo ti nbe lawe le mo gbo baba yen wa abi iyawa wo wi pe omo won wa ku ni seju ohun mama yen ku ni aro baba yen re ku ni role yes mo ri ele n to daju e pe to
2: de mate ji se keji ti mama ka wa jo wu pe
0: ka gbe si awon
2: ka gbe si
0: ara won
2: ara won ah o lagbara pupo o omo ti se sa lo aha ade poju ade wale won ni eku eto nkan meji teyin ba yan du won ni ayanma ati kadara ayanma
0: ati kadara
2: ati kadara ayanma ti olodun ko fun mi lato di orun so le o le mu mati eni
0: si si
2: kadara ti won ti wa ko fun mi so papo mati e
0: ti won wa pada
2: e ja gbe yen iwo
0: saye pakadara da abalawe saye pakadara da abileko saye pakadara da hello
4: I am a father.
5: Ayamo mo ba ayamo kadara wo jo pada yi yi yi ti e ri kadara nko mo pada ayamo kadara ayamo wo se pada
0: ayamo wo se ji pada wo se bayan du
2: ayamo wo se
0: bayan du wo se bayan du
5: wo se bayan du
2: mi a du kadara
5: yo se yo de bi te yan lo
0: tabi
5: e yo de bi yan lo
2: ayamo
5: wo kadara
4: I want to get a car, you know,
0: Ẹyin o ni pada de bus stop bo enu baba. Hello.
6: Hello.
0: Yes, sir.
6: Ekweto.
0: Hello, Mr.
6: Abraham Josileka.
0: E kaabo.
6: Eh, ite bi mo si ni la koko, we ni ba ye di. Iye si ba ye du agana.
0: Kina pe?
6: Iye ba ye du agana.
0: Iye ba yan du agana.
6: Ben.
0: Hmm.
6: Kaya ko ya lagba ja lagana, ben mi o ba bi. No se. Mi le so si ki. Iye ba ye du lo.
0: Ah,
6: you better drag them now.
2: Ah,
0: Maulemarora. Imura to me, Koyoyo.
2: Abusu Maya. They are far now, Lily.
0: Abe Abiniga. Niga Subaya.
2: Sebalia, Abusu Maya, Lodi.
0: How are you? In the studio, Lodi, oh, hey.
2: E kan meji ti won iba yan du o lagbara ko
0: o lagbara o
2: e ja do mo ni pe hello
7: en bi ni de re won gbon te bi ni
0: pe se eyan to le pada rogun lu
7: apola n ba fe ngba ti pada ore
0: se
7: o ti pada kan yanyan
0: okan
7: aye o le pa kada ra gugu wa re
0: ami olohun
7: wa pa to mo wa nada
0: mi
2: adupa lo gugu
7: e gugu be te to lo ni omo yin o ti be ni
0: Ami.
2: A dupe lọwọ gbogbo awon ololufe patapata.
0: Ah, eh, ati lo lifa.
2: A dupe lọwọ gbogbo ololufe patapata ti agbo jele te ba wa jeun.
0: E seun.
2: To ba wa re ni ti munu re dun. To po lerin
0: na munu re dun.
2: Iwo na munu e dun.
0: Lasiko ti lo ye ki nu ti enu ogun.
2: Lasiko to ye ki inu re
0: dun. Gbadun yin mo gbadun. Ija won na gbadun ara.
2: Ija won na gbadun ara won.
0: Ija won na gbadun yin pada.
2: Ki won gbadun yin pada.
0: Ah
2: ah. Mo pa ti re ni ti mu
0: inu re dun.
2: Eh.
0: Iwo na munu ti.
2: Iwo na mu.
0: Eni o gbadun do na gbadun re.
2: O kere to ba kere bi
0: gbogbo keke
2: gbogbo keke
0: inu egun ni lo
2: inu egun ni lo a gba be
0: be
2: ko ni tan lowo yin o
0: ami
2: ko ni tan ni di yin
0: ami ase
2: olohun lorin loni awa ko o ti mo pe awon kan be nu ronu kan
0: be
2: je ki ronu
0: o fe du ronu ko lo ka ya won
2: o wa se ni ti o gbo eto iriri eda eleyi ta si
0: tinori
2: o ni dun
0: wala
2: ele ba kan se wa munu re dun iwo na munu ti won na dun
0: kan na dun
2: won wa se ayeye ojo bi ki lo fe fi dun anu number wa to ma pe wa si 080 64 51 67 02 080 64 51 67 02
0: 080 55 22 69 48 070 38 22 65 74 070 38 22 65 74 ori opa ni mi wa o wa ro ko ti o gbo o sa ti radi ago nbe
2: ori opa
0: eh opa ni
2: ori opa ti temi na ni 08064 51 67 02
0: eh opa ni ayo ni faisan kan wa o
2: ayo ni faisan
0: kan aiso se ba yan du o
2: eni ti o se adu ojo bi fun abusu mo ya ti wole
0: eh o ti wole
2: o ba ti jeri ti ojo bi abolade eh ojo ola yi ni ojo kewa ninu osu kẹ
0: atalefa re
2: eh
0: atalefa aja aja
2: aja
0: ti jo wole
2: kẹwa abusu maya ko ba mi edumare o
0: se ni rorun
2: ore ta ri gba ri ko ba mi edumare o fi le wa lowo
0: ami
2: okiki ola aye gboyin
0: aye lolu
2: taye lolu omo bolade loruko tititi
0: o kadam sunday ade agbo ti lo
2: ipade wo ko ti jo mejo o ko ba mi edumare o ni fi eleyi so pe fun wa o
0: leyin ojo bi ojo mejeji ni obo si
2: ojo mejeji ni obo si a jo pade idunnu ni jo mejo
0: ami
2: pelu ogo tolo awa nti yin o eyin na ni ti wa opa wa 08064 51 6702 ipade wa o dayo
0: ojo
2: ni jo mejo o daro

0: Ọlọ́run bá ń kẹ́ mẹ̀mẹ́ mi. Bá ń kẹ́ yóò ní góòlù sẹ́. Ìyá Àlùbáríkà. Ìyá tó fi làákàyè tó fi tọ́ mi. Ìyá tí ò jẹ́ ìyàyàkúyà. Ìyá gbà tí gbogbo ayé sán yí oge rán. Ó ní rárá ọmọ mi. Ìyá tó dúró tì mí. Ọlọ́run bá ń kẹ́ nínú sàárè. Bá ń kẹ́ bàbá mi náà Ajì Sàká olóbì ní Múslímù.
1: Yàwá góòdì ní ilé ṣùgbọ́tọ̀. Kẹ́wọ́nkẹ́ wọn lọ́run gbàgbọ́ wọn. Àti ọkọ̀ wọn ni mo sì ní mọ̀. Kẹ́wọ́nkẹ́ wọn lọ́run gbàgbọ́ wọn.
0: Àti gbogbo àwọn òbí tẹnì kọ̀ọ̀kan náà tó ti kọjá lọ. Ìyá tó bí àṣìṣó Adémọlá. Muhibat Aziz Ọlọ́run bá wa kẹ́ wọn dáadáa. Ìyá Àlùbáríkà ìyá àdúrógbò náà Alhaji Muhibat Aziz Ọlọ́run bá wa kẹ́ wọn. Bá wọn forí jìn wọn. Ṣẹ́kúrì sí mi mú gbogbo wọn. Àti gbogbo àwọn òkú tó ti lọ bẹ́ẹ̀ lákàtà wa. Báńkẹ́ Tàwídì Adélìbígbé.
1: Báńkẹ́
0: Lùpọ́nà Rẹ̀mọ́ Adékúnlé Mọ̀jínẹ́ta Jọ̀kẹ́ Ṣùwébà
1: Adéoyè Ọlọ́run bá ní kẹ́ wọn.
0: Báńkẹ́ Ṣùwébà náà
1: ìdílé wo ìyá dáadáa.
0: Bismillah kulli wala.
1: Bismillah rahmani rahim. Kulli wallahu ad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad.
0: Kí ló fa tòní tóbi rí bẹ́ẹ̀? Ọmọ kan ló gbàgbéra lọ. Sọ́nà sọ́fà nù sọ́tù náà jímù. Bismillah ir-Rahmani ir-Rahim. Láyé Zàlírí Ìǹzán ìlà Mọ̀ṣáhà. Wọ́n náà ṣàyàwó sáfà yìírọ̀. Ọlọ́run ní ẹ̀mí nǹkan kan tó dáa lọ́dọ̀ ní olóhùn àti ìjọba ṣe. Kí là wá ṣe
1: kí ní ìgbìyànjú ṣe.
0: Ìlàmọ́ṣà àfintẹ́bá ṣe wọ́n náà ṣàyàwó sáfà yìírọ̀. Tẹ́ ẹ bá sì ti ṣe nǹkan sáfà yìírọ̀ á sàn yín lẹ́sàn. Ẹ̀sìn ẹlòmíín bẹ́ ní ayé ṣùgbọ́n wọn ò jẹ́ ọlọ́ba.
1: Ṣùbánàlá.
0: Ngbẹ́ ẹlòmíín ti lọ tán ìkálókù tí ń jẹnu sáré torí kò tọ́jú ọmọ.
1: Ṣọ́gbọ́n.
0: Àsìkò tí wọ́n yẹ kó tọ́jú ọmọ kó ṣe wàhálà lórí ọmọ afẹ́ ayé ní Bákà.
1: Òde bú ni lọ.
0: Kò ráyè tọmọ.
1: Kí lọ kó ń ṣe.
0: Kò ní nǹkan kan tó le gbé kalẹ̀ tó le tọ́ka sí pé àfi ọ̀nà tọ́jú ọmọ tó lá méje ni. Ìkanlẹ̀ yẹn máa wò. Ṣùgbọ́n méje ni.
1: Méje.
0: Ẹ ń sọ méjì àbí mẹ́ta ń bẹ̀ láàárọ̀ torí àkókò mi. Aláàkọ́ nù tọ́jú ọmọ tí gbogbo ayé mọ̀. Ṣùgbọ́n àwọn èèyàn fẹ́ ṣe. O ní kẹ́ ẹ fún ní the moral attitude. Ẹ̀kọ́ ilé. Ẹ̀kọ́ ilé pín sí mẹ́ta. Nínú méje òun ìkan tó pín mẹ́ta nù ẹ̀ ilẹ̀ ẹ̀kọ́ ilé. The first thing tẹ́ ẹ lè fọ́mọ tọmọ ó fi ní láárí láàrin àwùjọ tí ó fi dùn ún wò tí ó fi dùn ún kẹ́. Wọ́n máa tọ́mọ ni wọn ìkẹ́ ọmọ. Téèyàn bá ń tọ́ ọmọ wọn ò rò pé nǹkan ẹ kẹ́. Wọn ìkẹ́ ọmọ Yorùbá máa tọ́mọ ni. Àdìjọ tọ́ ni kò sàdìjọ kẹ́. Ìwọ tán ń pè lájọkẹ́ wọ́n ń tọ́ ni o. Wọ́n ń tọ́ ni o. Tán bá kí ọ ìyá mi ní máa sọ pé ẹ bá kí ọmọ ẹ̀ kékeré ọ̀tá ni wọ́n ó ṣe gbẹ̀yìn.
1: Má kí ọmọ ẹ̀ kékeré.
0: Ọ̀tá ni wọ́n ó ṣe gbẹ̀yìn. Ibi tó o ti ń kẹ́ tó ń kẹ́ tó ń kẹ́ tó ń kẹ́ o ti di là ń kẹ́. Aráyé náà mọ̀ bọ́ kẹ́. Yọ wá dìdàkudà mọ́nú àdúgbò. Yóò dìdà mọ́ àdúgbò. Bó sóbin ni yọ ya ìyàkuyà onábì. Bó sọkùnrin ni yọ mọ fa tajútajú. Ọ wà ní gbádùn rẹ̀ mọ́. Ṣùgbọ́n tọ́ ọ bá tọ́ àdìjọ tọmọ lọmọ kì í sàdìjọ kẹ́.
1: Alẹ́ ni tó bá ọkùnrin yìí kò rọmọ bí tó tún bóbìnrin yìí kò tún rọmọ bí ẹni tọmọ bá sànú rẹ̀ lọ́rọ́.

0: ọmọ tí ó gbẹ̀mí mi.
1: Ọmọ mi lọ́mọ tí ó fi jìnà mi.
0: Mọ fún mi lọ́mọ tí ó dá mú
1: mi. Mọ fún mi láyá tí ó bá dúpọ̀ jẹ́ o. Mọ fún mi láyá tí ó gbẹ̀mí mi.
0: À á dìjọ́ tọmọ ni, à á dìjọ́ kẹmọ. Ní ó ní ojú kan ní bímọ ìgbà ojú ní wò ó. Ojú tó sọ ọmọ dàmọ́rẹ́ lọ. Àwọn tẹ̀mí sàdúrà síwájú wọn. Àwọn ni wọ́n tọ́ mi mú
2: dúpẹ́. Kàlẹ́lá ní kí ọmọ ìbílẹ̀.
0: Àwọn ni wọ́n tọ́ mi ni wọ́n kẹ́ mi. Àjọtọ́ ni mímu yìí sàjọkẹ́. Gbogbo ẹ̀yin àjọkẹ́ lónìí ẹ̀ máa retí fẹ́ jẹ̀ka. Sátàdámà ẹ sàbámà o. Sátàdámà ẹ sàbámà o.
3: Àbáládì kẹ́hìn lè ti sí pé Alájí Mìkì ọkọ̀ àfọ̀sẹ̀ ti mú Káìlà ẹ̀yìn lá.
0: Kún àfúsàkún wàhálì kún mọ́ náárọ̀. Ọlọ́run ẹ sọ mi yín, ẹ sọ ẹ̀mí àwọn aráalé yín níbi ní ìmí Ọlọ́run. Wàkúdù Anásù wàhálì ìjárọ̀. Èyí tó jẹ́ yí pé èèyàn àtòkúta láìkò ó. Híyà gíla Ṣùṣìdá Adólémẹ́lá Àyíká. Tó jẹ́ pé mọ̀lẹ́kà tó nípa láyà láì sọ. Bẹ̀rù Ọlọ́run ẹbẹ̀rù ná.
3: Ọ̀kọ̀dá mi lọ́la Ajira Sáki Babalá ọmọ ogun bẹ́kún Ọlá Ìǹkà.
0: Ọmọ tó lọ tó lọ. Ṣé ti sáré màmá rẹ̀ tó gbu ẹkún? Ó ní màmá ọ̀hún. Ó ní màmá ọ̀hún. Ó ní màmá ọ̀hún. Ó lẹ ṣe báyìí. Obí mẹ́fà kankan yanjú ńbẹ̀.
2: O
0: sì báyé àwọn jẹ́.
2: Ṣùgbọ́n
0: bàbá tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé sì ń gbọ́. Ó sì ní pé mọ́kànlélógún lòun ọ̀sẹ̀ fún yàwó.
2: Nínú sáré.
0: Ètò mọ́kànlélógún. Ó wá ṣe kó méje.
2: Ṣé sì bá.
0: Kò gbọ́dọ̀ mọ́ bá o.
2: Ṣùgbọ́n
0: Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ kú
2: yóò bá. Ṣé o ti gbọ́ nǹkan?
0: Ó wá ṣe méje tán. Ó ní jẹ́ mẹ́ta lòun ìfẹ́. Ó lòun ó kú mẹ́ta ni. Méje méje ọjọ́ mẹ́ta. Ó wá ṣe méje. Ẹjọ́ kejì wa fẹ́ máa ṣe lọ. Bàbá kan wá jáde sí àbá yẹn wọ sọ funfun ó mú ẹgbàá lọ. Bàbá yẹn wá dìde pé òun ọ̀ na ó wá ní ọ̀ na o. Torí pé ìfẹ́ kí wọ́n na o kékeré tí wọ́n na o. A jẹ́ pé iná sọ̀hún dìdàkudà
2: báyìí.
0: Òun ti lé ẹ̀wọ̀n lẹ́ẹ̀mejì.
2: Tóun
0: ti dé. Ẹlẹ́ẹ̀kẹta tó ń rùn lórí ìhun lọ. Bàbá ò pé kóun tó lo eléyìí ìyá òun náà ní sinmi. Wọ́n tó rò pé ayé lọ wá ṣe ọ̀sàyé tó o ṣe nǹkan tó yẹ kó o ṣe torí kó o ní sinmi. Ó wá ní ìyá òun náà ò ní sinmi. Bàbá yẹn wá ẹgbà nǹkan tó mú lọ tó ń fi nǹkan kojú. Bàbá yẹn wá yí padà ọba bẹ́wò lẹ̀. Kí ló dé ó lóun rò kókù yẹn ó ní kókù yẹn yá nà ń pa. Ní ló fi dúró wọn wá mú wọlé lọ. Ó ti ṣe èpè yẹn ó ti ṣe mọ́kànlá nínú 21. Sí yóò wá mú àbí òní mọ̀ ní ara rẹ̀ ẹ̀mọ ìyàwó.
3: Ìfẹ́ lọ́pàá mi bàbá kò fún ọ̀la ẹ ṣe akéwé jẹ.
0: Ọlọ́run ti sàdé ìnú Quran pé yóò mú o.
3: Ajúwà sí ìhùn mi.
0: Bẹ́ẹ̀ ṣe ní access tẹ́ ń pera yín ní ìyá tẹ́ ń pera yín ní bàbá tẹ́ ẹlẹ́ ẹláṣẹ ẹlágbára lórí ọmọ láti sọ nǹkan tó wù yín sáyé ọmọ bẹ́ẹ̀ lọ́mọ lè sọ sáyé yín náà.
3: Akúlì mi tẹ̀mí.
0: Bọ́yá ẹwà láyé àbẹ̀ ti kú tọmọ náà tó lágbára náà nítorí pé ànábì wa Muhammad
2: sallallahu alayhi wa sallam
0: ó ní ẹni tí yà àtìgbà bẹ́ẹ̀ ti kú kọ́ lọ́mọ òru kan. Ọlọ́mọ òru kan òun lẹni tó jẹ́ yí pé wọn ò fún lẹ́kọ̀ọ́ téèyàn fi lu ayé téèyàn fi mọ Ọlọ́run wọn kàn filẹ̀ tán lu kò ní nǹkan kan lọ́fẹ̀ẹ́ kò ní nǹkan kan lọ́pọlọ ju nǹkan kan tàkàn tán lẹ kó sí lọ́pọlọ.
3: Àlefa mi Sulaimọ́nù.
0: Ẹ ti pásáyé.
3: Fẹ́ṣà gba mú fún ẹ o.
0: Ẹ jẹ́ ká lè jámọ̀ dáa fún mi.
2: Yà á rọ sómi lọ.
0: Yà á mọ̀ tó kọ̀ lóbù yóò rà hu ọjọ́ tó lọ́ wọn fojú àwọn ọmọ kan ba nábà ẹ̀kọ́ yẹ máa wọ náà lọ. Ó ní Ọlọ́run àtọ̀ á nà ńlá wọ̀tọ̀ á nà rọ sùn. Àbátẹ̀ lọ́lọ́run àbátẹ̀ lánàá ìgbà Muhammad
2: sallallahu alayhi wa sallam.
0: Wọ́n kúburú ánàdọ́ọ̀lù ni àwọn tó bí wa sáyé ni wọ́n sọ wá nù. Àwọn ni wọn ò járí tọ́lọ́run ṣe. Wọn ò mójútó léèké fún wa. Wọn ò já lọ Sunday Bible study. Sunday school wọn ò já lọ àfi àyè ni. Fẹ́fẹ́rìtì ni. Báàgì aṣọ nǹkan ni wọ́n ń kó káàkiri wọn ò kó báàgì ọpọlọ fún wa. Wọn ò kó báàgì ẹ̀kọ́ gidi fún wa. Moral attitude aláàkẹ́. Bí yẹn ṣe báyẹn ni àmọ́ bí yẹn ṣe báyẹn sọ̀rọ̀ kò yí à. Bí yẹn ṣe sin náà kò yí à. Ẹlòmíì ò jí mẹ́ lọ kírun rí. Lọ kírun ò sí. Bọ́ máa nílé kéwọ́ ni máa lọ mọ́. Táwọn afáà ló lọ ni. o ti ba ye jo bo je
3: pepe ti ku ma mu lo oni waju ma se keyin ohun saladura o tele iba ti siwaju adun
0: iyan ba bi ni owo yare
3: oyan o oba se fi o
0: ti won na ba fe fe seyin moto ko gegele ko ge fila ke ma da bi edun ke ma ro bi owe omo ni mo se wahala mo se wahala mo se wahala gan mo dupe ko mo dupe o se n tolorun ni ko se ni o
3: se ma fi won le o gbogbo on to bi se
0: o fe jiya o je iwe ya o
3: gbogbo on to bi si le lo e ma pa won ti o
0: eni ma lo ku lorun ti o ni gbagbe e a je ko on no gbagbe e mo ngba ti nbe laye ko gbagbe ra lo
3: won lo fo ki se ilu ebi lo fo se
0: oda ko ni ju bayi lo nbe yen
3: o fo se ru
0: Abdul Aziz fun ani asala to le benja
1: Auz billahi minash shaitonir rajim Bismillahir rahmanir rahim Alhamdulillahi rabbil alamin ar rahmanir rahim maliki yawmiddin Iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim Sirat

Subhanaka ya Allah, Allah, Subhanaka ya Anna, Anna.

0: Ìjẹ̀wà Àṣẹ́gẹ̀mẹ̀rọ̀lá Àwà Àṣẹ́gẹ̀mẹ̀rọ̀lá Àwà
1: Àṣẹ́gẹ̀mẹ̀rọ̀lá
0: Àṣẹ́gẹ̀mẹ̀rọ̀lá Àwà Àṣẹ́gẹ̀mẹ̀rọ̀lá
1: Sanúfúnwà
0: Àṣẹ́gẹ̀mẹ̀rọ̀lá Àwà Àṣẹ́gẹ̀mẹ̀rọ̀lá Àwà
1: Àṣẹ́gẹ̀mẹ̀rọ̀lá Ìnàlá Gàfúrọ̀rọ̀ Àràmánú
0: Láìláìlá
1: Àràmánú
0: Láìláìlá
1: Àràmọ̀ Láìlá Al-Muliku Al-Qudusu As-Salamu Al-Muminu Al-Muhminu Utewo Solo Uwu Loleshe Somanipa Olekun Oya Dide Nile Shise Ni Wawunwa Oya Yeka Jo Kí ni problemu rẹ̀ láìlá? Àní kí ló ń pa ẹlẹ́kùn láìlá? Bá mi wí ti ẹ̀ láìlá?

0: orúkọ Ọlọ́run tó ga jù lápè.
1: Ẹ jẹ́ ká ṣeré o.
0: Ẹ ń bá ti wí tẹ̀mí tẹ̀mí. Gbogbo òṣòro rẹ̀ ó sì gbọ̀n dànù. Puri síyù 21 ló kàn báyìí.
2: Ó tilẹ̀ jẹ́ kúrin ẹ̀sìn
0: ni. Látòní lọ ọjọ́ Jímà. Ẹ sọ̀kalẹ̀ lọ́jọ́ Tìrẹ.
2: Ó tilẹ̀ jẹ́ kúrin ẹ̀sìn
0: ni. Ají kọmọdé òyìn lọ yìí níkẹ́ ọmọ ìyá mi láti Gabon. Nǹkan ò ní ṣe yín sẹ́.
3: Àmì o.
0: Ẹ ní parẹ́ máyé la.
3: Àmì Ọlọ́run.
0: Àánú Ọlọ́run ó lè yín bá.
3: Àmì.
0: Ají kọmọdé. Àlàáfíà tó pọ̀ Ọlọ́run ṣe.
3: Alọ àmì.
0: Arísìkì Ọlọ́run bá ń darí ẹ̀ sọ́dọ̀ yín.
3: Inṣọ́lọ̀.
0: Sẹ̀yátíkà Arísìkì Mọ́nẹ́sù látẹ̀dẹ̀ yín. Ọlọ́run bá ń dá síkì bu
3: àkàndínlẹ̀. Alọ àmì.
0: Oyin lọ yìí níkẹ́ lágbára Ọlọ́run ẹ dúpẹ́ fọlọ́run.
3: Àmì o.
0: Kùrì sí 21. Ní ojoojúmọ́. Ẹ nígbà wo lẹ máa ṣe àbí? Kí Mùsùlùmí rí pé lágbára Ọlọ́run dájúdájú ẹ méjìlẹ̀ lè ṣe lójúmọ́. Alákọ̀ọ́kọ́ tó bá ti da agobi mẹ́sàn-án àárọ̀. Ẹ lè ṣe. Ẹ sì lè ṣe lágo mẹ́sàn-án alẹ́ náà. Ẹ bá fẹ́ yanjú ẹ̀yìn kó ṣe lágo mẹ́sàn-án àárọ̀ àti mẹ́go mẹ́sàn-án alẹ́. Lágbára Ọlọ́run ayé ó san wá. Wọ́n san wá lóore.
3: Àmì Ọlọ́run.
0: Ayé ò rántí wa lóore.
3: Àmì.
0: A sì ní sankú lágbára Ọlọ́run.
3: Ọlọ́run àmì.
0: Ọmọ ò ní sankú máa lọ́wọ́.
3: Àmì o.
0: Gbogbo tí ń bẹ láyé wa ìkankan ò ní kú mbẹ o.
3: Lọ́mí ṣàǹfẹ́ ìlú.
0: Gbogbo ẹ ó dàfẹ́ ẹyìn nù.
3: Ṣòtítọ́.
0: Ìjákulẹ̀ ò sí lórí ti ẹ mọ́.
3: Ọláyé.
0: Kùrìsì 21. Tó bá ti wá ṣe tó bá fẹ́ sọ̀kalẹ̀ lọ́jọ́ Tuesday. Wá ṣúgà ò ní koro. Wá 21 náà. Mélòó ni mo pe
3: 21.
0: Mọ́kànlélógún. Ọlọ́run ṣe sàárà. Oníṣẹ́ èèyàn kan o lè pin fún èèyàn méjì ẹ̀bí èèyàn mẹ́ta o sì lè kun fún èèyàn kan 21 ni o mọ́jì ó lé 21 ni.
3: Tó bá sì fẹ́ ṣe fún àwọn ẹgbẹ́ wa nínú ìfàyín tó sọ.
0: Kò bá sì fẹ́ gbé wá fáwọn àfáwọn àwọn kí o ń bẹ lọ́dọ̀ wa o. Àwọn ọmọ kí o gidi ń bẹ dáadáa
3: táàdì wọn
0: tí wọ́n bọ̀ káútù bà lé lórí dáadáa
3: o. Ọlọ́run mọ̀ ṣe o.
0: Àgbà Ọlọ́run tó bá ti ṣe bẹ̀ kí àwa kìrìsìtẹ́nì inú wa náà. Psalm 21 nígbà 21 láti ní Jímà. Ìlẹ̀jẹ̀ lágo mẹ́sàn-án àárọ̀ àtàbí lágo mẹ́sàn-án alẹ́. A parí ẹ̀jọ́ tíìsì ọjọ́ ìṣẹ́gun ní lágbára Ọlọ́run. Psalm 21 kà nígbà 21 lágbára Ọlọ́run. Ṣúgà oníkóró 21 náà lẹ́yìn náà ó lò ó. Bàbá fẹ́ káwá fọ́ ọbẹ̀ ṣe wá wá wá o. Lágbára lọ́jọ́ òní ti wà ní dààmú.
3: Ṣẹ́gun télọ̀ ọ̀lẹ́kùn sí ọ̀dọ́.
0: Ṣẹ́gun tèmi nǹkan ò ní ṣe ọ́. 09123708675 ìpè ẹyọ kan àbí méjì láti lé.
1: Ọkọ Bọ́lá ń lé.
0: Àbúṣù máa yà láti là látẹ̀ ẹ̀kọ́ orí èèyàn.
1: Ìbídàpọ̀ mi.
0: Orúkọ yẹn wipe out ni o.
1: Ṣùgbọ́n
0: gbogbo agbo ilé àná yín lágbára Ọlọ́run kò nǹkan ò ní ṣe wọ́n
3: bẹ̀. Àmì Ọlọ́run.
0: Àáfàá bẹ̀, ọmọ kéwù bẹ̀, àwọn àgbààgbà bẹ̀, àgbà ọmọ gbó kí wọn tó kú lágbára Ọlọ́run. Gbogbo àwọn ọ̀dọ́ ń bẹ̀ nǹkan ò ní ṣe wọ́n.
3: Àní.
0: Ó Mùsùlùmí là látẹ̀ náà ẹ̀ ní dààmú lágbára Ọlọ́run.
3: Àní.
1: Ìlú mọ̀ ká nínú
0: Ọlọ́run. Ẹ bá fẹ́ pe ọmọ Anímọ̀ṣẹ́ àwọn. Bóyá lórí àdúrà kan àbí kejì àbí wọ́n tiẹ̀ ń wá òun wọ́pọ̀ àlùbáríkà. Wàláì àwọn ọkùnrin àlùbáríkà ń bẹ nílẹ̀. Má jẹ wọn tẹ̀ ẹ́. Má jẹ wọn fẹ̀ kọ́ tana fún ẹ. Má jẹ wọn tẹ̀ ẹ́. Wọ́n ti mú ẹ káàkiri bí ẹni mẹ́wúrẹ́ ká. Má jẹ wọn mú ẹ káàkiri.
3: Lọ́lẹ́ ni wọ́n máa ń wọ́ ẹ.
0: Ọkùnrin àlùbáríkà ni wọn ilé àní ẹ ni Christians ni ẹ náà ni. Òun ọkọ̀ àlùbáríkà lóbìnrin ni ẹ. Obìnrin ni wọ́n pè mí láàárọ̀ ìṣẹ́ lágo mẹ́jọ sí mẹ́sàn-án. Kò wá bá mi lọ́fíìsì mi náà. Bòdè ni o. Bòdè Market lágbára Ọlọ́run. Nọ́mbà tèmi 08038. 0804-54-54-82 0803-54-54-82 Abdul Wazi Tagurufarale.
3: Alhamdulillah, alhamdulillah, alhamdulillah, Rabbil Alamin. Arupe follow afi fun jisen la wa number Mahamma. Eya ki ubeyin olulufe agboye sin. Ba to leto laye to. Koni fi laburu kan wa o. Oruko temi o yi pada Abdul Wasihi Adeoyolu kun Chief Minister Jamiya to fosu da sin no fazi ko so fun wa pe agboye sin leto o tun di lose to bo.
0: Lagba Olorun te ba ti pe number mi. Gba won nka le ta ti juta pata la to yin leti. Aki Abolade o oku birthday na. O so podu laye lagba Olorun.
3: Ami o.
0: Wairu Abolade. Alaja mi na were bola kiyin o. Alaja wa iya mi na Oluwoje lati ogun pa kiyin. Are Ambassador Kazim lati ogun pa ki eyin na. Oju ni ti eni damu. Baba mi Sulaiman mo to wi lati gbowo mo kiyin o eni damu lagbara Olorun. Baba mi ladi meji ba loja won te mo kiyin. Baba mi Abdulaziz Balogun lati mona tan mo kiyin eni damu lagbara Olorun. 0803-8-54-54-82 number mi yen. Aji wa nba ni Aziz lati America kiyin Baba Latifa eni Amade bi opon le butter ni America eni damu eni so fun wale. Ati gbe yin te wa loki okun Olorun. Eni damu 0803-8-54-54-82 number mi yen ti ma ko lori to pe mi ajo soro ani damu o damu
4: Lagili FM 96.7 La Gelu FM, Jagaba Gogo Retio, Ma

0: Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti àwọn èèyàn tó tẹ̀dó sínú rẹ̀.
1: Hosanna sí ọ, ọba ńlá.
0: Torí ó fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun, ó sì gbé kalẹ̀ lórí àwọn ìsan tómi. Ta ni ó gorí òkè, Olúwa lọ àbí ta lè nìyàn tí ó dúró ní òkè ibi mímọ́ rẹ̀. Ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Ẹni tí ò gbé ọkàn rẹ̀ sókè sí asán. Tí ò sì búra ìtàn. Ní orí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Èyí ni ìran àwọn tí ń ṣe àfẹ́rí rẹ̀. Tí ń ṣe àfẹ́rí rẹ̀ Ọlọ́run Jákọ́bù. Ẹ gbọ́ rí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà ká gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé. Kọ́bà ògo kó wọlé wá sí ìkànnì yìí. Ta ní ọba ògo yìí Olúwa tó le tó ní agbára Olúwa tó ní agbára ní ogun. Ẹ gbọ́rí yín sókè ẹ̀yìn ọ̀nà ká gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé. Kí ọba ògo kó wọlé wá sínú stúdíò tá a wà yìí. Ta wá lọ ba ògo náà. Ọlọ́run àwọn ọmọ ogun òun náà ni. Ẹ káàárọ̀ o. Arúgbó ọjọ́ ògo ni forúkọ rẹ̀. Ìwọ́ tó oníkọ́kọ́rọ́ ikú àti iyè lọ́wọ́. Ogun mà ni forúkọ rẹ̀ o. Ìwọ́ tó kó owó sínú ẹja. Ogun ni fún orúkọ rẹ̀. Ìwọ́ tó fi ọ̀rọ̀ sí ènìyàn lẹ́nu. Ogun ni forúkọ rẹ̀ o. Bàbá tó sinmi ní ọjọ́ kẹje. Ogun mà ni forúkọ rẹ̀ o. Ọlọ́run èdìdí tó fi sánmọ̀ sókè tó fi lẹ̀ sísàlẹ̀. Ogun ni forúkọ rẹ̀ o. Aránibániṣé. Aránibánidébẹ̀. Ogun ni forúkọ rẹ̀ o. Èdìdí inú àwọn èdìdí agbára àwọn apọ́stù. Ogun ni forúkọ rẹ̀ bàbá mi. Kábíyèsí o. Thank God it's Friday.

0: Oh yeah now. For all the things you have done, that is marvelous. E kimi kan ro kin kin kan ro. Bo ni se ti ji. The lifter of our head. Inu kiki ni adua wa. Yoruba bo won ni bi awo ba ki fun ni a ki ifawo pada ni. Hello, thank God it's Friday.
1: Hello.
0: Bo ni mami e jire bi o.
1: Ajire o alaafia la wa o. Alaafia le yin na wa o.
0: Adupe o alaafia le mi na wa o.
1: Ekuse o.
0: Yes, ma.
1: Yo ma ji ni si o ni ta ti ti uruko Jesu.
0: Amen.
1: Ọlọ́run ma darapọ̀ mọ́ yín o.
0: Àmì.
1: Ẹ máa tẹ̀síwájú lórúkọ Jésù.
0: Àmì.
1: Adúpẹ́ fún Fáìdé ìṣòro yín.
0: Ẹ ṣé o.
1: Ọ̀pọ̀ rẹ̀ ó bà wá láyé.
0: Àmì o, àmì o.
1: Bí àsọ̀nà yín yóò máa tẹ̀síwájú.
0: Àmì, àmì.
1: Àti gbogbo àwọn èèyàn yín gbogbo níbẹ̀ lẹ.
0: Àmì.
1: Jésù ma darapọ̀ mọ́ yín.
0: Àmì.
1: Fún àdúrà wa Jésù Olúwa wa.
0: Àmì, àmì. Mami, ẹ̀yin náà ẹ ò ní sunkún lórí àwọn ọmọ yín o. Gbogbo ẹ̀tọ́ yín ní ìlà oòrùn ní gúúsù ní àríwá, Ọlọ́run ó gbà á lé yín lọ́wọ́. Ìbànújẹ́ kéré, ó tóbi, kò ní yà tẹ́ẹ̀dẹ̀ wa o. Ẹ ṣe o, thank God it's Friday. Orúkọ yín bo lẹ ti ń sọ̀rọ̀.
1: Orúkọ mi ni Títílayọ̀ Babátọ́lá láti Ṣúkà.
0: Láti Ṣúkà. Ẹ ṣe.

0: orúkọ yípadà ohun lẹ́ fi dá a mọ̀ pásọ fákẹ́yẹ mọ ni bàbá alábìyamọ ni mò ń jẹ́ bùkátà ọmọ kò ní ọ̀lẹ́ mọ̀ gbogbo ẹgbẹ́ ọmọ rẹ̀ dìrọ̀dìrọ̀ lábẹ́ ọkọ̀ kò ní jẹ́ ìpín ọmọ tiwa nígbà tó wọ́ pátẹ́sẹ̀ pa lórúkọ jésù ayé ò ní sùlẹ̀ ọmọ wa a ò ní rọ́gùn ìpáyín kékeré lórí àwọn ọmọ wa o ológo lọmọ rẹ̀ máa jẹ́ nílé bàbá oníràwọ̀ ńlá lọmọ wa máa jẹ́ nílé ìyá ẹni iwájú lọmọ wa máa jẹ́ láwùjọ ẹni bí ẹni èèyàn bí èèyàn yóò ṣe wà tọmọ rẹ lóore ohun tó yẹ kẹ́ni iwájú ní lórúkọ jésù kristi àwọn ọmọ rẹ ayọ̀ǹda rẹ̀ fún wọn lẹ́ni ọmọ rẹ onígungun rẹ kọjá ewé ọmọ wa ní fi wèrè pèsè àtíkè ọkọ aláìsàn tí wọ́n jẹ́ ewé síwájú rẹ̀ kò ní gbé ọmọ wa wọnú gbóògùn wọn ni gbé ọmọ rẹ lọ agíjì òfò lọ̀rọ̀ ẹ̀yìn alárùkọ ọmọ rẹ máa mú òfò lọ́dún yìí ọ̀rọ̀ ọmọ wa ò ní pèsè jẹ ayé ò ní fi ẹ̀tàn ran ọmọ wa lọ sí ẹ̀wọ̀n àpàpàǹdodo tàbí eléyìí kí ilé kejìlá gbọ́ èèyàn kéèyàn kò ní yan ọmọ rẹ jẹ oṣù yìí máa fẹ́fọ̀ ọmọ rẹ tàbí o ayé ọmọ rẹ ò ní wọ rìvásì ayé wa tọ ọmọ rẹ máa kọ ohun rere ayé ò ní introduce eléṣù sí ọmọ rẹ bíṣẹ ọmọ rẹ máa wá sí ìmúṣẹ aguni garagaragara ló kọjá kò ní gun ọmọ rẹ garagara abaniláyé jẹ kò ní báyé ọmọ wa jẹ wọn ní ju bíìlì ìbànújẹ lù ọ lórí ọmọ ojú òwá ní ti owó lórí ọrọ ọmọ wa o lójú ayọ ọmọ rẹ aṣọ wíwọ kò ní dọta rẹ kò kẹjẹ ọmọ rẹ ò ní káwọ lérí ayé ò ní fọmọ wa pilẹ ọrọ bàtà wíwọ kò ní di ọta rẹ ọmọ wa máa lọ ire ọmọ wa máa bọ ire ọmọ tó lọ ìrìn àjò nínú lẹyìn lórúkọ jésù yóò padà dé láyọ o ọmọ rẹ ò ní tàjògbé sájò èmi ò mọ ìlú tí ọmọ rẹ wà lórúkọ jésù kristi ti násárẹtì wọn ní fọrí rẹ kódóró wọn ní lé ogún ọmọ rẹ mọ ìgànnà olóhùn ẹni rẹ lọ kò ní fọ sí ọmọ rẹ orin àòfẹ kó lọ báyìí lórúkọ jẹ wọn ní kọ fáwọn ọmọ wa ọmọ rẹ ò ní di gbárígyà fòṣìṣayọ ìròyìn àgbọjẹ ẹsẹ málẹ ò ní gbọ lórí fọnù lórí ọmọ sàmí àtẹmí àti ìwà ní gbẹjìnìjìnì lórí ìlàkọjá ọmọ wọn ní wago fún ọmọ rẹ fún ọmọ mi ní ilé ìwòsàn lọjọ ayọ ọmọ wa mo tútù sọ lẹni ẹsẹ rẹ ò ní kọlẹ o wà á ní peace of mind lórí àwọn ọmọ rẹ o abẹtílu kárabí ajẹrẹ yóò gbọ gbígbí ìdílé yìí látòní lọ o àdúrà kẹlẹkẹlẹ rẹ ọlọrun máa sọ ẹsìn látòní lọ agbójúlọ ọlọrun kì í jogún òfò wà á jèrè ọmọ látòní lọ ọmọ rẹ máa wọ tíìmù àwọn aláṣẹ yọrí ní ilé alààyè tọkànjú má rìn láàsì jù wà á délẹ ìlérí tọmọtọmọ adániwáyé máa gbọnà ara yọ sí ọtọmọtọmọ o ago rẹ máa kó ọkọ sílẹ wọn gba kírẹdítà láti lé ẹni tó ṣe o a ṣe ẹjẹ kò ní kó bá ọtọmọtọmọ o a kì í gbọ́n bí ẹni tó ṣọ́ ni wà á mọ̀ ṣe o mọ ní àṣírí ilé rẹ ò ní kó sọ́wọ́ o gbọ́n níwájú kọ́ ọgbẹ́ lẹ́yìn lórúkọ jésù ò ní gbọ́ ọmọra rẹ lé ayé lọ́wọ́ ìwé òwe ìlẹ́fún fún ti ìgbìmọ̀ àwọn ènìyàn rere yóò ràn lọ́wọ́ o ayé iṣẹ́ ènìyàn ọmọ rẹ á máa rìn o family and friends ò ní fi bùkátà lé ọwọ́ gbọ́ o ìwé owó orí kẹtàlẹ́sẹ̀ kẹjìlá ìrètí rẹ lórí àwọn ọmọ rẹ kò ní padà já sásán o ò ní jíyọ níyà tọmọtọmọ ó yẹ wàá gbọ́ ìrẹmú tọmọtọmọ ọ̀rọ̀ ọmọ rẹ máa níyànjú ìrànlọ́wọ́ dìde sí ọtọmọtọmọ ìlérí máa ṣe o ìrànlọ́wọ́ tí olópin yóò ṣe sí ọtọmọtọmọ ẹsọ̀nà 23:20 áńgẹ́lì yóò mọ délẹ̀ ìlérí o ẹsọ̀nà 23:25 olúwa yóò fún ọ ní ọ̀rọ̀ tọmọtọmọ ẹ̀mí rẹ máa gùn tọmọtọmọ àti ọjọ́ kó ọjọ́ rẹ ní ilé àlàyé àgọ́gọ́ tí ká wákàtí ọjọ́ yóò ká wákàtí rẹ sí rere o ènìyàn ká ìṣẹ̀lẹ̀ kan yóò rẹ̀ lọ́wọ́ áńgẹ́lì yóò paradà yóò di ènìyàn yóò sọmọ rẹ lóore ní ilé àlàyé ó yẹ máa lọ ní ògo ó yẹ lọ ṣe rere lọ rá àlùgbà ibi òní dé bá ọ owó wọlé iṣẹ́ àdìde ọkàn rẹ̀ balẹ̀ ó ní tẹ ojú ilé mọ́lẹ̀ lẹ́ni wàá bá àánú pàdé yóò ní ògo máa tẹ o ìrẹ́ máa wọlé ó ní dààmú o ó ní ká tí gbọ́n pé ayé wàá wọṣọ ògo ọmọ rẹ yóò wọṣọ ògo lọ́lọ́jọ́ pẹ́ lọ́lọ́jọ́ iyì ìrẹ́ wọnú ilé yín gbogbo abẹ́lẹ̀ rí ìjà wà tọmọ rẹ o ayé wà tọmọ rẹ jáde nílé aṣálẹ̀ ọmọ rẹ máa mọ jẹ nílé alààyè ayé ò ní gbọmọ lọwọ rẹ ò mọ mi ọmọ rẹ máa bọ nínú ìgbèkùn òkùnkùn ìjì ọrọ ẹnu kò ní jà ọ tọmọtọmọ àyànmọ àtògbọ ọmọ rẹ kò ní rẹpẹtẹ nínú ìyá ọmọ yín máa mọkè oyún ọrọ tẹnìkan ní tí ọ kò ní padà gbé wà tọmọ rẹ ṣubú o wàá lè wàá ba lórúkọ jésù ẹtọ ire rẹ tẹ ọ lọwọ tọmọtọmọ nílé bàbá rẹ o ó yẹ gbẹrù ayọrẹ padà tọmọtọmọ joseph kọjá sáfì ọmọ rẹ kó lọ dọba ẹsẹ rí ẹrú padà dáyàbá lórúkọ jésù ọmọ rẹ òní ṣẹrú o jẹta padà dé olú ọmọ ọmọ rẹ kò ní dìgbẹ wùdání ohunkóhun tó dùn ọ lórí ọmọ yóò padà múnú rẹ dùn o dávid òde ọba òṣè jẹ wọn á fi rẹ dúró de ọmọ rẹ o ejò lẹlẹ kò ní dá ẹlẹtọ ọmọ rẹ rú o ká ìbàmá o sàmí ẹlẹyìí o oṣù wọn ayọ ọmọ rẹ yóò kún àkọsílẹ o òkùnkùn tó ń dúró múramù angẹlẹsẹ ọyẹgbẹ wálẹ bẹẹ angẹlẹsẹ yóò gbẹsẹ lára sọ ọmọ rẹ ọrùn bọ gbẹrù rẹ tọmọtọmọ o wọn ò ní fi ayé ọmọ rẹ náà jẹ òkùnkùn wọn ò ní rọgbìn fàsẹyìn lórí ọmọ rẹ o ìgbé ayé àìní dọpin ìgbé ayé ìkọrọ dọpin ìgbé ayé wàhálà ò ní rí mọ ìrì ọrùn dàsí lórí inú lẹyìn o ojú ẹbùkún yóò rọ àbàwọn òkùnkùn lára ọmọ rẹ ó yẹ náà ayé wà nínú ayé wọn ní rí ọmú tọmọtọmọ o ayé le wọn ní géètì ẹ o wọn ní sọmọnù ló pàdé ẹni tó lóun tó ń wá kiri yìí o tí yóò ní gbé nílẹ alàyè ọjà ò ní tán nínú gbọ ọmọ rẹ o ọmọ rẹ máa tara olóore dìde ó ní fájọ ìbànújẹ borí lópin ọdún yìí o jésù olúwa wa ẹjí ní àjádélé agbára ká gbọ ẹrí tuntun.
1: Láti jọ́ tí mo ti ń wá bí mi ò regret pé mo wá bíbá. Muslim lọkọ mi ṣùgbọ́n tó bá tó stage àbí amúbẹ̀sí ní gbàdúrà ó máa jókòó ó máa gbọ́ ni. Yẹn number one. Number two, àbúrò mi ti ń bẹ Ọlọ́run láti 10 years.
2: 10 years.
1: Ní àná báwo bíbí ẹ̀ta obìnrin mẹ́ta.
3: Ọlọ́run.
1: Wọ́n pè mí lásán lánàá, wọ́n ló bí obìnrin mẹ́ta lánàá.
3: Yéèyàn!
1: Máa ń pray fún bóde máa ràn ìtì lọ fún ní lásán. Àtọ́ omi mo máa ń kó lọ fún lọ́rùn pé kó máa mú. Akinye náà máa fi síkùn ẹ̀ máa fi ṣàdúrà fún. Àná tó pè mí bá inú mi ti dùn.
3: Inú ẹ̀yìn nìkan kọ́ ló dùn. Inú àwa gan náà dùn. Inú àwọn tó ń gbọ́ mi nínú ilé gan dùn. Ìyá kan gbọ́ mi lórí bẹ́ẹ̀dì inú rẹ̀ dùn. Gba ọmọ mẹ́ta lẹ́ẹ̀kan ṣoṣo. Ẹyin wo lẹ ń fèrè lódùlódù? Ẹyin wo lẹ fẹ́ gbé gbà pé tó yọrantí? Ẹ̀rí eléègbé ẹ̀rí mi o. Odidi ọmọ mẹ́ta lẹ́ẹ̀kan ṣoṣo. Ẹnìkan ń gbọ́ mi. Gbogbo ẹyin ọmọ tẹ́ ẹ bí láyé lójú ẹ̀mí yín. Wọ́n máa máa bímọ léraléraléra. Lọ sọ fẹ́ nìkan wípé àti bímọ o.
2: Àti bímọ o, àti bímọ o. Ẹ̀kọ́ ọwọ́ ló ń bí o. Lẹ́yìn 10 years, ó lè jù.
0: Gbọ́ẹ̀rí màmá gbogbo abiyamọ tó gbàwé àtàwọn tí ó gbàwé ló ti múra fún ìpàdé ọjọ́ Sunday.
2: Yes,
0: 21 days fasting and prayer ìdúpẹ́ rẹ̀ ọjọ́ Sunday ni o. Ìsìn ọjọ́ Sunday yẹn ìsìn ìdúpẹ́ pọ́nbélé ni tí wẹ̀jẹ̀wẹ̀ mú yóò máa lọ. Tí gbogbo ènìyàn bá ti ń bọ̀ aṣọ funfun la máa wọ̀ wá. Aṣọ àlà ló wọ̀ ayé òní tako sí àlà rẹ o. Bọ́lẹ̀ ní dálẹ́mọ tó wà ní Ṣẹ́gun Ọ̀tàlógún State. Sọ fún ọlọ́kadà kó gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ Fákẹ́yẹ CAC. Aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o. Ọrẹ abiyamọ máa jẹun ọmọ ni gbogbo wa máa dálé ní. Tó o bá ti darí rí pé o dátò ní. Tó o bá ti darí rí pé o tún dálé ní torí pé òun la fi ń gbé prógrámù yẹn kiri. Ó dẹ̀ mọ̀ pé ètò yìí ojoojúmọ́ ni. Bá ṣe wálé ní làtún wá lọ́la. So iṣẹ́ ìránṣẹ́ yìí ó nílò ọrẹ rẹ. Kò sí iye tá a lè fi ṣe o. Ìbá kéré ìbá pọ̀. Ṣáàrí wípé o dá sí, wà á jẹun ọmọ láyé. Bàbá màmá ìrìn àjò tí gbogbo abiyamọ fẹ́ rìn lọ sílùú Ísíráẹ̀lì ilẹ̀ mímọ́. Ó súnmọ́ wa àwa náà súnmọ́. Bàbá màmá ó yẹ kí wọn náà lọ gbàdúrà fúnra rẹ àti fún ọmọ rẹ níbẹ̀. Ìwọ ọmọ tó ń gbọ́ mi náà ò lè sponsor bàbá àti ìyá rẹ lọ kó lọ gbàdúrà bẹ́ẹ̀. Kàn sí mi lórí WhatsApp pẹ̀lú nọ́mbà tí evangelist yẹn máa pè. Ọlọ́run bàbá alábìyamọ o, ààyè ló wà.
4: Hello, hello, prophet 09060571110. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14. Lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14. Fákẹ́yẹ̀ Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ o, a ò ní máa bọ́ jẹ mọ́.
5: Lágílú FM 96.7.
6: Lágílú FM, jàgàbá gbogbo rédíò.

0: kẹsàn oṣù kẹwàá ọdún 2026 9th of October ọjọ́ Friday. Gbogbo ẹ̀dá tó ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi, mo fẹ́ kájọ yin Olúwa láàárọ̀ yìí gẹ́gẹ́ bí ìṣe wa. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ní orí ọ̀fẹ́ láti wà níwájú Olúwa, màmá sọ fún àwọn àyànfẹ́ pé kò sí tó dáa tó pé ká fi ẹ̀mí ìmoore hàn sí. Apá wa ò lè ṣe é gbé bí ò bá sí agbára rẹ̀. Ẹ̀sà, mo ti rí àwọn tán fẹ́ gbé apá wọn tí wọn ò lè gbé, tí wọ́n dẹ̀ ní káwọn onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì àwọn dókítà wọ́n ní kán ṣe àyẹ̀wò, wọ́n dẹ̀ ṣe gbogbo tán mọ̀, wọ́n láwọn ò rí nǹkan kan. Bí wọn ò bá rí nǹkan kan, nǹkan sọ ni pé ó dọwọ́ Ọlọ́run. Ọwọ́ dẹ̀ rí ọwọ́ ò ṣe gbé. Ìyẹn túmọ̀ sí pé bí ò bá ṣe pé orí ọ̀fin Olúwa ni, ọwọ́ gan fúnra rẹ̀ ò lè ṣe dágbé. Bí Olúwa ò bá kọ́lé náà, kọ́lé wọ́n ṣe lásán ni. Ẹ̀yin kan tẹ́ ẹ lè darapọ̀ pẹ̀lú mi, ẹ jẹ́ à yin bàbá yẹn láàárọ̀ yìí. A fẹ́ kí Alleluia méje sí ẹni ńlá Ísírẹ́lì, ọba ni rìn kí ìyà kó tán, ajiwẹ̀rí ọmọ dákidáki. Alleluia méje la fẹ́ ké fún iṣẹ́ agbára àti àánú tó ṣe lórí ayé wa. Bàbá jẹ́ àjọké. Alleluia méje, 1, 2, go.
1: Hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah.

ẹni tó bá gbọ́ mi láàárọ̀ yìí a sì wà nínú ìṣe wòlíì tí olúwa rán mi wà á fi òróró sí ọwọ́ rẹ méjèèjì a ó dẹ̀ gbàdúà mo sọ ní àná mo ní anywhere tẹ bá ti ní ẹ̀káńtà òróró yíyan ni ló máa tẹ̀lé there will be an incident of choosing wọn ò lè yàn ọ́ bí ò bá sí ìfàmì òróró yàn gbà mí gbọ́ ojú rere ò ní ṣiṣẹ́ bí a kò bá yàn ọ́ àní ní ọjọ́ kan dáfídì ń jónisẹ́ ìkan lára àwọn ìyàwó ẹ̀ eléyìí tí ò rọ́mọ bí ó wá bẹ̀rẹ̀ sí bú dáfídì torí pé ilé ọba náà ti fẹ́ ọmọ ọba ni ọmọ ẹsà ọmọ sọ́ọ̀lù ni ó wá bẹ̀rẹ̀ sí ó bẹ̀rẹ̀ sí bú ọba pé ìwọ náà wora rẹ ọba ó wá yánkùnlẹ̀ ó bọ́ra rẹ ó wá ń jó òun fi kùn jó láàrin àwọn ẹrú nígbà tó o gbélé ọba rí o lè mọ̀ sí ọba dáfídì wá dá lóhùn ó ní bẹ́ẹ̀ kọ́ o mò ń jó níwájú olúwa ni ẹni tó yàn mí fẹ́ ju bàbá rẹ lọ ẹ̀mí àwọn ẹ̀wòlì ẹ̀yìn kan wà bí tó jẹ́ pé ẹ tí ẹ mọ̀ pé kán tó lè yànyàn òróró ni yóò kọ́kọ́ ṣiṣẹ́ anointing gives way for choosing ẹnikẹ́ni tí a bá musa ẹnikẹ́ni tó bá léwájú tó bá jẹ́ pé òun la fún tó bá jẹ́ pé òun la mú ìyẹn túmọ̀ sí wípé a yàn nìyẹn olúwa ló ní tẹnu

0: torí pé kò sí ènìyàn ní ìjù kò sí ẹni tó lè lànà fún wọn ní òkú púpá ó lànà fún àwọn ọmọ ísírẹ́lì pẹ̀lú ọwọ́ ara rẹ̀ bí olúwa bá rí pé kò sí ènìyàn kò sí ọ̀nà olúwa yóò lànà fún rẹ̀ ṣùgbọ́n owó ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ kí ẹ̀yin ènìyàn kẹ́ kíyèsí òun ni ọwọ́ ènìyàn olúwa máa lo ọwọ́ ènìyàn láti gbé ẹ̀dá dìde ẹ kíyèsí sà ó lò fún àwọn ọmọ ísírẹ́lì náà ó ku díẹ̀ kí àwọn ọmọ ísírẹ́lì kan dé ilẹ̀ ìlérí wọn mose wá ní ẹ̀yìn àwọn méjìlá gẹ́gẹ́ bí òpó ilẹ̀ ísírẹ́lì ẹ̀yìn wọn kan lọ ṣalamí wọ́n sì yàn ní ìdílé kọ̀ọ̀kan wọ́n yàn ní ìdílé rúbẹ́nì wọ́n yàn ti júdà náà wọ́n yàn títí wọ́n fi dé ìtó kéré jù ìdílé bẹ́njámẹ́nì wọ́n yàn lẹ́yọ kọ̀ọ̀kan tí wọ́n fi pé méjìlá lára àwọn tí wọ́n yàn ni caleb àti joshua wà nù wọn bíbélì sọ pé ìgbà tí wọ́n dé ilẹ̀ kénánì wọ́n pàdé àwọn òmíràn ńbẹ̀ ìgbà tí wọ́n mú ìyípadà wá àwọn mẹ́wàá sọ wípé a lè gba ilẹ̀ náà nítorí ilẹ̀ yìí àwọn òmíràn ló wà ńbẹ̀ ṣùgbọ́n àwọn méjì ni wọ́n dúró wọ́n sọ pé a lè gbà olúwa ti fún wa ní ilẹ̀ yìí wọ́n bẹ̀rẹ̀ sí sọ rere nípa ohun tí olúwa lè ṣe wọ́n dúró gẹ́gẹ́ bí ènìyàn fún àwọn ọmọ ísírẹ́lì àwọn ni wọ́n dàbí atọ́nà àwọn ni olúgboyà àwọn ni ìgboyà fún àwọn ọmọ ísírẹ́lì ẹ̀sà bí kìí bá ṣe tiwọn ni àwọn ọmọ ísírẹ́lì ò bá mọ̀ lọ ẹ̀yin kan wà bí o nílò ènìyàn nínú ayé tiẹ̀ náà bẹ́ẹ̀ ni sà àwọn ọmọ jethro nígbà tí wọ́n wà ní ìjù bàbá wọn bèrè lọ́wọ́ wọn pé kí ló dé tẹ́ ẹ fi tètè dé àwọn ọmọ jethro sọ fún bàbá wọn pé àwa rí ará egypt kan tó ràn wá lọ́wọ́ òun ló ṣe yá fún wa mo kíyèsí pé kì í yá fún ẹ̀dá bí ò bá rí ènìyàn láti support ẹ̀ ọ̀gá mo mọ̀ pé olúwa òun lolùdá orere mo mọ̀ pé olúwa òun lolùṣe orere ọwọ́ rẹ̀ ní ìyanu wà ṣùgbọ́n gbà mí gbọ́ tí ò bá rí ènìyàn yóò nira fún olúwa fúnra rẹ̀ láti ṣe ohun tó fẹ́ ṣe nínú ìwé ezekiel bíbélì sọ pé olúwa ní èmi wá ẹnìkan mo wá ènìyàn kan ẹ̀sà tí ò bá rí ènìyàn ẹ wo bí iṣẹ́ ò ní lọ o tó bá ti jẹ́ lórí ilẹ̀ ayé yìí o nílò ènìyàn olúwa fúnra rẹ̀ ò ní ṣe ohunkóhun láì ṣe pé ó lo ènìyàn bẹ́ẹ̀ ni sà mi ò mọ tó fẹ́ sà tí olúwa bá lo ènìyàn fún ọ wàá mọ iyì tí wọ́n ń pè ní ènìyàn ẹ̀yin kan wà bí a nílò láti jọ gbàdúà ìpele ọ̀nà mẹ́ta ni màá fi gbà pẹ̀lú rẹ ní àárọ̀ ìbọ̀ jẹ́ kí òróró wà ní ọwọ́ ẹ bẹ́ẹ̀ ni sà torí nígbà tí samuel fẹ́ lọ yan ọba ní ilé jesse òróró ló gbé dání o ó sì da òróró lé dáfídì lórí ẹjẹ́ á gbàdúà láàárọ̀ yìí ẹ̀yin tẹ́ ẹ bá ní òróró ẹ pe orúkọ jésù kẹ pe ẹ̀mí mímọ́ ẹ̀yin aládùà ni kẹ tẹ̀lé mi ènìyàn tí ayé mi nílò nínú ìrìn àjò mi olúwa ẹ mú mi pàdé ẹ ènìyàn tí iṣẹ́ mi nílò nínú ìrìn àjò yìí ẹ mú mi pàdé ẹ ẹ mú mi pàdé ẹ ènìyàn ọ̀tọ̀ tí ayé mi nílò ènìyàn ọ̀tọ̀ tí ayé mi nílò ẹ mú mi pàdé ẹ ẹ mú mi pàdé ẹ ẹ mú mi pàdé ó yá àdúrà
1: orúkọ jésù
0: má yá gàfàrú
1: ẹ mẹlẹ lọ
0: Emu me padie.
2: Oluwa wa o ti ri ani to je pe ara ku mo ninu nitori pe ko pade eliyan esa o ni olohun e wo bi olohun mo si ara re sugba eniyan to nilo ohun ati e odi nbe laare won emi awon wuli wo bi ani yo nira fun eniyan se bi ko ba pade eni ta ran si yo da mu gan bi kan o ba se lowo re ani solu fun ra re da mu ninu iju eran tan wa ti pada le awon de da mu kiri afigba tan to ri samueli lo so fun won wi pe ni lo ke damu mo solu eran ko lo ye ko mo wa oba ni o eran da baba mi lo ni we eran lo o ni eran ti pada le opo wa damu kiri tori pe un to ye eni to ye ka pade a pade e opo wa sanda ni kiri tori o eni to ye ka pade a o ba pade oluwa lo ran mi o mo fe ke mo ile idaju o lati oni lo gbogbo ti won pe ni owo adani loro gbogbo ti won pe ni owo adani duo bi eni kan ba sabi loruko baba oba ti ebe mema owo ye gbina
1: amen
2: gbogbo ti won pe ni owo adani loro gbogbo ti won pe ni owo adani duo loruko babo ma ti emi mimo owo ye gbina
1: amen
2: owo ye gbina
1: amen
2: owo ye gbina
1: amen
2: owo ye gbina
1: amen
2: owo ye gbina
1: amen
2: ma livara belua da yega verumos eyi te gbagbo ninu ipe yi mo lu ase ifami ororo yan owo adani duo ti ki je ka pade olore nibi ta ti bi o owo ye gbina
1: amen
2: e ja lo gbadua lekeji eyin ka wa bi to je pe te nilo lele esa o ye ko ga eni to ye ko pade lo pade emi bo so be Samuel ninu bibeli Oluwa fe ba Samuel soro fun igba koko bibeli so wi pe Oluwa si ko si Samuel pe Samuel Samuel Samuel Samuel si lo ba Eli baba mi e pe mi Eli si ni mi o pe omo lo joko ah o tu pada nu temple Oluwa tu ko si nigba keji o tu lo ba Eli lenu ona temple baba mi e pe mi mi o pe omo okay tori pe Eli ti pe ninu ire ajo emi so o mo ise Oluwa bo ti e je pe ko le gbohun Oluwa mo emi awon wole Yoruba ni tomode ba laso bi agba ko le lakisa bi agba bi Eli ba bo ba le gbohun Oluwa esa ko le mo ise Oluwa to bi Samuel ba le gbohun Oluwa ko le mo ise Oluwa to Eli Eli wa ni okay Oluwa lo pe o mo ni emi o le gbohun Oluwa mo mo mo ise re awon akoko to mo ba ni soro gbogbo okay to ba ti pe o pada lo to ba ti pe o wa wa down pe mo wi ranse re gbo esa ti o ba so fun a ma gbohun Oluwa ko de ni ko ni mo tun be emi awon wuli opo wa a nilu eniyan ninu aye wa bi a ko ba ri eniyan ise ma le a nira ibi to ye ka gba ati debe a modan ni a pada ni tori are ni so fun wa pe oju ona lele e wo bi o to ye ka da wole ko ye wa ni nkan mi la lo gbo wole igba ta ri eniyan ti o bu wa loju ona esa eyin kan gbo mi bayi o to nje dola bayi enikan lo mu olo be o de le gbagbe iwo gan le ma ran ti bayi pe ti ba se lagbaja to foju ona yan bi o lo fa to je wi pe o le ko ya eniyan kere ninu aye re e ja gbadu ani igba keji e pe oruko Jesu angeli ti o di eniyan fun ididi aye mi oluwa egbe pade mi angeli bi eniyan eniyan bi angeli ti o dide fun ididi aye mi to ma lo fun ididi aye mi oluwa egbe pade mi angeli bi eniyan eniyan bi angeli to ma lo fun ididi aye mi oluwa egbe pade mi o ya adua
1: oruko Jesu
2: bazabaya
1: bada
2: Oluwa wa
1: amen
2: eje kan so ile fun eyi ti e ba ni ori ofe lati gbo mi seri aro yi ojo ma ni gbagbe ni fun gbogbo eyi te ba wa ni ilu Abekuta baba mi lo ran mi Oluwa ni omo tenumo ni ki awon eniyan lo wa osan na belia badake duada hadash ma da oyin sinu osan ye o meji ni sa ibi ti osan ba wa laye ti lonka ibi ti oyin ba wa le ra ti lonba esa wo bi o ti emi mo to ye mi ni gba mi gbo sa nkan ti o dawo re leti o yanju tele oluwa ni omo ma wo awon eniya ma mu eri orere pe awon yori nkan wa lokole gbo eyin te ba le darapo ni ilu abekuta laaro yi ipade to kun fun agbara re o oluwa ni nikan wa osan gbogbo bi won ba se le se ti won le ri osan nikan wa osan laaro yi tori mo fe gbadua pelu won esa e kiyesi eleyi baba mi lo ran mi iwo to ngbo mi bayi mo fe ko kiyesi wa ni ose yo kan pelu mi laaro yi a jijo gbadua wa wo ti adade waye fe se ohun ti emi mo to da mi loju ni pe ko si bi eniyan ti po to nbe ye laaro yi ko si eni ti o lo le lowo ofo osan ni ko wa ago mefa laaro kutukutu laaro yi ipade ma ku fun agbara mo bi osa o se tetede darapo wa wo ti alagbara le se wa wo ti oba ngeli ati eniyan le se wa wo ti ipa to bori ipa le se wa wo ti baba mi le se e wa ona ke tetede be yen laaro yi eyi ti e le darapo oke jeun tawo ibe lati ma pade laaro ibi abekuta gbogbo eyin te gbe ni ilu abekuta koda eyin te ba ngbo mi lati ijebu ode eyin ara isagamu gbogbo eyin ti e wa ni papa lantoro gbogbo eyin te gbe ni ifo gbogbo eyin te wa ni togate eyin te wa ni oju ore gbogbo eyin te ba wa ni ilu abekuta e ja jo darapo laaro gbogbo eyin ara ibara gbogbo eyin te wa nkuto gbogbo eyin te wa ni iyana mosuari gbogbo eyin ti e wa ni elega gbogbo eyin te wa ni osiele gbogbo eyin te wa kaakiri ni abekuta gbogbo eyin ti e le darapo laaro yi e wa wo ti adade waye le se sa so pe oke jeun taho lo nlo wa wo bi emi a so fun e pe ipade to kun fun agbara ni ko ju be lo eyin kan wa bi to je pe eleyi le ma se ti e ri laye o fi beyo iwo na darapo tetede ko le ra aye joko o ma kun fun agbara ohun ti oluwa ran mi niyen emi ni ma gbe oyin dani ti ma fi oyin sinu osan yen fun yin e wo bi sa emi ni ma fi gbadua fun yin ohun ti won kan nilo ni pe ki iwo mu osan dani

ẹ kú ojúmọ́. Ìròyìn yìí ká àgbáńlá ayé ló ń dé sétí gbọ́ yẹn láti kànnì lagẹ̀lú 96.7 FM òkè gàjòkè. Ilé ìta kalẹ̀ sílé funfun báláwú fẹ́lẹ̀lẹ̀ nílùú ti Ìbàdàn. Ṣéun Àrèbìkọ́lá ló kọ́ mi ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ọ̀gá àgbà fún ẹ̀ka àjọ elépo rọ̀bí ńlẹ̀ yìí ló ti wípé ìpèsè epo rọ̀bí ńlẹ̀ Nàìjíríà ló ti gbẹnu sókè sí 1,000,008 àgbá lójúmọ́. Iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ Nàìjíríà ni wọ́n ti sọ agbègbè igbó Ọ̀yọ́ àtijọ́ di ibùdó ìgbaradì lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìjínigbé ti ìjọba ìbílẹ̀ Oríire. Orílẹ̀-èdè ti Ìtàló ni wọ́n ti ń gbìyànjú láti ṣe àtúntò sí ẹ̀ka ètò ìdìbò wọn síwájú ètò ìdìbò eléyìí ti ń bọ̀ lọ́nà. Ọ̀jìn ni agbábọ́ọ̀lù ti ń gba fún ikọ̀ agbábọ́ọ̀lù ti Blackburn Rovers ni ó ti ń wòye láti kópa nínú ikọ̀ àgbà ọ̀jẹ̀ agbábọ́ọ̀lù tilẹ̀ Nàìjíríà ìyàn Super Eagles. Ní báyìí ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ̀ka tó ń rí sí epo rọ̀bí ńlẹ̀ Nàìjíríà lọ́jọ́bọ̀ Thursday ni wọ́n ti ṣàlàyé ẹ̀ báyìí pé ìpèsè epo rọ̀bí ńlẹ̀ yìí ló ti gbẹnu sókè sí 1,108,000 àgbá lójúmọ́. Lóṣù tí ó kọjá, ìdàgbàsókè ọ̀tún náà lẹni tí ó jẹ́ ọ̀gá àgbà lẹ́ka ọ̀hún, Báyọ̀ Ojúlarí, lọ ṣàlàyé níbi ètò kan tó ní í ṣe pẹ̀lú àgbáríjọpọ̀ àwọn tó ní nǹkan ṣe lẹ́ka ètò agbára nínú àpérò tó wáyé nílùú Èkó ti ọdún 2026. Nígbà tó ń sọ̀rọ̀ lórúkọ Ojúlarí, ẹni tí í ṣe ọ̀gá àgbà lẹ́ka ti ìbánisọ̀rọ̀ fún àjọ náà, Andy Ode, ló fìdí ẹ̀ múlẹ̀ wípé ìpèsè epo nílẹ̀ Nàìjíríà ni ó ti gbèrú sí báyìí sí 1,108,000 àti díẹ̀ tí ṣe àgbá lójoojúmọ́. Eléyìí tí ó ṣàlàyé wípé ìgbésẹ̀ ọ̀hún gan ló wà níbàámu pẹ̀lú àwọn àlàkalẹ̀ àti ìbójútó tó dògbé eléyìí tí wọ́n ní wọ́n ń ṣiṣẹ́ lákọ̀tàn. Ojúlarí ń lọ tẹ̀síwájú wípé ìlànà tí wọ́n lò láti jẹ́ kí àjọ náà kó tún jáwé sóbì ni ó ti jẹ́ kí ẹ̀ka náà kó gbèrú sí. Ojúlarí ń lọ́wọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé ìpèsè epo ọ̀hún lọ́wọ́ ní kòpẹ́kòpẹ́ lẹ́yìn tí ẹni tí ó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ epo rọ̀bí ńlẹ̀ Nàìjíríà àti ìpèsè rẹ̀ ìyún Ẹnikinlopo Bírì lọ́jọ́ Ìṣẹ́gun nílùú Àbújá tí wọ́n ti ṣe àyájọ́ ọdún márùn-ún eléyìí tí ẹ̀ka tó ń bójútó ìdíyelé epo rọ̀bí ńlẹ̀ yìí tí wọ́n ti dá sílẹ̀. Bẹ́ẹ̀ ló ṣàlàyé wípé ìdàgbàsókè ọ̀tún tó bá ẹ̀ka ọ̀hún ni kò sí níbàámu pẹ̀lú ìbáṣiṣẹ́pọ̀ láàrin ìjọba àti àwọn ìkà tọ́lẹ́nu ńbẹ àti akitiyan wọn láti jẹ́ pé kí làásìgbò kó má ṣẹyọ lẹ́ka ọ̀hún mọ́. Ẹ̀ka iléeṣẹ́ ológun ilẹ̀ Nàìjíríà ni wọ́n ti gba ìṣàkóso ibùdó ti Ọ̀yọ́ àtijọ́ ìyún Old Ọ̀yọ́ National Park tí wọ́n sì sọ di ibùdó ìgbaradì fún iléeṣẹ́ ọmọ ológun láti jẹ́ kí ẹ̀ka ètò ààbò kó tún gbèrú sí. Lápá Abẹ́hùn, ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà lẹ́ka ti pàṣẹ ìpín kejì ti iléeṣẹ́ ọmọ ológun, Ọ̀gágun Awúwalù Mahmuda, ló fìdí ẹ̀ múlẹ̀ wípé lẹ́yìn ìjínigbé àti akitiyan tí iléeṣẹ́ ọmọ ológun ṣe láti gba àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tó tó 40 níjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Mazuda lọ́wọ́ ṣàlàyé wípé ẹ̀ka iléeṣẹ́ ológun ló ti gba agbègbè náà láti jẹ́ kí ó wà fún ibùdó ìgbaradì fún iléeṣẹ́ ọmọ ológun. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀, ó ní ìgbésẹ̀ náà lọ́wáyé láti jẹ́ kí ẹ̀ka tí ètò ààbò kó tún gbìnàyá àti pé láti jẹ́ kí iléeṣẹ́ ọmọ ológun náà gbaradì láti kojú irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tó lè farapẹ́ eléyìí tó ṣẹlẹ̀ nínú igbó aginjù náà. Bẹ́ẹ̀ ni ó wípé igbó ọ̀hún ni kò ní sí fún àwọn amòòkùnṣìkà láti jẹ́ kí wọ́n fi ṣe ibùba. Mahmuda lọ́pàá bìyàbìdún ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn iléeṣẹ́ ológun ni wọ́n ti kó lọ sẹ́kùn bẹ̀ báyìí tí wọ́n ó sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìgbaradì nínú igbó náà eléyìí tí yóò jẹ́ kí ìwà ọ̀daràn kí ó tún dínkù jọjọ láwùjọ. Nínú àlàyé ọ̀rọ̀ rẹ̀, ó ní wíwá tí àwọn ọmọ iléeṣẹ́ ológun wá sí agbègbè náà ni yóò jẹ́ kí ẹ̀ka ètò ààbò kó tún lè dẹyìn sí tó sì jẹ́ wípé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí í ṣe ìjínigbé àwọn ọmọ ilé ẹ̀kọ́ àti olùkọ́ wọn lọ́jọ́sí ẹni kò ní wáyé mọ́.
ìdàgbàsókè ọ̀tún ọ̀hún lọ́wọ́ tẹ̀lé ìjínigbé tó wáyé ní nǹkan bí oṣù díẹ̀ sẹ́yìn tó sì jẹ́ wípé ìgbésẹ̀ ọ̀hún gan ló ti jẹ́ kí ẹ̀ka ètò ààbò ní tìbútòrò ìpínlẹ̀ ọ̀yọ́ kó tún gbèrú sí i. ẹni tó jẹ́ alákòóso fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ti Imo Audu Bozo ló ti ṣàlàyé wípé àwọn ajínigbé ni wọ́n bọ́rẹ́lẹ̀ nígbà tí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n yabo igbó eléyìí tí wọ́n ti ṣe ìdóòlà ẹ̀mí. ẹ̀ka ti ìpàṣẹ iléeṣẹ́ ọlọ́pàá ti ń bẹ nípínlẹ̀ ti Imo ló wípé àwọn ò mọ̀ bóyá ẹnikẹ́ni ló san owó ìdóòlà ẹ̀mí fún èyíkéyìí àwọn agùnbánirọ̀ bí ogún ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n ni wọ́n gbà lẹ̀ lákàtà àwọn ajínigbé. Bóso ló wípé àwọn tó jẹ́ ajínigbé ọ̀hún ni wọ́n júbà ẹrọ nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá yabo igbó náà láti dóòlà ẹ̀mí wọn. Kọmíṣánná ló tún wá ṣàlàyé síwájú wípé àwọn tó wọ́n dóòlà náà níbẹ̀ ní ibùdó iléeṣẹ́ ọlọ́pàá ti ọ̀tẹlẹ̀múyẹ́ ti ìpínlẹ̀ fún ètò ìlera tó gbèrègédé. àwọn agùnbánirọ̀ náà ni wọ́n jí gbé lójú òpópónà Òwèrè sí Onitsha ní ọjọ́ kìíní oṣù kẹwàá nígbà tí wọ́n rìnrìn àjò láti ìlú Ìbàdàn tí ṣolú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ sí ibùdó ìgbáradì ti agùnbánirọ̀ kó wá wọn ní ìpínlẹ̀ ti Abia àti ìpínlẹ̀ ti Akwa Ibom. lẹ́yìn ìjínigbé ọ̀hún àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ni wọ́n gbé ìgbésẹ̀ kọ́mọ́nkíà láti dóòlà àwọn agùnbánirọ̀ náà. ìròyìn láti ilẹ̀ òkèrè lọ́hùn-ún ẹ̀ka ilé-ìgbìmọ̀ aṣòfin tilẹ̀ ìtàlólọ́hùn-ún ni wọ́n ti buwọ́ lu àtúntò alágbára lẹ́ka ètò ìdìbò síwájú ètò ìdìbò eléyìí tí wọ́n ní ń bọ̀ ní ọdún tó ń bọ̀ lọ́hùn-ún ní abẹ́ ìṣàkóso ẹni tí ó jẹ́ olóòtú ìjọba ní orílẹ̀-èdè náà ìyún Georgia Meloni. àwọn aṣòfin ni wọ́n di ìbò tí igun kan sì ní ìbò tó lé 137 sí ẹ̀ka míì tí àwọn ní 84 eléyìí tí wọ́n wà ní ìbáṣepọ̀ àti ìbámu pẹ̀lú ìlànà àtúntò náà. ìgbésẹ̀ ọ̀hún ni Meloni wá ṣàlàyé pé yóò jẹ́ kí nǹkan kó sojú sára lẹ́ka ètò ìdìbò ní orílẹ̀-èdè náà. Meloni ló la gbogbo ìkìlọ̀ pé ó ṣeéṣe kí òun kọ ìwé fipò sílẹ̀ kí ó sì jẹ́ wípé ètò ìdìbò ní ọ̀wá kankan bó bá jẹ́ wípé àwọn ìpinnu tóun là kalẹ̀ ni wọ́n kọ̀ ètò ìdìbò ní orílẹ̀-èdè náà. wọ́n ni wọ́n gbé kúrò ní ẹ̀ka eléyìí tí wọ́n ti ń ṣe bọ̀ tẹ́lẹ̀ tí yóò sì ní àtúntò alágbára tọ́jọ́ wípé àwọn ọmọ ilé tọ́jọ́ ìpín mẹ́ta tí wọ́n bá láǹfààní àti kọ́kọ́ jáwé olúborí ni wọ́n pín sí abala àkọ́kọ́ àti ìpín kejì eléyìí tí ó ní í ṣe pẹ̀lú ìlànà aṣojú ló ní ìpín kan náà. ẹgbẹ́ òṣèlú tí wọ́n bá fẹ́ ṣe ìgbìmọ̀ ti àjùmọ̀ṣe ni wọ́n gbọ́dọ̀ fi ọmọ oyè síwájú gẹ́gẹ́ bí ẹni tí ó díje fún ipò ti olóòtú ìjọba ní orílẹ̀-èdè náà tí wọ́n sì ṣàlàyé nínú ìbámu pẹ̀lú ètò òṣèlú wọn. ẹgbẹ́ tàbí ẹgbẹ́ àjùmọ̀ṣe tó bá wá ní ìbò tó pọ̀ jù pàápàá jùlọ tí ìdá rẹ̀ tó 32 ni wọ́n fún ní ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin 85 ilé-ìgbìmọ̀ aṣòfin tí ìpín rẹ̀ jẹ́ 70 ilé-ìgbìmọ̀ aṣòfin kékeré tí ó sì tún jẹ́ 35 ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà tí ìjáwé olúborí ọ̀hún yọ wà lámìlaka tí yóò sì sun orílẹ̀-èdè náà bọ̀. lábala ti aré ìdárayá ẹni tí ó jẹ́ atamátàsé ti ń gba nínú ikọ̀ agbábọ́ọ̀lù ti Blackburn Rovers Dàpọ̀ Afọláyàn ló ti fìdí ẹ̀ múlẹ̀ wípé òun nífẹ̀ẹ́ láti kópa nínú ikọ̀ àgbà ọ̀jẹ́ ti agbábọ́ọ̀lù ilẹ̀ Nàìjíríà. ẹni ọdún 29 ọ̀hún ni wọ́n bí nílùú ti London lórílẹ̀‐èdè England ṣùgbọ́n tó jẹ́ wípé àwọn òbí rẹ̀ ń lọ́jẹ́ ọmọ ilẹ̀ Nàìjíríà tó sì tún láǹfààní láti gbá bọ́ọ̀lù fúnlẹ̀ bàbá rẹ̀. Afọláyàn ló ti kọ́ sojú orílẹ̀‐èdè ti England lẹ́ẹ̀kan ṣùgbọ́n ìgbésẹ̀ tí àjọ FIFA là kalẹ̀ ló sì fún láǹfààní láti gbá bọ́ọ̀lù nínú ikọ̀ ti agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ́ tilẹ̀ Nàìjíríà. atamátàsé agbábọ́ọ̀lù lọ́wọ́ wájú náà ló ní ìwòye òun ló wà láti kópa fúnlẹ̀ Nàìjíríà kó tó di wípé iṣẹ́ àáyàn láàyò òun ọ̀tẹnubodò.
tire ti si wa fun po seese ki won pe ni kopẹkopẹ ye kin to ma lo egbu awon koko to siyo ninu iroyan won lekan si oga agba leka ile ise epo robi lo ti so loju e wipe eka ipese epo robi nle ye in lo ti gberu si si milionu kan o le mejo agba lojumo ile ise omo ologun le nigeria ni won ti gba igbo oba ti oyo atijo iyun old oyo national park ti won si so di ibudo igbarade leyin isele jinigbe ti ijoba ibile orire orilede italo ni won fe se atuntu alagbara si eka eto idibo won siwaju eto idibo ti nbo dede agbabolu ojinene ti ngba ninu iko agbabolu ti Blackburn Rovers afolayan ene o ti nwoye lati kopa ninu iko agba oja agbabolu ti omo ile Nigeria fun awon iroyin yi ati iroyin me to nti kan ni jade ele kan si wa lori takun agbaye pelu itana www.lagelufm.com eyi lo pe iroyin to nde se ti gbo yin lati kan ni lagelu 96.7 fm ele tele wa lori ate ti x pelu itana lagelu

0: Gajoki.
1: Lagilu FM 96.7.
2: La Gelu FM, Jagaba Gogoretio, Ma.

0: ọmọ kan o ti ba ti ẹ lọ a tun fẹ lo mi lọmọ kan a tun ba ti ẹ lọ daddy wa e wale lai se se presenter ru awọn ta wa bi ni ise ati gba pe se ti wa ni traveling ni nira mo daddy lo mo ti travel 0912307865 ṣe ọkùnrin tó sì ń kó 100% ta ba fi dá mẹ́wàá ní ìsìn ní gbogbo àgbáyé mélòó ni ká gbé sí orí òṣùwọ̀n wo pé gbogbo bùkátà lé gbogbo ọkùnrin jẹ́ mẹ́wàá mélòó ni ká tiẹ̀ mú lásìkò tá a wà ẹ̀yin ìyá ni ẹ pè wá ẹ fàwọn bàbá lẹ̀ 0912307865 ó níbi tí mò ń bọ̀ hello
1: sir
0: hello thank god it's friday
1: ẹ káàárọ̀ sir
0: ẹ káàárọ̀ ma
1: àkú friday ò ní o
0: yes ma
1: ọlọ́run ó máa fi sọ ẹ̀ṣọ́ àwọ̀
0: àmì ma
1: àdáàdì ọgbọ́n ni ọ̀rọ̀ yìí yìí o kò sì dáàdì ẹ̀ lè rí tẹ ẹ bá kó mẹ́wàá ọkùnrin jọ ẹ lè rí márùn tí ń gbọ́ bùkátà inú ilé
0: tí ń gbọ́ tí ń gbọ́ inú ilé àbí tí ń gbọ́ díẹ̀ ń bẹ̀
1: ẹ wò dádì ilé ò ti ẹ̀ gbọ́ kankan obìnrin ni bùkátà ìwọ lọ́rùn obìnrin ni obìnrin ìlọ́daràn àwọn obìnrin nípa ìyá ọmọ ju ọkùnrin lọ ọkùnrin mi ò jí láàárọ̀ báyìí yóò bóde ni bí ẹni tí wèrè nílé tí ó ní gbogbo sáàmà gbọ́ nígbà bá dé lálẹ́ tó bá tó dé lálẹ́ iná orí ikọ̀ gbọ̀ngàn kò sí iná ni
0: ó fẹ́ se bóyá kò ní ni
1: àwọn ọkùnrin mi wà tí ó jí aláàánú táwọn sì máa sọ wípé ọlọ́run ní jẹ́ kí orí àwọn ó dìdì láyé obìnrin ò lè bá wọn gbọ́ bùkátà àárí ọ wà pẹ ti kò pọ ní dádì
0: kò pọ tá a bá wá fi dá mẹ́wàá ibo ni a gbé sí ṣé mẹ́fà ní sí mẹ́rin àbí márùn sí márùn.
1: Dádì ẹ jẹ́ ká gbé sí márùn.
0: Ká sọ pé ìlàjì.
1: Ká gbí bẹ́ẹ̀ gan ni.
0: Ká wí bẹ́ẹ̀ ni.
1: Bẹ́ẹ̀ni òkú ayé lọ́pọ̀ ìsókú ọ̀run lọ́pọ̀ òkú ayé lọ́pọ̀.
0: Òkú ayé
1: bẹ́ẹ̀ bẹẹni irú èmi tẹ ń wo yìí ọkọ mi èyí tí mo ti ń gbọ bùkátà àwọn ọmọ mi jèrè ọkọ mi rí láyé èmi tẹ èkú kọ tó ọmọ mi ní skul kankan rí.
0: Ìgbà wọn kú gan ẹ lè mọ la.
1: Ìgbà wa kú gan ọwọ́ atẹ mi lọ́rùn gan bó ṣe kú.
0: Ó tún tẹ yín lọ́rùn.
1: Kò bá ń gbọ́ bùkátà.
0: Nígbà wọn wà láyé gan tẹ́lẹ̀ wọn ní wúlò nù.
1: Nígbà
0: wọn wà láyé kò bá ń gbọ́
1: bẹẹ ni dádì.
0: Bẹẹ bá jèrè ọkọ ẹ jèrè àwọn ọmọ.
1: Mo lè ṣàkàwé tó sì jẹ ọkọ gidi. Gbogbo dọkọ ọmọ.
0: Tó jọkọ ọmọ gidi.
1: Bẹẹni.
0: Mama bẹẹ bá jẹun ọkọ ẹ jẹun tọmọ.
1: Àmì Jésù.
0: Jésù wà pẹ̀lú yín.
1: Àmì Jésù.
0: Ẹ ṣe o ojú ya ti rí. Ẹ gbọ́ nǹkan. Màmá ń ní. Ngba òkú gan àwọn ò mà lápókú òkú ayé ọkùnrin mi ìyọba ti fóbìnrin lóyún báyìí ó ti bá tiẹ̀ lọ ọmọ wa dàtọ̀ ṣe gbàgbọ́ páwọn ọmọ mi ò tí ì wọ skul báyìí wọn ì wọ skul báyìí ngbà tí ò tí ì bímọ fún ó wà kẹrin ẹ lódìẹ ẹ lọlọ ìfẹ́ mi ayé mi ó bímọ fún tán ó gbérọ́ ó mọ dàtọ̀ ni ó tún lọ sàbà sọdọ ẹlòmí hello hello ore orí facebook lágelu 96.7 FM ti kún ẹgbọ́n bí a bá fi ọkùnrin dá mẹ́wàá ní ìsìn pé ká ní ọkùnrin mẹ́wàá ní bẹ́ẹ̀ gbogbo àgbáyé mélòó ní gbọ́ bùkátà dáadáa tí ń kó 100% hello thank god it's friday
2: ẹ káàárọ̀ ẹkùn ìjọba
0: akwẹ́tọ̀ yes sir
2: mo ń pè láti niger state.
0: Àwọn obìnrin mo ti ẹ̀fẹ́ kan pé ṣùgbọ́n yìí lẹ pé.
2: Bàbá ọkùnrin gidi wa o.
0: ọkùnrin gidi wa mi sọ wọn sọ pé kò sí.
2: ọkùnrin gidi ni mí.
0: ọkùnrin gidi ni yín.
2: mo ti fẹ́ ya oníṣẹ́ ti tó fi sí ìyàwó mi ọba mi sẹ́ skul fífi ọmọ mi láyé iṣẹ́ gbàdúrà ẹ̀ láéláé. emi o ti e fori obirin igba ga ti a o ba mi owo be je
0: eh okun gidi na wa nu okun gidi le mi na wa nu okun gidi la ti se ademola na wa
2: okun gidi wa o okun to ba le jo nbinu yo je okun gidi ko proof ara mi ko 100%
0: tabi okunrin to ba tun se gboro ko ni fe pa en ba won mi nbe tan se gboro to tun patile la
2: hello sir
0: yes sir
2: hello sir
0: yes sir
2: awon okunrin ti o je hulu won je kule yoruba yen kan ri
0: ewo nle yoruba ko si bi ti o si awon okunrin to wulo na wa
2: to ba ti lo le fatima ti ba ti mo ba ti lo be to da wa yin lo le se ri fanu
0: ah ah
2: to ni fu wo be le
0: wa e wa ile yoruba le wa pariwo
2: ogun ti o ba ti koju se re yo je di yawe yo je di yawe
0: baba igan bi e ba wole ile
2: okunrin wa
0: okun gidi wa
2: ah lati ma je se mo ti ma so omo se peteri ni mi
0: o ti yin
2: ashe olo wa
0: amen sir amen amen ah ayanmo o e wa mi kon ke si bi ti o si ki se popo gidi o si okun gidi na wa ṣùgbọ́n mo ń sọ nípa bùkátà pikati ẹ̀ ní àwọn ọkùnrin kan ń bẹ bùkátà ayẹrí wọn sá lọ wọn ayẹrí tá a bá wá fi gbogbo ọkùnrin dá mẹ́wàá ọkùnrin mélòó ẹ bá ń gbé sí ratio wo lẹ fún ṣe 4/6 ni àbí 3/7 bí mo ń lọnu. Hello.
3: Hello.
0: Hello, ma. Yes, ma, my mommy. Orúkọ yín, ma.
3: Ogoluwa lati gbo a.
0: Oya mama.
3: Okunrin gidi wa bocha ni asiko ta wa yi. Emi ti da 2%.
0: E fi da 50-50.
3: 50-50 ko 20-100.
0: 20. Se pe okunrin gidi ta le ri nisin o le ju 20 lo. Nu 100.
3: 20 lo ninu aye lowo lowo ta wa yi.
0: Ninu aye lowo yi. Ah. O lagbara. Lagbara ṣe mọ mi ṣe o jẹ tun gba pe yi lagbara o ke salaye wa fe ko da o je un be loke 0912307086 75 igida ye foto kun mi di so bi nkan lo fa rama ba mi lawon kan mi ngba oko ati yawo ba se tan kan sere loko laya gba inu ko dadi wa e mo gbagbe owo gas te le fe fun wa oko si so nje nle o e wo lara re wa le wo. Hello.
2: Salamu alaikum.
0: Wa alaikum salam barika ajima
2: barika ajima o olorun pele se opin o
0: amen ayala
2: e oloye kamaru je alamu lati nugara ati tede kasumo tede le jala
0: olopo mo gbo baba mo gbo
2: ọpọlọpọ ọkùnrin ni wọn ò rẹdí láti tọjú inú ilé bọ sí irú àwọn ọkùnrin míì tó jẹ pé wọn rẹdí láti àkọmọ àtìyàwó wọn máa ń tọjú wọn àìnítẹlọrùn ló pọ ọpọlọpọ àwọn ẹlòmíì ganan wọn máa tẹsí wọn rẹdí kí bàbá ọmọ àwọn kó kú ṣáájú àwọn kan lè jèrè rẹ ọlọrun jẹ káwọ ọkùnrin ó jèrè àwọn ọmọ wa ni o ọlọrun ẹ pa wá kékeré.
0: Bí bàbá ìtún gbà yọ ó tún yàtọ̀ díẹ̀ ṣùgbọ́n ọlọ́run mọ̀ tó ló di ìdùnnú náà ni kí ọkọ kú ṣáájú ìyàwó lọ́jọ́ alẹ́ ọkùnrin tí bá ń bẹ lọ́hùn kí ìyàwó òun kú ṣáájú òun ojú rẹ̀ gan ó ráre ìdùnnú oníkájọ dàgbà ká dògbó nítorí bẹ́mi ṣe èmi kan lọ lọ́hùn tí ń pín o ṣùgbọ́n mo rò bẹ́ẹ̀ nínú ìṣẹ̀dálẹ̀ yorùbá ó dáa kó dọjú alẹ́ kóbìnrin sopó nígbà èèyàn bá dàgbàdàgbà ju kí ọkùnrin wá sopó lọ fúnyàwó ẹ̀ ojú rè ó ráre tó sì tún ti dàgbà ìwòye lèmi wo mi ìdájọ́ bẹ́ẹ̀ mi ìpín o. Hello.
3: Hello.
0: Yes.
3: Aka lati iwa ni.
0: Oya mo ngbo yin lati ilu Eruwa.
3: Ah, okunrin to da mi wa.
0: Beni, a so pe o si awon kanajangba na wa. E wa ba ngbe ninu ogunrin ogorun. Melo ni a so pe oko re to se fi belon pe Olorun bi n ba to aye wa en tin to fere
3: eyin o mu bi okun marun
0: marun ninu 100
3: bẹẹ
0: ah yin ti le o ma ya ila san ni marun e okun to se ntimo nso ni pe awon oko ti ki na yawo ti soju se ti munu omo dun ti munu dole re dun nile to mo la ro yi egbon melo ni a fi won da bi won da nu ogorun melo ni to se be lohun ko lohun omo mi obin iru oko mi ni o tun ju fe n ba tan ye wa oko tin tun fe re hello
4: hello akweto
0: yes sir baba
4: I olonla le dare laro adeyebi loruko ni lati awe
0: o ya mo gbo yin
4: ibi to ti sele o le na la fe jara wa na le
0: o le ni enu
4: wo nipa ti be ni nipa ti e ba wo ni se e ba ni boya eyan ni girlfriend abedika e ba fe wa lodo yi yoko ma bere wo kada o ba to wa sodo yin o gbo ko to ja yin lo le na ni na lo fa to ko opolopo gun o fi fe serious ni o wo fun ni gidi wa ọkùnrin gidi wa gbọkọlọgbọ jẹ àsìmù ká mọ sí yàn
0: amen
4: o ti yeye báyẹn
0: o ye mi
4: àìwá ní communication kájọ máa mọ pé kí la fẹ́ ṣe bó la fẹ́ gbé ọ̀rọ̀ ayé wa gbà náà ló ń da lérú so lọ́fà ọkùnrin sá fún bùkátà ló ń fa tóbìnrin gidi bá gbọkùnrin jókòó tẹ bá jọ jíròrò yóò rọrùn wọn jọ gbọra wọn yé ṣùgbọ́n ní ìsìn ọkùnrin ọ̀fẹ́ sá fún bùkátà dẹ́ àìká kò yàwó àìjó lóòótọ́
0: Lori Facebook like you 96.7 hokun Ogun Sola Michael soro nbe omo Jonadi soro nbe aromodomo iya o niru o soro nbe aina jade sola sopun egidi ni o Samuel Damilare awon na soro nbe won ni owo lo berin mo ni ti lo beun murita la olamide alaga eleshin gbogbo fatisi odo dudu awon eyan ti kun be babia mo ga ti ojo ti jani mori on be ewo e jan lo taja mo npada bo soko gidi ni wo oro ngun ati bere latago merin je ndoju oja na mo npada bo
5: 96.7

gba ọgbẹ́ wa. Ẹni tó láyé àti ẹ̀kún rẹ̀, ogoma ní forúkọ rẹ̀, gba ọgbẹ́ wa. Gba ọgbẹ́ wa. Gba ọgbẹ́ wa. Ọlọ́run àná, Ọlọ́run òní, Ọlọ́run ọ̀la, ipá wa, agbára wa, ẹ̀mí wa, jẹ̀gbọ́n jẹ̀gbọ́n ayé wa, gba ọgbẹ́ wa. Ẹni tó fẹ́ wa, ká tó fẹ́.

0: ìwé òwe chapter 80 nígbà tó dé bá 17 máa gbọ́ ohun tó sọ o.
1: Mo fẹ́ àwọn tó fẹ́ mi,
0: tó bá ń wà mí ní kùtùkùtù. Matthew, ohun tí mo fẹ́ kó develop nínú ayé rẹ sí onífẹ́ Ọlọ́run. Wo nǹkan sà, àwọn kan ti fìfẹ́ ọtí, wọ́n ti fi bo Tọlọ́run. Àwọn kan ti fìfẹ́ ẹ̀ṣẹ̀, wọ́n ti fi bo Tọlọ́run. Àwọn kan dẹ́ṣẹ̀ débi pé wọn ò ṣetán láti ronú pọ̀dà. Mo sọ fún wa, mo ní gbogbo àwa tá a wà nínú ayé pátá láti tọ ẹsẹ̀ kan tàbí òmíràn wòrí, ṣùgbọ́n ní táwa fi jẹ́ ọlọ́gbọ́n ò nípa àyípadà bóònú àṣìṣe wa. Ẹ ń bá sọ pé wọn ò wá yí padà, ìyẹn lọmọ èṣù. Ṣùgbọ́n lónìí mò ń sọ nípa ìfẹ́ Ọlọ́run. Tó o bá lè sàmí ẹ̀mí àti agbára láti fẹ́ Ọlọ́run, ó yá kó wọnú rẹ lọ. Matthew, béèyàn bá fẹ́ ga tó ń gbọ́ mi, ohun tó gbé síwájú ó nífẹ́ Ọlọ́run o. Ẹ jẹ́ máa mú wọn ní kọ̀ọ̀kan. Ẹ jẹ́ àwọ bàbá wa Dáfídì, òun lorúkọ rẹ̀. Wọ́n bó ṣe fẹ́ràn Ọlọ́run tó First Samuel, wọ́n fẹ́ Ọlọ́run. Ṣé àwọn tí mò ń dákọ yìí, wọ́n fẹ́ Ọlọ́run dé ojú ikú. Betí kú ọba pa wọn, kíkú ó ṣe kí ni o, kíkú ó pa wọn. Àwọn ò lè gbà kí ìwọ̀sí kó máa ta sọ́lọ̀ lára. Wọ́n kẹ́ ni àkọ́kọ́ òun ni Dáfídì. First Samuel chapter 17:25-26 máa gbọ́ ohun tó sọ mẹ́. Wọ́n wí pé ẹ̀yin ò rí ọkùnrin yìí, ó gòkè wá, ó fẹ́ pe Israẹli níjà, ló ṣe wá,
1: yóò
0: ṣe pé
1: ẹni tó bá pa ọkùnrin náà,
0: ẹ ń bá pa á,
1: ọba yóò sì fi ọ̀rọ̀ pípọ̀ fún un, yóò sì fún ní ọmọ rẹ̀ obìnrin, yóò sì sọ ilé bàbá rẹ̀ di òmìnira.
0: Ẹ ń yo,
1: ẹ
0: ń yo,
1: Dáfídì sì wí fún àwọn
0: ọkùnrin, ó wí pé
1: kí
0: ni a ó ṣe fún ọkùnrin náà, tó bá pa máa yìí, tó ẹ̀gàn lélẹ́yìí lára Israẹli, ta aláìkọlà lélẹ́yìí náà. Matthew, o bó ṣe challenge kò láyà ti pé lẹ́yìn tí o kọlà, lẹ́yìn tí o di born again, ló wà ń sọ̀rọ̀ báyìí sí àwọn àtúnbí lójú ẹsẹ̀, ó lọ confront ẹ. Matthew, ṣùgbọ́n ọ̀rọ̀ gbèjà rẹ̀, dádì tó bá yẹ pé ìlẹ́bí Dáfídì, tẹ wá wà lójú ogun lọ́jọ́ náà. Ṣé ẹ jẹ́ kó lọ, ṣé mi lè jẹ́ kó máa tèmi ó lọ, ṣùgbọ́n mo yẹn fi ẹ̀mí rẹ lẹ̀. Look at the love, kìí ṣe ìfẹ́ ìlú rẹ̀, ṣùgbọ́n ìfẹ́ Ọlọ́run. Mo gbàdúrà gbogbo ẹni tó ń gbò mí agbára láti fẹ́ Ọlọ́run ju ohunkóhun lọ, ó yẹ kó balẹ̀ ayé rẹ̀. Matthew, so fẹ́ ga fẹ́ Ọlọ́run, máa gbọ́ sá, máa gbọ́ sá. Abraham, Genesis chapter 12, máa gbọ́ Ọlọ́run sọ fún pé Abraham ẹ jáde kúrò nílé bàbá rẹ̀.
1: Yo, àtúkò nílé bàbá rẹ̀, sí ilẹ̀ kan èmi ò fi hàn, èmi ò sì sọ ọdún orílẹ̀-èdè
0: rẹ̀,
1: èmi ò sì bú sí fún ọ.
0: Matthew, wọ́n wà ń bèrè lọ́wọ́ Abraham, wọ́n níbo ló ń lọ, ó ní mò ń lọlẹ̀ kan, wọ́n níbo ní ń jẹ́lẹ̀ kan, ó ní mò ń gbó nǹkan, Ọlọ́run dẹ̀ ló ń bá mi sọ̀rọ̀, ilẹ̀ tó ń sọ yẹn mò ń lọ ọbẹ̀, ibẹ̀ ni màá ti mọ́. Wọ́n ní ọgbẹ́ni inú gbólóhùn ọlọ yìí níbi kìnní wà àmọ̀tẹ́kùn ó tú lóúnjẹ tó jẹ lójú ọ̀nà, ó ní ọmọ wọ̀rí. Look at the law, ó rẹ́dì láti pa ọmọ rẹ̀. Ó máa pọ̀ gbé ọ̀bẹ lọ́wọ́, ó fẹ́ pa Isaaki lọ́jọ́ náà lọ́hùn pé ó yá ìwọ Isaaki ń máa bá a lọ. Ṣùgbọ́n lọ́jọ́ yẹn bó ṣe gbé ọ̀bẹ lé lọ́rùn, ó yún ọrùn ọmọ yẹn. Matthew, ọrùn ọmọ ti dòkúta, ó ti gbé ọ̀bẹ yẹn lé, ó yún síwájú, ó yún sẹ́yìn. Ọrùn ọmọ òkè lẹ́ẹ̀kan náà ó kàn gbọ́ ni áńgẹ́lì kankan sọ pé Abrahamu, Abrahamu, ó nawọ́ rẹ̀, ó mú ọ̀bẹ láti dúngbú ọmọ. Áńgẹ́lì kọ sí látọ̀run, ó wí pé Abrahamu, Abrahamu,
1: nyo,
0: ó wí pé má fọwọ́ kan ọmọdé yẹn, ó gbọ́dọ̀ pa á.
1: Ni
0: mo mọ̀ pé ìwọ bẹ̀rù Ọlọ́run. Matthew, Matthew, ẹran láyé ń pa lónìí, èèyàn mélòó ló nífẹ̀ẹ́ Ọlọ́run? Matthew, ẹran láyé ń pa lónìí, èèyàn mélòó ló ṣe kí ni o? Sẹ́mi nífẹ̀ẹ́ Ọlọ́run, sẹ́wọ́ nífẹ̀ẹ́ Ọlọ́run. Ohun tí Abraham ṣe, èèyàn mélòó ló lè fi ara ẹ̀ sílẹ̀ ní ipò yẹn? O ní mo fi sọ fún ọ pé tó o bá fẹ́ gbádùn Ọlọ́run, ohun àkọ́kọ́ ìfẹ́, ìfẹ́ tó jinlẹ̀ pẹ̀lú Ọlọ́run nípa bẹ́ẹ̀ á dẹ̀ gbé ọ̀gá. Ọlọ́run sọ fún Abraham, ó ní mo pa á, mo fi àgbò yẹn, mo fi rúpò rọ́pò. Abraham ló wá sọ fún ọmọ rẹ̀, ó wá ní Isaaki, ilé ya, ilé ti ya, jẹ́ ká máa lọlé. Lójú ẹsẹ̀ òun ló di ọdún. Mo gbàdúrà ìlérí ò ṣẹ fún ọ. Matthew, ìlérí ò ṣẹ fún ọ. Bẹ́ẹ̀ ló máa rí. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátá ní àárọ̀ yìí, mo fi Ọlọ́run bẹ̀ yín. Ẹgbẹ́ ìgòròrò kan, ẹ pàdé mi lórí Facebook. Mo máa wà lórí Facebook ní agbègbè mẹ́ta àbọ̀ lóru. Ẹ gbọ́ dáadáa o, ni ogajo oru agogo meta bo lori no more war prayer mountain ni ogajo oru agogo meta bo si agogo marun abo ni idaji mo pe ni oru awon angeli be na ni lori TikTok e ma pade mi lori TikTok lori YouTube ati lori Instagram ni baba adura AK47 prayer mountain e jo sa adura yen e gbe ororo kan lowo leyin ti n ba sure fun yin tan e o fi ororo yen anoint ara yin ati awon omo yin eni to fe jade lo fun ise eni ti ona dimo tabi eni ti n wa ire kan o fe lo gba eto kan lowo awon eyan kan abo fe promotion pade mi ororo yen ni ko fi anoint ara re o de mo pe nipa igbagbo anu tele oro mi leyin yo dara fun yin e wo sa gbogbo eyan ni oru ojo Friday ni challenge yen kan na o la ma gba wonu October 10 to ma get 10-10 oru ojo Friday yen nbi e ba wa mo fe ke wa pelu mi ni challenge a jo gbadua oganjo oru yen a jorowo Olorun ni se wa ri laaro Saturday to je October 10 eyin te wa ni Ijebu Ode e ku orire o October 10 ni Ijebu Ode mo nbo sibe gbogbo eyan pata won wa da omi akobi won wa dale yin lori number 2 ororo ti mo gbe bo lati Jerusalem gbogbo awon eyan so pe lati gba baba ti de lati Jerusalem a ti ri won funra mi ni mo nbo laaro ojo Saturday October 10 ni ilu Ijebu Ode ni CPTech ni Ijari 33 signboard wa nbe gadagba ni CPTech ma bo je ajo gbadua je ajo wa oju Olorun dada ni kadua ri o gba iwo na wo badua oba ma gba awon eyan o ni gba mo Matthew wo omo ti a ji gbe lo ti ya re n sare bo sori oke kilo call ti a ji omo gbe lo ile Yibo lati Ibadan sugbon oro ase jade si ya e wi pe ibi egbomo re si kasiri otu Matthew fun re ni to ji omo gbe o ta ni 1.5 million o didi omo Olorun lo ni won mo pa won wa jade o wa n fo oke o wa se dupe Olorun niyan o e wo eyan omo Olorun mo ma wa ni Ijebu Ode to ba 10 to ma je 10-10 orun anu yo se fo be lo ma re Jesu Oluwa wa amen.

0: ẹ káàbọ̀ padà láti ka polówó ọjà wa.
1: Àìmọye music market.
0: Ẹ wọ́. Orí Facebook Lágelú 96.7 FM ti kún.
1: Music market.
0: Ṣùgbọ́n ju gbogbo ẹ lọ.
1: Yíyá.
0: Ọjọ́ mẹ́jọ ni màá padà sórí ẹ̀.
1: Dàbíọ́lá tún.
0: Pé bí a bá.
1: Ṣàrù mi ò.
0: Fi ọkùnrin. Àwọn èèyàn sàn pè kọ́ ò ti pò ń gbòòrò. Ẹ jẹ́ ǹgbà kan iná. Hello.
2: Ẹ káàárọ̀
0: o. Yes, ma.
2: Lórúkọ Jésù ojú ò ní tí ì.
0: Àfi ma.
2: Gbogbo àwọn tẹ́ ẹ̀ mú wá fún wa lórúkọ Jésù. Ilé yín ò ní dáàbò.
0: Àmì, àmì.
2: Ọ̀rọ̀ yín ò ní dojúrú.
0: Àmì.
2: Ṣé rí gbogbo ọ̀rọ̀ tẹ sọ yẹn pátápátá òtítọ́ ni? Ìṣe pé kò sọkùnrin, ọkùnrin wà. Ṣùgbọ́n nínú 100, a lè rí 20.
0: 20 làá tún rí. Oga o, 20 làwọn mú. Ẹ jẹ́ ń kò lórí yàn. Ṣùgbọ́n ìbéèrè tí mo béèrè ọjọ́ mẹ́jọ la tẹ̀síwájú lórí rẹ̀. Pé bí Ọlọ́run bá ṣe dáadáa. Ọlọ́run ní jọ́ Ọlọ́run tó bá wá ṣe dáadáa. Ọkọ tó o fẹ́. Tó o lè bẹ́lọ̀ nǹkan ọmọ rẹ obìnrin ó fẹ́rú ẹ̀. Sọ́kọ tó ṣe é fi bẹ́lọ̀ ni. Ẹ jẹ́ ńlá gbólé àbẹ́tẹ̀. Ẹ wo ọjọ́ mẹ́jọ la máa tẹ̀síwájú lórí.

0: bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ya dáre gangan ilé báyìí ẹ ń bá sọ lẹ́nu ló ṣàpòyà kọ́ abẹ́tẹ̀ ya dáre ò ṣe é fojú di ní white house gangan bẹ́ẹ̀ ni atóríṣe lọ́wọ́ ọ̀tún ẹ̀ tó fi wá dèdí odò ìdí odò dé challenge àwọn ìdà takilẹ̀ ló níbẹ̀ tẹ́ lọ gbogbo mọ̀lẹ́tẹ́ ìdà ló ní gbogbo ibẹ̀ yẹn gbogbo fọ̀kọ̀ là ń bẹ̀ lónìí àwọn ti kẹ́hìndé àjàsá ìjọba gbogbo dubai tẹ́ padà síbẹ̀ yarúnkà dé gbogbo òde arẹ́rẹ́ àwọn mm ló ní gbogbo ibẹ̀ yẹn gbogbo olùpẹ́jú black and gold dé odò ọba dé bólúwájí bólúwájí gangan ọ̀dọ̀ yá àbejì nìyẹn yá àbejì yá sukura àti jíjẹ àti mímu fàkíà èèyàn méjì tán ní fún ní last week mi ìdí fún wọn yá àbejì ń bólúwájí mò ń bọ̀ ó ìbàrẹ̀ ẹ̀bọ̀ ọlọ́run tẹ́ wá gbéra ńbẹ̀ tó fi gbéra níbẹ̀ tó wá lọ sí gbogbo kòrónú kòrónú ẹ bá ń tọ́jú ya arúkà èèyàn ti pẹ̀pẹ́rò pẹ̀pẹ́rò ọkọ pẹ̀pẹ́rò ìyàwó ní yí ojú odò academy mo kìyìn ẹ ní tán ẹ dẹ̀ mọ́ tán ẹ bá ń tọ́jú abídèmí ìyàwó abiodun alágbàlá ẹ bá ń tọ́jú ìyá àṣàbí tèmi gangan àjọkẹ́ ìyá àṣàbí ẹgbẹ́ àyọ̀ká ti ń bẹ́ẹ́ tó géètì náà èèyàn ti finest àyọ̀ká tó géètì bá ń tọ́jú òjò òjò táyà gbogbo tó géètì ẹ bá ń tọ́jú alága pms alága pms micra èèyàn tèmi gangan ìbàrẹ̀ ìbọn ọlọ́run o mokíọ god's power ẹlẹ́wà àbàrẹ̀ abẹ́tẹ̀ tí ò ṣe fojú di nìyẹn èèyàn ti baby lawyer ìbàrẹ̀ o ẹ̀yin tó dò dúdú mo kíyìn ẹ̀yin tó nílà ẹ̀yin ti muslim dédé gbogbo eléruku ẹ̀yin tójú abo ẹ̀yin ti azibuna lai ẹ̀yin ti adex owó ẹ̀ ní gbogbo muslim gangan owó ẹ̀ ń tèmi owó ẹ̀ ń tún ṣù ọ́ ìbàrẹ̀ o ẹ wo ẹja ṣe ní pàápàá kí n kí àwọn ọlọ́jọ́ bí ò ní àtọ́lá àmọ́ tó ní ìnáwó kí n mọ̀ múra ti lọ jíjẹ àti mímú wà lọ́dọ̀ ya àṣàbí ní kòrónú n tó ní fáwọn èèyàn lọ́sẹ̀ tó lọ́mí ìdí fún wọn ó tún ní fún wọn èèyàn mẹ́rin kan wá gbẹ́nu sí láago mẹ́rin lónìí wọ́n á jẹ wọ́n á mu o lè mọ ju méjì méjì lọ. àwọ evangelist ni mímí ìmọ̀ tó ń pè bẹ́ẹ̀. bàbá àgbìrà ẹ kú palẹ̀ mọ́ o. bàbá àgbìrà bàbá ó gbà wọ́ọ̀dù bàbá dáadáa àwọn olólùfẹ́ wa níkànnì ni wọ́n àwọn ajàfẹ́tọ̀ ọmọnìyàn náà ń rí nǹkan wá yẹn. àáfà àjálárúurú mo kíyìn o bàbá àlùbáríkà ẹ ní tán ẹ sì mọ tán. àwọn èèyàn mo ń kí gbé orí ọmọ bíṣọ̀bù kú palẹ̀ mọ́ ọjọ́bí rẹ̀ lọ́la ọ̀la lọ́jọ́bí ẹ̀ bẹ́ẹ̀ ni mo ń kí alhaji taiwo abolade ọ̀la lọ́jọ́bí tiwọn náà ọjọ́ kẹwàá oṣù kẹwàá mo tún wá ń kí engineer sunday ayọ̀ bámi adédìjì àna olúpo ọlá ọjọ́ kẹwàá oṣù kẹwàá lọ́jọ́ bíi tiwọn náà àádọ́ta ọdún ni bàbá ó ṣe mo tún kí bàbá àgbàlá àdáǹdè ọjọ́ sunday ní tiwọn èmi ni mo ń bọ̀ wá darí ètò ní àgbàlá àdáǹdè 35 years ò mọ̀ kéré lọ́lọ́ ń ṣògo ní sáwíà ẹ̀yin ta rógun gbógun mi mo kẹ́yìn náà o ọjọ́ sunday tiyín náà èmi náà màá tún darí bélé ń já kí n tó mọ lu àgbàlá àdáǹdè mo tún wọ́n kí àwọn ọba kínyẹlé memorial high school àwọn 1989 set fún 2026 wọn reunion mọ àwọn skul tá a ti jáde nu gbogbo yín pátá ni mo kí ẹ wọ ẹ mọ̀ bá àyàn jà tẹ́ ẹ bá wọ mọ́tò ẹ béèrè pé èèlò ni wọ́n ń gbé ire àtayọ̀ ò ní fi ayé wa sílẹ̀. enjoy weekend yin daada e si ma si koja aye yin boya agbara o ba yo ko sanwo eyan duro sori owo re ade osun kayode loruko mi new vision ko ya we
1: ere jere lo paso
0: ah o nwo mi la o time ise ju marun kan be ta fe fitaja
1: paso
0: asisi ademola la moju ero fun sa ta wa he
1: o re le alaju mu si li wa yin de
0: oloye gbenga olayiwo la o yato lolotu e eto yi thank god is friday you de atayo la fi pade o e ba lohun ko te fe ba mi so
2: 0803 4 86 7 5 7 1 0803 4 86 7 1 Amen.
3: Ogo ni foruko Oluwa loke orun.
1: Hallelujah.
3: Ni oni ojo anu.
1: Yes sir.
3: E lo ri anu gba.
1: Amen.
3: Mo so loruko Oluwa.
1: Loruko Jesu.
3: E lo ri anu gba.
1: Amen.
3: Ijade lo re loro yi.
1: Loruko Jesu.
3: Yo kun fun anu.
1: Amen.
3: Iri anu.
1: Loruko Jesu.
3: Ojo anu.
1: Loruko Jesu.
3: Yo se le olori.
1: Amen.
3: Ami anu.
1: Loruko Jesu.
3: Eto nilo.
1: Loruko Jesu.
3: Lati bode pade.
1: Loruko Jesu.
3: Ami anu yen.
1: Loruko Jesu.
3: Tomo tomo.
1: Loruko Jesu.
3: E ma gba.
1: Amen.
3: Anu ti pere wole.
1: Loruko Jesu.
3: Anu ti pe ayo wole.
1: Loruko Jesu.
3: Anu ti pe igbega wole.
1: Loruko Jesu.
3: Fun gbogbo eni tori ami se.
1: Amen.
3: E lo gba anu yen.
1: Amen.
3: E lo gba anu yen.
1: Amen.
3: E lo gba anu yen.
1: Amen.
3: Ibujoko re.
1: Aye aye.
3: Yo kun fun anu.
1: Amen.
3: Shobu re.
1: Loruko Jesu.
3: Yo kun fun anu.
1: Amen.
3: Ise re.
1: Loruko Jesu.
3: Yo kun fun anu.
1: Amen.
3: Akiba anu ja kajare. Eni ba nbo oja.
1: Yes sir.
3: O mo ti nba anu ja. Eni ba nba anu ja.
1: Yes sir.
3: Jede ni ko jebi.
1: Yes sir.
3: Gbogbo eni gbogun ti o.
1: Aye aye.
3: Won ma jebi.
1: Amen.
3: Gbogbo eni gbogun ti o.
1: Aye aye.
3: Won ma jebi.
1: Amen.
3: Kora Datani ati Abiramu. Won gbogun ti Moshe.
1: Yes sir.
3: Ninu Bibeli.
1: Yes sir.
3: Sugbon ile lanu re.
1: Yes sir.
3: O gbe won mi.
1: Yes sir.
3: Eni gbogun ti o.
1: Aye aye.
3: Tori ti anu fun fun o. Ile ma gbe won mi.
1: Amen.
3: E gbo won Oluwa.
1: Gbo sir.
3: Anu ti won ogbari.
1: Olodumare.
3: Ninu ona ti.
1: Baba mi o.
3: Latori ti yin lo.
1: Oruko Jesu.
3: E lo ri anu yen gba.
1: Amen.
3: Mo so tele.
1: Oruko Jesu.
3: Sinu aye omo re.
1: Oruko Jesu.
3: Anu ti o wopo.
1: Baba mi o.
3: Ti o mu kini ajore o ya.
1: Bo
3: ba le sami.
1: O sami o.
3: Fun awon omo re.
1: O se.
3: Won ri anu gba.
1: Amen.
3: Loni ojo anu.
1: Yes sir.
3: Ojo anu re se.
1: Yes sir.
3: O ma ro.
1: Amen.
3: Anu sile ko fo.
1: Amen.
3: Anu lana fo.
1: Amen.
3: Bibeli so.
1: Yes sir.
3: Inu worin Davidi.
1: Yes sir.
3: 136.
1: Yes sir.
3: Lati ese kokola.
1: Yes sir.
3: Kilo ba nibe.
1: O si mu Israeli jade kuro laarin won.
3: O mu Israeli jade kuro laarin won.
1: Nitori ti anu re duwo laila.
3: E gbo ohun Oluwa.
1: Gbo sir.
3: Laarin awon ika to wa.
1: Yes sir.
3: Amu aye re jale.
1: Amen.
3: Laarin ile ti won ti saboshi.
1: Yes sir.
3: Ile to kun fun egbe.
1: Yes sir.
3: To tin gbe tele.
1: Oruko Jesu.
3: Anu mu oja de be.
1: Amen.
3: Ladugbo ti won ti se yeye re. Anu mu oku o be.
1: Amen.
3: Ibi giga ti okan re fe. Anu mu elo be.
1: Amen.
3: Eke se kejila.
1: Yes sir. Pelu owo agbara.
3: O fi owo agbara.
1: Ti apa nina.
3: Apa nina.
1: Nitori ti anu re
3: ko laile. E gbo won Oluwa.
1: O gbo sa.
3: Owo agbara anu Oluwa.
1: Yo
3: ja fun o.
1: Amen.
3: Owo agbara anu Oluwa.
1: Amen.
3: Yo gbi odide.
1: Amen.
3: Owo agbara anu Oluwa.
1: Yes sir.
3: Yo lana fun.
1: Amen.
3: Owo agbara anu Oluwa.
1: Yes sir.
3: Yo silekun re fun.
1: Amen.
3: Mo se loruko Oluwa.
1: Loruko Jesu.
3: Nina pa re.
1: Ayeraye.
3: Ati owo agbara re.
1: Ayeraye.
3: Yo da ola.
1: Amen.
3: Yo da olare.
1: Amen.
3: Yo da olare.
1: Amen.
3: Yo da olare.
1: Amen.
3: Anu gbe odide.
1: Amen.
3: Leko anu re si.
1: Amen.
3: Ko yi pada.
1: Amen.
3: Fun iranlowo ati ebi adua.
1: Yes sir.
3: E pe number yi 0901469922 0901469922 Loruko Oluwa yo dara fun yin.
1: Amen.
4: Sha nu mi la toto.
5: Iwe
4: jacob oríkejì ẹsẹ̀ kẹta lálọ́ sọ bẹ́ẹ̀ pípé àánú ṣògo lórí ìtẹ́ ẹ̀dájọ́ gbogbo ẹni tí àánú ti gbé lórí sókè tẹ́ ẹ fẹ́ jábọ́ àti gbogbo ẹni tó ń wojú ọlọ́run láti jókòó sórí àga òkè ẹ̀dìdẹ́ nílé ajé ká lọ gbẹ̀dúrà pẹ̀lú bí ìjọ christ apostolic church covenant of mercy orí òkè ọjọ́ lẹ́bi olùdarí àgbà pátápátá bàbá wa taiwo òjò ṣe ṣàgbékalẹ̀ pẹ̀lú àdúrà alágbára ní gbogbo ọjọ́ àánú wednesday lọ́sọ̀ọ̀sẹ̀ àkúrẹ́ àánú gba ni mercy delivers àdúrà fún bíbéèrè agbára àti ìtúsílẹ̀ ní ìsìn àkọ́kọ́ lẹ́tà agome ju àbọ̀ àárọ̀ sí agome wo àárọ̀ làwọn èèyàn fi máa bẹ̀rẹ̀ fún agbára tó tó borí ogun ayé gbogbo nígbà tádúrà bí aná máa bẹ̀rẹ̀ láti agome wo àwúrọ̀ dá agome jìlá ọ̀sán ọ̀pọ̀lọpọ̀ àwọn ikọ̀ àti ìríjú májẹ̀mú pẹ̀lú àwọn olóyàmí ni jésù máa lò pẹ̀lú bàbá orí òkè májẹ̀mú àánú ìyẹn prophet tìmẹ́lẹ́yìn adíago gbogbo ẹ̀ ní csc covenant of mercy orí òkè ọjọ́ tí jésù gbé kalẹ̀ sẹ́yìn ọjọ́ health center lójú ọ̀nà tó lọ sí bẹ́rẹ̀k àwọn ọmọlé iṣẹ́ ológun tó wà ní ọjọ́ nìbàdàn dádì ẹ gbàdúrà fún mi sà 0703 027 4784 lọ́jọ́ wednesday ọ̀sẹ̀ yìí nínú àdúrà ìbòjú tí ò jẹ́ kúrò orí orin àríyọ́ máa jẹ́ pé àràgbà lórí òkè ọjọ́.
5: Lagilu FM 96.7

ìdíje league olódewa nàìjíríà bá a bá ń sọ nípa euromatch npfl ébàrìbà lẹ́nìí yóò mọ tọwọ́ wájú o torí pé níbi ọ̀rọ̀ dé dúró yìí wọ́n ti jó di mímọ̀ wípé euromatch euromatch npfl ẹ mọ̀ pé wọ́n ti jó di mímọ̀ yìí pé lọ́jọ́ jímọ̀ gbogbo ọjọ́ jímọ̀ òun náà nídíje yìí yóò mọ láǹfààní àti máa wáyé bí ìṣe ìfigagbága ẹyọ kan yóò wá bẹ̀rẹ̀ lénìí ìní gẹ́gẹ́ ni ó bẹ̀rẹ̀ o pẹ̀lú bí wọ́n ṣe ṣe àkọọ́lẹ̀ rẹ̀ ikú èyí bá international tìlú abá òun gẹ́gẹ́ ni ó mọ wákò pẹ̀lú kasina united nílùú kasina aago márùn-ún rọ̀lẹ́ 5 p.m. o nìyẹn máa wáyé tọ́bá wá ń di lọ́la láago mẹ́rin lọ́sàn-án pápá ṣeré mo bọ́lájì johnson tó wà nílùú èkó yóò mọ gba òbítíbitì èrò nígbà tí ìkòròdú sírì tí bá ń gbàlejò ikọ̀ ti kwara united nílùú kaduna ikọ̀ ranchers biz nílùú kaduna yóò mọ sọ̀rọ̀ bí agbọ́n ìyẹn fún ikọ̀ niger tornadoes tí ń bọ̀ láti ìpínlẹ̀ niger tó bá ti wá ń di lọ́jọ́ sunday ọjọ́ sunday gbogbo àwọn ìfigagbága méje tó kù lọ máa wáyé barao fc eléyìí tí ò ṣe dáadáa láti bí ọjọ́ mélòó kan ìyẹn nílé yóò mọ gba ikọ̀ rangers international lálejò rangers tó wà lókè téńté tábìlì wọ́n tún rèé kógun bá barao o ẹ máa gbọ́ o lẹ́yìn èyí abia warriors yóò mọ jókòó sí ìpínlẹ̀ abia mọ gbàlejò ikọ̀ rivers united tóun bọ̀ láti port harcourt bákan náà kunkalivert ó ló ń ṣetán o láti dákú ìṣòro ikọ̀ 3sc ni olúyọ̀lé warriors tó bá ti ń di lọ́sàn ọjọ́ sunday aago mẹ́rin ọ̀sán kunkalivert yóò mọ gbàlejò ikọ̀ ti shooting stars olúyọ̀lé warriors nasarawa united yóò mọ jókòó sílùú láfíà mọ gbàlejò doma united aago mẹ́rin náà ni ikọ̀ warri wolves ó ní ìkòkò ní gbomi kọ́ gbẹ̀yìn ó tún gba sọsọ inú rẹ̀ nílùú warri nígbà tí ikọ̀ inter lagos tọ́ba gborí wọlé ìyà tí wọn ò jẹ́ rí wọn jẹ́ lọ́wọ́ àwọn o òkè ikọ̀

0: www.cashier.ng. Only those people where they reach 18 years and above. Now you go fit to play this cashier. And now your state gaming board. Nine license.
1: The Emba winning galore. I must to cash my own
0: Multi-cash, yeah! Multi-cash, yeah! Multi-cash, yeah!
2: Lórí òkè ìyanu, àdúrà ń gbà ó.
3: Ọmọ ti ya lórí òkè ìyanu ìrara gbẹ. Bébí tí arúgbó ọjọ́ yóò ti pa gbogbo èèyàn lálejò. Nínú pàdé àdúrà ọlọ́jọ́ mẹ́ta, from story to glory. Wá bá Jésù pàdé. Bébí tí ọkọ̀ ṣẹ́ lọ́rùn bí wọlé ìsáàbù ju authority. Wọlé Olúfẹ́mi òní. Ọkọ̀ ṣẹ́ lọ́rùn àtàwọn olórí ẹ̀mí. Yóò ti máa ṣiṣẹ́ ìránṣẹ́ pẹ̀lú bàbá àti màmá Lúkà. Ọjọ́ pàdé Wednesday 24th to Friday 23rd October. Àti ẹ̀dùn àbẹ́sàn láàárọ̀. Pẹ̀lú ìṣòro mọ̀kànlá alálójoojúmọ́. Free medical. Ìwòsàn ọ̀fẹ́. Pẹ̀lú ìrónilágbára yóò wà fún àwọn ogbó. Ọ̀fẹ́ ni jíjẹ àti mímú. Ọ̀fẹ́ máa wà ní tea junction. Àti méjọ náà bá wà pẹpẹ. Gbogbo ẹ̀yà àti èdè ó yálà tọjọ́ Wednesday 24th to Friday 23rd October. Lórí òkè ìyanu tó wà ní ìlara ẹ̀pẹ́. Níbi tí wòlíì àgbáyé ni. Prophet Lucas ló ti máa gbá gbogbo èèyàn lálejò. Fún ẹ̀bì àdúrà àti ìtọ́sọ́nà 0705945-8718. Jésù retí rẹ̀, ìwọ ni ìyanu kọ̀.
4: Hi guys, welcome to my channel. So today I'll be showing you how I make a milky bowl of golden morn.
5: Yay!
4: I like to have my golden morn in a bowl first, then pour some warm water. I just stare and watch it turn into milky, nutritious enjoyment.
6: But when did you add milk?
4: I'm using Golden Morn 3-in-1, so no need to add milk.
7: So delicious, mommy.
8: Golden Morn 3-in-1 comes with milk inside already. Get it for your family today. Golden Morn, make every day golden.
9: Glory Prince!
10: Betway Dibo 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀ jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Print ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Print and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dubai, Ibadan. Glory Print. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí print.

0: irresistible aroma and rich taste of Nescafé.
1: My coffee, my Nescafé.
2: Make my world my way, yeah.
0: Nescafé, make your world.
3: Ẹ darapọ̀ mọ́ You Fit Fly pẹ̀lú àjọṣepọ̀ Prophet Sam Ujo, Baba Authority, láti rìnrìn àjò mímọ́ lọ sí Israel àti Jordan.
4: Get ready for a life-changing experience, the holy pilgrimage to Israel and Jordan. Let's come together, walking where Jesus walked and witnessing the wonders of faith and history come alive.
3: Ẹ jẹ́ ká jọ dé àwọn bí alágbára tó ṣe pàtàkì ní Jordan, bí Mount Nebo, River Jordan, Petra, àtàwọn ibòmíì tá ó ti gbàdúrà tá ó sì rí ẹ̀rí gbà.
4: Your package includes visa, return flight ticket, airport transfer, hotel accommodation, meals, tours, souvenirs, JP certificates, and travel insurance, all handled by You Fit Fly.
3: Gbogbo ẹ lówó tí ó gajara lọ.
5: Ọjọ́ kẹrìndínlógún sí ọjọ́ kẹtàlélógún oṣù kọkànlá ọdún 2026.
6: From 16th to 23rd of November 2026.
3: Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pé 0817-506-8181 tàbí 0802-832-0429.
4: Visit www.youfitfly.com.
3: Ẹ jẹ́ ká jọ rìnrìn àjò ẹ̀mí pẹ̀lú Prophet Sam Ujo àti You Fit Fly.
7: Ìlera lọ́rọ̀.
8: Kàrà ó jí pépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ń lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alárápé ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́fí àìlera bíi àìróorunsùn, ara títa, ṣangun-ṣangun, kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo, kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùbá lára ẹ̀dá ló mú alárápé ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapá, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọléegun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápé ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn, 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápé ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
9: Akíntúndé ọ̀rẹ́ mi, àfijù nílà tó mòye láti gbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nílà rẹ yìí. Àdúrà kan péré mo jẹ́ ọ́. Kí náà sì làdúrà òun ni pé kọ́lọ́ mọ́jú oṣù wùsọ́ọ̀tì.
10: Bíi tí bò
9: ìdí ni pé dílàrí ò ní ju mọ́tò méjì péré lọ tokunbọkan àti nàìjíríà yusi tó gbé káàgìlì lórí pé o fẹ́ tà yìí. Ìwọ náà wà wò bí tó ti ń tà wọn ẹgbẹ́ títì kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí. Ọlọ́mọdé kan padà rà lọ́wọ́ rẹ̀ scrap àti pé dúró náà o. Ṣé wo tí ìgbọ́n pa dílọ́ṣọ̀ tòní tán wà lólúyọ̀ lè ń bàdàn níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò. Ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọbẹ̀ dọ́fíìsì pẹ̀lú ìlànà tẹ̀lé. Tó o bá fẹ́ mọ kú lé lára àárọ̀ lọ́jọ́ kó tọkọ rẹ ní dílọ́ṣọ̀ tò kò sí ní tó burú mbẹ̀ kìí ṣe wọ nìkan ló wà ń bẹ̀ tí wọ́n ń tọkọ wọn. Pẹ̀lú tó ààbò tó fọkàn balẹ̀ Akíntúndé kò sí ní tí ó sọkọ rẹ. Ẹgbẹ́ títí ìléwu báwọn èèyàn ṣe lọ́kọ̀ mbẹ̀ tí wọ́n ń tà lóríṣiríṣi tán sọbẹ̀ dọ́fíìsì pẹ̀lú ìlànà tẹ̀lé. Ní dílọ́ṣọ̀ tò náà ní mọ́tò tiwọn tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkúnbọ̀ tí wèé rẹ̀ pé pérépéré tó fọkàn balẹ̀. Tí tí mò ń sọ yìí ò bá wá yí ọ dáadáa dé fún ọ nọ́mbà wọn kó o pé wọn 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487.
11: Trinity Care Foundation, àjọ ẹlẹ́yinjú àánú.
12: Trinity Care Foundation, àjọ tó dádúró pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run lórí iṣẹ́ àánú ṣíṣe fọ́mọnìyàn láìsẹ́lẹ́yàmẹ̀yà. Trinity Care Foundation, àjọ tó ń rú àwọn ọ̀pọ̀ ènìyàn lágbára tọ́pọ̀ èèyàn ti jàǹfààní ẹ̀ láti bí ọdún mẹ́ta sẹ́yìn tí Dùmàrè ti ń ṣàtìlẹyìn wọn. Wọ́n ti pín, wọ́n sì ń pín oògùn fún onírúurú àrùn. Wọ́n rú ọ̀pọ̀lọpọ̀ oko lágbára. Wọ́n pín gàga ojú, eye glasses, eye drops, fẹ́ni tí ojú ń dà láàmú. Wọ́n rú àwọn akẹ́kọ̀ọ́ lágbára pẹ̀lú. Gẹ́gẹ́dẹ́ òbítíbitì ìròyìn lágbára ló ti ṣẹlẹ̀ lọ́pọ̀ ìgbà nílùú Ọlọ́ka, Ẹgbẹ́dá Local Government Ìbàdàn. Bẹ́ẹ̀ni wọ́n rú ọ̀pọ̀ èèyàn lágbára ní ibùsọ̀ gbọ́ọ́rọ́ níjọba àbílẹ̀ Olúyọ̀lé. Síbẹ̀ àjọ yìí sì nílò onígbàwọ̀. Gbogbo èèyàn tí Ọlọ́run bá dá lọ́la ẹkún wa lọ́wọ́. Iṣẹ́ ìránṣẹ́ yìí kó túbọ̀ máa tẹ̀síwájú. TCFTC àjọṣepọ̀ pẹ̀lú International Inner Week Club lórí àwọn obìnrin tó lápẹrẹ cancer la pẹ̀lú ìtọ́jú. Àkànṣe ètò bẹ́ẹ̀ yóò tún wáyé lọ́tọ́bọ̀ ọdún yìí o. A bèrè fún àjọṣepọ̀ iléeṣẹ́ ńláńlá, iléeṣẹ́ ìjọba, iléeṣẹ́ aládàáni, àtẹlẹyinjú àánú tó lérògbà rere. For Educational Employment and Community Development, Office Address 21 Kọ́lásí Layout, Up New Ife Road, Ìbàdàn. Telephone 09020460004. Trinity Care Foundation, àjọ tí ń fẹ́ràn fún gbogbo ènìyàn.
13: Hi guys, welcome to my channel. So today I'll be showing you how I make a milky bowl of golden morn.
14: Yay!
13: I like to have my golden morn in a bowl first. Then pour some warm water. I just stare and watch it turn into milky, nutritious enjoyment.
10: But when did you add milk?
13: I'm using Golden Mon 3-in-1, so no need to add milk.
11: So delicious, Mommy.
14: Golden Mon 3-in-1 comes with milk inside already. Get it for your family today. Golden Mon, make every day golden.

0: PDC oníṣẹ́ rí bí Atiku tó bá yọ owó ìrànwọ́ kúrò nínú epo rọ̀bì nígbà tó bá dépò àṣẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà yìí kìí ṣe fáwọn bọ̀rọ̀ kìíní o kìí ṣe fáwọn olówó o ipò àwọn kan ti wá dẹnúlẹ̀ pé ẹ wò ó ọwọ́ wa ni ó bọ̀ sí wọn ni rárá o fún yín nǹkan o kódà àmẹ́tú sọ̀rọ̀ tó lágbára ó wá ní ògédè ẹni tó bá ní àrùn ọpọlọ nìkan ni ó dìbò fún ààrẹ Bọ́lá Tinúbú lọ́dún 2027 kí ni ààrẹ wa gbé gbà
1: yín
0: mo pẹ́ sọ náà ni pé ọ̀nà wo la wà àbí kí ni ìtumọ̀ èyí báyìí ní ìsìn MAD irú ọ̀rọ̀ mo wà nílé irú ọ̀rọ̀ wà làmì tí ń sọ ìgẹ̀ ní ìsìn ẹ lọ ọmọ gbà wá àgbákò má dé
2: ìwé ìròyìn ìdílé sẹ̀ní ààyè wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọ́n mọ̀ fi ọ̀gbàgbà ọ̀rọ̀ gbalẹ̀ wọ́n ní wọ́n ti gbé àǹfààní kan kalẹ̀ o láti jẹ́ kí ìgbésí ayé kó tún bọ̀rọ̀ sọ̀mù fún ọmọ orílẹ̀-èdè nàìjíríà pẹ̀lú bí wọ́n ti ń kígbe ń ta wá o ń ro wá o wọ́n ní sẹ́ wá rí owó epo bẹtiró owó jálá kan wọ́n ní ìjọba ti gbé ìlànà kan kalẹ̀ tí ó mú owó tí ó mú àdínkù dé bá owó ọ̀hún láàrin 30 days kí ló wá bá dé inú ìwé ìròyìn the nation náà ni mo ka mọ ṣùgbọ́n bá bá di àárín gbogbo ẹ̀dọ̀ kí ròyìn ẹ mọ̀ gbálàyé ẹ o.
0: tó lórí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n fẹ́ lọ rèé sùrùlù èyí tí wọ́n kọ́ sí ọwọ́ àwọn ajínigbé àwọn agbébọn nípínlẹ̀ Imo wọ́n ní àwọn òbí kan jáde sọ̀rọ̀ nígbà tí àwọn oníròyìn lọ rèé gbérọ̀rọ̀ gẹ̀dẹ̀ sí wọn ní ẹnu wípé ẹ gbọ́ ẹ sanwó ìtúsílẹ̀ fún àwọn ajínigbé àwọn kan mọ̀ sọ̀rọ̀ nù wọ̀n wípé ẹ wò bíi 1,000,000 naira lèmi fúnra mi ni mo san o kó tó di pé wọ́n tú wọn lẹ̀ o kálukú wọn náà láǹfààní láti sọ̀rọ̀ ṣé bẹ́ẹ̀ fẹ́ gbọ́ àmọ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn nípínlẹ̀ Imo ó sọ̀rọ̀ sókè òun ò mọ nǹkan kan pa ẹ̀ o bóyá wọn bóyá wọn gbowó lọ́wọ́ ẹnì kankan ẹ̀yìn kọ́ yìí nínú ìròyìn fún tààrọ̀ tòní nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lẹ́ẹ̀tì gbígbọ́n.
2: ọ̀dà ìwé ìròyìn the guardian kan dé ìròyìn eléyìí tí mo múlẹ̀ kan hùn wọ́n ní àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ tó ń ti àwọn ẹgbẹ́ òṣèlú alátakò wọ́n ní iná mọ̀ tí ń lọ kìtìpẹ́ aṣọ mọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà lọ́rùn lẹ́yìn tí ẹni ìlànà eléyìí tẹ́ ẹgbẹ́ hùn lórí àdínkù tẹ fẹ́ mú dé bá owó epo ní àwọn ìlànà ẹ̀rọ wọ́n ní lànà wọn ò tó ó kù díẹ̀ káàtó lórílẹ̀-èdè nàìjíríà ẹ̀dọ̀ kí ìròyìn náà lẹ́ti gbọ́ bàbádàrin gbogbo.
0: àjọ olómìnira elétò ìdìbò lẹwa nàìjíríà ti sọ̀rọ̀ sókè wípé báwọn bá rí olùdíje kankan tí ò sí nínú ìwé eléyìí tí ẹgbẹ́ òṣèlú rẹ̀ tó gbé kalẹ̀ ti fi ṣe forúkọsílẹ̀ àwọn tí wọ́n jẹ́ olùdíje àti àwọn ọmọ ẹgbẹ́ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó wò gáàràgà tí wọ́n wò wípé kò mà sí abídèmí yusuf níbi ìwé yìí wọ́n ní wọ́n gbọ́n dànù kò díje ń tiẹ̀ nù pé mọ̀ ṣeré
2: ẹgbẹ́ òṣèlú ní.
0: àjọ olómìnira elétò ìdìbò ló sọ bẹ́ẹ̀ pé mọ́ tí mọ́ dunnú o táwọn bá wo orúkọ rẹ tí ò sí bẹ́ẹ̀ táwọn wo orúkọ rẹ tí ò sí inú ìwé ẹgbẹ́
2: tí wọ́n fi kò wo
0: tí wọ́n fi kò fò sójú báyìí tó wò gáàgà tí ò so kọ̀ rẹ bẹ̀ èṣù dé plé ó dìbò kankan ẹ mọ̀ gbọ́ nínú ìròyìn fún tààrọ̀ tó
1: ní.
0: campaign àwọn yìnyín òkòkò tiwọn ló sonù wọn gbowó ń tiwọn ni. ìwọ máa wo fíìmù bọ.
1: ìran wíwo ìsojú.
2: ìwé ìròyìn the nation ní àyín níbẹ̀ yìí ni àjọ olómìnira ti ń ṣètò ìdìbò nílẹ̀ ìyá inec wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ o wípé àwọn ẹ̀sùn tó ń ti àwọn afíntóni tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ tí ò sì jẹ́ òótọ́ ọ̀rọ̀ wọn ni ńlọ́mọ̀ lè mú àdínkù dé bá ìgbàgbọ́ tí ọmọ nàìjíríà nínú ètò ìdìbò orílẹ̀-èdè nàìjíríà lágbọn bẹ́ẹ̀ náà ni inec ti wá ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn ti kọwọ́ bọ̀ wí àdéhùnjọ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú iléeṣẹ́ kan eléyìí tí wọ́n ń pè ní google tó ń ti microsoft láti rí dájú wípé gbogbo àwọn èèyàn tá bá fẹ́ ṣe ìkọlù sí èsì ìdìbò lórí ayélujára wọn ni wọ́n mọ fẹ́ǹsì yípo wọn ni ó dí wọn ò ní láǹfààní láti ṣe ìkọlù sí èsì ìdìbò.
0: tó ẹ jẹ́ tún lọ tààràtà sínú ìwé ìròyìn daily post fún ti àárọ̀ tòní o ẹni tí ṣe gómìnà ìpínlẹ̀ ogun dàpọ̀ abiodun ó mọ̀ ti sọ̀rọ̀ sókè lọ́jọ́bọ̀ yun thursday lánàá wípé ààrẹ gan ó rí ìbò nípínlẹ̀ ogun ẹ̀rú ó bọ̀ ààrẹ wípé ìbò àwọn èèyàn tó tó bíi 2,000,000 ni ó jáde láti dìbò fún ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà rẹ Bọ́lá Ahmed Tinubu tó bá di àsìkò ètò ìdìbò lọ́dún

0: nínú ìrara tẹ.
1: Bébè tí arúgbó ọjọ́ yóò ti pa gbogbo èèyàn lálejò.
0: Nínú pàdé àdúrà ọlọ́jọ́ mẹ́ta from story to glory.
1: Wá bá Jésù padẹ.
0: Bébè tí ọ̀pọ̀ ọ̀rọ̀ sí ọlọ́run bí wòlíì sáàbù ju authority.
1: Wòlíì olúfẹ́mi òní.
0: Ọ̀pọ̀ ọ̀rọ̀ sí ọlọ́run àtàwọn olórí ẹ̀mí.
1: Yóò ti máa ṣiṣẹ́ ìránṣẹ́ pẹ̀lú bàbá àti màmá Lúkà.
0: Ọjọ́ padẹ.
1: Wednesday 24
0: to Friday
1: 23 October.
0: Pàkàtí ẹ̀dùn àbẹ́ sàn láàárọ̀.
1: Pẹ̀lú ìṣòro mọ̀kànlá alálójoojúmọ́.
0: Free medical.
1: Ìwòsàn ọ̀fẹ́.
0: Pàdé ìrónilágbára yóò wà fún àwọn ogbó.
1: Ọ̀fẹ́ ni jíjẹ àti mímú.
0: Ọ̀fẹ́ máa wà ní Tea Junction.
1: Àti Major Nebo Store pẹpẹ.
0: Gbogbo ẹ̀yà àti èdè
1: òyà látọjọ́ Wednesday
0: 24
1: to Friday
0: 23 October.
1: Lórí òkè ìyanu
0: tó wà ní ìlara ẹ̀pẹ́.
1: Níbi tí wò ní àgbáyé ni.
0: Prophet Lucas ló ti máa pa gbogbo èèyàn lálejò.
1: Fún àbí àdúrà àti ìtọ́sọ́nà
0: 0705945-8718.
1: Jésù retí rẹ̀.
0: Ìwọ ni yarúkọ.
2: Batmo 2026 tún wọlé dé wẹ́rẹ́. Alleluia.
3: Ẹ̀bá mi ike.
2: Bí a bá ń jíjú ọpẹ́ sí Olúwa tí à ń kọrin ọpẹ́ sí Ọlọ́run lórí ilé ìjọsìn Christ Spiritual Apostolic Church Worldwide òkè àgbàlá ìwòsàn tí Olúwa tún mú wa rí Patmo tọdún 2026 tí ń ṣe ẹlẹ́ẹ̀kọkànléláàádọ́ta 51 years pẹ̀lú àwẹ̀ àti àdúrà ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Àkòrí Patmo tọdún yìí ni Great Mercies ọ̀kanòjọ̀kan ètò ni Olúwa ti ṣàgbékalẹ̀ rẹ̀. His Eminence Daniel Oshirero JP bàbá gbàdúrà kó má ba gbàdúrà lólùgbàlejò ọ̀pọ̀lọpọ̀ ẹni àmì òróró Ọlọ́run alàyè Ọlọ́run tún máa lò ní ọjọ́ ìsọ̀kalẹ̀ Patmo bẹ̀rẹ̀ láti ọjọ́ Sunday ọjọ́ kọkànlá títí di ọjọ́ kẹrìnlá láti ṣe ọjọ́ Wednesday. Ìsọjí máa wáyé ní ọjọ́ Monday Tuesday ní agogo mẹ́rin ìrọ̀lẹ́ títí di ago méje àṣálẹ́. Ọjọ́ Wednesday ni Ministers Conference bẹ̀rẹ̀ láti ago méje ọ̀sán. Ọjọ́ yìí gan ni ọjọ́ ìsọ̀kalẹ̀ orí òkè Patmo bẹ̀rẹ̀ láti ago méje àbọ̀ àṣálẹ́ títí di lẹ́mọ̀gbẹ̀rẹ́. Christ Spiritual Apostolic Church Mass Choir àti ọ̀gọ̀rọ̀ àwọn olórin ẹ̀mí mìíràn ni wọ́n máa fi orin fa ọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ nílé ìjọsìn wa tó wà ní Bishop Oshidaro Street off Akeredolu Street Lane 10 Golden Palace Area Eleta Elebu Oluyọle Extension Ibadan. Gbìyànjú kó wá sí Patmo sọdún yìí kí o sì lẹ́rìn ayọ̀. Jésù l'Olúwa.
4: Jésù l'Olúwa. Jésù.
5: Hour of Glory is here again. The God of Adeboye is ready to destroy

0: irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Great farmers, great nation. Oh yeah, let us go. One egg day.
4: Great farm, great nation.
5: Hey,
4: hey, Poultry Association of Nigeria.
5: Egg me or lossy abi, yeah.
4: Or your state chapter.
5: Loni mag pari water tan wipe.
4: World Egg Day.
5: Tonti deo.
4: Fadu yi tunde ba wala yu ati alafia.
5: Ayadu enye jije lagba ye.
4: Idile yi tafin kesi to lori telemo.
5: Awa lossy abi ye kekeke ati talada la.
4: Mi or your state chapter.
5: Wipe.
4: Ayadu enye jije lagba ye.
5: Ele to mahunwa ye.
4: Ni bugu ojo adi makeji ni nuosu ke wadu.
5: Every second Friday
4: of every October.
5: World Egg Day.
4: Yali ran.
5: Fọdún yìí tún ti dé o.
4: Ilé ètò máa wáyé ní
5: Jímọ̀ kejì nínú oṣù kẹwàá ọdún tí ẹ wà yìí.
4: Láwùsẹ̀ rally.
5: World Egg Day.
4: Yearly rally.
5: Èyí la fi ń pe gbogbo ẹ̀yin ọlọ́sìn abìyẹ́.
4: Wípé ẹ̀túyáyá ẹ̀túyáyá.
5: Tó bá dọjọ́ náà ká jáde.
4: Láti ṣe ìwọ́de.
5: World Egg Day.
4: Yearly rally.
5: Gbogbo ẹgbẹ́ ọlọ́sìn abìyẹ́.
4: Ní Oyo State Chapter.
5: Ó yá ẹgbẹ́ àjọṣe.
4: Great farmers.
5: Great nation.
4: Ẹgbẹ́ wa ò ní bàjẹ́ o.
5: Oyo State ò ní bàjẹ́.
6: The Department of Evangelism and Discipleship in Methodist Church Nigeria, Diocese of Ibadan, in conjunction with Odoana Circuit, invites you to a three-day revival program with the theme, The Lord Will Fight For You, Exodus 14:14, coming up at Ayugun Oleyo Ibadan. Date, 9th to 11th October 2026. The revival of Friday, 9th October, will take place at Ayugun Market, in front of Town Hall, Arugboja Street, Ibadan. Time, 4 p.m. While the revival of Saturday, 10th October, will take place at Ayugun Market, in front of Town Hall, Arugboja Street, Ibadan, by 4 p.m. Then on the same day, in the morning, by 9 a.m., there will be a medical outreach at Methodist Church, Ayegun Oleyo, opposite 40 Block Industry, Ashiori Estate, Ibadan. Then on Sunday, 11th October, there will be a Bible class by 9 a.m. and Sunday service by 10 a.m. at Methodist Church, Ayegun Oleyo, opposite 40 Block Industry, Ashiori Estate, Ibadan. Featuring salvation, healing, deliverance, breakthroughs, and lots more. The Reverend Peter Awusino and the Very Reverend James Olukoya, revivalist, Sakpe Kontifashe, the lay coordinator for evangelism, the Reverend Josiah Bolaji Elegbede, Minister for Evangelism, the Very Reverend Olatoyo Dekule, the Circuit Presbyter, the Most Reverend Dr. Olugbenga Osi Fafeyiwa, the Archbishop of Ibadan. Worthy is the Lamb. Hallelujah.
7: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels, there's a place for you at WMOU. We also offer HND conversion and BSc top-up. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication, and Educational Management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study under qualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele Ibadan, or number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
8: Ẹni àwọn alọ̀nà làákò, ibo lọ sí ń bọ̀ tọ fòrà dání.
9: Pàdé olóṣèlú la ti ń bọ̀ o. Bá kú ṣe máa lọ náà nu, wọn fún ara ìṣàgbọ̀lọ́ mẹ́rin mẹ́rin.
8: Ó mà ṣe o, àgbọ̀nrín ẹ̀sílẹ̀ sì ń jẹ lọ́bẹ̀. Ajápọ̀ ò tí ì gbọ́ nípa olóyè Adégbòye Gàtà Òfíìkà Adégòkè FCA tínú ẹgbẹ́ òṣèlú ADC tí gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ti pinnu pò ni wọ́n fi ìbò gbé wọlé lọ́dún 2027. Ní òdì títún ṣe gbogbo àwọn àgbàlagbà tí ọjọ́ orí wọn tó ti súnmọ́ 70 ọdún ni wọ́n mọ̀ gba owó àjẹmọ́nú lóṣooṣù ẹ̀ka ètò ẹ̀kọ́ kò ní gbẹ̀yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹ̀yìn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀yà ajá kátara ṣàṣà ká mú káàdì ìdìbò wa ká lọ dìbò fún olóyè Adégbòye Gàtà Òfíìkà Adégòkè FCA Gboyè Àtà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ADC ọlọ́wọ́ bọwọ́ báyìí lámì wọn. Ẹ mọ̀ pé dádì mọ́mì Gboyè Àtà ni ẹ dìbò fún. Dádì mọ́mì Gboyè Àtà ni ẹ dìbò fún.
10: Lagilu FM 96.7.
11: Ẹ̀dọ̀ kí ìròyìn.
12: Fi àsìkò yìí kí yí káàbọ̀ padà sórí ẹ̀dọ̀ kí ìròyìn ó ti gbéra tán báyìí ò ní pápápá torí àárín ọjọ́ múṣolókùn pínpín bíi tí ìwù kò mọ̀ ẹja gbéra tán ò bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ẹ láǹfààní àti mọ̀ wù wá kétékété ìkànnì bá ń dọ̀rẹ́ Facebook ti lágelú ẹ̀ tẹ̀ sójú ẹ̀ bẹ́ẹ̀ bá ti tẹ̀ sí bo se nlo nu kulu gbo sa fe fe fun to aro toni le mo lori ofe ati anfani lati ma lanfani ati riwa ni ketekete e je lo ni pa pa pa eni ti o je igbe keji oludije dupe are labi ase egbe oselu Africa Democratic Congress ADC eyun roti mi amechi o na lo ma ti so fun amorilede wa Nigeria pe oro ti Atiku Abubakar so lori pe to ba de po are lorilede wa Nigeria yo da wa eran wa pada o sori oro epo robi koni yo pin pin bi ti wuku mo yiyo to wa dida pada to wa lohun o da pada ki se fun awon eyan ti won ri jaje ni ni awujo wa o eleyi ti won wa yo ninu owo ohun won ni rara be ko oni oro ti won so bi o ba ye wa daada ko hun salaye fun yin yo je anfani fun awon mekunu eleyi ti won kigbe lasiko yi lori pe bi ijoba apapo ti se yanju oro ti won leyin eto idibo to bo lona lodun 2027 ni o salaye oro ohun sita ni ipinle edo lasiko ti o lanfani ati ma bawon eyan soro lori ona ti won o gbegba lati se eto ijoba nigba ti won ba de ori ipo isakoso to nti Atiku Abubakar ti o dije dupa re labi ase egbe oselu ohun Atiku ni ameti so oni Atiku ninu oro re to nso lori oro dida owo iranwo pada sori oro iwe epo robi ke se fun awon ti won je oloro to won be lowo won ti won ma lo irin ajo lo sile okere ti won mo pada wa bo ti se won lati ma lowo Nigeria fi se ara ni di won ni rara be ko eni to ti fi asiko gba kan je alakoso fun eto irina lo lede wa Nigeria roti mi amechi lo ma nsoro to si nse atenumo bi pe loja agbaye lori oro epo robi ohun ti bo ti se je loja agbaye na ni awon se mo yanju re bi awon ba lanfani ati je po isakoso lodun 2027 pe eyan mo lede Nigeria lo re fi okan bale e wo eran la won fi owo so ki se gun bi ti wu ko mo awon si mo nti awon so la won so pe wo Atiku Abubakar ohun gan na ni eni ti awon eyan gbodo dibo fun gege bi omo orilede wa Nigeria e gbodo gba gege bi eni ti o je are yin lasiko eto edibo lodun 2027 tori ire ni Atiku kode fun awon eyan gbogbo n to jo mo re epo lo mu ki gbogbo nkan di owon gogo lasiko ta wa yi bi joba ba wa ko to lohun o mojuto ti awon kan wa je mu keke mu tutun re nse lo da be ni pe won mo nti won se ni won se so pe bi awon ba ti de ori apere awon da wo epo robi ti ijoba yo kuro awon da pada si ori re bakan na resi mi amechi o mo tesi waju nu oro re o ni ogedi awon eyan ti won mo nti won se to je pe o fe da be ni pe won ni arun opolo ni o wa di odun 2027 lasiko eto dibo ti won wa so wi pe Bola Ahmed Tinubu la won fe se di ibo ta won fun o lati je pe o nto won o mo nti o nse o ipinle edo na to tin soro idade lo nse lalaye fun won wi pe eyin eyan o won ni o e wo e se atileyin fun Atiku e ma se atileyin fun Tinubu o eyin to ba se atileyin fun Tinubu a je pe o ku die ka to lopolo fun oni tohun tori eto edibo to bo lona 2027 gbogbo awon eyan ti mo wi pe Atiku na ni won dibo fun to si mo to nse e wo e ma ko pa rara o ni bi eto edibo e ta lo re to seyin Bola Ahmed Tinubu afi eni to ba je pe inu ise atoshi lo si fe ma wu raba ko nunu re ni o
11: oda iwe royin the nation ni ayin won ni ijoba apapo orilede Nigeria lana ode yi won mo ti fi alaye oro lede wi pe awon ti setan o won si gbe igbesi akin lati ri daju wi pe o nta mi o ro mi ele tan mo Nigeria n kigbe o pada wale jojo lati pase ilana itopinpin ati mimo mojuto owo epo betiro lorilede Nigeria nigbati n kede eni ti se alakoso fun eto ora je nile yi ati eka eto nawo Taiwo Oyedele n lo ma salaye oro wi pe ilana ohun ina ni joba apapo ti gbe kale o wi pe fun odidi ogbonjo ina ni won fi mo mojuto owo ti awon eyan won ra jale epo betiro kan ti an si ni owo epo betiro o wa awon tanyanyan awariru eri ko gbojo ju egbeje o din ni 50 naira 1350 naira ko gbodo julo o lasiko ti a wa yi ijoba apapo na fi oro na lede wi pe egbo eleyi se wi pe awon fe da owo ran wo pada sori epo nba ko jo won ni are ti kede re láti ọjọ́ kọkàndínní ọgbọ̀n oṣù karùn-ún ọdún 2023 ó sì ti lọnu nígbà tí yóò máa tẹ̀síwájú nínú ọ̀rọ̀. Wọ́n ní iléeṣẹ́ ààrẹ ló tún ṣàlàyé ọ̀rọ̀ o wípé ìmọ̀dá owó ìrànwọ́ orí epo padà nílẹ̀ yìí iná ni yóò padà máa mú ìfúnpinpin débà ọmọ Nàìjíríà yóò ní yóò tún máa mú àìní ànító tó ń ti àtòdàbọ̀ fún epo lórílẹ̀‐èdè Nàìjíríà yóò mú padà wá. Ìmọ̀ fẹ̀yìn pin epo láti orílẹ̀-èdè Nàìjíríà lọ sí ilẹ̀ òkèrè yóò tún máa ṣẹlẹ̀. Wọ́n á ṣàlàyé ọ̀rọ̀ wípé bí ọ̀rọ̀ wá dédú yìí o ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò tó ń ti àwọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ iná tí wàá fi ọ̀rọ̀ léde lórí ọ̀rọ̀ náà nínú ọ̀rọ̀ tiẹ̀ torí àìsíbẹ̀ láìbọn dá sí ẹni tí ṣọmọye fún ipò ààrẹ látinú ẹgbẹ́ òṣèlú ADC Atiku Abubakar wọn ni ń bà kọjọ́ o wípé ìlànà ọlọ́gbọ́n ọjọ́ eléyìí tíjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà gbé kalẹ̀ pé wọ́n fi máa jẹ́ kí epo bẹtiró wọn ò ní jẹ́ kó gbẹ́nu sókè lọ sí ju 1,350 naira lọ wọn ni eléyìí gan wọn ni kò lè mú ìyípadà kankan débà ìgbésí ayé ọmọ Nàìjíríà. Atiku Abubakar náà ló fi ọ̀rọ̀ múlẹ̀dẹ̀ o látẹnu ọ̀kan lára àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yẹn Frank Shaibu níbẹ̀ ló ti ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀ bákan náà ẹ̀wẹ̀ nínú ọ̀rọ̀ tiẹ̀ náà wọn ni ẹni tí í ṣe ọmọye fún ipò ààrẹ látinú ẹgbẹ́ òṣèlú NDC Peter Obi wọn ló náà máa fọ̀rọ̀ léde látẹnu ẹni tí í ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ lórí ìbáraàlú sọ̀rọ̀ nínú ìpolongo ètò ìdìbò rẹ̀ òun yé ká díke wọn ni ó bèrè lọ́wọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pé ẹ dákun níbo lẹ fi owó sílẹ̀ ṣe ń sùn ni fódìdí ọdún mẹ́ta ó lé díẹ̀ tí ìṣàkóso yín tó ti lò táwọn Nàìjíríà sì ń pariwo pé ń ta wọ́n lẹ́gbẹ̀ẹ́ ẹsẹ̀ ń ro wá orí ń ro wá wọn ní ẹ̀rí nǹkan kan ṣe sí àsìkò ilé wa lẹ fẹ́ mú ìyípadà débà owó epo lórílẹ̀-èdè Nàìjíríà ó ní kíni díẹ̀ tẹ́ fi ṣe bẹ́ẹ̀ ó ní gbogbo nǹkan iná ní ni ọmọ Nàìjíríà la ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tiẹ̀ náà wọ́n ní ẹni tí wàá ṣe nínú ọ̀rọ̀ àgbáríjọpọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà NLC látẹnu ẹni tí í ṣe akọ̀wé gbogbogbò wọn Chris Onyeka wọ́n ní ẹni tí í ṣe igbákejì akọ̀wé oyè Chris Onyeka ni ló ṣàlàyé ọ̀rọ̀ wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ẹ ti mú àdínkù dé bá bí ẹ̀fẹ́ jẹ́ kó ju 1,350 naira lọ kò tí a lọ́rùn in táwọn ọgbà yìí nímọ̀ràn kẹsẹ̀ ni pé ẹ má jẹ́ kí owó epo bẹtiró kó ju 1,000 naira lọ lórílẹ̀-èdè Nàìjíríà o.
12: tó àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n lọ rèé sìn rúùlù gẹ́gẹ́ bí agùnbánirọ̀ láti ìpínlẹ̀ Ọ̀yọ́ eléyìí tí àwọn agbébọn tí wọ́n dá wọn dúró ìyẹn nípínlẹ̀ Imo ni àwọn ti ń lọ sí ìpínlẹ̀ Abia tí wọ́n ti dáwọ́ padà tí wọ́n kó wọn lẹ̀ fún àwọn òbí àti alágbàtọ́ wọ́n mọ̀ ti sọ̀rọ̀ lẹ́yìn ìtúsílẹ̀ ẹni tí ó ṣojú wọn ọ̀kan lára àwọn ìyá tó tí ọmọ rẹ̀ wà lára àwọn èèyàn tí wọ́n kóhun ìyẹn mọ̀mọ́ Aliraat Wahab ó ṣàlàyé o wípé ṣáájú òun náà ni àwọn agbébọn ń lo ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ àwọn ọmọ òun wípé ó yẹ ẹgbà fi pé òbí rẹ̀ ká mọ̀ gbọ́ báyìí wọ́n náà bá sì ti pè láàrin ìṣẹ́jú méjì tí wọ́n ti sọ̀rọ̀ táwọn ń pè ẹ dákun torí ọlọ́run ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹgbà wà kò sówó kankan ní ọwọ́ wa ó ní àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ pè para wọ́n ní kí ẹnìkọ̀ọ̀kan kọ́ lọ rèé mú 1,150,000 náírà 50,000,000 náírà wà o wọ́n láwọn bá bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ torí pé gbogbo àwọn wulẹ̀ ti kó ara àwọn jọ ní àwọn ọmọ tí wọ́n ń lọ bí ogún tí àwọn àwọn wà ní ìlú ìbàdàn bí àwọn kóra àwọn jọ fún ìpàdé wọ́n ní ibẹ̀ làwọn ti láǹfààní láti máa bára àwọn sọ̀rọ̀ ibo lọ̀rọ̀ dé dúró o torí pé àwọn ò ti pàdé níbi tí àwọn ti jọ ń pàdé tí kálukú ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kí ni ká lè ṣe wọ́n ní gbòóyá tí ẹ̀bẹ̀ pọ̀ ni wọ́n sọ pé kí àwọn lọ rèé mú 1,500,000 náírà wá fún ọmọ kọ̀ọ̀kan mọ̀mọ́ Alira wọ́n mọ̀ ṣàlàyé wípé ṣé ẹ rí gbogbo àwọn mọ̀lẹ́bí àwọn pátápátá àwọn alájọgbé àwọn èèyàn níbi tí àwọn ti jọ wà àwọn tí wọ́n wà lókèrè wọ́n ní gbogbo ọ̀nà bẹ̀rẹ̀ sí ní dáwó o ẹlẹ́gbẹ̀rún 5 dáwó ológun 1,000 dáwó ẹlẹ́gbẹ̀rún 150 dáwó ẹlẹ́gbẹ̀rún 2 dáwó ẹlẹ́gbẹ̀rún àpò 2 àbọ̀ dá wọ́n ní kálukú sàn fún àwọn olówó bí ó ti ṣe wà ní ọwọ́ wọn ni wọ́n ní gbogbo àwọn tó kù wọ́n ní láǹfààní láti san 5,000,000 náírà wọ́n ní ṣùgbọ́n lọ́dọ̀ tàwọn 6,000,000 ni wọ́n gbà lọ́wọ́ àwọn wọ́n nítorí pé wọ́n ń fi owó ọ̀hún mú wálẹ̀ díẹ̀díẹ̀ ni láti 1,150,000 náírà wọ́n ní wọ́n kọ́ gbé wá sí 1,015,000 naira wọ́n nígbà náà ni wọ́n tún wá pè wípé ẹ̀ tí ìrówó yìí ẹ mọ̀ rí fíìmù pẹ̀lú àwọn ọmọ yìí wọ́n ní àwọn míì wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní kégbe kiri pé ẹ dákun ẹ ràn wọ́n lọ́wọ́ àwọn èèyàn sì dìde ràn lọ́wọ́ ní tilẹ̀ ń tọ́ lọ́hùn wọ́n ní àwọn míì won so million 5 won nigba ti awon bebe si million 5 o le 5 won lo so pe ti setan ti e fe gba awon omo yin se ka ma to nje million lona mefa naira lodo otmo le bi ta won o o la won san oni awon eyan awon wa ko ra won jo o di ipinle imo ipe kaluku wa bere si ni se owo si won bi won ti se lo nana pe ele to wole egberun lona 100 naira to wole egberun lona 50 naira to wole won ni bi mo je bere si ni kowo jo nu bi awon se ririn ajo pelu awon ti won ko awon omo won o ti kaluku fi ara won sile jin bi pe awon o tele won lati lo re ko owo awon kale amo nigba ti eni ti se oga olopa fun ipinle imo to hun no lanfani ati so ti e tori awon ti won je akoroyin won lo re gbe roro gere si lenu bi pe baba gbo bi pe owo kan ti n lo bi million 6 owo kan ti n lo bi million 5 o na ni awon mole bi awon keko yi ti won so fun awon ajinigbe ki won to le ko won le o won ni eni ti se commissioner ile ise olopa ni ipinle ohun adu boss o lo so pe ohun o mo nkan kan pare o won so fa awon wi pe won gbowo kankan bi ti wu ko mo awon sa mo pe nipa iranlowo awon osise leto abo to ni ile ise omo ologun dss ile ise olopa ati awon ise leto abo to ku to ni won nu ni won kora awon jo o ti won si lo re gba awon akeko ohun le kuro lakata awon ajinigbe owo ta yin wa nso hun yi pe won lanfani ati fisile awo mo nkan kan pa o awon sa mo pe awon ti won di akeko to fe lo re si ri ulu ni ipinle abia ti won da won duro ni ipinle imo to lo bi ogun niye si won danfani ati ko ruko won sile ta won si ruko won kini sasa na ni won gba pada kuro lowo eko awon ajinigbe ibi oro owo ti wa jade awon o mo npa ninu re o ama awon obi so pe de play awon sanwo lakata todo ta won
10: edo ki iroyin Lagili FM 96.7
13: Ore, afaimo ko ma ja won ami ti mo nroye e. Ninu ago ara mi ni o han mi le mo. Kara o ma ta mi bi pe mo fomi atapara. Ara n ja mi je. Nkun ma rin tabi bu mi je kaakiri ara. Ara o ma yun mi. Baba n bari e ni ti pajapaja. To ma mu mi lowo atese. Sugbon, iro lo npa. Mi o ni ba won kuku owowo. Tori pe alagemo yi kun kekere o se iwo. Ore, o je gbenu e dake. Soro fo wa lele ya bi aare ara to n ba oja. Se won ogo nipa bi an si capsule ni. Egbogi to je ohun ni gbogbo eyan lo. To ba n di pe ara n ta ni. Ara yun ni, ara n ja ni je. Nkan rin tabi bu ni je kaakiri ara. Tabi pajapaja to mu ni lowo atese. Bi an si capsule o wa kakakiri bi ti won ti n ta ojulowo oogun jake jado ilu Ibadan BNC capsule wa ni Danax pharmacy Adamasinga Tanimola pharmacy Okeado Aslam pharmacy Mokola roundabout Boste pharmacy Apata Solution pharmacy Agbeni BNC capsule wa nilu Iseyin Oyo Ikire Iwo Ede ati nilu Ogbomoso tabi number 30 Adekoya house Anfani road roundabout Ring road Ibadan Ile-ise Temetayo Trade American Nigeria Limited lo n se BNC capsule jade lati mo gangan ibi ti le ri BNC capsule ra ladugbo yin e pe 08103369434
14: Eyin eyan mi e kaabo si ikanni mi loni won ma safihan bi mo se ma npe lo golden mon aladun to kun fun miliki
15: pe o
14: ma koko da golden mon mi sinu abo leyin na lo bo mi to lo woro si ma wa ro po be ni ke won ma wo bi yo se dohun aje gbadun to lopo miliki asara lore ninu
15: duro na nigba wo lo fi miliki sinu re
14: golden mon 3 in 1 meta loko ni mo lo mi o ni lo ati tun fi miliki si mo
16: iya mi o ma dun kan ni
17: golden mon 3 in 1 je yi ti miliki aladun ba wa era fun mole bi yin loni golden mon to gugu eyan di
18: fun gbogbo en to njarun kan kan lohun o kole ayo fohun ijono ti de latodo Footy Homes and Properties se ti le rorun ti won ta abi ti le ti won ko pelu rorun awon lo to gbagba sun loye fun gbogbo en to njarun ka ti kole be ni ti o si fe se wahala ijono ti de latodo Footy Homes and Properties fun one bedroom apartment e ba fe ko two bedroom semi detached terrace duplex yen na wa lo yiranran three bedroom nbe bawo le se fe si to fi dori four bedroom semi detached terrace duplex o wa ni Navida Parks and Garden lokopona masose to gate ni Ibadan Footy Homes lo le se o le yewo lori www.footygroup.ng tabi ko kan si won ni Bizwan Plaza ni Yano Ade Oyo te ba fe ra le ni Footy Homes and Properties ilana sadie die e wa o pelu adeun atoro ajoso 0917060593 tabi 0916503950 to ba je ti karale tabi ka ba ni kole igbalode Footy Homes lo le se
3: great farmers great nation Oh yeah, let us go. Walk a day.
19: Great farm, great nation.
20: Hey, hey, hey.
19: Poultry
4: Association of Nigeria ẹgbẹ́ ọlọ́sìn abiyẹ Oyo State Chapter lóní máa pariwo tuntun wípé World Egg Day tún ti dé o tọdún yìí tún dé bá wa láyọ̀ àti àlàáfíà àyájọ́ ẹyin jíjẹ lágbàáyé ìdílé yìí tàfi ń ké sí to lórí tẹlẹmù àwọn ọlọ́sìn abiyẹ kékèké àti talada ńlá ní Oyo State Chapter wípé àyájọ́ ẹyin jíjẹ lágbàáyé eléyìí tó máa ń wáyé ní gbogbo ọjọ́ Jímọ̀ kejì nínú oṣù kẹwàá ọdún every second Friday of every October World Egg Day yearly rally tọdún yìí tún ti dé o eléyìí tó máa wáyé ní Jímọ̀ kejì nínú oṣù kẹwàá ọdún tí ẹ wà yìí Lause rally World Egg Day yearly rally èyí la fi ń pe gbogbo ẹ̀yin ọlọ́sìn abiyẹ wípé ẹ̀túyáyà tó bá dọjọ́ náà ká jáde láti ṣe ìwọ́de World Egg Day yearly rally gbogbo ẹgbẹ́ ọlọ́sìn abiyẹ ní Oyo State Chapter ó yá ẹ̀jẹ̀ àjọṣe Great Farmers Great Nation ẹgbẹ́ wa ò ní bàjẹ́ o Oyo State ò ní bàjẹ́.
19: Kara o ji pepe ninu ekurere alaafia nikan le da fi le se aseyori nipa afojusun e laye nloba oke fi sa gbekale alara pe olaimo nisan mesan bo ba ke fi ailera bi airo orunsun ara tita sangun sangun keyin o ma rin ko ge ko ge aile igbapa gbese kori o ma laago ki ko ma rin kiri ninu ara eni ifunpa giga iseto atelese kikan ni gorogo ki bata o jabo lese eni keyin o ma mo tabi keyin o ma ru ko ma gbe awon oniruru irinse igbalode ti won fi sayewo lodo won to tu asiri bi ta iso fi se buba lara eda lo mu alara pe olaimo nisan mesan sara oto lati jajabo lowo kokoro inu eje ora inu eje pajapaja aya lilu pipi abadi jedijedi idakole komokunrin o ma le itapai kara o ma gbon riri oju ti wo bye bye aromolegun ati bebe lo e kan si alara pe olaimo onisan mesan ni number 1 lodge street beside amazing grace school oke ado ibadan 0813-885-5308 0813-885-5308 Boban Shiobi Ojojo Alara Pion Lime Onisan Mesan Ni Okansi

0: ọba oni dajọ
1: ọrọ ọlọhun ta na bi na fun wa gbọ lori
0: ọba ta seyi to wo
1: islamu ni lagelo
0: ọba ara ti jiti fi dara ti dara ni gbogbo igba to san toro
1: dupe
0: lowo eledumare oba to fun wa lanfani
1: e o ni san fu
0: ile jima mi tun mo ba wa ninu aye
1: mami
0: ojo kesan ninu osu kewa odun 2026
1: jama duka mi le jajo
0: gbole nki yin ka bo si ikani lagelo na 6.7 fm oke gajo
1: ko lo ti jade wa
0: yin ka bo sori eto yin eto wa irawo islam ayajo ojo toni je loruko ale wi le se loruko alagbara loruko bangidi loruko alawurabi oba to koja oju ta fin wo
1: baba seda olohun yi baba
0: olohun tun ju beni kokan wa se mo lo ike ati ge lori akeyinde gbegbon asaju eda anabi wa muhammad sallallahu alaihi wasallam awon ara ile awon sahabi re ati gbogbo muslimi ti o fi dojo esan
1: aseda son
0: barika ojo nla
1: to tun tele
0: mo se o
1: deni kan o mo bi to pin si o si re ni bi kan
0: a pe ewujima le ni
1: e pe oba e
2: ti re
0: loruko DJ Spider ta jo sise papo laaro ye mo la ni nbe nle agbara pelu mi
1: mi o ri olohun yi
0: mo na mo ti ja ni loruko temi
1: bi alo
2: mi o ri
0: olohun yi ko baba imam ti le bade ki ogbo iran imam patapata
1: mi olohun yi ri oba tuntun olohun
0: awon eni olohun pata mo ki yin laaro ye
1: oba tuntun olohun iya nu
0: kan wo olon titi
1: boki oba to nwo ba de po mo kori
0: ninu la kai ati iroyin
1: kojiki
0: iroyin olohun oba de bi oba ti oni customer
1: nawo meji soke ta pinki ti duro
0: se o le mo pe rugbo lohun o re
1: mo fori bale ma ki nitori se owo re pakiki osuba mi fo ba olorin
0: mo pe lose to koja mo so gbo lohun kan lori eto yi
1: o fara mo kaki
0: ìròyìn àwọn kan tí wọ́n sọ nípa elédùmarè ní pọ́ lọ́n kọjá ọba tá a jágbe mọ́
1: níta
0: pàṣẹ lé lọ́wọ́ ọba dákun jọ lọ́lọ́
1: a
0: máa bẹ́ẹ̀ ni
1: mo ṣe tó tọ̀ lọ́hùn la fi ń kí ọba tó tóbi tó ga jù ní kíkí
0: náà làwọn míì tún ròyìn ọlọ́run síwájú wọn tún wòye sọ́ba ní
1: ìdílé
0: òní kọ́sítọ́mà
1: èsì ọlọ́run ò tó
0: bá ń ṣe tí ọlọ́wọ́ má rò pé
1: ọlọ́run
0: bá jẹ́ idán kan ló bá ń pa tó bá ń jẹ́ lọ́wọ́ tẹ́lẹ̀dùmarè ń fàṣẹ rẹ̀
1: sí
0: dáúlà kan ló bá ń lò táyé ń hé lè rẹ tọ́lọ́hún ń gbà fún ọ lásìkò
1: náà báyé olùfaratì
0: àdàkẹ́ àdúrà ní o
1: máìtì ajagunṣẹ́gun tí kìí ṣeun ti adánitọ́ni tí kìí palẹ̀ tí
0: ọ̀hún má jẹ́ àríbi ṣojú ọlọ́run ní fi ṣẹlẹ̀ ń gbà mí o ò ní sinmi àdúrà ò ní sinmi ìgbìyànjú
1: àti ọba tó ńlá kàtà tó tún lápìtì
0: torẹ ni adani wáyé yẹn sípò tó máa ráyé nǹkan sára
1: ẹdá ló ń wọ ọlọ́run
0: orí àga yẹn náà ni ó wà tí wọ́n máa ṣáta rẹ̀ o
1: ṣẹkúndẹ̀
0: òun kan yẹn náà láyé ó padà máa ṣáta ẹni wọ́n ti ń kan sára sí tẹ́lẹ̀ ojú ọlọ́run náà ni ó sì ṣe ayé ò sì ní torí ẹ̀ parẹ́ kò kíyèsí ìlànà ẹ̀tọ́ ọ̀tọ̀lọ́hún ìfaragbolẹ̀ ní kọ̀kọ̀ àti gbangba ayé bá ṣe ń tì ọ́ pé àfikọ́kọ́ ya máa padà páfọ́ lọ́hún o
1: ìyá
0: kò ní ẹsẹ̀ adélakùn bàbá yorùbá láti ìlú èrò ẹ kó ojú wọn bà mí
2: gbogbo
0: ẹ̀yin olólùfẹ́ mò ń bọ̀ wá kí n yóò rí bákan ní láàárọ̀ a pera wa ṣàkíyèsí ọ̀rọ̀ tó pọ̀ gan-an wọ́n láṣáájú ẹ̀dá anabi muhammad sallam sọ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ pé ẹ̀rẹ́ sìn wá dín ní.
1: àsọ̀rọ̀ máta ṣe má lọ
0: sí àtúntò
1: kótókè méje ẹwà mi ọlọ́run
0: sín wá yìí
1: èèmọ̀ lọ́lọ́run ọjọ́ ayé wa méje ẹwọ́ ọlọ́run
0: àṣùmọ̀ ni wá àṣìmọ̀ ni
1: àṣẹ fọlọ́run.

0: kọjá yàtà nínú ìròyìn ni.
1: Alágbára ó bọ̀lẹ̀ sí kejì.
0: Nìkan ò sì lè prédit ti Ọlọ́run.
1: Kejì ó tọkùnrin obìnrin ni kejì ojú etí fún wa méjì méjì.
0: Ó mọ̀ ọ́ mọ̀ yọ̀ǹda ń gbà mí ìkójọ oṣù.
1: Ta olówó fòlò sí kejì.
0: Ta yóò ti máa di gbádàgbọ́n àwọn tí ó máa tókè síta.
1: Àti amọ́lẹ́rẹ́.
0: Báwọn fẹ́ gbé omi òjò.
1: Tó tọrọ tó fayé sí kejì.
0: Ẹlòmíì ò máa sáré kìtàkìtà kó máa lọ ilé kójọ tó sùn yóò gbọdọ̀ káàyàn mọ́ gbòòrò.
1: Mi ò jẹ́ bá Ọlọ́run wá ní.
0: Lẹ́yìn àkókò díẹ̀ atẹ́gùn lásán ni ó fi fẹ́.
1: Mi ò jẹ́ bá Ọlọ́run wá.
0: Ilẹ̀ ò bá tún mọ́ gá
1: o. Ọlọ́run wá ní kejì.
0: Ta ni ó bí ta ni ó pè é lẹ́jọ́.
1: Láyé láyé láyé Ọlọ́run ò pé méjì o.
0: Bẹ́ẹ̀ lòjò sì ní ṣúngbà míì tóòrùn ó máa ràn lọ́wọ́. Àdédé lòjò ó máa rọ̀lẹ́ máa wá ròpò ní pẹ́ dà. Ohun tí ó máa lágbára tí ó máa làgbára tí ó máa di nǹkan ńláńlá òjò ńlá. Ọlọ́run kọjá bá a ṣe rò lọ́dọ̀ wa.
1: Etí tó ń wá mi.
0: Jù bẹ́ẹ̀ lọ.
1: Ìyanu ara rẹ̀ náà ló ti mọ ìyanu. Etí imú rẹ̀ ìyanu bàbá ń sùn.
0: Ṣé gbàgbọ́ rẹ̀ ó dúró dáadáa sọ́dọ̀ Elédùmarè.
1: Ṣé ìwòyanu òun la tún kọjí láàá.
0: Ó sì máa palẹ̀ mọ́.
1: Wọ́n ló gbàṣẹ
0: ẹ̀yìn. Àwọn gbàgbé pé àjò la wà. Afẹ́ akọ̀ á padà rilé.
1: Sẹ́mi ẹ̀mọ̀yánu.
0: Ipò àìsí ni wá lánàá.
1: Mi ẹ̀mọ̀yánu, kò sí ní ayé ẹ̀wò yánu. Ó ń mi.
0: Wọ́n pẹ́ bọ́yá aláìsí ni kálukú ọ̀ padà dà.
1: Báwa ló fi ṣe yánu.
0: Elédùmarè kó yọ̀ǹda kó jẹ́ kẹ́mi ogun dalẹ́ kánẹ́jà wa dalẹ́ gbẹ̀rẹ́.
1: Fi ṣe yánu.
0: Látàrí ti dáadáa àti àlàáfíà.
1: Ìyọnu dá.
0: Ní àpalẹ̀mọ́ ilé o.
1: Ọyọ́.
0: Àjùlọ Elédùmarè ni pé kò sọ pé gbèdéke àkókò kan la gbọ́dọ̀ tó kó tó di pásìkò ó tó.
1: Ọba tó tọ́ lọ́run yẹn.
0: Ọmọ òjò bá lè padà.
1: Aláàmọ̀ ló bọ́.
0: Ọ̀nà tí mo yẹ bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ ti ṣe.
1: Ọjọ́ ẹgbẹ́ mọ́tò pọ̀ pàṣẹ.
0: Ó ti sùn lọ́tún ló sì.
1: Ọmọ
0: olùsọ. Ìta yàkà ìta gẹ̀ka gángá.
1: Ṣé dáwọ́ ọba tẹ́ ńlá.
0: Kò ń palẹ̀ mọ́. Bá ti ń ṣèyàn náà ni ó tún máa palẹ̀ mọ́ iṣẹ́ rẹ tó fi jẹ́ ìfẹ́ Elédùmarè.
1: Ó dùn wá kó lè sọ bí ó sọ èrè ló ń wá. Kẹ́ni fẹ́ ń pè ẹ́ sọ tó ń wá.
0: Kẹ́ni àwọn dákun náà lálá rẹ̀ kọ́dà kó wà pẹ́lẹ́ ní kọ́kẹ́. Akọ ìwọ ọjọ́ ńlá lẹ́ẹ̀kan.
1: Ó sì ń tàn wá.
0: Eléyìí náà tó ní wá sí níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí náà.
1: Àmọ́ mọ pin tó ń wá ọ̀lẹ̀ ṣẹ́gun.
0: Yálò abala kílọ̀ Ọlọ́run wí kílà nàbì sọ́ngbà bá padà
1: dé. Àjọ aláàlú ni ẹ ṣàánú wa.
0: Wọ́n fi ìṣẹ̀lẹ̀ alágbára kan kún ọ̀rọ̀ tí mo sọ ìgbọ̀fẹ́ mi gbà nídìí.
1: Tó ń sàrùn sí wọn ẹni kó sí ọ̀hún bẹ̀rẹ̀ sí mú ọmọ pé ẹni mọ̀ jàkálẹ̀ ajá.
0: Báwo àkọjá lọ láti bẹ̀yẹn lọ sí lórí péyà pọ̀ǹtì wa.
1: Ọ̀la rí pé ìwọ ló lè bá wọn.
0: Gbogbo ìgbà tí ìgbà tá a bá ń jáde ńlẹ̀.
1: Lè bá wọn gbogbo ohun tó sọnù fọmọ ẹ̀dá wọn.
0: Láì jẹ ìmúwa káàkiri.
2: Ìrírí ọba tó tọ́ lọ́hùn ìyá.
0: Ọlọ́run má jẹ́ abọ́sọ́wọ́ ohun tí ó jẹ wá.
1: Yá!

gbogbo ẹ̀ ń tẹ́ ẹgbẹ́ olólùfẹ́ wà lólùfẹ́ kànílágbé lórí pàjùlọ ẹ̀ ń tẹ́ ẹ̀ lè ṣe kẹ́ ẹ má gbé ètò ìràwọ̀ ìsìláàmù lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ ìbànújẹ́ ò ní filé ẹnì kọ̀ọ̀kan wá ṣe ìgbé ẹ̀ kan sí atọ́rọ ìkẹ́ ìgẹ̀ kó máa dún ní mọ́ kó máa lọ́ papọ̀ lórí aṣáájú ẹ̀dá ànábìwá mahama sàṣálà òjíṣẹ́ tọ́lọ́run rán sínú ayé torí iṣẹ́ yẹn jẹ́ kódà ìwé tọ́lọ́run bá fi ran ló jẹ́ ìtutù ojú fún wa láàyè tádániwáyé ti yànnàná àwọn ọ̀rọ̀ kan torí tí àwọn àjáíbà kan bá ń ṣẹlẹ̀ nínú ayé ó lè máa bu tútù sí wa lẹ́mìí ọlọ́run àti ta ni ọba tí ìmọ̀ rẹ̀ ti rọ kiri ká gbogbo nǹkan ìbẹ̀rẹ̀ àtòpin ilé ayé ọwọ́ ọlọ́run lọ́wà fọ́mọ èèyàn tó dénú ayé lásán lọ́dún adániwáyé tó fẹ́ da wáyé ti mọyì ọjọ́ tí ó lò wò láti ṣètì kádàrá sí kí là á sọ nípa àyànmá ọ̀rọ̀ ìbùbù tó lágbára tó gbẹwájú kálukú yìí ń kọ́ ṣùgbọ́n tí ọ̀ṣẹ̀ yìí ọlọ́run àfi ká má dákẹ́ àdúrà nígbà kọ̀ọ̀kan ara ń bẹ lọ́dọ̀ elédùmarè tí máa dá àtàwọn àtàwọn èèyàn wa kí elédùmarè má fi wá dára tí ó pa wá lẹ́kún gbogbo abẹ́amọ tó ń gbọ́ mi láàárọ̀ yìí tó ń ṣàmì ẹ̀ ní bá wa nájà wàràwàrà nu ayé àwa náà ò ní bá wọn nájà wàràwàrà lókè pẹ̀ gbogbo wa pátá láàna ọjà tiwa àna dalẹ́ni.

kábíyèsí elédùmarè nínú àrà tí elédùmarè máa ń dá ìṣẹ̀lẹ̀ alágbára kan ṣẹlẹ̀ lánàá nílẹ̀ ìbàdàn ní àárín ìjàmbá ọkọ̀ kan wáyé lópòópónà èkó sí ìbàdàn lánàá very early in the morning bíi 7:38 bá ti kọjá tó gèjì díẹ̀ kékeré gẹ́gẹ́ bí ìwádìí ṣe sọ fún wa o ìjàmbá ọkọ̀ yìí ṣẹlẹ̀ ẹrú ọlọ́run kan tó wà ní duty post tiẹ̀ ó jẹ́ òṣìṣẹ́ elétò ààbò níwájú iléeṣẹ́ tiẹ̀ ló wà lọ́ọ̀kán lórí ìjàmbá yìí tó ṣẹlẹ̀ 18 passenger tó fẹ̀gbẹ́ lélẹ̀ tí ń wọgbó lọ káwọn èèyàn ń pariwo ló bá pe ìkejì rẹ̀ pé kó jẹ́ káwọn ó lọ ran àwọn èèyàn lọ́wọ́ ẹran èèyàn ló ń yílẹ̀ lọ yìí láti ẹ̀gbẹ́ kejì lọ́hùn-ún gẹ́gẹ́ bí àwọn tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣojú wọn àwọn tó ṣèwádìí lórí ẹ̀gbẹ́ wọn ti jábọ̀ kábíyèsí elédùmarè àwọn méjèèjì gbéra láti ran ọmọ làkejì lọ́wọ́ wọ́n fo express àkọ́kọ́ kọjá ṣùgbọ́n ẹrúkùnrin tí mò ń sọ nípa rẹ̀ ilẹ̀ṣẹ̀ tí ẹ léwájú orí commandant ni superintendent ó gbé ẹlẹ́ẹ̀kejì náà títí kejì kọjá sọ́hún ó ti débi tíṣẹ̀lẹ̀ ọkọ̀ yìí ti fẹ̀gbẹ́ nílẹ̀ kó máa gbìyànjú akitiyan báwo náà ṣe lè ráwọn èèyàn yíyọ ọkọ̀ tó ń bọ̀ lẹ́yìn ọ̀kan kan ibi tí táyà àtàlákọ̀ọ́kọ́ ti fọ́ ọ̀kan kan ibẹ̀ gan tààrà ni táyà ọkọ̀ kejì tó ń bọ̀ lẹ́yìn náà ti dáhùn ṣe mọ̀ pé tààràtà tọkọ̀ yìí ń bọ̀ lọ́dọ̀ rẹ irú arákùnrin aláàánú yìí lọkọ̀ yìí gbà lọ ó sì gbẹ̀mí arákùnrin tí mo ń sọ ẹnì kejì tí wọ́n jọ ń sáré bò tí ì kírọ́ọ̀sì títì kejì lójú ẹ̀ pàápàá báyìí ló ṣe tí ọkọ̀ tó ń bọ̀ lẹ́yìn fi yà lọ bá ọ̀gá rẹ̀ ọkọ̀ yẹn sọ ọmọ ṣọ́ọ̀ṣì ó tàkìtì fún ìgbà àkọ́kọ́ ìgbà ẹlẹ́ẹ̀kẹta déédé orí arákùnrin yìí ni kábíyèsí elédùmarè láàárọ̀ àná arákùnrin yìí jáde nílé tó dágbére fáwọn ọmọ àtìyá rẹ̀

Dr. Lukman Fasasi, Chairman Upagi, Nick Milio, you are quite a moral to do. Ìbànújẹ́ wo ló tó kí màjèsín ó tójú àwọn òbí ẹ̀ rọrùn. Ọlọ́wà Grand Chief Imam tìlú èrú àwọn ní kìnkìyìn kì ń ṣèyín pẹ̀lẹ́. Wọ́n ní ẹ̀ní sùúrù fọ́lọ́hun. Wọ́n ní ká farada ìdájọ́ ọlọ́hun eléyìí tó gbé wáyé. Ṣàmṣídìí ń fa àwọn ọmọ kéékèèké sílẹ̀ sínú ayé. Ìyàwó ń bẹ láyé, ìyá ń bẹ láyé, àbúrò ń bẹ láyé. Lẹ́yìn ọdún kẹẹ̀dógún tí bàbá rẹ̀ papòdà. Látòrò àná nílùú ti ń ró gbùrùgbùrù nílùú èrú àti gbọ́ra. Torí akíkanjú ọmọ, ọlọ́kàn tútù, ẹlẹ́yin ju àánú láti gbà pín ní sí. Kí ni wá lẹ̀kọ́ tí mo fẹ́ ka kọnú ọ̀rọ̀ yìí láàárọ̀ yìí? Mi ò ṣetán àti gbomi lójú wa. Ó tó bíi méjì mẹ́ta. Ayé Nurudeen Ọlárìnwájú. Ọlá Abiru Látọ̀ọ́ni Àǹsàn nílẹ̀ Ìbàdàn. Àtẹ̀mí àtẹ̀yìn àtàwà àti àwọn. A nílò pè tínú ayé. Àkọ́kọ́ ni kí bù láti ṣe ti kádàrá sí. Ọ̀rọ̀ nípa àyànmọ́ àfi ká gbọ́ ayé tààrà. Lẹ̀dá lè fi nísìnmi nu ayé. Àkọọ́lẹ̀ ti gba wájú wa. Kí la ṣe fọba lẹ́dá? Kí la rí sọ sọ́rọ̀ ọba adániwáyé ọba tó là kọ́ọ́lẹ̀? Tó bá jẹ́ kọ́rọ̀ Yorùbá la fẹ́ tẹ̀lé pé a kúnlẹ̀ ayẹ̀pín. Ta ni bá sì kúnlẹ̀ fúnra rẹ̀ tí ó máa wáyẹ̀pín burúkú? Láti ẹ̀wá jẹ́bẹ̀ ṣe sọ yẹn gan lórí, kò sẹ́ni tó mọ̀ ń gbà náà. Àlọ́lọ́run ọba gan lọba onípín. Tá a sì rí nǹkan kan ṣe sí àfi ká máa bẹ̀ ẹ́. Kí àkọọ́lẹ̀ burúkú, kádàrá burúkú, ìran burúkú àti àlá burúkú kó má ṣe lórí ayé tiwa àti gbogbo ẹbí wa látòkè délẹ̀. Àkọ ara fẹrakùn. Ọlọ́run kó bá wo inú re rẹ̀. Ìfarajìn fún ìlú àti ọmọlàkejì. Ọlọ́run kó bá wa tẹ́ Ṣàmṣídìí ṣafẹ́fẹ́ rere. Àlẹ̀jẹ́nà ò ní dẹ̀ra o. Àlùbáríkà wí bẹ́ẹ̀ jẹ́ bí Ọlọ́run àti Aya Quran tó sọ pé mọ́nì àmìlà sọ́ọ̀lì Aval Nafsi wà mọ́nì Adá Àfàìlẹ̀ wà mọ́n Rọ̀bíkà bí Sàlámì Làhàbí. Ó wà pàtẹ́tìkì lóòótọ́. Wọ́ndà kejì gẹ́gẹ́ bí ẹlẹ́kọ̀ọ́ àtẹnitọ́ gbọ́rọ̀ lọ́nyé. Fàwà tá a jẹ́ bí. Ẹ̀jẹ̀ a ṣe sùúrù fọlọ́run. Ìlúkùn lẹ́yìn ìlúgbùn o. Àwọn àdánwò kan bẹ tuntun jùkú lọ. Kódà lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́, wọ́n gbà pé ìgbà mìíràn wà tọ́lọ́run máa ń fi ikú bu àṣírí ẹ̀dá. Yóò sì yí èmi àtẹ̀yìn náà pé ńgbà míì wà tẹ́ bá rọ́mọ ẹlòmíà yóò sì máa sọ fún pé ṣé kí lágbájá ó kú gan. Kọ̀ wá sàn ju ààrẹ tó ń rínú ayé yìí lọ. Ìyẹn túmọ̀ sí pé ààrẹ ti padà, ó tún ti ju ikú lọ. Àwọn àdánwò kan bẹ tó jùkú lọ. Ohun gbogbo yọ lọ́hun o. Yorùbá lọ wọ́n bọ̀nú ọ̀rọ̀. Wọ́n ní ká kú lọ́mọdé ńgbà míì àmọ́ kó yẹ ni. Ó sàn ju ká dàgbà láì ládìí ẹ̀ rànà lọ. Àfẹ́rú eléyìí mọ́ láàrin wa Ọlọ́run. Jẹ́mi ìwọ ogun jẹ́ àdàgbà káwa náà ó dògbó. Ká wá bá dáadáa dojú alẹ́gbẹ̀rẹ́. Ká sì bá dáadáa déwájú rí Ọlọ́run. Dọ́mọ rẹ̀ sí o. Dáya rẹ̀ sí Ọlọ́run o. Fún màmá fún wọn ní ẹ̀mí. Ẹ̀mí sùúrù láti fi gba àdánwò tó tóbi yìí. Abidin Ọládiméjì Ọládèjì. Abdulwasi Ọládèjì. Waris Ọládèjì. Àti gbogbo ẹbí Ọládèjì látòkè délẹ̀. Ọlọ́run kò bá mi dìyìn mú. Bàbá Ìmáàmù Èrú wa ni kí n ṣe ládùúà fún yín. Ọlọ́run ó bá wa gba àbọ̀ rẹ̀ yóò sì di ẹbí yẹn mú. Àní rírú ẹ̀ mọ́ láàrin wa. Wàlà haúlẹ̀ wàlà kúwàtà. Èyí làbí láàlè yòlàdé. Bísmìláà ikùlé wàhálà o.

0: káfíyàn náà kún ọ̀rọ̀ tí àfa ti bá wa sọ tẹ́lẹ̀ ìjẹ́ wa jẹ́ mọ́ṣáláṣí ilé ọlọ́run káàkiri ẹ̀yìn bàbá wa àwọn súnà kan tó ń bẹ tẹ́ ẹ gbé dání lánàá má jẹ́ àgbàgbé ẹ̀ ara ẹ̀ ní pé láàárọ̀ jimá ká ṣàdúrà fáwọn òkú lẹ́yìn àṣùbà ìjọjúmọ́ làwọn èèyàn ń wọlé sùn o ẹni ọkàn ló mọ̀ ní o tó bá rí bẹ́ẹ̀ ń gbà náà ọmọ lánàá ṣàdúrà fáwọn òkú ọ̀run wa ká sì bẹ̀rẹ̀ lọ́run fún àwọn ará ayé náà ká má ti ìdòkú báyìí àwọn kan gun àwa náà lẹ́mìí dáadáa wàlá haúlá wàlá kó wá ta ilé abilá bísmílá yá ṣèk.
1: ọ̀rọ̀ tí bàbá wa tọkùn sọ bomi tútù sí mi ní ẹ̀mí.
0: tó àárín kankan ṣe fọ́ lọ́hùn.
1: èmi kan ṣe sọ tèmi ńgbà tá a fi bẹ̀rẹ̀ ni o.
0: ẹ bí ṣe máa rí náà.
1: dúpẹ́ tó kúkú iná tó kúkú omi tó kúkú mọ́tò tílé wó pa.
0: tọ́
1: bàbá wa allahu akbar ọlọ́run ọba ni kẹ́ wọn o.
0: àmì ọlọ́run
1: gbogbo àwọn òkú mùsùlùmí ọlọ́run ọba ni kẹ́ wọn.
0: àmì àtàmì
1: ọlọ́run ọba ni gẹ̀ wọn.
0: àmì ọlọ́run
1: àfáà ní nǹkan mẹ́jọ kan wà tó ṣe pé gbogbo wọn ọmọ o. ṣùgbọ́n ọlọ́run nìkan ìlọ́mọ fàmánì yàtọ̀ àdìgá fi ń láyàrì fún àbàdà kò sẹ́dá kan tó wọn méjèèjọ o. fàyàwọ́mún ọjọ́ tẹ́dọ́kù láyé sátidé ní ọ̀bọ̀ sí ni sannde ni mọ́ndé ni láàárín ọjọ́ méje náà ni
0: kò ní ju bẹ́ẹ̀ lọ
1: wátàrí hun bí ti ọjọ́ tẹ́dọ́kù láyé bàbá wa kò ní kọjá ọ̀ndẹ̀ 30 tàbí ọ̀ndẹ̀ 31 ìyún tí oṣù kàlẹ́ndà súnmọ̀ ṣáárú wà áàmùhù oṣù tẹ́dọ́kù bàbá mi kò sẹ́ni tó mọ́ o tó o bá mú january jẹ́ tó o mú february jẹ́ tó o mú kinní kan jẹ́ tó o mú kùtọ́ ọba jẹ́ november tó o fòókè tó o ṣe kinní bàbá wa sóòtú màbá yóò mú jẹ náà ṣáàrùhù wà áàmùhù ọdún tẹ́dọ́kù papòdà bàbá mi kò sẹ́ni tó mọ́ o ọlọ́run nìkan ló mọ́ o bàbá wa kò sẹ́ni tó mọ́ makanu ààyè tẹ́dọ́kù sí
0: ààyè yẹn gangan
1: ààyè tẹ́dọ́kù sí kò sẹ́ni tó mọ́ o wàwá kitun
0: àti àkókò
1: àsìkò téyìn ó kù kò sẹ́ni tó mọ́ súnmọ́ náà òun irú ìran kú tí wọ́n pààyàn
0: ọlọ́run fi ṣàjùlọ ni
1: bàbá mi ọlọ́run fi ṣàjùlọ irú ẹni òun ni bàbá mi sẹ́yìn pọ́ fẹ́ rẹ́síkìú ni ikú ṣẹ́yìndì lẹ́nu náà kú ànábì sọ bẹ́ẹ̀.
0: àwọn ikú tí wọn ò ní ṣèṣirò tí wọn
1: fi wọ gbàlejò náà bàbá mi ikú ṣẹ́yìndì ni bẹ́ẹ̀ ni
0: obìnrin
1: tó lóyún nú tí ó ṣe pé titan ba ọlọ́run mọ̀ fi ṣàdánwò fún wa o
0: lórí
1: ìkúnlẹ̀
0: àmì ọlọ́run
1: bàbá wa ikú ṣẹ́yìndì ló kú ẹni tí wọ́n yẹ mọ́ pa ikú ṣẹ́yìndì ni ẹni tí mọ́tò lọ pa lójijì wù bàbá mi ikú ṣẹ́yìndì ló náà kú torí ikú téyàn ò rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni súnmọ̀ àmú wà ṣáàrò òun màkánù wà wákí fún súnmọ̀ náà òun mọ̀ sí irun bàbá mi àwa ṣàdúrà fún ẹrú ọlọ́run tó lọ láti orí ẹrú ọlọ́run tó lọ yẹ ọlọ́run bá ní rú àwọn ẹbí wọn lójú samara tún lè kọ́ libi èso ọkàn bàbá mi àwọn ọmọ pín nísìn tí wọ́n fi lẹ́lẹ̀ ìyàwó ọmọ wò pé ọkọ mi fẹ́ẹ̀ di ọkọ mi fẹ́ẹ̀ di ọkọ mi fẹ́ẹ̀ di mo ń fi ro tèmi náà ni o ọlọ́run bá ní gbàbọ wọn o ọlọ́run bá ní foríjì wọn o àwọn ẹbí wọn ọlọ́run bá ní tù wọn lójú o ọlọ́run bá ní tù wọn lójú irú rò ní sẹlẹ̀ mọ́ àti gbogbo àwọn òkú tí wọ́n ti lọ tí wọ́n máa ń bẹ lórí ìkẹ́ ọlọ́run bá ní sàlékún kẹ́ wọn tí wọ́n bá wá máa bẹ lórí ìbáwí ọlọ́run bá ní dáwọ́ bá wọn dúró aláwọ̀ máa yẹ fèrè láhùn wà rẹ̀ hàmú hùn wà á fò hùn wà á fò ánì hùn wà á kiri mùsùlùmí láhùn wà á dìkì lè hùn múlì jan na tamahala abirori bira akumatika ya arahama rahimi atahiyatulila asakiyatula atoyibatu salawatula assalamu alayka ayu annabiyu wa rahmatulla wa barakatu assalamu alayna wa ala ibadillahi
0: salihin
1: rabbil izzati amma yasifun والسلام على المرسلين والحمد لله رب العالمين
2: اجلي وفا 96.7
3: لا جلو اف جاغا با غوغوريتيو ما

0: All right. Je ka ma kira wa ku dada wo gbogbo bi te ti lafani lati ma gbo ikani yi. Ikani lagelu lagelu 96.7 FM oke gajoke. Ile wo bala bala le ni le Ibadan. Ka se ka se ka se. We go again. Laaro yi. As sure oni lojo jimo. Thank God it's Friday. Thank God it's Friday. Awon eyan meje kan tun ma gbo won ma gbe gba ope. E wa ba mi gbe gba ope o yeah yeah yeah. Awon kan o tun korin yen laaro yi. Iwo na wa lara won o. Sugba nkan kan ni o nse idiwo lowo. O ti gbiyanju o nwo nto wa lowo re owo ba lo aran lo ni ninan o gugu pada na na ni o keep well ka fowo pamọ ko ni ko po si ka fowo toro ko ni ko wo ko wo tan ka fowo pamọ ko ni ko po si gbo nawo nawo anu olodun na nwa iwa na ori ti e na gba laaro yi to ba gbegbe se ni o ngbo ni won ti sadua fo lo wa sun kale adura ti se fo won ni olodun fi sun le ni o gbegbe se ni o gbianju ni igbianju le dagba ladua o wa sise pelu igbianju adua lai si igbianju otu ba nte ni Matara reje mo ti se tajudu lori mo ti ji lati ago kan mo gbadu adago marun ni lo ba tun sun pada okay lo ba tun dola o tun se be na okay all wise o gba adura o si ma gbigbin o ma se gbianju adura yan wa ran igbianju e lowo ke se gba agbadura to a lo to enu ma di ti ya ti ba tu wole o tu gba rondi re e a pamọ kale bi eku eda ope kini npo lerin se ro to gba e ti ba o mo pa won ti o ba ni se ti wa won wa nle hun ani o ma bi ma po ara bi ogbodo koja nwaju re ko re di lo re di bo yo tun gba ro ndi re ile ku tun ti da awon ba ti lo school ko se ni kankan le mo owo si re ko ni se ko labo ko ni kankan ko ni bi kankan tin lo aba ti joko lori titiru no joko titiru bayi tin wo tin lo tin bo eni eleni to nre dana kitchen ti e to nkan koja lo nu yara Don't lose some money, auntie. Ara bi o ti dide tele. Yo tore a lot of man. Wala. Se baba ti wa nbi se yo ri gbogbo yen. Omo wa po. Omo yo wa po repete. O ri ra re, all wise. Star 347 star 1004 star 2 ash. On gan yo gbe adebe laaro yi. Gbogbo play 3 ticket get 30 ticket o sure gan o ori lo play 3 ticket get 30 ticket on work fawon eyan o tactics ni o bo ba wo re ran papapa laaro mi o fe rojoju ma soro ju paso yamu latori 100,000 naira gege bi won se piyamo re le Tabaku lori 100,000 yen a to bo sori 100,000 Gege bo se wa lori eto o ba tun po lori 100,000 a to bo sori 150,000 Se fo kan ba mi lo Tabaku lori 150,000 bọ́ sórí 200k 200k sọ ń bá bí mo ṣe ń fi ẹ́ sí yẹn sọ ń bá from 200k sọ ọmọ bó ti di mẹ́rin bẹ́ yẹn ibẹ̀ lágbàgbọ́ àgbà bọ́ sórí 250,000 naira sọ ń fiyèsí sọ ń kíyèsí from 250k tó ti pé márùn-ún bẹ́ yẹn a tàtàpọ̀ bọ́ sórí 500,000 500,000 naira ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta naira sọ ń tẹ̀lé mi ó di mẹ́fà àbí a wà pàjú ẹ̀dẹ́ síbi tá à ń lọ gangan lórí 1,000,000 naira mílíọ̀nù kan naira èébàrìbà zẹ́ńbàrìbòbò ta ló lówó yìí 100,000 naira 070 ló bẹ̀rẹ̀ ó parí sí 32-34 ta ló ní ìsájẹ́ kọ̀gbà láàárọ̀ yìí o ẹ dákun ẹ máa gbé lọ́wọ́ kan. Hello. Ẹ pa rédíò yẹn.
1: Hello.
0: Ẹ pa rédíò yẹn.
1: Mo ti kú ọ̀nbẹ.
0: Orúkọ yín ìyá wa.
1: Ẹni ọlọ́run mọ̀ ni o.
0: Àdúgbò wo lọ wà?
1: Jògòlúwa.
0: Bo ni Jògòlúwa?
1: Nínú ìdí àná rẹ̀.
0: Okay. Ìyá wa ẹni ọlọ́run mọ̀ ìgbà wo lẹ ti ń tra ìkàṣẹ̀.
1: Kódà kò ṣe mọ wí.
0: Ṣé ẹ ti wá jẹ
1: mí? Mo ti ta.
0: Ṣé ẹ ti jẹrí?
1: Láti last year, January.
0: Ṣé ẹ ti jẹrí?
1: Jẹrí.
0: Ṣùgbọ́n ẹ tún gbìyànjú láàárọ̀ yìí àbí jò lẹ play last.
1: Mo play njọ Monday, mo play lánàá.
0: Àárọ̀ yìí kọ́.
1: Mẹ́ta.
0: Láti Monday dáná. Mo
1: play láàárọ̀ ìṣòro ti ẹ̀rẹ̀ mi.
0: Ọ̀rẹ́ yìí kìí ṣe pé ọ̀rẹ́ yìí máa ná owó ni ò sí lọ yín o. Alhamdulillah. Ọ̀dà congratulations ìyá wa o lára àwọn tíkẹ́ẹ̀tì tẹ́ ń ta láti jọ Monday. Ẹ mọ̀ kí mo sọ pé bẹ́ẹ̀ bá play Monday, Tuesday, Wednesday, Thursday. Ẹ má fọkàn sí bó ti waste o, ó sì lè wúlò njọ Friday. Àbí bẹ́ẹ̀ kọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Ara àwọn ìtẹ́ play yẹn ó ti gbé yín débẹ̀ láàárọ̀ 100,000 naira lẹ jẹ.
1: Allahu akbar.
0: Wọ́n ó pè yín, wọ́n ó béèrè àkáǹtì tèzí yín láti fún yín lówó yín bó ṣe jẹ́ nù. Ẹ jẹ́ bọ́ sórí 100,000 naira sórí 150,000 naira báyìí 150k lórí 150k 070 lọ́bẹ̀rẹ̀ sórí o 090 ni o dà padà 090 lọ́bẹ̀rẹ̀ ọwọ́ ẹ̀rọ la fi bẹ̀rẹ̀ láàárọ̀ obìnrin lọ́kọ́kọ́ yọjú 1622 lọ parí rẹ̀ 1622 ta ló ní.

0: jẹ́ kó bàjẹ́ o olùwà yé ògo yìí. Ẹgbẹ́ ohun àdúrà sókè ẹ̀yin ọmọ ògo 500,000 naira 070 070 lọ bẹ̀rẹ̀ rẹ̀ 0098 ló parí rẹ̀ 500,000 naira 500,000 gbéra ọkọ̀ náà ti lọ́wọ́ kan moro. Ok máa bá bọ̀ ọ wá ìsì all right continue. Múra sí máa bá bọ̀ báwọn máa bá bọ̀ 500,000 máa bá bọ̀ máa bá bọ̀ náà máa tọwọ́ wọn ya burúkú ń bí delete yẹn ló yá sí yẹn lọ́wọ́ jù máa bá bọ̀ máa bá bọ̀ hey. Hello kò sọ̀rọ̀ ọkọ̀ náà ti kò sọ̀rọ̀ dá padà tukọ láti ilẹ̀ ọkọ̀ náà ti kò sọ̀rọ̀ hey. Ọmọ oró olúwa bá ogun èṣù wìí mi ò gbà olúwa bá ogun èṣù wìí láyé ìránṣẹ́kùnrin rẹ̀ yìí tún pè òun náà mọ sáré kinú ilé báyìí ọkọ̀ náà ti padà. Hello.
1: Hello.
0: Hey.

Alhamdulillahi Rabbil Alameen. Wa salatu wa salam ala Rasulullahi sallallahu alayhi wa sallam. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba ọba Aleke Ọlá. Ọba àná ọba ìní ọba gbogbo ọjọ́ ọba gbogbo ìgbà. Ọba lágbára lórí ohun gbogbo. Ọba tí ń gbagbára kúrò lọ́wọ́ àwọn alágbára tán fagbára ọwọ́ wọn ni ènìyàn lára. A tún dúpẹ́ láàárọ̀ yìí fún oore àjẹǹjẹtán eléyìí tó ṣe fún wa. Torí pé ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fà mú ọ̀pọ̀ ìjì ló jà tó ti wọlé tó tún gbáṣọ nínú yàrá. Nínú ilé tí Ọlọ́run ọba Aleke Ọlá wọ̀ nìkan ni a ti máa pariwo Ọlọ́run o ti ṣèyí lókù tí tún tẹ̀ lérú ẹ̀. Níbi tí Ọlọ́run bá mú òjíṣẹ́ ńlá Nabi wa Muhammad sallallahu alaihi wasallam wọ̀. Wọ́n bá ti ń pariwo ẹgbọ́ Ọlọ́run tó bí. Wọ́n á tún máa ní ẹyọ̀ ǹbọ́ ànábì ìyẹn túmọ̀ sí pé nǹkan ayọ̀ náà máa ń ṣe ń bẹ̀. Gbogbo ìgbà tó bá máa wọnú ilé mi àti àwọn olólùfẹ́ tí wọ́n jọ ń gbọ́ mi yìí. Ọlọ́run dákun mọ́ dáwọ́ ọbẹ̀ bá mọ́ra ẹ̀ rẹ lẹ́yìn jẹ́ káyọ̀ ṣẹlẹ̀ nínú ilé tèmi ni. Mo kí wa pé a kú Ọlá Jimoh Tòní. Gbogbo yín bàbá tẹ kọ wa nímọ̀ akiyin akiyin aki Ọlọ́run lára yín. Ọlọ́run má fi Jimoh ní ṣòpin fi oníkálukú wa.

0: lọ́nà.
1: Ìjọ́ ọlọ́run àti ọlọ́run ọlọ́ba níbi wa Muhammad.
0: Sọ́lí wa sọ́lí.
1: Ẹni pé ọ̀rọ̀ ànẹ́bì aṣọ ọ̀ṣọ́ gbé tì ní.
0: Aláàrọ̀ sọ́là.
1: Torí pé ànẹ́bì ọkọ̀ jẹ́ ojú tá a fi ń wù.
0: Aláàrọ̀ sọ́là.
1: Nígbà tí ọlọ́run wá ní kí wọ́n bá dé báyìí. Ẹni tó bẹ bá rẹ tó bá wù gẹ́gẹ́ bí n tẹ́ sọ lẹ́ẹ̀kan ẹ̀tọ́ rẹ dẹnu kọ́ fún rara rẹ̀ nínú sẹ̀ríà islam kò sí nínú aṣẹ́wó kò sí nínú oníranú kò sí nínú olólósí o tẹ́lómi bá gba nǹkan mọ́ lọ́tọ́ bá kábàámọ́ rẹ̀ òun ló kù sí lọ́wọ́ torí pé ìtọ́lọ́run fẹ́ fún ìrọ̀lọ́run fi fún ìfẹ́ sì ní ọlọ́run ní máa fi sọ́kẹ́ tó bá wù mo sóògùn sífẹ ohun tí ọlọrun fẹ gbà bẹẹ ni o ìfẹ ò ṣe sóògùn sí bẹyàn bá wá sóògùn sí náà gbogbo bó ti rí ọ lọ tó náà yóò kú náà ni
0: ìfẹ
1: tọlọrun nìkan ni ìjà láyé tí ìdàlẹ kí á mọ ọlọrun ìyàwó àdíjà wà ń bá ànábì wa ni pẹlú ọjọ orí yìí tèmi ń bẹ lọ ọmọ ogún ọdún pẹlú bẹẹ títí fọ ọjọ díẹ jù mí lọ tó ìyàwó àdíjà ní mà wò bẹ ìyàwó àdíjà rí pé
0: ìyàwó
1: àtọ́lá mi àti gbogbo dúkìá mi kọ́ máa jẹ́ ti wà níbi
0: náà. aláàrẹ ọ̀sánlá.
1: ilé ìwà kọ gbogbo obìnrin lẹ́kọ̀ọ́ ọlọ́run lè gbọ́wọ́ obìnrin ga ju ọkùnrin lọ mọ́gbéra rẹ̀ ga o. mọ sọ̀rọ̀ rẹ ní láálá tó lo òkè kọ́ máa bá wálẹ̀ a máa wọ ọkùnrin náà já kọ́ọ̀dù sí rárá níbi wa.
0: aláàrẹ ọ̀sánlá.
1: ìyàwó mi ò bọ̀rọ̀ kọ́lé ṣáájú mi. ìyàwó mi kò bọ̀rọ̀ rọkọ̀ ṣáájú mi. ìyàwó mi kò bọ̀rọ̀ ṣe dáadáa ṣáájú mi. ilé eyín lẹ ti pinyun.
0: ilé eyín nu.
1: kèéṣe lára tọ́lá àyíṣà níbi wa Muhammad.
0: aláàrọ̀ ọ̀sánlá.
1: ọmọ ọlọ́mọ ni dandan ni kóhun ó soríire bí ó ti wá. dandan ni kí wọn náà ó sì soríire tiẹ̀ náà lọ́tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run jọ pin. tọ́ bá soríire ràn lọ́wọ́ ni. àmọ́ irú obìnrin bẹ́ẹ̀ náà kò bọ̀rọ̀ gbéra rẹ̀ ga.
2: kò gbọ́dọ̀ gbéra ga. kò
1: bọ̀rọ̀ nígbéra ga. kò bọ̀rọ̀ nígbéra ga. ẹlẹ́ẹ̀kejì ọbọ̀rọ̀ lọ́rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. kò bọ̀rọ̀ sọ pé láti àìmọye ọdún ibowó sùkúù náà lẹ́ẹ̀ sẹ́wọ̀n. láti àìmọye ọdún tẹ́ ẹ ti wà. ẹyọ gbogbo bí bá ti ń nà náà ọlọ́run ti máa fún ni. ànábì wa Muhammad wa
0: sílẹ̀.
1: ní débi wa mọ̀ pé ìyàwó àdíjà èèyàn ńlá ni. ìyàwó ànábì wa kú ònà ilé òkè kan wà ń bẹ tí ànábì ti lọ́ máa ṣe ìbádà. tí ànábì ọlọ́ máa sin lọ níbẹ̀ ní gbogbo ìgbà ànábì ti wá lo òkè padà níjọ kan. bí ànábì ti débẹ̀ ànábì kan rí pé màláìkà yọjú sí òun ni. àti ìmọ̀ọ́kọ màláìkà ti ń ṣe nígbà náà. nígbà ànábì wa sáré láti òkè ànábì wa sáré wọnú ilé. bá ànábì ti sáré wọnú ilé bá ìyàwó àdíjà wò pé
2: kí ló ṣe lè
1: ọ̀bọ̀rọ̀ mọ́ láàkíyèsí bóyá orí ní fọkọ̀ rẹ ni ó ti mọ gbogbo sáìtì máa mú wa ó ti mọ tí ń ṣẹlẹ̀ sí gbogbo dáadáa tí bá ṣẹlẹ̀ sí ó ti bọ́rọ̀ gẹ́ẹ̀tì ẹ̀ tẹ́ ẹ̀ bá jọ máa forí burúkú bára yín lò ní ilé o ọwọ́ àwò pé ọkọ mi ì ṣe báyìí kí lọ́mọ ọkọ mi àjàn náà ìfọwọ́bọ ọkọ mi rí nǹkan kan ò lè sọ ọkọ mi rí gẹ́gẹ́ bí ànábì
0: ìyàwó
1: àdíjà bá ṣàkíyèsí pé n tí ń ṣe ni pé ẹjẹ́ ń sírun orí mi
2: ó ṣe ronú débi kó ṣírun orí.
1: ǹjẹ́ ìfìwà mọ̀ ìpèsè èèyàn lásán lòun náà nù.
2: aláà
1: ẹ jẹ́ àrùn àárín dáadáa pé ẹni tó ṣe bá ń gangan ó ṣe lè mọ̀ yìí pé irun lèèyàn máa ń sí lórí.
2: bọ́kùnrin bá nírú ìdojúkọ
1: tọ́ bá ń bẹ́ẹ̀ ni ẹ̀mí yín ó gò
2: tí jìnnìjìnnì mọ́kùnrin láì ṣojo.
1: ọ̀rọ̀ pọ̀ lórí àárín òun fẹ́ kùnrin tó bá ronú
2: gbogbo
1: ẹjẹ́ bá ń wọ́n wá wò pé aṣọ wo ìyàwó àdíjà kan sí orí ni. bí màláìkà ju bí o ti rí báyìí ó kàn ọ́n tiẹ̀ ní padà
2: níbi. torí báwọn màláìkà
1: yìí lórí. torí àwọn màláìkà wọn èyí nínú olórí sọ́lọ̀ ìmọ̀ ta ló fi mọ̀. ẹ̀kọ́ ni o ta lójú ó ṣe báwọn. bóun ló ti mọ̀ yìí pé màláìkà wọn ò bọ̀rọ̀ rí ní orí ayé àbí òsì tí dèngbà
2: náà.
0: ìyàwó
1: sẹ́ǹgbọ́rọ̀ yìí
2: àgbọ́yé bàbá
1: ayé ìsọ̀kalẹ̀ pé kóbi ọmọ sínú lẹ o kè tí ìsọ̀kalẹ̀ o kè ká o kè gbọ́ o tó fi ṣe nǹkan bẹ́ẹ̀ ṣẹ̀wá mọ̀ yìí pé kọ́ dirú aláàmọ̀ yẹn
0: sà
1: ọmọ obìnrin náà lọ́lọ́run fi mọ̀ yìí pé nítorí fẹ́ sọkọ mi ní jàǹbá yìí àfi kí n sínú lórí
2: ni nǹkan yóò fi lọ
1: màláìkà wa họ bó ti wá wọ ànábì wa ni ara mi sì
0: balẹ̀
1: ẹ wò yín torí tọ́lọ́run
0: aláàrọ̀sálà
1: n tó kọ́kọ́ fẹ́ jẹ́ sòrò fún ànábì ọlọ́run sì kakú
0: aláàsálà
1: lójú ẹsẹ̀ láti jọ́ náà ọlọ́run ti sọ kalẹ̀ pé àwọn màláìkà gbogbo tó bá sínú lórí wọn ò ní ibi tó bá wà tó ríran wọn ọdọ ẹgẹ bíi kíkọ mọ̀nàmọ́nà ni
2: nínú obìnrin jẹ́ lójú àwọn màláìkà lẹ́fí máa ń sọ pé obìnrin ò gbọ́dọ̀ máa ṣírí lẹ̀
1: níta bá ti ń ṣàdúrà bẹ́ẹ̀ ni ọlọ́run jẹ́ kẹ́mi yín ogo ẹni àfikọ́ nínú òfin ọlọ́run àti ọ̀tẹ̀rí ànábì wa Muhammad. anabi ba arisirisi adenwo pade
2: alakibar
1: ngbo wa ya iya wa adija si ni omo mefa lo bi fun anabi
2: olorun ko ma radan
1: wo ko ma radan wo ko si o
2: yin te fe so fun wa ni
1: olorun je kemi yogo
2: nigba ti anabi gangan ba fi le pade adanwo
1: to mi le pade adanwo
2: ti ta wa le mi ta ni
1: ta wa la wa ta le hun
2: alakibar
1: anabi wa gba di orisirisi nkan
0: allah salam
1: ata ti anabi fi wa dogo ogoji odun 40 years
0: allah salam
1: anabi do fi lo madina
0: allah salam
1: ya wa dala maka ororun kankan
0: ororun
1: ni gbogbo 20 years wa anabi ba nabi ba fa gba waju to ba ri pa won ara ile re nsi o bere latori lati ri anabi lo ti bere
0: Allahu sallam
1: awon ara ile anabi gan ni en ko gbogun ti

0: there is divine opportunity.
1: Ilera loro.
2: Kara o jipe pe ninu ekurere alaafia nikan le da fi le se aseyori nipa afojusun e laye. O lo ba oke fi sa gbekale alarape online mo ni san mesan. Bo ba ke fi ilera bi airo orunsun, ara tita, sangun sangun, keyin o ma rin koge koge, aile igbapa gbese, kori o ma laago, ki ko ma rin kiri ninu ara eni, ifunpa giga, iseto, atelese kikan ni gorogo. Ki bata o jabo lese ni keyin o ma mo, tabi keyin o ma ru ko ma gbe. Awon oniruuru irinse igbalode ti won fi sayewo lodo won. To tu asiri bi ta iso fi se buba lareda. Mo alarape online mo ni san mesan sara oto lati jajabo lowo kokoro inu eje ora inu eje paja paja aya lilu pipi abadi jedi jedi idakole komo kunrin o ma le tapai kara mo gbon riri oju tin wo bye bye aromo legun ati be be lo e kan si alarape online mo ni san mesan ni number 1 lodge street beside amazing grace school okeado ibadan 0813-885-5308 0813-885-5308 Boban Shiobi Ojojo Alara Pion Lime Mesan Ni Okasi
3: Jiyami, kodi mami toni mani miliki pupo ninu.
4: Ati temi na.
5: Abi amoto dara jolo, okari. Amasha, cheka ma arora yomiliki walu.
6: Imi mako, ishi owo golden motri inwoni. Bi miliki topo she bawani ye.
5: Miliki bawake, lati bawo. Enyine era golden motri inwon, toti ni miliki ninu, ti yo fun yila dungu arashara lore. E unilo lati tun fi miliki sinu emon. Ke konfumi si ke popo la soni. E ma gadu en. Golden motri, chiki bugwini oti ura.
7: Arakunrin jowo fun mi lomi tutu kan orugbe ngbe mi
8: oga mi e gba omi Showboss bottle water ke fi se bale okan yin
7: omi yi dara o gbayi koda o tuni lara pese o mo lolo oko mi bale
9: omi yo lo ta o
8: nigba ti orugbe ba ngbe yin e ma se mu omi komi o e yan omi Showboss bottle water omi amololo ta pese lona ra oto pelu rinse igbalode eleyi to dara yato si ti tele ajo nadaki fun telu koda fun mi mu gbogbo eniyan ladugbo ninu ile office ati lodi aya Showboss bottle water wa ni Owudi Estate second gate apata Ibadan ofe la bayin gbedele itaja yin fun alaye lekunrere pe sori 090-351-04468 tabi 0008-951-0143 like si omi ko si iye Showboss bottle water omi to dara
10: Lagilu FM 96.7
11: to eka bo pada lati eka ipolowo oja ni papapa na ni a se nitori pe ojo yen tun ti lo ta ba lanfani ati gunle re le ni a gunle re lo se to nbo baba ni bi ta bade eja te si waju
12: bi anabi ji wa de madina oju anabi de madina anabi si ni alubura kesin ni anabi magun gbogbo mo nja si pe alemi ni ngbo lalejo ni anabi ni sa fi mele sallallahu alaihi wasallam
13: sallallahu
12: to ni olodun ni eje ntele
13: allah sallallahu
12: anabi wa ni esin nto lohun ba ni osi ni osi
13: allah
12: e wa ma wo esin ko ra gan ko ma ba adija nsun le nikankan nu yin nbi esin imi to ba tun lo to ba kun lesi ibe lemi anabi ogun
13: sallallahu alaihi wasallam
12: aliburaki ninu esin to si fayin julaye ko ra gan ti mato ba nbe laye mato re lowo re won julaye
11: allahu akbar
12: ni esin esin anabi sallallahu alaihi
13: wasallam allah sallallahu
12: esin ba gbera besin ti gbera esin kan kunle nigba to ririn ririn o kan kunle sibi kan ni
13: allah sallallahu
12: alaihi wa sallallahu alaihi
13: wa sallam
12: ibi na ni e ko le mi si
11: allah akbar
12: ati masalasi
13: allah
12: komad bada e ke mo gbe ni kankan e ma din je ota fe ni kankan yin gbogbo ti o ba fe se ma se lo nbi
13: allah alaihi wa sallam
12: anabi wa bere se mi re ni madina mo wa nki anabi lo mo wa nki anabi lo
13: si allah sallallahu
12: alaihi wa sallam amato ti be na ogun ti anabi ja ogun merin to gbona ju laye ni
11: allah akbar
12: anabi olodun ni o mere ni olohun si ba nabi sawada lo jago na ni gaswatul hudu gaswatul badari gasutabau gaswatul andak gaswatul hudu ati
11: gaswatabau
12: o gbona gaswatul hudu ati gaswatabau ku lo wa le julaye
13: allah
12: tawon mumine ti ku gan ebe ni anabi fe yo mi loju ah matana surullah ngbo la na se wa lo allah inna nasallahu
13: qoriba
12: awon muslimi ti ku wo olohun ki lo de ebi awon muslimi ti ku de
13: allah
12: ti a ti ku lo anabi wa wo iwo olohun se de sa no ijo na lo nso la wa ni kale
13: allah
12: ati awon omo ogun olohun ti a si n bi awon keferi lori
11: allah akbar
12: ure nbenu qurani o keyan so ra ni o kọmọ bẹrẹ lọwọ àwọn àfáàní o tọ bá bẹrẹ lọwọ wọn ó sọ orú wọn kalẹ o wọn ó sọ kalẹ nbẹ lọ àwọn bàbá wọn tí è sọrọ wọn pamọ ni kìtìmánù ni
11: àwọn bàbá tó pamọ
12: tí è pamọ nbẹ lọ wọn o
11: yẹn tó ní
12: òní pariwo tí wọn sọ fún ọlọrun pé ìwọ ọlọrun ṣe báyìí yóò sì ṣe lójú ẹsẹ
13: yóò
12: sì máa sọ wọn kalẹ mo ò sì ní ráwọn tí wọn ti ṣiṣẹ
13: wọn
12: ó sì máa padà lọ padà tí è sọrọ àwàdà bọlọrun ò ṣe bí ìtàtijọ ọmọ ìrọ ni ó ń ṣe bẹ́ẹ̀ àwa la ṣe bí ìtàtijọ ọmọ ẹ wá wò látara bẹ́ẹ̀ ànábì wá bẹ̀rẹ̀ ẹsẹ̀ mi
13: ọlọ́ọ̀sọ́lọ́
12: wá ló ṣẹ̀ mí ànábì wá rí ṣẹ̀ mí lò mo ti wá bẹ̀rẹ̀ ẹsẹ̀ mí sálá àlùwàsálà
13: ọlọ́ọ̀sọ́lọ́
12: yára ànábì ni wọ́n lọ máa kó àwọn nǹkan wá díẹ̀
13: ọlọ́ọ̀sọ́lọ́
12: wọ́n wá lọ kóyàwó àyàwó àdíjá gbogbo wọn lọ bá ànábì ní madina padà
11: nípọ̀ọ̀kan
12: torí mọ́ ọ̀bọ̀rọ̀ bọ́ta lẹ́ẹ̀kan náà àwọn kẹfẹ́rí ọ̀pọ̀ àwọn ni
13: níbi
12: wọn fẹ́ràn ànábì dé ni o ẹnìkan wà ń bẹ inú ìdílé ànábì ọkàn wọ oníta báyà mọ̀hámà ó ní wà ànábì ó ní kò ní dá fọ́ta rẹ̀ ó láyé ọ̀tá rẹ̀ ó rí
11: báyìí
12: ànábì fẹ́ fèsì ọlọ́run lọ́ ọ̀bọ̀rọ̀ fèsì ọlọ́run ní sórí ẹni tó bú ọ pé wèrè ní ọ lórí
11: mi
12: ẹni tá ìfìmọ̀ ọlọ́run gbé jà nẹ́bì nù ọlọ́run níta bá tí a dá abilà abiwata ń bà má
13: agira
12: ọlọ́run ní bòdì sọ pé kò ní dá fojìṣẹ́ mi ọlọ́run ní gbogbo nǹkan rí ó sùn.
11: Allah
12: o ko re na ni Abu Dhabi
11: Olorun binu
12: Olorun ni fura Olorun lo gbija nabi loju ese
13: ta
12: fati ada Abu Dhabi Olorun ni wa Abu Dhabi o sofo ni n to so fa nabi anabi mi mo ninu Olorun baje pelu gbolohun e ti mo ranse n lo wa doju ko pe epe aburu wo ma je ti iwo na emi na wa fi kongo han fun woni
13: eyan fun ale pe gan kebu
12: e wa ti wo to ti be na tẹ́n bá wá fẹ́ kírun ìkánnu àwọn sàbí tó bá fẹ́ kírun tó bá ti á dórí yóò wá lọ kàtà bá ti á dà ànábì yóò wá máa sunkún ànábì yóò máa sunkún
11: ó ẹbí
12: rẹ̀ níbi tó ti fẹ́ràn àwọn aráalé rẹ̀
11: dé ọlọ́run fi ọ̀rọ̀ yẹn bá wí ẹbí rẹ̀ ọlọ́run fi ọ̀rọ̀ yẹn jẹ níyà
12: àìmọye àwọn èèyàn ní ẹ̀mà ti pa olówó ìdílé wọn tí wọn ò ro tọ́lọ̀ ń gbélé lọ ẹni ìṣẹ́ lómi wọn lọ tó gbẹran lé mi torí ọ̀bẹ́rẹ́là wọn mọ̀ ti fàáyà ẹwà ni wọn ò ní jẹ́yà wọn ó ti sunkún ẹ̀ ni torí ntọ́jọ́gọ́ wọn mọ̀ ti fàáyà wọn ti bá tiẹ̀ jẹ́ ìtọ́lọ́ fẹ́ fún wọn náà nu ọlọ́yẹ̀ sì fún yàn méjì lé kan náà ẹyọ kan ni
11: ó tún dọ̀ mí
12: ó ti dìgbà mí ó ti dọ́gọ́rùn ọdún kí ó tó wá gbogbo àwọn ọgọ́rùn ọdún sì wò sí ní lọ gbogbo ẹ̀ tẹ́ ẹ bá rí bó bá ṣe pé èèyàn kan lọ́lọ́run bá dá ẹ gbà pé àsìkò ọgọ́rùn èèyàn ń bẹ lọ rẹ̀ tẹ́ ẹ bá ti jẹ́ ọ̀nà fún yín tó fi lọ ẹ ṣòfò nídìílé yín
11: ní
12: ẹ bá àfáyà kìlà pa ẹ bá fàṣàṣì pa ẹ bá fi kéde kan pa ọba ti ẹ̀yìn lẹ̀ ní ìrìnsìn mi
11: nídìílé
12: yín ìtẹ́ rí ẹ̀dánwò ó kọ́ lé yín kò jẹ́ mẹ́nu.
13: òsì ọbẹ̀ rẹ̀ nu
12: kò jẹ́ mẹ́nu bẹ́ẹ̀ ni àwọn náà ti wá ṣe fún ànábì
13: ṣé
12: ìbádẹ́gbọ́ ọlọ́run wọn ni àní àwọn ò ní gbà fún ọṣẹ ọlọ́run wa ni wa ànábì sálọ́lá àlẹ́wò ṣẹlẹ̀ ṣe sùúrù fún
13: wọn
12: ànábì ọba máa sọkún ṣẹ́ẹ̀dì náà mọ̀rù wa pé ẹni níjọ́ kan ó ní dọ́tọ́ ọba ti kàtàbà tí a dà lẹ́yìn ànábì táwọn ànábì bá fi kírun ó ní ìbẹ̀ orí rẹ̀ kalẹ̀ ni ṣẹ́ẹ̀dì náà mọ̀rù lọ wádìí pé ìwà ànábì kíni máa pọ̀ lẹ́kún ànábì wa ni wọ́n mọ̀rù sọ́ọ̀mọ̀ pẹ̀ bí mi lọ́lọ́run fún lépè ni ntọ́lọ̀ kì í sì mímọ̀ mọ̀ sọ ntọ́lọ̀ ń bá fi fún yàn lépè ó ní bí ọmọ tí rí ti ìdàlẹ̀ kí á mọ̀ lọ́nà.
11: tọ́ bàbá tó bá di lọ́jọ́ mẹ́jọ pẹ̀lú ògùn ọlọ́run àwọn akọ̀rọ̀ ìpínlẹ̀ lágbára lọ́wọ́ ìṣẹ̀dá àwọn aṣọ nípa bó lànàbì ṣe pèpè sínú ẹ̀sìn lẹ́yìn tó ti fojú wí gbogbo tó fojú wí yìí tán pẹ̀lú ògùn ọlọ́run lágbára lọ́wọ́ ọba tó ní wá àwa ò ní kú ẹ̀yìn ò ní dòkú àtúnjọ ṣe ọ̀pọ̀lọpọ̀ jimọ̀ nínú ayé ẹja máa fi yìí ṣe lọ adala mi láti lórúkọ mi ọmọ wọn nílùú ìwò lódò bàtẹnugbọlá àti ẹni gbọ̀rẹ̀ subhana rabbika
1: rabbil izzati amma yasifuna wassalamu ala mursalin walhamdulillahi rabbil alamin
13: amin.

0: ìmọ̀lẹ̀ tó ń lọ òwújilà àgàtà ìjọba bàbá ọba ẹ̀gbọ́n ọba èèyàn ọ̀hún ìjọba ọ̀hún ẹ̀ṣàmù. ẹyin tẹ̀mí wẹ́sẹ̀ ẹ̀bọ̀ yín ẹ máa gbọ́ gbẹ̀ngà aláwọ̀ lágbo òṣèré o nílàkẹ́lu rẹ́díò jìbọ́ra o gbẹ̀ngà aláwọ̀ lágbo òṣèré màá náà ní ọba so bí ó sóhun wẹ́sẹ̀ ẹ̀bọ̀ yín kò séléré ìbẹ̀lẹ̀ ti lè gbọ́ gbogbo tó ń ṣẹlẹ̀ nípa gbogbo eléré nàìjíríà pátápátá lágbo òṣèré láàbàkàlà àgàtà lágẹ̀lu.
1: ẹyin tèmi fẹmi adébáyò lorúkọ tèmi èmi yàtọ lọmọ nítorí ẹ mo ti fẹ kẹ máa gbọ ó yàtọ lágbo òṣèré pẹlú gbẹngà lágẹlú ẹfẹ.
2: táyé tí bá kọjá ìbàdàn ṣé mo máa ń gawú ni irọ́ tí má dé fẹ́lẹ̀ lẹ̀ ṣé mo máa ń ṣó o irọ́ tí má lọ nígboro ṣé mo máa ń gawú ni irọ́ kí wá ló fa sáàbì ẹyin jọmọ mi yá gbogbo láti mo ní ṣe bẹyìn lẹ fún mi tí bá lọ fọ́n bù bá òun ṣe máa gbà mí yá. Ẹ dákun ẹ dábọ̀ ẹ máa fẹnu ẹ máa fẹnu pásítà mi o.
3: ẹyin tèmi lágẹlú la tún wà ń sin lágẹlú náà tún sọ ńbàdàn sí o gbogbo àwọn èèyàn ti gbà fún lágẹlú èmi gangan mọ́ṣáárì gbórí wábẹ̀ nígbé síbẹ̀ lágẹlú náà ń gbọ́.

ẹyin tẹ bá ń gbọ́ wa lásìkò yìí Dre Versatile ń gbọ́ ẹ bá like ẹ tẹ̀wọ̀n kẹtẹ̀ máa like ẹ ní ẹ mọ́ shake ẹ shake him.

gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi pátápátá. Òní ni ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá ọdún 2026 ẹja mọ dúpẹ́ fọlọ́run ọba. Bẹ́ẹ̀ni Gbẹ̀ngà lorúkọ tí mò ń jẹ́ o. Ọmọ láìwọ láńkìyín lágbo òṣèré lẹ́tọ́ yìí ibi la ti ń jẹ́ kẹ́ màwọn nǹkan kọ̀ọ̀kan lágbo òṣèré lágbo amúlùdùn àwọn ìròyìn tó yẹ kẹ́ gbọ́ àwọn tẹ ní interest àti gbọ́ àwọn tọkàn yóò sí ń bẹ̀ ibi náà ni ẹ̀yin tẹ bá mẹnu ẹ̀ gangan mọ̀ bọ̀.

ẹ mọ tó ṣẹlẹ̀ mo fẹ́ jó gan báyìí ẹ mọ bọ̀ lórí facebook ẹ wá réètì ẹ ibi tẹ́ ẹ wà gan ẹbẹ ṣọ́ọ̀bù ni ọjà ò tí ìyá ni àbọ̀ ẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ fẹ́rẹ́ wẹ́rẹ́ ẹ bẹnu mọ́tò ni ìtọ́pọ̀ mọ́tò oyè yẹn ó háì jù inú yín ò dùn ẹnìkan múnú bí yín ni ẹni tó yẹ kó sún kò sún dáadáa bẹ́ẹ̀ fún pọ̀ ó yẹ rọra mọ́ mi lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ìjà fúnra wa ń ṣẹ̀jú méjì fúnra wa lámà múnú ara wa dùn ìjọba ò ráàyè wọ́n bí sí èmi fẹ́ jó fún 2 minutes ni ẹ̀wà réètì ijó tèmi facebook ni o lágelu fm 96.7 ẹ̀ máa bọ̀ bẹ́ẹ̀ àjọ réètì ijó ara wa ni àbí ṣe ń ṣe báyìí ó dà ẹ tún máa bọ̀ lórí tiktok ẹ jẹ́ àjọ wo fídíò ni gbogbo yín ẹ join ẹ̀yin tẹ́ bá join lórí fídíò tiktok ó yẹ wá jẹ́ àjọ wo gbogbo wa jọ jó papọ̀ 2 minutes ni o ẹ máa bọ̀ tiktok gbẹ̀ngàn yàtọ̀ live ẹ join live ẹ tẹ́ bá join live yẹn wá wo èmi ò mọ̀ jó ẹ̀yin ló mọ̀ jó àjọ wa wọ ra wa gangan àwa méjèèjì tó ti yá ó yá fẹ́ wo jó yín. Ẹ mọ̀ bọ̀ lórí lágelu fm 96.7 facebook gbọ́n tiktok yẹ mọ̀ bọ̀ ẹ kàn join live yẹn ni ibi tẹ́ báwa mo fẹ́ rí yín fídíò ni ẹ kílíìkì ó yẹ jẹ́ àjọ bẹ̀rẹ̀ ibo lẹ wà.

ẹ wo bó ṣe mọ ń bẹ̀rẹ̀ nu Adeosun lòun rate mi mo gba 6 over 10 Adeosun rate mi ni 6 over 10 ọmọ ìyá àfẹ Adeosun sáà mọ̀ wá sẹ́nu gate lónìí o ẹ wo relax tonic leléyìí ré fasata ẹ ni cherry lónìí màá já yín sí àwọn cinema kan tó ń trend káàkiri táwọn èèyàn ń wò lórí facebook ni táwọn èèyàn ń wò lórí youtube ni lè tán lọ ń wò ní cinema ni ń já yín sí ṣe ti gbọ́n patagbára ńlá wọ́n yàn ti ń lọ bẹ̀ dáadáa ní ìsìn agbára tó ju agbára lọ wọ́n sì ti wo cinema lánàá ọjọ́ péréte wọ́n ti wò dáadáa ẹ̀jẹ̀ wo táwọn èèyàn kọ síbẹ̀ lórí facebook wa taiwo bashiru wọ́n ní di àlùjò wọ́n ń bèrè title ẹ̀ mo ti sọ title ẹ̀ fún yín relax tonic kini dre fasata ìdèsí ni ẹ lọ bẹ lọ download ẹ kí mi later ẹ mọ̀ wá gbàgbé pa káàṣì ẹ o àwọn èèyàn ti ń jẹ káàṣì ẹ láti jọ yìí wọ́n tún ti ń jẹ gan nínú oṣù yìí ẹ ti di 1,000,000 naira kàṣàgbọ́à ni bàbá kan jẹ lónìí olóhùn tó fóònù ńlẹ̀ ni kò wá tán bẹ̀ bí mo ṣe ń bẹ lórí ètò yìí ní ìsìn 200,000 naira fún ti káàṣì ẹ tún gbá o 100,000 naira kan 50,000 naira méjì ta wá ní ó jẹ nínú rẹ ṣe ń dùn ní ìsìn ìmájì kò jẹ́ kó wọ́n lo wá gba káàṣì ẹ is it a good news kai kai kai star 347 star 1004 star 2 hash fún káàṣì ẹ 50,000 naira méjì 100

0: Kàrún sọ̀rọ̀.
1: Ṣé ẹ wà lágboolé mẹ́kálíìkì ni?
0: Ìpínlẹ̀ Kàrún sọ̀rọ̀.
1: Gbẹ̀ngà lọ. Ọkùnrin ni yín àbí?
0: Ọkùnrin ni o.
1: Obìnrin ni mọ́mì yín? Mo fẹ́ òbí ẹ̀yin
0: ni. Bẹ́ẹ̀ni obìnrin.
1: Ẹ̀yin
0: ni. Èmi ni.
1: Ìgbà wo lẹ play káàṣì ẹ̀?
0: Mo máa ń play at least mo ti ń play oríṣiríṣi orin tó oṣù mẹ́fà. Ẹ̀ẹ̀kan náà mo jẹ.
1: Ẹ̀ẹ̀kan èló lẹ jẹ́ ńgbà yẹn?
0: 50,000.
1: Ẹ̀ẹ́dù ti jẹ 50,000 mi bẹ́ẹ̀ ṣe pé hùn. Ẹ̀ẹ́dù jẹ 50,000 mi ní ìsìn. 50,000 mi. Ibo lẹ wà? Agboolé mẹ́kánìkì lẹ wà ní àbíbí alágbẹ̀dẹ.
0: Irọ́ ọba wa ló gbóhùn pa ògo bá mo wà létí etí odò níyàbá owó.
1: Dáadáa o ti dáa báwọn. Ṣé kò sí kẹ wà létí odò? Ṣé ò sí?
0: Kò sí ẹ̀kan náà, àní ní ṣọ́ọ̀bù wa etí odò lẹ́gbẹ̀ẹ́ White House Hotel.
1: O ti dáa báwọn because owó ti dé ní ìsín rẹ̀ kúrò létí odò.
0: Ó
1: dáa bàbá mi. Fún ìdí èyí, ó ku 50,000 naira kan àti 100,000 naira. O lè jẹ́wọ́ náà. Tètè máa lọ bẹ̀ báyìí *347*1004*2#. Máa lọ bẹ̀ torí tí ẹ̀ ń sì fún ọ ní 10 minutes láti play ẹ̀. Ṣé ẹ wá rí ohun tí káàṣì ẹ̀ ń ṣe ní ìsìn tó wá jẹ́pa bámbárí leléyìí o? Ẹ mọ̀ pé 500 naira lẹ́yọkan. Bẹ́ẹ̀ bá wá play mẹ́ta, káàṣì ẹ̀ yóò wá multiply dáadáa lọ́nà mélòó? Yóò fi fún yín ní mélòó ọmọ ìyá àfẹ́? Bẹ́ẹ̀ bá play mẹ́ta, bí ìgbà tẹ́ ẹ já tíkẹ́ẹ̀tì tẹ́ ẹ ń sọ sínú báskẹ́ẹ̀tì ni o. Ìbọn tẹ́ bá wá já tíkẹ́ẹ̀tì mẹ́ta papọ̀ lẹ́ẹ̀kan náà, that is 1,500. Káàṣì ẹ̀ yóò wá multiply times 10, yóò wá já 30 sínú ẹ̀. Wọ́n bá wá rú papọ̀ ẹ dákun bó lẹ̀ ṣe nígbà. Bẹ́ẹ̀ bá play mẹ́ta.

0: 100,000, 150
1: One day. Ta ni o gba. O ya papa pa ja lo sibi ti a ti lo ma wo iroyin lagbo awon osere.
2: Awon to faye won si
1: le. Gbogbo yin le gbo bo se nlo.
2: Oro ba ri joke lo ro.
1: Taye. Ninu ose ta lo ten gbogbo yin le ri won. Opolopo gbogbo awon osere na kunbe. Ni ti Femi Adebayo Alhaji Abdulatif. Femi Adebayo to ti si aragba yamu yamu ibi kan so pe multi purpose la le pe ko si gbogbo nkan te ba fe se nbe to ni se pelu boya cinema ni o fe ya photo ni o fe lo be fun bi igba fe ni o e fe se pade ni o opolopo lanu ni orisirisi awon osere ati osere ti oyibo ni ati ti yoruba ni opolopo won na lu eko pa wa le mu e kaakiri kaakiri awon eyan wa lo nki lo tun won ki lo si
2: e o le je
1: boda odunade ni a dakun ibo lo ti ri owo ina kini ka mo sele ninu agbo osere ni isinu mi a mo dun se ka lawon okunrin oni problem ni awon okunrin beef ara won te ba ri boda mi Ibrahim Chata to ba de Calf Village yo mo se video o na ni ti e o yo mo se video ti o si mo se gbogbo e yo mo advertise Calf Village bo se advertise Calf Village ti kunle na ba debe boda wa kunle afolaye na na ba debe dodo ti e na won tu po lowo ti e no beefing bodunade ba nse kan fe mi o lo be yo promote e
2: to so mo loruko
1: bi fe mi ba nse kan odunade o lo be yo promote e
2: loruko ti baba
1: no bad feelings wa ja dodo awon iya wa agbedi fun yin o oju orun o teye fo life ara kinra won awon eyan ki won lotu won ki won lo si ni o awa na ki Femi Adebayo lati kan ni mo wins baba de wa ra we eyan ko lo nsa nu wa no wonder gba ti won so iye ti awon eyan fi ra data Nigeria yoka si ara won le mo pe poverty nbe la laarin awon eyan Nigeria
2: pelu
1: awon ile ise ti won ta data won ni ah Nigeria mungo de pa awon eyan ra data owo to ye ke lo mi ti e fi jeun yo fi ra data ni
2: ah
1: elomi ni isin ti data e ba tan to nrolu rolu ti o lo mo e ba ri afi be ni to fo se ni be ni pe nkan buruku ti sele si yo amo ya data tori data elomi tin o ti lo nbe ota e
2: eni ko be dokita kon ni
1: ko lo n sa nu wa
2: eni ko se di eleyin
1: je mo iyan aladuke
2: eni ko le kun wa se baje
1: awon yan ba lo sa pe iyan aladuke lati ye joy o post ti o se wa je pe ojo toko re nse nkan abi ojo ti baba omo re nse nkan lo wa lori Facebook won na wa post video wa post e pe yes adun ba rin mo to si ni o yes of course kan fun flower re
2: oku orun si un bo wa na ile gba swe swe
1: na awon eyan dun daada
2: oku orun si un bo wa na ile gba swe
1: laipe laijina yin ka tun mo expect orisirisi awon ti won mo challenge ara won fun boxing competition boxing competition ile to je ti entertainment ni o je o gbogbo yin la mo le mo Laide Bakare Laide Bakare ti ke gba jare pe e dakun e sanu mi e dakun e gba mi mo se ma n polowo moto nu awon boss yun e wole e joko e sidan o ni e dakun e sanu mi o e sanu mi lowo iyawo toko mi ti baba omo mi fe o isowo to fi nse awon omo mi ti nbe nbe awon omo mi mejeji inu mi o dun o e dakun kan ko gbodo se won o won ni se lo nfo mo kemo o won te ba ngbo mo mi e ba so fun won awon mo yin rojo fun mi won so fun mi mo si nbe lori phone pelu won ori gbogbo evidence ya pa o abi amo pariwo soke eri ko lo mo sanu eyan awon kan be data awon to ba nbe lori Facebook abon be lori TikTok to ba nwo nkan àwọn bẹ́ẹ̀ pé wọ́n ní ojú tó yẹ pé wọ́n fi wo nǹkan táwọn èèyàn ò mọ̀ wọ́n pay attention àwọn èèyàn sí nǹkan tá a rí rárá ṣàdédé là ń wo fídíò bíi ti k1 the ultimate títí ń kọrin a sì rí ẹnìkan ẹ ti mọ̀ pé foreigner lẹni náà tí sì ń lẹ k1 the ultimate tó ń fowó fò lórí ṣùgbọ́n ẹni ó mú dọ́là rẹ̀ ó mú lápò lẹ́yọ kọ̀ọ̀kan ọmọ ọlọ́mọ bóyá ọmọ ọbọ̀ tí ni ṣùgbọ́n sáré pé k1 nàìjíríà náà ni ó sì ń kọrin ó bá lọ ọbẹ̀ ó sì fẹ́ fo k1 lórí ṣùgbọ́n bó ṣe ń yọ owó ìlápò ọkọ̀ fi ń kan ẹlẹ́dàá rẹ̀ náà kó tó fi kan k1 lára ó ń yọ lápò ó fi ń kan ẹlẹ́dàá rẹ̀ ó fi ń kan k1 ẹ̀kíní kẹ́bẹ ẹ̀kejì kẹ́bẹ ẹ̀kẹta kẹ́bẹ bàbá ni bàbá wò pé ọmọ ayé lèmi náà wọ́n ní kéwàá bá ń fi ẹ̀yìn ẹ̀yìn ó fi ń rìn kúrò pé mọ́ fi kàn mí mọ́ àwọn òtí ẹ mọ̀ àwọn náà wá lọ wò pé ó mọ̀ rí lóòótọ́ pẹ́lẹ́lẹ́ni ará UK ni bóyá arákùnrin bóyá kò sí míì ni ẹ̀ ṣùgbọ́n lójú ara rẹ̀ torí pé ẹ ti mọ̀ pé ó ti fúnyàn kámẹ́rà gba kámẹ́rà òyà mọ̀ bá mọ̀ yà mí pé ó sì ń dẹ mọ́ díẹ̀ ni ṣùgbọ́n bóyá eré ni o bóyá tóòótọ́ ni o bàbá ń bàbá ní ọ̀rọ̀ pé bóyá bàbá dira náà ni ìjáwọ́ ìjà ò sí always guiding ni gbogbo yín lẹ ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ń lanu ha ṣé tóòótọ́ ni inú ni òṣèré ni Ramsey Noah ó ti sọ̀rọ̀ pé kí ni Òǹdó pọ́nbélé ọmọ Òǹdó níyà òun pé Nebanese ni bàbá òun ṣùgbọ́n Yorùbá lòun Nàìjíríà lòun ló ti yé eyín ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń sọ̀rọ̀ àwọn tán sọ̀pọ̀tì ẹ̀ ń bẹ́ẹ̀ àwọn tí wọ́n sọ̀pọ̀tì ẹ̀ ń bẹ́ẹ̀ nígbà tán rí Burna Boy àti ọ̀gá àpagunléṣẹ́ ọlọ́pàá Nàìjíríà àmì èjìjọ ń sọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ ni police are your friend Fela àti ìyàwó rẹ̀ Jarvis láìpẹ́ láì jìnnà yìí àgbọn igbe ayọ̀ igbe ọmọ ni o wọ́n ti ya picture wọ́n sì ti fi kùn hàn wá pé tó no be ṣe dẹ̀ ṣe o àṣe pé Jarvis ti ń jẹ apple kó tiẹ̀ tó di pé wọ́n ti ẹ̀ ṣe wedding rárá àwọn méjèèjì wọ́n ṣe kinní kan ẹ jókòó bẹ́ẹ̀.

0: bẹ́ẹ̀ ni wọ́n ní béèyàn bá fowó ra òyì yóò kòyàn lójú ó yẹ ó kọ́yàn lójú díẹ̀ ẹni tó ń fẹnu ń kò lẹ́nu kìí ṣe ordinary kìí ṣe regular artist o òun kọrin ṣìwọ́ṣìwọ́ ni reminis ni bẹ́ẹ̀ sì mọ̀ pé jẹ́ kí n kú utilize owó mi dáadáa ó ti dá a báhùn ọyàn wa ní ẹ olùjẹ kọ̀ọ̀pọ̀ àtìyàwó rẹ̀ ṣé máa ń ṣe kò sí tó kàn yín ẹ mọ̀ gan bóyá bàbá rẹ̀ ń bẹ lẹ́yìn kámẹ́rà ẹ mọ̀ of course bàbá rẹ̀ náà ṣé kìí ṣerú ẹ̀ ni 50-50 ní mẹ́ni ìbẹ́ ni pé what a man can do èrò mọ̀jọ̀bẹ̀ mọ̀ sọ̀rọ̀ nǹkan bá mọ̀ obìnrin tó bá lè bọ́ ta ní ìsìn ẹ̀yìn obìnrin tẹ́ ẹ sọ pé what a man can do ǹjẹ́ a rí obìnrin kóbìnrin tó lè tẹ tó lè bọ́ sórí áàpù tí yóò sì ọ̀dà ọkùnrin yóò sì tẹ́wó sí láì tí ì rí ìtẹ́ aṣáyàṣá lè rí bẹ́ẹ̀ mọ ni what a man can do ni ó san owó tó ò tí ì rí owó èèyàn tó ò tí ì rí prepaid ná ń pé ó sì wo orí áàpù ó sì wo báyìí pé ó wàá tẹ́wó sí owó just ẹ máa bọ̀ ọkùnrin máa ń tèkì risky gan lẹ́yìn obìnrin lè tèkì anyhow ẹlẹ́lẹ́ ṣe ó dààmú ti gbọ́ káàṣì ẹ̀hún nípẹ́ mú kí n tó lọ tajà náà ó sọ fún ilẹ̀ kan mo ní àwọn sinimá kan ń bẹ tó ń jà ràn ìrìn báyìí ṣe ti gbọ́n pa sinimá ìyẹn ò ní my 30th birthday and my 30th wedding àwọn èèyàn ti wo pa ó sọ fún yín nípa tagbára ńlá ń bẹ sinimá orí youtube lẹ́ti wo my 30th wedding o ṣùgbọ́n sinimá gangan káàkiri máa gbá mi lóye agbára láwọn èèyàn ti wo pa wọ́n sì ti ń wò ní ìsìn sinimá míì láwọn èèyàn tún ń wò káàkiri lásìkò yìí orí youtube lẹ́ti wo eléyìí pàápàá jùlọ lórí àpankúfọ̀ tv mo tún sọ fún mo já yín sí ni o ẹ tún lọ wo sinimá eléèké wa kí mi létà ẹ lọ wo àgbàlá ẹ bá tún ti rí àgbàlá ẹ wá kí mi létà ronke lèmi ló ṣe bẹ́ẹ̀ bá ti wò bí ò bá dùn ẹ píǹgì mi yóò mọ̀ pé you will love it ẹ máa lọ́ ọ̀fù ẹ̀ ní bájì lọ́sẹ̀ tó ń bọ̀ ní tún já yín sí mi ń tí lọ́n fẹ́ lọ tajà mo dẹ̀ fẹ́ mú káàṣì ẹ̀
1: Lagiliwa FM 96.7
2: ìwọ mi kọ́ ni mo pẹ́kẹ̀lé o
3: Jésù nìkan ni ètò tuntun tí yóò máa wáyé lórí ìkànnì yìí ní gbogbo ọjọ́rú Wednesday ní déédé agogo méje sí aago méje àbọ̀ àṣálẹ́ níbi tí a ò ti máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run kó ẹ̀kọ́ bíbélì láti ẹnu ìránṣẹ́ ọlọ́run Reverend Ìdòwú Animashaun of World Hope Ministries. Bàdékú.
4: Akinyin káàbọ̀ sí orí ètò wa ètò yìí Jésù nìkan.
3: Ẹ máa pàdé bàbá Ìdòwú Animashaun lórí ètò tí a pè ní Jésù nìkan ní Lágelú 96.7 FM ní gbogbo ọjọ́ Wednesday aago méje sí méje àbọ̀ àṣálẹ́ ni o aago méje sí méje àbọ̀ àṣálẹ́ ni o Jésù nìkan máa gbọ́.

0: ìwọ tó bá ní fóònù yìí ó parí pẹ̀lú 441 pàtí lè pè lẹ́ẹ̀kan sí tí ò bá ti lọ kò ó ṣe mí bákan díẹ̀ náà ṣùgbọ́n a ti mẹ́lò mí inú o.
1: Please try again later. Thank you.
0: Pa fóònù. Kò sí nǹkan tá a rí ṣe sí. Then to try bóyá network ló ń ṣe ń bákan bí ò bá ti ṣe báwọn ayọ́kùn.
1: The MTN number you have dialed is currently switched off. Please try again later. Thank you.
0: Kò yẹ kó pa fóònù rẹ̀. A ti yọ́kù ò a ti mú mi ẹja wẹlò mi ta fẹ́ mú ní ìsìn tí ó wà á gbà eléyìí tí bátìrì rẹ bó bá jẹ́ 1% ni yá yọ́kù ò mú lọ́wọ́. Ó yẹ ẹja wo eléyìí náà ó parí pẹ̀lú 700 tó bá jẹ́ fóònù rẹ ló parí pẹ̀lú 700 bó ọbẹ̀rẹ̀ àná lọ dànù ní kíyàwó rẹ dànù kó lọ gbé mi lè ná pé owó ti dé báyìí owó ti dé tó bá jẹ́wọ́ ni o. 700 ló parí ẹ̀ tó bá jẹ́wọ́ ni tó bá jẹ́wọ́ ni. Ẹja wo ẹja wo ẹni tó ni nọ́mbà yìí ó dẹ̀ pé léyìí ti ríǹgì àbí ò tún sí ń bẹ̀. Lẹ́yìn eléyìí ó kù 100,000 naira ó kù 100,000 lẹ́yìn eléyìí báyìí 100,000 ló kù kò mọ̀ gbé. Kàì ẹjẹ̀ ní tráì lẹ́ẹ̀kan sí o. 50,000 kan ní lọ bóyá kò sì jẹ́ káàṣì ẹ̀rí báhùn. Ẹ̀kejì leléyìí ó ẹ̀yin ara lé. Ayayayayaya. Hello. Kò síbi tó lọ kọ̀ọ̀kan fẹ́ gbé kọ̀ yẹn kọ̀ọ̀kan fẹ́ gbé ìyàwó pé jásásà jẹ́ ń gbé. Ó yá 100,000 naira ta ló wá lè ní jẹ́ tún ní sùúrù fún ìṣẹ́jú kan 100,000 naira ta ló lè ní 100,000 naira yìí. Ó kù díẹ̀ kí ìyá yẹn mí sí 50,000 naira ìyá ń bẹnu church mo ṣáàtì gbọ́ kí pastor preach ni ìyá ṣáàtì gbogbo later ni. Títí kò bìtà dé títí dé owó dé títí dé owó dé.
2: Wọ́n bá wá ṣe lọ́jọ́ ẹ̀rọ kọ́mọ̀rẹ́sì ìgbà tó débẹ̀ ó náwó sí ọ̀gá ṣe ó àbúrò báwo ṣe wà fọ́ṣẹ́ṣẹ́
0: ó. Ó yá ta ló ní 100,000 naira yìí ta ló ní 100,000 yìí. Ó kúrò lẹ́yìn ibẹ̀ yẹn kúrò bí tó wà yẹn kúrò lẹ́yìn àǹtítí. Hello.
3: Ẹ káàárọ̀
0: sáyébó lẹ́wà yìí.
3: Wà lógo olúwa tó sọ̀rọ̀.
0: Gbẹ̀ngà lorúkọ mi ṣe é play káàṣì ẹ̀.
3: Bẹ́ẹ̀.
0: Gbàlẹ̀ play last ṣe é ti jẹ́ rí.
3: Ta ni sọ̀rọ̀?
0: Gbẹ̀ngà ló ń sọ̀rọ̀ ni ṣe é ti jẹ́ káàṣì ẹ̀ rí.
3: Ara o.
0: Ẹ ti jẹ́ rí ṣe é play lónìí.
3: Bẹ́ẹ̀. Ara o.
0: Play lónìí gba olè play last.
3: Monday, Tuesday, Wednesday.
0: Ọ̀nà rúpọ̀ báyìí tán wá mú lónìí báyìí wọ́n máa ń rúpọ̀ lọ́jọ́ Friday ni. So 900,000 naira báyìí ọwọ́ yín ló bọ́ sí. Ṣé ẹ ti gbọ́? Ó mọ̀ ń ṣèyàn bí àlá ni ìkó lọ ara sí ó nìyìn mọ̀ ń ṣèyàn bí àlá ni. 100,000 ṣé ẹ ti gbọ́?
3: Okay, sir.
0: Ẹ mọ̀ wọ̀rí káàṣì ẹ̀ ó pè yín fúnra wọn ni o wọn ó pè yín fúnra wọn mọ̀ pé ẹ̀ lè bìlíìfù ẹ̀ ṣùgbọ́n tó bá pè yín ẹ̀ bìlíìfù tó bá wọ àkáǹdì yín gbọ̀ngàn bó ṣe máa ń rí nù. ẹṣeun ẹṣeun ṣe ẹri bó ṣe máa ń rínú o bó o bá pè káàṣì ẹbí wọn bá pè ọmọ tí ìlú sí yóò pù kò sí nǹkan kan ó pè ọ ni ẹwọ ìyá kan títí ìyá yẹn ń bẹ ńchọọchì àpèlẹ kínní àpèlẹ kejì orin ìgírí ìgbọkàn hello hello hello mama nbẹ mo ń gbọ tí pastor ń preach hello hello mama ṣe ẹ pè káàṣì ẹ bẹẹni ẹ ti jẹ káàṣì ẹ ok ẹ ti jẹ 50,000 ya kan pariwo ni hallelujah pastor orókè bóyá preaching ni ló fa hallelujah lọ́wọ́ ṣùgbọ́n ìyá fò fáyọ̀ ni ẹ̀yà ara ilé èmi ń lọ báyìí à ń lọ títí ń bẹ ń bí àti ṣadé ń pìpì àlọ́wọ́ adira àròyìn bẹ́ẹ̀ tó fẹ́ lọ ṣànà ìyàwó. gúdúgbò ẹ̀ròyìn.

0: iwaju ile ise olopa lo mo nigba won debe oro je waju ile ejo lati ile ejo won ti songo re o di ogba tun se tun ni ro yen e mo gbo ni sise ntele o
1: ni ipile bayelsa won ni ile ise olopa ni ipile ohun lo tutu se tomo ko ile to yato si tomo ale lati pase awon orisirisi eleyi ti won ri gbo pelu isele to ni se pelu iwo daran e ti o jora won won pe ile ise olopa ti a dide bayi pe kini yàtọ̀ fún àwọn èèyàn míì tí ọwọ́ ti tẹ̀ tí wọ́n ń lọ bí ogun níye tí wọ́n dúró gẹ́gẹ́ bí afurasí àwọn ó sì tún máa tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ àwọn lọ ni ìyẹn ní jákèjádò ìpínlẹ̀ ọ̀hún tó jẹ́ ìpínlẹ̀ bayelsa torí oríṣiríṣi ìwà ọ̀daràn èyí tí wọ́n pé ń ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn àwọn ò ní fààyè gbà á pé kó máa tẹ̀síwájú ìwé ìròyìn ti the guardian olóògbé ìròyìn náà lọ́sàn tòní gúdúgbẹ̀ làwa sì ń pè ní kànnì lágelu 96.7 FM òkè gájò òkè
0: tó wọ́n ní ọwọ́ síkún àwọn agbófinró ẹ̀ka tìpínlẹ̀ niger ó ti tẹ èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kan o ọmọ táwọn ọmọ ń ṣe ni wọ́n ní plate number ìyẹn nọ́mbà ọkọ̀ nọ́mbà ọ̀kadà nọ́mbà márúwá wọ́n ní ni àwọn ọmọ ń tà fáwọn èèyàn tó jẹ́ ayédèrú wọ́n lọ rèé tẹ̀ fúnra ra wọn wọ́n á sọ fún pé ṣé wọ́n fẹ́ nọ́mbà ọkọ̀ náà bọ̀ èló ni ṣe àpé ọ̀tọ̀ ní iye tíjọba ń tà ọ̀tọ̀ ní iye tí àwọn ń gbowó rẹ̀ táwọn ń tà fún àwọn èèyàn wọn ni ngbà wọn wá mú eléyìí tán ni pé ah nọ́mbà kínní yàtọ̀ sí
1: nígbà rẹ̀
0: kò sí bẹ́ẹ̀ mọ́ tún mú eléyìí
1: mẹ́rin torí sàn péjọba ò ní àkọọ́lẹ̀
0: dáadáa
1: nọ́mbà tiẹ̀ tó
0: ń bá tà dáadáa wọn ni ngbà wọn tún àṣà wà di ẹ̀wò ìkànnì wọn ló pé ẹ̀wò ẹ̀ṣẹ̀ òun jẹ́jẹ́ o ibi táwọn ti rà táwọn ti rà rí o wọn ṣàti ọwọ́ ṣàti tẹ̀ wọ́n ṣá.
1: kí ló dé táwọn èèyàn kan sáfẹ́ràn láti máa ropọ̀ pẹ̀lú ọ̀daràn náà.
0: kò sí nǹkan méjì tẹ́lómi wá ṣe inú ayé
1: wípé
0: kó sá wàá ṣe kó wá wù ọ̀daràn lọ kò sí tẹ́lómi wá ṣe ní ayé ju kó sá wù ọ̀daràn lọ kó sá lè gbé orúkọ rẹ̀ pé nǹkan báyìí ló ṣe.
1: alele o tún di ìpínlẹ̀ èkó pẹ̀lú ìròyìn èyí tó ń bẹ níwájú tèmi ṣùgbọ́n ìròyìn yìí ni wọ́n pè ní ìròyìn múṣòmúṣòmúṣòmúṣò wọn ni ẹnìkan tó jẹ́ awakọ̀ ẹni ọdún márùn-ún ni wọ́n ní orí mọ̀ kó yọ láti pàṣẹ ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá kan eléyìí tí kò bá mú ẹ̀mí rẹ̀ lọ wọn ni lójú ọ̀nà tó jẹ́ ojú ọ̀nà ọkọ̀ ojú irin ó ní ìṣẹ̀lẹ̀ yẹn ló ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ èkó orí ló yọ ẹni tá à ń wí yìí o wọn nítorí pé nǹkan ìbá ṣe ọlọ́run kó dàkún kó sàánú wa kó má jẹ́ kí a sì rìn ká mọ́ rìn jọ tí ebi tó ń pa ọ̀nà ó ní ìròyìn yẹn tó jẹ́ ìròyìn múṣòmúṣò ló ń ṣe lálàyé.
0: wọ́n ní wọ́n ṣekú pa obìnrin kan tó jẹ́ olóṣèlú ẹ̀hún nípínlẹ̀ bauchi wọ́n ní nínú ẹkún àti ọ̀fọ̀ ni wọ́n fi sin obìnrin ọ̀hún o ọmọ ẹgbẹ́ òṣèlú apc ni abilékọ jemima juse ni orúkọ rẹ̀ ń jẹ́.
1: ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ DJ Spider ó ti wà ń bí yóò tajà tiẹ̀ ni tó bá ti tajà tá a dé padà ń kọ́ àwà bọ́ sí àárín gbogbooro yẹn gan èyí tá à ń pè ní gudugbẹ a mọ rírì yín o bẹ́ẹ̀ ti ṣe ń tẹ̀lé wa.
2: gudugbẹ ìròyìn àgbọ́kọ́gbọ́n
3: lágẹ̀lẹ̀ fm 96.7.
4: do you believe a new Oyo state is possible?
5: solution.

0: talasasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni Cherry PL Eye Care Foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale ko mo ni rada ni 2000 naira pele lowo card ofe se layewo oju o reading glasses lo fe fun gbogbo en ba nilo e anise ofe layewo fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to ni pe ni ja oju la se sa gbe kale Cherry PL Eye Care Foundation nigba to tun wa gbo bi to ti ra anugba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko ma dani ti won fa ni tete phone loju popo la fe ni o ma lo tara lo sayewo oju re ni number 94 opposite Unity Bank Cherry Consult Building yana agbala bus stop ni to si olowo din fowosa nu shopping complex iworo ibadan lojoju ma ni o ago mesan aro sa ago merin role 2000 naira pele lowo card ko bere atalaye pe 0701015 2255 oju lo bara oni din do mo wa lagbari
1: agitun di ore mi afiju dila to boye lati gba to ti bere ise dila re yi adua kan pere mojo kina si ladu ohun ni pe ko olorun mo josu wo soti
2: bi ti bo
1: idi ni pe dila re oniju moto meji pere lo tokunbo kan ati Nigerian UC to gbe kegele lori po fe tai iwo na wa wo bi to tin ta won egbe titi ki moto kan wa mo jabo ko so break inu bayi eh olorun mo je ko pada ra lowo re scrap ati pe duro na o se wo ti igbon pade lokso toni tan wa loluyo le nbadan nibi ti gbogbo eyan tin ta moto ti won tin ra moto ibe ni gbogbo eyan gbe moto won lo ti won ti lo nta tan so bed office pelu ilana tele to ba fe mo ku le lara aro lo joko toko re ni di lokso to ko si n to buru nbe ke se won nikan lo wa nbe ti won toko won pele to abo to fokan bale Akitunde ko si ni ti o so ko re egbe titi ilewu bawon eyan se loko nbe ti won ta lori sirisi tan so bed office pelu ilana tele ni di lokso to na ni moto ti won ti won ta to je tutu ati tokunbo ti we re pepepe to fokan bale tin ti mo so yi o ba wa yi o daada de n fo number won ko pe won 0816932847 le kan si 0816932847
3: Slash FM Media Academy. Nibe, lawon eniyan ti fi igba bu mi eko eto iroyin sori. Astanba gidigba. Soke tente ninu igbohun safefe pelu ikose mose ati iwo omoluabi. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
4: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa.
5: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
6: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
7: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
3: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ. Kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
8: 0807-112-4000 0807-112-4000.
3: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
9: Trinity Care Foundation, àjọ tó dádúró pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run lórí iṣẹ́ àánú ṣíṣe fún ọmọnìyàn láìsẹ́lẹ̀yàmẹ̀yà. Trinity Care Foundation, àjọ tó ń rú àwọn ọ̀pọ̀ ènìyàn lágbára tọ́pọ̀ èèyàn ti jàǹfààní ẹ̀ láti bí ọdún mẹ́ta sẹ́yìn tí Edumare ti ń ṣàtìlẹyìn wọn. Wọ́n ti pín, wọ́n sì ń pín oògùn fún onírúurú àrùn. Wọ́n rú ọ̀pọ̀lọpọ̀ oko lágbára, wọ́n pín gàga ojú, eye glasses, eye drops, fẹ́ni tí ojú ń dà láàmú. Wọ́n rú àwọn akẹ́kọ̀ọ́ lágbára pẹ̀lú gẹ́gẹ́dẹ́ òbítíbitì ìròyìn lágbára ló ti ṣẹlẹ̀ lọ́pọ̀ ìgbà nílùú Ọlọ́ka, ẹgbẹ́dá local government Ìbàdàn. Bẹ́ẹ̀ni wọ́n rọ̀pò yàn lágbára níbùsọ̀ gbọ́rọ̀ níjọba àbílẹ̀ Olúyọ̀lé. Síbẹ̀ àjọ yìí sì nílò onígbàwọ̀. Gbogbo èèyàn tí Ọlọ́run bá dalọ́lá ẹkún wa lọ́wọ́. Iṣẹ́ ìránṣẹ́ yìí kó túbọ̀ máa tẹ̀síwájú. TCFTC àjọṣepọ̀ pẹ̀lú International Inner Week Club lórí àwọn obìnrin tó lápẹrẹ cancer la pẹ̀lú ìtọ́jú. Àkànṣe ètò bẹ́ẹ̀ yóò tún wáyé lọ́tọ́bọ̀ ọdún yìí o. A bèrè fún àjọṣepọ̀ ilé-iṣẹ́ ńláńlá, ilé-iṣẹ́ ìjọba, ilé-iṣẹ́ aládàáni, àtẹ̀lẹ́yinjú àánú tó lérò gbàrere. For Educational Employment and Community Development, Office Address 21 Kọ́lásí Layout, Up New Ife Road, Ìbàdàn. Telephone 0902046004. Trinity Care Foundation, àjọ tí ń fẹ́ràn fún gbogbo ènìyàn.
10: Lagilu FM 96.7.
11: Gúdúgbẹ̀ ìròyìn àgbọ́kọ́gbọ́n.
12: Ẹ já kiyin
13: ẹ ṣe
12: wípé ẹ káàbọ̀ padà sórí ìròyìn tá a pè ní gúdúgbẹ̀ lọ́sàn-án tòní òun àfi sùúrù ṣá.

0: Lagilu FM 96.7.
1: Kara o ji pepe ninu ekurere alaafia nikan le da fi le se aseyori nipa afojusun e laye olaba o ke fi sa gbekale alara pe olaimo nisan mesan bo ba ke fi ailera bi airo orunsun ara tita sangun sangun keyin o ma rin koge koge aile igbapa gbese kori o ma laago ki ko ma rin kiri ninu ara eni ifunpa giga iseto atelese kikan ni gorogo ki bata o jabo lese eni keyin o mo tabi keyin o ma ru ko ma gbe awon oniruuru irin se igbalode ti won fi sayewo lodo won to tu asiri bi taisan fi se buba lareda lo mu alara pe olaimo nisan mesan sara oto lati jajabo lowo kokoro inu eje ora inu eje paja paja aya lilu pipi abadi jedi jedi idakole komo kunrin o ma le tapai kara mo gbon riri oju tin wo bye bye aromo legun ati be be lo e kan si alara pe olaimo onisan mesan ni number 1 lodge street beside amazing grace school oke ado ibadan 0813-885-5308 0813-885-5308 Boba n se obi ojojo alara pe online mo nisan mesan ni o kan si
2: Do you have 5 credits in WAEC or NECO and you desire to study abroad? Your global degree could start right here in Nigeria. MRE Pathways and NCUK creates your pathway to the world. Enroll with us for a 9-month International Foundation year through NCUK. Just 9 months of endless possibilities with guaranteed progression to one of over 90 universities in the UK, Australia, Canada and the USA. Spots are available for medical stream, science and engineering stream, law and humanities stream and business stream. And here is the best part. No jam needed. Admission is going on now for November intake and limited spots are available. Join our next open day on October 9 at MIE Pathways Center, 21B West One Office Suite, opposite Environmental Task Force, Agodi GRA, Ibadan. Meet our NCUK certified advisors, explore your options at our campus and get full application support. For more information, call 08105-359-341, 08105-359-341. Bring your ambition, we will bring your future. MIE Pathways, study locally. Progress globally.
3: Lórí òkè ìyanu, àdúrà ń gbà ó.
4: Gbogbo ti ya lórí òkè ìyanu ìlànà. Bébí tí arúgbó ọjọ́ yóò ti pa gbogbo èèyàn lálejò. Nínú pàdé àdúrà ọlọ́jọ́ mẹ́ta from story to glory. Wà á máa Jésù pàdé. Bébí tí ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣiṣẹ́ ọlọ́run bí wọlé ìsáàbù tó authority. Wọlé Olúfẹ́mi òní. Ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣiṣẹ́ ọlọ́run àtàwọn olórí ẹ̀mí yóò ti máa ṣiṣẹ́ ìránṣẹ́ pẹ̀lú bàbá àti màmá Luka. Ọjọ́ pàdé Wednesday 24 to Friday 23 October. Pàkà tí àdúrà bẹ́ sàn láàárọ̀. Pẹ̀lú ìṣòro mọ̀kànlá alárojoojúmọ́. Free medical. Ìwòsàn ọ̀fẹ́. Pẹ̀lú ìrónilágbára yóò wà fún àwọn ọmọ. Ọ̀fẹ́ ni jíjẹ àti mímu. Ọ̀fẹ́ máa wà ní tea junction. Àti méjọ náà bá sọ pẹpẹ. Gbogbo ẹ̀yà àti èdè òyà látọjọ́ Wednesday 24 to Friday 23 October. Lórí òkè ìyanu tó wà ní ìlara ẹ̀pẹ́. Níbi tí wọ́n ní àgbáyé ni. Prophet Lucas ló ti máa pa gbogbo èèyàn lálejò. Fún ẹ̀bì àdúrà àti ìtọ́sọ́nà 0705945-8718. Jésù retí rẹ̀. Ìwọ ni ìyanu kọ̀.
5: Arákùnrin, jọ̀wọ́ fún mi lómi tútù kan, òrùgbẹ́ ń gbẹ mí.
6: Ọ̀gá mi, ẹ gba omi, Showbox bottle water, kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
5: Omi yìí dára, ó gbayì, kódà ó tuni lára pẹ̀sẹ̀, ó mọ́ lóló, ọkọ̀ mi balẹ̀.
7: Omi yóò lọ ọ̀tá o.
6: Nígbà tí òrùgbẹ́ bá ń gbẹ yín, ẹ má ṣe mu omi kómi o. Ẹ yan omi Showbox bottle water. Omi amọ́lólú tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀. Pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé, eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fún ìtẹ̀lú kódà fún mímu gbogbo ènìyàn. Ládùúgbò, nínú ilé, lọ́fíìsì àti lóde àríyá. Showbox bottle water wà ní Owúdé Estate, Second Gate, Àpáta, Ìbàdàn. Ọ̀fẹ́ làbàyín gbèdélé ìtajà yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀ sórí 090-351-04468 tàbí 0808-951-0143. Láì sí omi, kò sí ìyè. Showbox bottle water. Omi tó dára.
8: Fún gbogbo ẹni tó ń jàrún kankan lọ́wọ́n kọ́lé ayọ̀ fóun. Ìjọ̀nà ti dé látọ̀dọ̀ Footy Homes and Properties. Ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn? Àwọn ló tó gbagbá sùn lọ́yẹ̀. Fún gbogbo ẹni tó ń jàrún kàti kọ́lé. Bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe wàhálà. Ìjọ̀nà ti dé látọ̀dọ̀ Footy Homes and Properties fún 1-bedroom apartment. Ẹ bá fẹ́ kọ́ 2-bedroom semi-detached terrace duplex. Ìyẹn náà wà lóyún rànràn. 3-bedroom ń bẹ̀. Báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí 4-bedroom semi-detached terrace duplex? Ó wà ní Navida Parks and Garden. Lókòpónà Masose, Tollgate, Nìbàdàn. Footy Homes ló lè ṣe. iṣẹ́ o lè yẹ̀ wò lórí www.footygroup.ng tàbí kó kàn sí wọn ní Bizwan Plaza ní Yànà Adé Ọ̀yọ́. Tẹ bá fẹ́ rà lé ní Footy Homes and Properties, ìlànà san díẹ̀ díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ. 0917060593 tàbí 0916503950 tó bá jẹ́ ti kára lẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé Footy Homes ló lè ṣe.
0: Lajilu FM 96.7
9: Gúdúgbẹ̀ ìròyìn.

0: kaabo pada gudugba iroyin ni o si nte si owo waju ikoni lagelure 96.7 fm oke to gaju oke lo won ni ile ise olopa eka ti ipinle eko ni won ti se afihan obirin kan eni odun 25 ifioma vivian ni wafo na ni oruko re o ni waju ile ejo giga ti ijoba apapo to fi dikale seko lori esu meta ototo to ni o nse pelu ero ayelujara itakun agbaye wi pe o so oro ti o ye ko so taku enikan ti oruko ni je ko dokita folashade okoya dokita folashade okoya o na ni eni ti se alamojuto agba fun ile ise eleganza eti oko re dokita razaka kan ni okoya to je gbajugbaja oloko owo ni to dakara kale eleganza groups of company woni obirin yi fi o ma vivian wafo ni omo ijoba ibile orumba nipinle anambra o keko jade ni fasisi ti oduduwa ile to wa ni ipetunwodu nipinle osun woni lo ba bo si ori ero ayelujara ti itakun agbaye ti instagram e lo ba bere si ni sorisirisi oro tako abileko folashade okoya o wi pe se ri gbogbo ntin wo tin ba bere si ni si pa bo se ri re en ta e mo daada ni awon mo wole wode la won o na bere si ni sorisirisi oro won la won yin o se meji won se meji mo se lo re fi oro to le se olopa ni 18 ye won ni gba won de dodo le se olopa je se olopa ni evidence na water gbogbo nkan ti o ti so yi awon o boja pe ko ri be amo se o ni eri to le fi idi re mule bi pe looto ati lododo ni n to so taku eni won ni ko se ri kankan ni ba wo pa iko won ni to onidajo de de dipe olu lo ba ni to ko to di bi pe o le lo si bi kibi owo itoran abi awon ti o duro gege bi awon oniduro re yo lo lo wa meji wa pelu owo kan tin lo bi million lona meta naira 3 million naira titi ti o wa fi ri owo ohun ati awon ti o se oniduro re mejeji ko si ma lo sinu ogba tun se tun ni rona o nbo ba wa ri owo ohun san kon lo re gbe pada wa si waju ile ejo ko mo lo ile ko mo pada lati nu ogba tun se tun ni ro
1: o da iroyin yi to wa niwaju temi lo salaye oro wipe ni ipile baye osa won ni ile ise olopa ni pele ohun o na lo tun ti tepamo o ti tempele mo lati bere si mo sise to awon eyan kan ti won sora won di kanran jangbon ni wa jagidi jagan papa julo ti pe won je awon mo elegbe okokun kaakiri ni pele ohun ti pe won da awon agbegbe kan ru nbe iroyin salaye oro wipe lowo lowo bayi won ni awon ti ri gege bi afurasi omo elegbe okokun won ni won odin ni ogun eleyi ti owo ti te o ninu eto kan eleyi ti won pe won gbe kale ti ile ise olopa to fi n se tomo oko eleyi to yato si tomo ali ni ipinle bayelsa won ni eni ti se commissioner fun ile ise olopa nbe hun ajawo saka adewale won ni ni o je koro kodi mimo o to si salaye oro wipe ile ise olopa na lo gbe igbese yi o nitori awon agbegbe kan eleyi ti an ti gburo wipe o n gbona jajanjan fun awon iwa awon melegbe okokun to je iwa jagidi jagan won eleyi ti an pe an fi n da agbegbe ohun ru won ni lara awon agbegbe na ti an da ko o ni agbegbe kan ti an pe ni agbegbe swali akefa ati yanagua to wa nsale agudama ati awon agbegbe mi won ni gbogbo awon agbegbe o n gbona jajanjan ni nise lo je pe iwa jagidi jagan ati iwa daran eyi ti awon ti an ni afurasi elegbe okokun ni won ti an dale lagbegbe ibe won lo koja randandan gege bi ile ise olopa bo ti se tesiwaju ninu oro re o won ni ile ise olopa na lo mo mo gbe igbese yi iyen ninu igbese to eleyi to gbe lati pin iwo iwa awon wahala eleyi ti awon melegbe okokun ti an mo gbe ka papa julo ni awon agbegbe eleyi ti adako yi won ni nise ni won mo gbomi wahala ati damu kana ni agbegbe ibe won o ile ise olopa soro siwaju wipe ogbon atinuwa ati awon ogbon iriri ise ile ti ile ise olopa ti fi sise re gan o lo je ko gbe igbesi ohun lo si mulo lori awon ti an je omo elegbe okokun jake jado ipinle ohun lati fi mu ki pinpin won ko pin lori wahala gbogbo ile ti mo gbe kale ile ise olopa ninu afikun si oro re oni owo ohun ti ti awon eyan kan o be na si tun ni ayan ati akitiyan o n tẹsiwaju lati ri daju pe awon miin naa ti an ba tun pe omo elegbe okokun ni awon tàbí àwọn ṣe mi èyí tó fara pẹ́ ti ìjọmọ ẹlẹgbẹ́ òkùnkùn wọn ní gbogbo ẹ̀pá tábàyì ó ní àwọn ò gbé náà wojú wọn o wọn ní látàrí ìgbésẹ̀ ilé ìtìlẹ̀ iṣẹ́ ọlọ́pàá ti wá gbé ìchaì wọn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ láwọn agbègbè gbogbo ilé ìtọ́rọ̀ kan òun kálukú wọn ti ń kọwọ́ bọnú aṣọ ni torí kálukú ti ń lọ jẹ́jẹ́jẹ́ wọn nítorí kò sí ẹnikẹ́ni gan tó tiẹ̀ fẹ́ dúró láti fi ra rẹ̀ hàn mọ́ gẹ́gẹ́ bí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn torí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ bayelsa ń bẹ̀ yẹn wọn pé wọn ò fojú wọn balẹ̀ rárá ẹnikẹ́ni nínú wọn tí ọwọ́ bá ti tẹ̀ báyìí iléeṣẹ́ ọlọ́pàá pọ́nkán ni wọ́n he wọn o.
0: tó ẹ jẹ́ lọ sọ́dọ̀ àwọn tí wọ́n ti gbọ́ wa lọ́sàn tò ní 09123708675 ohun tá a bá láǹfààní láti kà náà ni kẹ́yìn náà láǹfààní àti tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ dá sí o bó bá ti ń di nǹkan míì kò ní jọ pé a lè bá yín sọ.
1: bẹẹni o
0: ntẹ bá
1: yín sínú ròyìn nìkan.
2: a kì í ẹkúṣẹ làákà ìtẹfínkà ròyìn náà kò ní dàrú lájọ ọmọwé ayíla gbogbo láti rà láti. ọkùnrin tí wọn ní wọn fẹyàwó fún wọn ò ranlẹ fún tó wọn lọ ń pa tó lóyún òun fẹ pa àwọn àjẹ ẹrí pé a gbọdọ mú òfin lọwọ ara wa kí ní sàwọn ọdọ wa yìí
1: ẹwọn
2: tó ń pẹmí tó wọn lọ fọkọjìn ẹyà oníyà lórí àwọn mẹta ló sì fẹ pa kó tó di pọwọ tẹ ẹyà ajá sọ ìmúkúmu ìwòrìnkúrin tí gbogbo àwọn ọdọ ń ṣe yìí ká máa gbà wọn níwọ o ní ìsìn yóò lo gbogbo àwọn ayé ẹlẹwọn ọsìn yóò sì máa kádọ mọ
0: ọlá
2: òní já kádọ mọ
0: ọlájú
2: ọmọ ìyá ìlà gbogbo láti
1: ṣe
0: hello
1: ta ló ti wà ńbẹ o
0: ẹ káàsán
1: hello
0: tó ìyún rẹ nù
1: orí
0: ìyún bá rẹ ká mú mi o
1: hello
2: ìyàwó lì
0: ẹ dààmú
2: lásàrí ọjà làkò lè bàjẹ́ fún ẹni tí yóò nìkan
1: àmì
2: alábàbà méjì láti ojú ọlọ́run akẹ́dẹ́ ẹ̀yẹ wúrú tán láwọn ó fi ẹ̀yàwó fún ẹni kó lọ́ máa fẹ́ bí ó wà báyìí ẹ̀yìn ẹ̀wù wá mọ́ ẹni ẹlẹ́ni ogún ọkọ́ kò tí ì pa lórí méjì tọwọ́ fi tẹ ẹ bá ti ṣe tí ò dá ẹ̀dá ni kójú ọrí tí ò yẹ forí wọn ní pawọ́pọ̀ ayá
0: ẹ ṣeun ló ń dúpẹ́ pé gbogbo nǹkan ẹ̀já máa fi sùúrù ṣe o mọ̀jẹ̀ nìkan kó tàn ó tòun ó tàn ọ́ jẹ́
2: ẹ̀lọ́ ìyàwó lì
0: ẹ ṣeun o
2: alájálówó
1: ẹ ṣeun gan
2: àpùjẹ́ wọn ni wọn kọ ìrántí láyé o
0: àmì o
2: bàbá àlífà ṣáìdì babalọ́lá akínkakakọ́ lọ́rọ̀ gbọ́ lórúkọ mi o
0: à ń gbọ́ o
2: látàgìrì kìlọ́ lọ́run ṣògo ní ọ̀nà àrà ẹ dákun gba ẹyin awa ẹgbẹ ẹyin ọmọ wa tẹ wa nílé ìwé ẹ dákun ẹ má lọ ẹyin táwọn òbí ni ẹ lọ kà nínú ẹ fèsì ẹ má lọ sẹgbẹ òkòkò kan dá ẹgbẹ òkòkò máa ti ẹlọ ọmọ ti yàn lọgbẹ ẹwọn ọgbẹ ẹwọn ní àwọn tá a jókòó náà ẹjẹ lọ máa wọ ọmọ ilé ìwé ẹ má kàjá dá wọn dá lásán ọmọ ìlú mẹwàá lé ìwé kòkò ní kò ní ọmọ tí ń ṣe lé ìwé kò ẹ kórí bẹ o kò fẹ sọ
3: hello sir hello maam
1: hello
3: ọmọ babọlájí ajibọlá adémọlá òkè láti ilé wa ẹrí bí ọmọ ò bá ń ṣe eré ọwọ òbí ló wà ó ṣe wà lọwọ ọmọ náà wà lọwọ òbí náà rádà ṣùgbọn káwa gangan bí àbára kékeré ṣe lọkẹyìn ká máa ṣe kọńdẹ ọjọ tí ò tiẹ ṣẹkẹ lọ wúrú ọmọ bẹẹ èkì ni wọn wà dídì ẹgbẹ òkùnkùn kí ni a fẹẹ gbà bẹẹ ó ti gbà wípé ní tó bá fi dàpọ̀
1: kí ni wọn wá ń bẹ. hello.
0: ẹ ti wọlé.
1: ẹ ti wọlé.
0: tó
1: orókè
0: kò jẹ́bi tí àwo tún rí mọ fún ti ọ̀sán tù ní tó bá di ọjọ́ ajé monday gbùrùgbẹ̀rẹ̀ yóò mọ̀ tẹ̀síwájú amú àdọ̀kílẹ̀ ìgbà pàdé tó bá di lágo.

0: ẹjẹjẹ ṣe rere ká lè bá ṣe rere fọlá ṣadé àjàlá lórúkọ tèmi tí mò ń jẹ amọrírì yín o pẹ̀ǹgbọ́ wa.
1: Lágelú FM jagaba gbogbo rétíò máa rọwọn sọ. Lágelú FM 96.

kábíyèsí elédùmarè ẹ̀yìn ni àwakọ̀ ọba tó fún ni lóore ọ̀fẹ́ ọba tó sọ fún òrùn lọ́jọ́ sí ó pé ó máa gbójúṣe ọ̀sọ́ ó sọ fún ṣùpá pé kó máa gbójúṣe òrùṣe kò nílé bàbá kò ní títí ẹ mọ̀ torí ẹ̀ ló kọ́ ọlọ́run ọba mi fi ṣòro kì fáwọn tí ò mọ̀ ọlọ́run ni ṣùgbọ́n àwa tá a mọ̀ a ṣe kábíyèsí lọ́sàn yìí kò sẹ́ń tọ́lọ́run ọba mi ò kí òṣòre fún àfihàn ó bá ní tòun ò tó ọba tó ṣe fún ọkùnrin ló ṣe fún obìnrin ó ṣe fún ọmọdé ó ṣe fún àgbàlagbà ó ṣe fún ẹni tí ó kúrú ó ṣe fún ẹni tí ó gàtà wá lọ́lọ́run ọba mi ò kí òṣòre fún ọba tí ń pàṣẹ wà á ti sì ń rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àdúrà kan ṣoṣo tá a mọ̀ gbà ní pé ọlọ́mọjà á ṣàṣẹ dànù àkókò jọba ń lu ìgbẹ́dọ̀ aláǹtakùn jọba láwùjọ owó bàbá àbí pọ́psì táwọn bídà tó lè fòwò aláǹtakùn ránṣọ aláàní ṣàṣedànù sẹ́ẹ̀.

0: 700-01-678 tàbí kò kàn sí www.westmidlands.edu.ng. tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNIGERIA West Midlands Open University. Kíkọ́ gbòye gíga kó o dẹni ayé ń wárí fún láwùjọ.
1: Ìpè nítorí mi ò dìde.
2: Ìpè wò ní adílórí atamátà yóò tún ṣe wonderful.
1: Bẹ́ẹ̀ ni
2: òrùn ọjọ́ kẹwàá nínú oṣù kẹwàá láago mẹ́wàá.
1: Òrùn abàmì.
2: Òrùn òjìjà káde ńlá.
1: Òrùn òjìjà gbára tó lágbára.
2: Òrùn ògbènijà. Òrùn táwọn ọmọ Ísírẹ́lì wọ náà gbẹ̀kún lọ.
1: Òrùn tá a gbé Ísírẹ́lì níjà tó dá yaba.
2: Òrùn ọjọ́ kẹwàá nínú oṣù kẹwàá láago mẹ́wàá.
1: Àkòrí tó sùn yí ni liberation and celebration.
2: Ìtúsílẹ̀ àtàdóyọ̀.
1: Ọtí ń tiraka àti gòkè bọ́ lọ́wọ́ ogun adẹnimọ́lẹ̀.
2: Àsìkò ti tó láti gbàtúsílẹ̀
1: bí Prophet IO àti Prophet FTO Adélórí Atamátàrí yóò ṣe máa sọ̀rọ̀ àṣẹ sáyé gbogbo ènìyàn lọ́jọ́ náà.
2: Ó máa wáyé o lọ́jọ́ kẹwàá oṣù kẹwàá ọdún tá a wà yí láago mẹ́wàá àṣálẹ́ ló máa bẹ̀rẹ̀.
1: CAC Atamátà Selfie Proof lólùwẹ̀ pẹ́jà nílùú
2: Ìbàdàn. Gbogbo ẹni tó bá wá pẹ̀lú
1: ìgbàgbọ́ rẹ̀ yóò romi ìbùkún
2: òdiwọ́ àti dènà bá bàjá yóò láǹfà ní láti kó sí atamọ́dà sí.
1: Ogun rẹ ní láti sẹ́
2: ìdí ajá o.
1: Ọ̀nà àlà.
2: Jíjẹ mímu náà gbẹ́yọ fún gbogbo ènìyàn tó bá wá lọ́jọ́ náà.
1: Lọ múra o, ìwọ náà sì jẹ́rìí ságbára ọlọ́run.
3: Radio FM 96.7.

0: kaabo kwara lati joja te ba se ndara po mo wa ori ikoni la gelu 96.7 fm na le wa yi aje mu ipe yi ki mu gbeyin labala koko. Hello
1: hello
0: kaabo sori eto yi.
1: Hello.
0: Yes, sir.
1: Ọlọ́run ma kọ yín ní ọmú ọmọ àti oyin síwájú àti síwájú.
2: Àmì ò, àmì ò. Kí lórí kọ yín bolẹ́ tí ń bá wa sọ̀rọ̀ sá.
1: Adeleke David láti Barapagi ti Ruwa.
0: All right, sir.
1: Ọyọ́ State.
2: Yes, sir.
1: Àárín wọn tí lọ, ó ti yàtọ̀ sí kàkíjọ́. Wọ́n ní ẹgbẹ́, wọ́n sì ní pọ́ tó wọ́pọ̀. Títí lọ kí n bá ṣe ní State. Báṣọ jẹ́ bí mílíọ̀nù sí ìwé tí wọ́n ń sọ yẹn tí ó rà mí tí ò ní yàtọ̀ sáṣọ yẹn yóò sì rẹ gbogbo fóní nǹkan ó ti jẹ́
2: nìyẹn.
0: Ẹ ṣeun gan sá, ẹ ṣeun gan. Orin Team Gold Ogun Àgbáyé mú ń tẹ̀sí létí. Ẹ jà lọ họdà. Kí ló wà lọ́dọ̀ ti Ẹtúndé?
2: Mo gbé àṣàrò elépo rẹ́dẹ́rẹ́dẹ́ wá tó kó ẹja hánu.
0: Ó fún lójú ń bẹ́ ń bì.
2: Mo tún ní sẹ̀mú mi ìbàṣẹ̀mú àti ọbẹ̀ ewédú ni o. Ọbẹ̀ ewédú tó yọ ọ̀gbọ̀lọ̀ Wọ́n wá tún wá pè kankan ní ọ̀gbọ̀lọ̀. So Jerry.
0: Kò sí ní tí mi ń jẹ.
2: Ó ní pọ̀mọ́nú, ó lẹ́ja
0: nú, ó ẹ̀yin tẹ̀ sí gbọ́ wa náà ẹ̀yin
2: jẹ̀bi ẹ̀yin jẹ̀bi sí èlì tó gbé nǹkan wá báyìí.
0: Ìwò gbé nǹkan wá. Oi.
3: Hola.
2: Ẹ káàsán o, kí lórúkọ yín bolẹ́ tí ń bá wa sọ̀rọ̀?
3: Ẹ káàsán.
2: Yes.
3: Abilékọ akọ́lẹ̀ dé dáadáa látàkọ́lù.
2: Ìyá mi kí lẹ fẹ́ jẹ, màá bá yín kó tó máa
3: pé. Bọ́yá lẹ ní ní mo fẹ́ jẹ.
2: Ẹ ya. Ẹ jẹ nǹkan.
3: Àdàgbọ́nà mo fẹ́ jẹ.
2: Kí lẹ pé yìí?
3: Àdàgbóná.
2: Ẹ ṣàlàyé ẹ̀ka kó yé wa.
0: Àdàgbóná oúnjẹ àná. Ó ti yẹ bẹ́ẹ̀.
3: Ọ̀sà láwọn ò ní àwọn tí wọ́n bá yín dáwọ́ dáná ìnáwó ní ọjẹ́ dáná.
0: Ẹ o, ó wà dá.
3: Ẹ wà dá lórí iná fún mi. Yóò wò sọ́kọ̀sọ̀.
0: Ó wà lápá bí, ó wà lápá. Kò sí lọ́dọ̀
2: tó yẹ kọ́ lápá bí.
3: Kọ́lá ló gbé wa o.
0: Mọ̀mọ́ kíká méjì sí.
3: Mọ̀mọ́
0: kíká
2: Kí lẹ fẹ́ mú lé lórí? Kí lẹ fẹ́ mú lé lórí
3: báwo? Omi tútù àtẹmu.
2: Omi tútù àtẹmu. Mo jẹ́rìí rẹ̀ ìyá mi.
0: Oi.
3: Wọ́lá.
2: Ẹ káàsán o.
0: Ó kọ́ ibẹ̀lẹ̀ sí ń pè.
4: Mama T láti Wema.
2: Ẹ káàsán sórí ètò. Mama T kí lẹ fẹ́ jẹ?
4: Káàsán.
2: Yes.
4: Ìfọ́tẹ́mi fẹ́
2: Àmàlà dúdú.
0: Àmàlà dúdú.
2: Ọbẹ̀ wo.
4: Àmàlà
2: dúdú
4: ká
2: bu díẹ̀ sí.
4: Omi ọbẹ̀ náà ni wọ́n bá.
2: Kí lẹ fẹ́ mú lé lórí ẹlẹ́rìn dòdò?
4: Omi inú ke kan.
2: Omi inú ke.
4: Pẹ̀lú ẹmu funfun.
2: Ẹmu funfun.
4: Ke kan.
0: Ọ̀dà ọ̀dà ẹ ṣeun ẹ ṣeun. Láàrin ìṣẹ́jú bíi mélòó kan sásìkò yìí, àlọ́ yìí kò tó fún káàṣì ẹ̀ ṣùgbọ́n ẹjẹ́ tún kò dùn yẹn pé *347*1004*2# *347*1004*2# ǹlẹ́ lọ fi ta. Ẹ ti mọ bí mo ṣe sọ process yẹn. Ẹ bá ti ta iye tẹ́ ẹ bá fẹ́ ta, ẹ fi sí bank transfer, wọ́n generate account number fún yín. Account number yẹn ẹ ṣòwò bẹ́ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. Kí lẹ fẹ́ ó kọ yín bọ̀lẹ́ tí ń pè yìí?
5: Ọmọlára Adésọlá ni látàyégún.
0: Ó yá kí lẹ fẹ́?
5: Ẹ jọ àṣàrò, mo fẹ́ àṣàrò tó
0: dé. Àṣàrò.
2: Mo gbé wa o, ṣé tó léde àbí tí ò léde?
5: Ó léde pẹ̀lú ẹja kíká.
0: Ẹja kíká tó mu ta, ṣé eléyìí tí ó mu ta dáadáa tí wọ́n ti dín?
5: Ọmọ náà wà àtẹyin.
2: Àtẹyin. Kí lẹ fẹ́ mu lé lórí ẹmu wà nlẹ̀, omi wà nlẹ̀, ẹlẹ́rìn dòdò wà nlẹ̀, ẹlẹ́rù fún gan wà nlẹ̀, ogogoro ń bẹ́ ń bí.
5: Omi ti da.
2: Omi ti da. Kò sí wàhálà. Yóò kàn yín la. Yóò kàn yín la.
0: Sí wàhálà. N tà ń rí sí ni. Tàtàrà tàǹtì. Tàtàrà tàǹtì. Mr. Dayo, kí lẹ̀ yín fẹ́ ti?
2: Ẹlẹ́rù fún.
0: Kẹ̀ wá kẹ́ mọ̀ sọ pé àṣẹ lálejò, àwọn mọ̀ sàlejò.
2: Ẹlẹ́rù fún ẹgbẹ́ yín mo ti ká wọn láti last week.
0: Oi.
6: Bọ́lá.
0: Ó kọ ibi lẹ́sìn pé.
6: Awolowo láti Adétòkun ló gbẹ wúlẹ̀ nígbà
2: náà. Láti Adétòkun. Kí lẹ fẹ́ jẹ?
6: Tí mo lè rí akú jẹ.
2: Akú akú wà bí.
0: Akú bẹ́ẹ̀ bí.
2: Ọbẹ̀ wo lẹ fẹ́ fi jẹ?
6: Ẹ bá wọn bẹ gbàngà pẹ̀lú stockfish.
2: Gbàngà.
0: Gbàngà. Pẹ̀lú tẹ́kì.
2: Bọ̀ kí lẹ fẹ́
0: mú lé lórí. Tẹ́kì lẹ́nu yín, kúùkù lẹ́nu àwọn ọ̀tá yín.
2: ẹ ma disappoint mi o kí lẹ fẹ múlé lórí
6: ẹ bá ń wá ikanka tó bá tajú díẹ
2: o sóríre o sóríre ọmọ ìyá mi
0: o ti lọ bẹẹ o ti lọ ẹ já sáyé ìkòtò fún káàṣẹ ẹ lóní pàápàá ẹ já ta ló wà nù ọgbà náà 08033 57 ló parí nọmbà yẹn. Hello.
7: Hello.
0: Ah, eka sama o.
7: Eka sama.
0: Oruko yin adugbo bo ni atin ba yin soro yi.
7: Ejo ta lo soro o.
0: Asila gelu la tin soro o.
7: Oruko mi ni Tola Iwaju ni o.
0: Ehe, kaase e, kaase e. E ta kaase abi?
7: Be ni ma.
0: Ati gba o le tin gbon pa kaase ati gba o le tin ta.
7: Ati gba lati lati a.
0: Da o le bere si ni ta.
7: Ṣé
0: ti a jẹ? Ṣé ti a jẹ? Ah, ẹ kò sì suyin kò sì rẹ̀yìn bí o ṣe wá suyin kò tí o wà rẹ̀yìn o ẹ ti wá jẹ 25,000 báyìí.
7: Olúwa ma ṣe.
2: Alihamdulilayi. Alihamdulilayi rọ̀bìlì alamí.
7: Ẹ
0: ṣeun customer care o pe láti bèrè fákan di tezin. Yes sir. Yes ma. Yes ma. Yes ma. Ẹ ṣeun o. Ẹ ṣeun o. Ẹ já máa ṣẹ́wọlé lápá àbí ẹ gbádùn ẹ lọ́sẹ̀ yìí àbí ẹ já tún pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ọgbọ́n tá a bá ti ń dìde lẹ́mọ̀ pàdé Alhaji Gboyega Lawal lórí ètò tá a pè ní ń dùn yìngbà bẹ́ẹ̀ gẹ́lẹ́ káàkì àwọn tá a jọ ṣiṣẹ́ pọ̀ DJ Spider òun gangan ní ìtẹ́gbéra tẹ̀ fi ń gbádùn ẹ̀ dáadáa Kenneth Egwueje Kébùgì òun lólùtú ètò yìí Tunde Adegbenro Amowo TP MCTP tó ta lẹ́nu Elizabeth JJ Lizzie Babe òun náà wà ní apá bí Kọ́láwọlé Adéní Ìkọládẹ́sì International ló kọ́ mi bẹ́ẹ̀ gẹ́lẹ́ Damilọ́lá Kelvin ló wà lójú òpó Facebook tẹ́ fi ń rí àwo kétékété a dìde báyìí a mọ̀ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ iyún ni lórí ètò yín ètò wà ó wà ń bẹ̀ ṣùgbọ́n ẹ mọ́ gbàgbé alẹ́ ọjọ́ Tuesday lóyin ládùn látàgò mẹ́wàá wà aago kan gbẹ̀rẹ́ ẹ ǹlẹ́ bẹ̀ wò ẹ kú kalẹ̀.
8: Lagilu FM 96.7.

owó olúwa mi ìyá fún ni láṣìírí àṣehùn má lè àṣehùn ní ìlú owó tó bá wọn olúwa mi ìyá máa fún ni ìlú owó tó bá wọn olúwa mi ìyá sì fún ni lọ́mọ tó bá wọn olúwa mi ìyá fún ni láṣìírí bíbò àṣehùn má lè bí lọ́ba wá ayídú tó bá wọn olúwa mi ìyá fọ ọmọ ṣàdánwò tó bá wọn ọlọ́run mi àfa àyà ṣàdánwò tó bá wọn ọlọ́run mi àfọ ọkọ ṣàdánwò èyíkéyìí kọ́ lè jẹ́ nílé dúnìyàn torí kíkan dídùn lábálẹ̀ ayé tẹ́wàádúwà sọ́dọ̀ ọlọ́run èyí tí ó gbẹ̀mí rẹ̀ màmá gbé báyìí má fi wá dá.

0: Amen, amen, Dumare.
1: Ebi ni opolu wa e o si sa si sa o si sa.

ẹlòmíràn ajumogun obi bí wà rẹ bá ṣe rí ni wọn ṣe pin mo da baba ti yala mu nso ọbara rẹ nbẹ lẹbùkọlá lẹbùkọlá. Oni jagbani bu ma yi la ye.

Lari. Ìmọ̀ràn ńlá fún gbogbo ẹ̀yin ọ̀dọ́. Lóòótọ́ lẹ kàwé. Ẹ ti ní PhD yín, Masters, Doctorate. ONDHND NCE. School SAT. Ọjọ́ wà kankan mi kọ́ mọ̀. Ọ̀nà kan ọwọ́jà o. Ẹ̀tọ́ ọba ń ṣe fúnra rẹ̀ tó wọlé sí àpò ara rẹ̀ níṣẹ́. Wọ́n àkàkà kọ́ tó yẹ pé bọ́ba wà nù yẹ̀wò owó ọmọ arógún sí ọlọ́. Ó tọ̀rọ̀ lọ́gbọ́n. Ok. Ẹni kankan ò ní lè ṣàkọsí ọ. Mo wa n bi ise to ba won ti promote mi mo to wa level kini kan mo wa level kini kan okay ajanu omo ekun to ba ise ijoba won o to ba ri nbe o le fi dokowo bo pe okan gba o wa n ti gege bo lo soosu o si kaka to ma reti pe owo kan detan to je n to ko to ma dile to tun le pelomi

Yeah. Lagiloo FM 96.7. Lagiloo FM 96.7. Lagiloo FM 96.7. Lagiloo FM 96.7.

Ajá. Barista. Òun làwọn olólùfẹ́ tó béèrè fún o.

no ma pura lo lun fuji o si sa se la re to bayi atama atama re ma re mo olorin olorin lepo mara won ma jo ni nkan ma pa bere japo ma so mara won mo rin korin nan ole wọ́n náà mọ̀ pọ̀ lẹ́ni ọ̀ bí ọlẹ́rẹ́ sì bọ́ dínà lọ́wọ́.

0: ọ̀sẹ̀ tí ń bọ̀ láàmú ti kọ̀lé ń tì pa. Ọ̀rẹ́ mi inú rẹ̀ nù.
1: Ọ̀rẹ́ àbí kú ọkọ rà mọ́.
0: Olùbí ẹjọ́ Bálé Ayédé.
1: A ò ní ìsásùn ẹja.
0: Ìkan lọ ìkan kù.
1: Bàbá mo rán ọ̀rọ̀ ọ̀la àti ìgbẹ́pọ̀ ọ̀dọ́ ọ̀ṣọ́run re.
0: Ó ń dùn yùgbà yùgbà lápẹ̀tọ̀.
1: Àgbélé mi
0: àlọ́. Gbọ́ orin dáadáa.
1: Ó ń sọpọ̀ agbára ìṣàn òfin dára lóòdù.
0: Bari wonder.

tó lọ nfẹ ojú bá ná lọ alẹ yòókù. Èèyàn kírun tó rẹ̀ ẹ̀dá pàdé tí ọba pé gbogbo ń tàn wúre rọ ni. Èèyàn sì sùn kalẹ̀ ń ṣọ́ọ̀ṣì fojú ọgbọ̀n ọjọ́. Bá níyàn rẹ̀ ọba dáa kò nítumọ̀.

0: rántí ìgbà kan mọ̀mọ́ oníṣúgà. Ní afẹ́lẹ́ ìyá mi lè jagun. Kò tó máa ta ṣúgà sáró níta. Orí bàbá láyá pé ti ń ta àṣàrò látìgbà náà tọ́ da tó ètí ìyá máa ta fún ata máa jẹ ìyá mi ni. All right. Current affairs. Mo mẹ́ bá ti ṣe àṣàrò ẹ̀ tàbá yìí. Ìyá tájùdín ni ìyá Màrúfù. Ìyá Akinlabi tó ti dirun digba. Ìyá oníṣúgà, ìyá wọn nílé àgbò lókè bẹ̀rẹ̀ Ìbàdàn.
1: Lọ́mọdé fẹ́ lágbà
0: òwẹ̀. Àṣàrò. Àwọn atabuku kan bẹ̀ wọ́n ti dẹgbẹ́ tẹ́ẹ́kì.
1: Lọ́mọdé fẹ́ lágbà òwẹ̀.
0: Ìwòsí atayẹn máa ń dàbí kẹ̀tẹ́. Nígbà tó jóná kò jóná o. Wọ́n dẹgbẹ́ tẹ́ẹ́kì. Èdè méjì bí mẹ́ta níbẹ̀.
1: Pẹ̀lú mọ́mì.
0: Àkà èdè dúdú kan wà, èdè pupa kan wà.
1: Mọ́mì pẹ̀lú dádì. Brothers and sisters.
0: Èdè yẹn kì í tóbi púpọ̀.
1: Omina ebi ń pa mí.
0: Ni ó wà lórí àṣàrò ẹ̀ ní rí àṣàrò nù kòkó nù bí kini yẹn bi pampan báyìí ni pampan.
1: No lunch for afternoon.
0: Ẹ̀ ní àṣàrò kini lẹ́rìí lórí gbogbo ẹ̀ pátá tí ó dúdú mù. Gbẹ́mbà tó ti sí bíbọ̀ sìn. Nlẹ́ tó rí pípọ́n àṣàrò lábẹ́ èdè.
1: Just drink garri and water.
0: Ìyá tájùdín ni wà á pè mí.
1: Just drink garri and water.
0: Mọ́kálà mọ́kálà ẹ bá ń pè wá. Mo ti ń lọ mo ti ń fẹ́ kiri lọ́wọ́ yìí.
1: Kúlì fọ bí dá.
0: Wọ́n á ní wọ́n fún mi lówó. Wọ́n á nígbà wọ́n fún mi lówó báyìí.
1: Fọ̀lì ṣàbí ló yàm.
0: Ẹni tí wọ́n bá ṣerú ẹ̀ fún gbà kékeré kọ́ yẹrẹ ẹ̀ wo.
1: No wàrà kàjì fọ ìlọrin. No gàrí
0: fọ. Wọ́n á fún mi ń tọrọ.
1: Okoro fọ ìgbàdo.
0: N jọ kọ́kọ́ fún mi ní kíni ẹ fẹ́ rán mi ń sẹ́ni.
1: Ọmọléèwé.
0: Wọ́n lọ rajà lọ́ọ̀ mi ni.
1: No uniform no boot.
0: Wọ́n á ní kí n fún wa padà. Mo bá fún wa padà.
1: No sauce.
0: Ah, màmá ń gbọ́n tí.
1: Tomorrow.
0: Mo ti fún àpàdà báyìí ewé ran àbí ewé gbòdò kí wọ́n wá bu àṣàrò. Ẹni ẹ̀kan ò tí ì bu báyìí wọ́n kàn bu ni wọ́n fi sínú ewé.
1: Ẹsẹ̀ tún.
0: Tálẹ́ ní gbé fún wọn ni lọ jẹ́ o ti ra àṣàrò.
1: Ṣé uniform?
0: Ha o ti a máa ń la bí kílẹ̀ ọmọ.
1: Ẹsẹ̀ tún.
0: Mọ̀ bọ̀ kan gbára jẹ́ ìyá ìyọ̀tún sí àṣàrò lọ́la dákú mọ́jì nǹkan kó o ṣe o.
1: If you come, you go.
0: Ẹ máa wo ọmọ tó lọ́kàn jù wọn àwọn àpè mi mọ yín ká dùn ó bẹ ni wọn àti ìpè mi ó ẹlẹ́mọ̀ mi wọn bá tún fún mi kọ́bọ̀ ó pèké ó ti ayé mi àti fún báyìí wọn ó bọ̀ sáró fún mi ni. lọ́pọ̀lọpọ̀ ọgbà tí màmá bá ń bọ̀ tí wọ́n bá ń gbé bọ̀ òfin fóun tí wọ́n gbé lọ ó gbé bọ̀ owó wọn pa wálé.
1: nígbà tí o sọ wọ́n ti o fi ra we.
0: mo tún wá lọ́kàdú àti wọ́n bá lọ tán
1: mo
0: ètè tè da omi sí inú kòkò àṣàrò tí wọn bá tún tí wọn bá wọn ètètè da omi sí bóyá máa gbàgbé ni obi á sì mọ̀ pé nìkan máa wá họ jẹ́lẹ̀ I don't know.
1: A ó fi kàwé o káwa generations ìsinle.
0: Ẹ máa ti rí pé wọ́n mórí sọ́nà àbí tí wọ́n lọ báyìí ó lè ní mo rò kó mọ̀ ní jẹ́ àti wọn ò nílò rẹ̀ ní wàá wá síbí máa ha ó dùn ju àṣàrò gidi lọ. Lámúlátù Àdùkẹ́. Ọrún rírẹ o.
1: Bẹ́ẹ̀ lájò. Àtẹ̀yí tó ń bẹ nílé.
0: Ìyàwó òun ni a fẹ́ lè yá mi.
1: Àyíǹde mo ní ìmọ̀ràn kékeré.
0: Àdùnní.
1: Orò lọ́kàn. Ẹni ìbàwùn ló lè gbọ́ ẹni.
0: Ọrún rẹyìn.
1: Ó lè gbà. Ṣùgbọ́n fetí sílẹ̀ gbọ́.
0: Àwọn ọ̀sà ìrántí múlíkà.
1: Fetí síbi. Ká lè ròhùn mú lónìí bẹ́ẹ̀ ká lè dúpẹ́ dúpẹ́.
0: Ìyá Fatia.
1: Constitution ara ẹ̀.
0: Òyìnbó olóúnjẹ.
1: Múlẹ̀ tọ́.
0: Ṣakra.
1: Ní gẹ́gẹ́ bí ọmọ ọ̀lẹ̀ yìí o. Láti lè sọ.
0: Ní ìní sàrán tí ìyá tó dodi ilé mu.
1: Tó ń ṣe ní Nàìjíríà yìí. Pẹ́tẹ́pẹ́tẹ́.
0: Fọ́sálà wà.
1: Ìbàbà ọlọ́ládé.
0: Ẹlẹ́yà mi o.
1: Bàbá má fi ṣe bínú rárá.
0: e pe fun wa
1: to so pe oloto ki
0: oro bare tan ni mo n ba bo mo de be mo da le na
1: to ra olori run meji
0: ejenda ke die
1: to

emergency time. 091-2370-8675. Let me put to Bata Koko. 091-2370-8675.

0: siyin le kana e ba mi se ojo opo le se ma fe da se eto ile ni ejo ma tan radio sile rara ma ja bere oruko re ko to da ko ma ja kiredo re ohan pe pale pale tele nta wi gege bi jase ma serere laye mi ma jo mari jo riri jo lo de ri je di mara yin njo nawo fun ori njo kiri njo buri mo ni te laye e bara yin jare do wure ri do nawo fun ri e ma ba gbe lo bo mi kasa ki pe o ma do ni kika kika e lo ta lo wa nbe
1: e lo baba oloye
0: eh mo ndo olohun
1: e ra sa
0: aha
1: ani ka ti yen ku faji o agele oni baje hello
0: e ma soro yin lo
1: hello
0: e ma soro yin lo
1: mo ni kan kin na ni mo ni kin na ni
0: mama to pe yen e gboran rara
1: a e gboran mi
0: e ta ta lo mi ba tun se be se seun nbu hello
1: ọmọ rẹ ni ẹkú ewu ọmọ bàbá àwò láti kẹyìsí
0: kàmọ
1: ẹkú ewu ọmọ bàbá àwò ọmọ rẹ láti kẹyìsí
0: bàbá ọmọ ma yọ ọmọ tó bí
1: ẹkú ewu ọmọ ni ìbọn ọmọ pé ó kọkàn náà lájọ ń jẹ ọjọ ìdípẹ
0: ẹ sọrọ ẹ jábọ
1: ẹ a gbódà bàlítà gbogbo ń tẹ fi léhùn àti bàbá fẹ tó sọrọ rẹ pẹlú òmù sìgá ó sì wú lórí wàhálà ọmọ fẹlẹ máa mọ mi lójú
0: bàbá ìwo
1: ẹn tó kú ni
0: ọdún
1: lápájá tó mú sìgá
0: bẹẹni
1: ẹnu ẹgbọn gbọngbọn
0: o rẹ yí dúdú fẹfẹfẹ sọ rẹ yìí mi mo ní mo rí odúdú odúdú ọ sọ fẹ kéyìn odúdú fẹ mo ní mo dára sọ.
1: ẹgbọ àwọn èèyàn dáadáa ti lọ.
0: ọgbọ́n tí wọ́n fi ń kọ́ alẹ́ kọ́ kọjá kánámà.
1: ẹ wá gbogbo bíbà lóyún ṣàṣẹ sọ nǹkan sọ ẹwu gbogbo ewì tọ́pá. Báwọn ọmọ àṣẹ ọbọ wa kọrin Nàìjíríà ti dàrú o ìgbéró ti dàrú máa ní sórí lè yí ẹni ẹwo fẹ
0: ṣé ọmọ dàrú lọ
1: báyìí lágbára ọlọrun òní dààmú láyé
0: àmì àmì
1: lágbára ọlọrun òní rí wàhálà o.
0: Ẹ pé wọ́n mọ́
1: èmi ni èmi ni
0: ṣé ọ̀nà òun bà rírí pẹ̀lú bó ṣe ń halẹ̀ bú tọ̀kan halẹ̀ kì í.
1: Ẹ̀wọ̀n halẹ̀ wọ́n nígbà tí mo lò lọ wọ́n ọgbà tí ń gbọ́n mi ò lò lọ ìkọ̀sọ̀wọ́ lọ mi lẹ́yìn owó tó èèyàn bá ẹ jẹun bẹ́ẹ̀ bá nana kúrò lé ọmọ aṣọ ni.
0: Èèyàn máa so.
1: Ìṣòro wù.
0: Alámọ̀já soso yà.
1: Ami ami ami. O ní sọ́dẹ́kẹ́ ayé ẹ.
0: So wòran rẹ̀ rí.
1: A máa wo. Bàlísà gbogbo orin ọpọlọ ni. Ìgbìtọ́ ikú rẹ̀ ó dùn èmi gan. Lágbára lọ àníjọ kúkú ìyá o.
0: Àṣẹ o àṣẹ o àṣẹ o. Ẹ yọ bá jẹun ẹ yọ máa so. Hello sir.
2: Ẹ kúrò lẹ́bàá bó lóye
0: olùkọ́ mi. Lẹ́bàá bá mi.
2: Ọbàdàn.
0: Ìtagbé fún lónìí ni.
2: Ẹ sà ẹ pẹ fún wa lágbára ọlọ́run.
0: Amí.

0: abẹ́yẹn náà mú sìgá ni.
1: Ah, mo ṣe rí ngbà kan rí ni bọ̀ tọ́lọ́run ti gbàkóso bàbá mi ní ilé parọ́.
0: Bó o lè yín ẹ.
1: Ah, kò rí bẹ́ẹ̀ o, torí mi ò gbá láyé o.
0: Ọ̀rọ̀ àbárí là ń sọ ẹ fi ìmúlẹ̀.

0: ẹ̀fún ètò làákàyẹ yóò ní dàrú.
1: Àmì ọ̀bá mi.
0: Orúkọ tèmi ni Ọ̀kẹ́ Olúwa Rótìmí Olúwa Contain, Àríṣe Ààrẹ Alásà Àpáta Ìbàdàn. Ní early 90s, barista ó wá sí Abala Múlápàtà, ìyá yẹn ló kọ́kọ́ kọ́ ilé alájà méjì. Ilé alájà kọ̀ọ̀kan ti wà ó. Ìyá yẹn jẹ́ ẹni tó lówó lọ́wọ́, ó dàbí pé àyẹn sòkú yẹn gbà yẹn ni. Ọwọ́ alẹ́ ni bàrí pé tí gbogbo àpáta ń rán gìrìgìrìgìrì. Ọjọ́ tí mo kọ́kọ́ fojú kan barista face to face nìyẹn, ìkọ́ tẹ́lẹ̀ a máa ń gbóni wọn ni. So lẹ́rọ ni barista orin tó máa ń kọ́ yẹn lọ́pọ̀ orin yóò kí wá ṣá, kò sí bó ṣe fẹ́ pẹ́ tó yóò tún máa dùn mọ́ yín ni. Ẹ wo ní pé tẹ ikú jìde mi lè fi wé bàrí, kò sí èèyàn máa play barista sínú èèyàn ní máa dùn. Ẹ wà fẹ́ máa gbọ́ kẹ máa gbọ́ kẹ máa wá sùn. Bàrí àwọn ọlọ́pọ̀lọ pípé ni barista o.
1: Ìyá yín pè rí.
0: Sá?
1: Ìyá yín ló pè rí.
0: No, àníyá yẹn pé ìyá yẹn pé lábala mú àpáta.
1: Ìyá bàbá.
0: Early 90s, ó ti pẹ́.
1: Ok.
0: Nígbà yẹn.
1: Ẹ̀yin ọ̀nàwó fún jọ́nà.
0: Gbogbo táàmù yẹn àwákàn lọ ń wòran ni.
1: Ní ìsìn wà bọ̀. Ní ìsìn nǹkan.
0: Sá? Ní ìsìn àdúgbò fọ́lọ̀.
1: Tí barista bá jí lénìí tó tún bẹ̀rẹ̀ sí kọrin, ṣé ẹ̀náwó fún?
0: A náwó fún o pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ tá à ń kọ́ ẹ̀dọ̀ kí ló ní barista ẹ̀dọ̀ kí já ni.
1: Ẹ ṣe mo dúpẹ́.
0: Ní ìsìn yẹn Olúwa Contain Àríṣe Ààrẹ Alásà Àpáta
1: Ìbàdàn. Thank you, Olúwa Contain. Hello.
2: Orúkọ tèmi Stephen Nanowo lára ọ̀tá mi.
1: Ẹ sọ̀rọ̀ òkè.
2: Òkú sunkún òkú aṣáwọ́ lórí ìṣẹ̀kùn ara wọn. Music ni bàbá yìí. Tí a bá gbọ́ orin ìwàásù tí ọba farabalẹ̀ láti gbọ́ gbogbo àwọn wọ́dìsì tó ń sọ
1: ìyẹn
2: fúnra rẹ̀. Àwọn ọmọ ìpè infact ẹ kó ẹnìkan náà báyìí ní àwọn olórí ẹni ló máa ń sọ̀rọ̀ báyìí lórúkọ bàbá yìí òṣùpá òun náà àwọn méjèèjì ẹ ló sóò láìsí ní ìdè òun wọ̀ ó rí bàbá lóhun for the first time tí máa kọ́kọ́ rí èyí tí ló fi sọ pé òkú ní sunkún òkú ilé bàbá adébíbú
1: tí
2: mọ̀ létí ó wá ṣeré fẹ́ nígbàdí bàbá kú. Gbogbo wa ń bẹ̀ sí gbogbo bàbá yìí. Ìfàd mo ní pé orí mi ò mọ ibi tí orí àlùjọ ní orí ẹ ti ń wá sí orí wọn. I don't know. Ó kàn máa láì wo ìwé láì jẹ́ gbogbo náà kọ.
1: Agbára Ọlọ́run náà ni. Ẹ ṣe mo dúpẹ́. Ẹ ṣe o. God bless you.
3: Hello.
1: Hello sir.
3: Hello Bami.
1: Oh, Danu.
3: Kiki o.
1: Dani.
3: Ọ̀ pé èmi lọ́sùn láti Wuyó.
1: Láti Wuyó.
3: Bẹ́ẹ̀ ni sàbá wa mọ̀ gbádùn yín.
1: Ẹja gbọ́.
3: Barista tẹ́ ìwò yẹn bàbá wa kọ́ ló bá fọ̀rọ̀ pé wọn. Agbájílọ́lá. Ìwé tó gùn téèyàn lè kà tán ni. Ìmọ̀ tọ́pọ̀ ni ọlọ́ba kọ́ wa fọ̀rọ̀ pé wọn. Mo kẹ́kọ̀ọ́ lára wọn gidi gan ọgbọ́rọ́ wọn mo fi ń sílé ayé. Ẹja tó tẹ̀lé lìsìn tó tọrọ ẹ̀ náà tó ń jẹ ọmọ wọn kọlọ́ba kópẹ́ bàbá wa sẹ́dùsùpá. Ẹyin náà bá mi ìyẹn burú afájà lọ sí gbàbójó yóò tó lò périn ọ̀bọ̀ tí ń gbọ́ yín lìsìn ó ti kọjá sí IBS láti kékeré báyìí mo ti mọ́ gbọ́ rédíò ìyá bá mi kọ́ra fọ̀rọ̀ kẹ́ sẹ̀lẹ́sọ àbẹ̀gbé mo ti mọ́ gbọ́ láti bí sọ mo ti mọ́ gbọ́ yín. Ẹyin náà ọ̀rọ̀ ni ọ̀rọ̀ lẹ́yìn náà ìmọ̀ lẹ́yìn náà ìtàn lẹ́yìn náà gbẹ bá dàgbà tẹ dògbò tẹ lọ àwọn ò lè gbàgbé yín.
1: Ẹ
3: tóbi mẹ́rin bá ti pé
1: èmi náà
3: ọ̀rọ̀ yín ọ wà lórí mi tí mo gbàgbé.
1: Ẹ ló sà ẹ ló kọ mi ẹ ló kì mí ní aṣọ kó périn èmi ọsọ kó périn ẹni mo sọ kó périn.
3: Lómi ò ní pẹ́ kó périn o mo ní jókòó tó lú kó périn.
1: O périn.
3: Ẹ jẹ́ abẹ́tí mọ kíra yín
1: gbà kọ́ ni ẹ sàbí
3: bẹ́ẹ̀ kọ́ ni báwo ni bàbá.
1: Wọ́n bí mi lẹ́lẹ́sẹ̀ rin lè yá mi lọ́nà àrà local government. Yes.
3: Okay,
1: ṣùgbọ́n bí a ṣe máa bí mo ṣe kíra mi ẹ gbọ́ dáadáa ọsọ kó périn ebi ẹ sọsọ kó périn.
3: Ẹ jẹ́ kí gbọ́ bàbá
1: fún mi fásitì ni. Ìyẹn burú afájá àlọ́ àṣejù bàbá ojó jókòó tó lú ọ̀ṣọ́nà gbẹ́sìn.
3: Okay.
1: Ọ̀ṣọ́nà gbẹ́sìn.
3: ati pe le yibo na di eyan
1: te so lati mo pa da le mo je won so le se mo pa da bo le o
3: ba ba ko li ba je fun yin
1: so gbo barista kankan mo nbe nisin so ri barista gbo nbe yen
3: o ti gbo loni o ti gbo loni ah se logun se mura si se ore mi se lo se mo won gba ah won gba ah baba
1: gaju gaju
3: ile ti mo gbo barista
1: ki lo kitin
3: akode ni omo ku munero mo ja le kan omo ku kan bebe labi asojo ku ba gburu wa yose wa ni se ni se omo so ara wata
1: o ti to o ti to ma je ibo gbede lo re ma je ibo gbede lo re o
3: ora za ora za kinura
4: o wa le do ni mi dun ah
1: oluwa seun
4: ya ti e so ma property lo so
1: e seun
4: Elesa, eku ni ojo.
1: Oluwa seun.
4: Ah, se di orin barista gba ti mo wa ni Mushi. Oh. Ibe mo ti ni court lati mo baba yin. Ah, in fact, mo like orin won gan. Then the way fun se man jo. Ah. Mo like jo won. Ewo. O dara fun isa.
1: Amen.
4: Mo dupe.
1: Se na wo fun ni mo se ngba na.
4: Ayo de wa won gba yen to ba terowo abangaru won ni
1: en se kini
4: angaru won loju agbo ni ni mo si
1: en garun won loju agbo ti bari ba wa la ti bari ba wa laye nisin se e na wo fun
4: ah to ba wa laye nisin ah in fact ma no wo fun
1: e se emi ogun o mo dupe o thank you very much sir
4: love you sir thank you sir
1: yes, ma'am.

0: àgbà tó gbọ́ lórin Alhaji Àgbà.
1: Ta ló pè wọ́n?
0: Mo ti kọ́kọ́ rí wí kéke o. Nígbà mo wà kéke tí mo ń kọ́sẹ́ lọ, iṣẹ́ fọ́tò mo kọ́, àmọ́ lọ ya fọ́tò. Lóde. Bàbá mi mọ́ mi lóde o. Alhaji Àgbà mo pè. Kò sí bẹ́ẹ̀ni ó ṣe rí téèyàn ò ní láìkí.
1: Kí ni a ń ṣe ń jọ́nà lọ́hùn?
0: Wọ́n sí lẹ́gbà náà ni. Ilé ìwọ̀n ojú olómi.
1: Olúwa ṣeun.
0: Bẹ́ẹ̀ni.
1: Bàbá mi bẹ́ẹ̀ni Àfíríkà. Àjíǹde ara tó kì kọ́ máa jẹ́. Ẹ ṣeun, akọni Ìbàdàn. Ẹ ṣe máa.
2: Hello. Ìyẹn bú bá fájá bàbá àṣẹ bú bá ojú.
1: Ẹ mà ṣe ẹ sára kí ó ẹrọ kíkẹ́ má lọ pé òfòròkòpẹ́ rín pé rín èmi òfòròkòpẹ́ rín.
2: Ẹni yóò gùn lágbára Ọlọ́run.
1: Àbí bàbá.
2: Agbára lọ́wọ́ Ọlọ́run. Ẹni ṣàṣẹ ni gbogbo àwọn tó bá jáde ara yín mọ́ yàn wọ́n yẹn jù.
1: Àmì.
2: Ẹni Àlàjì Àgbà, àsọtún sọ lọ́rọ̀ ẹ̀. Ẹ rọrùn sí kọ̀ọ̀kan máa Àlàjì Àgbà ni.

0: Hello.
1: Ẹ kú ètò bàbá.
0: Ẹ máa ń lẹ́ bàbá.
1: Orí yẹn ni Dáúdà gba Ọlọ́run.
0: Àmì o.
1: Orúkọ tèmi Dáúdà láti Bẹ́ńkà. Ake òsì òyẹ ni.
0: Òsì òyẹ mi o.
1: Bàrísà. Àwọn Lárúbáwá wọ́n ní Bárúlì Límì. Ibùdó mi mọ̀. Ibùdó mi mọ̀ tí ò lè gbẹ. Nínú Bàrísà. Ìrìn tàn yín jẹ. Gbàárọ̀ ìlọ́rọ̀ Bàrísà máa ń yà ń lẹnu. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹgbẹ́ rẹ̀ gan-an ọ̀tọ̀ lórí jẹ́ máa sọ pé àwọn lọ ṣe rìhásà. Wọ́n ní tàn bá débi tí rẹ́kọ́dù ti jáde wá. Ọ̀tọ̀ tó ní orin tí báyìí tó dò kọ.
0: Ẹyin tí ó gbé wá bọ́lọ̀ ní gbé wá.
1: Ẹ wo ọ̀rọ̀ bàbá wọn Àbìjánú kan ni o, ẹ má dín tẹ̀yìn o. Dọ́pọ̀ ẹ wo kí wọ́n tó lè fi hàn jẹ́ dọ́pọ̀ Fúnjì kéré kékeré o.
0: Mo dúpẹ́ ẹ ṣeun.
1: Ọmọ Ìbàdàn tí ò gbójú Ìbàdàn jẹ ni. Ẹ kú ètò, orí yóò ní dáhùn.
0: Àmì.

ọgágba pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ yìí ló ti buwọ́lu ìmọ̀ fi àwọn agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá tuntun ránṣẹ́ sí àwọn ìpínlẹ̀ kan ní tìbútòrò ilẹ̀ yìí. Àwọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ lólùlẹ̀wà ìlú Àbújá òun náà ni wọ́n ti ní ìyá apá ẹnu lórí ìyanṣẹ́lódì alágbára tí wọ́n kéde lágbọ́nbẹ̀ tí ẹgbẹ́ òṣìṣẹ́ TUC sì ti kéde wípé àwọn lọ́wọ́ kankan nínú ìyanṣẹ́lódì ọ̀hún. Ó kéré tán àwọn ọmọ orílẹ̀-èdè Saudi Arabia mẹ́ta ni wọ́n ti pa ní ìfọ̀nàfọ̀sù nínú ìkọlù ti eléyìí tó wáyé sí pápákọ̀ òfurufú ilẹ̀ Riyadh. Àjọ tó mójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá líìgì onípele kejì ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti kéde ọjọ́ tuntun eléyìí tí líìgì sáà ọdún yìí yóò mọ̀ gbìnàyá lákọ̀tún. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ yìí Ọlátúnjí Dísù ló ti buwọ́lu ìmọ̀ fi àwọn alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá tuntun ránṣẹ́ sí àwọn ìpínlẹ̀ kan jákèjádò ilẹ̀ yìí nínú ọ̀rọ̀ ilé tí iléeṣẹ́ ọlọ́pàá fi léde. Ìsípòrọ̀pọ̀ ọ̀hún náà ni wọ́n ṣe ó láti mú ìrónilágbára débá ìbáraẹnisọ̀rọ̀ tó ń ti ìmọ̀ aláǹfààní sí tó ń ṣẹlẹ̀ nínú iléeṣẹ́ ọlọ́pàá fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Iléeṣẹ́ ọlọ́pàá wa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wípé ìsípòrọ̀pọ̀ náà ní ò ní ṣe ìpalára kankan fún ìṣọwọ́ṣiṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá. Àjọ kan eléyìí tó ń rí sí ẹ̀tọ́ àwọn mùsùlùmí nílẹ̀ yìí MURIC ni ó ti rọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ìdarí ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti ṣẹ́wílé àjọ ìsìnrúlú UNYSC títí tí ọ̀rọ̀ ètò ààbò yóò fi fẹsẹ̀ múlẹ̀ nílẹ̀ yìí. MURIC ló fi ọ̀rọ̀ àmọ̀ràn ọ̀hún léde nínú àtẹ̀jáde eléyìí tí adarí wọn ìyẹn Ọ̀jọ̀gbọ́n Isiaq Akintola Buwọ́lù. Akintola òun náà ló ń fèsì síbi àwọn ọ̀dọ́ agunbágirọ̀ kan ṣe bọ́ sọ́wọ́ àwọn ajínigbé kí wọ́n tó yọ̀ǹda wọn lẹ́yìn ọjọ́ díẹ̀. Àjọ ọ̀hún ló ti wá rọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti ṣẹ́wílé ètò náà títí tí ọ̀rọ̀ ètò ààbò yóò fi fẹsẹ̀ múlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Àjọ kan eléyìí tí ó rọgbọ̀ kúlé ìjọba ilé tí wọ́n pè ní Yamopo Center for Peace, Women and Youth Development òun náà ló ti ké sí ló ti pèpè fún ìmọ̀ fi ààyè gba àwọn ìyálójà ní ààfin nílẹ̀ yìí kí wọ́n lè mọ sojú àwọn obìnrin pàápàá jùlọ àwọn ọlọ́jà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bó ti tọ́ àti bó ti yẹ. Ẹni tí í ṣe adarí àti olùdásílẹ̀ àjọ ọ̀hún Alhaji Sherifat Taliat Arafat ni ló fi ọ̀rọ̀ àmọ̀ràn ọ̀hún léde nínú àbẹ̀wò eléyìí tí wọ́n ṣe sí ẹ̀kẹrin olùbàdàn tilẹ̀ ìbàdàn ọba Adébáyò Àkàndé MFR láàfin rẹ̀. Alhaji Taliat Arafat ló ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn ọlọ́jà ó náà ní jẹ́ ọ̀kan gbòógì lára àwọn àṣà tó ń ti ṣe ilẹ̀ yìí. Ó tẹ pẹlẹmọ́rọ̀ rẹ̀ wípé mímọ̀ dá ipò ìyálójà padà sí ààfin ó náà ní ó fún àwọn obìnrin láǹfààní àti mọ ṣàlàyé ìpèníjà eléyìí tí wọ́n ń kojú fún àwọn tí wọ́n jẹ́ adarí adarí tí wọ́n sì mọ fi ọ̀rọ̀ náà léde fún ìjọba àti ńbẹ lóde. Ó fi àdùnnú ọkàn rẹ̀ hàn sí ìpèníjà eléyìí tí àwọn obìnrin ọlọ́jà ń kojú nínú mímọ ní àǹfààní sí owó yá láti jẹ́ kí wọ́n mọ tẹ̀síwájú nínú ọrọ̀ ajé wọn tó ń ti ọ̀pọ̀lọpọ̀ owó orí eléyìí tí wọ́n gbé wọn ní àtàrí láàrin ọjà. Ẹgbẹ́ ọ̀hún náà ni wọ́n tún wá fi ọ̀rọ̀ léde lẹ́nu ẹni tí í ṣe adarí wọn wípé gbogbo àwọn obìnrin ó náà ni àwọn ń fi ẹnu sọ̀kan ò tí àjọ ọ̀hún tó sì ń gba ẹnu wọn sọ̀rọ̀. Ẹ̀wẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ọba Adébáyò Àkàndé ẹni tí ṣe olùdásílẹ̀ iléeṣẹ́ West Mainland Communications tó ń ti olùdásílẹ̀ iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ Splash FM àti Lagilu FM òun náà ló lu àwọn èèyàn náà lọ́gọ ẹnu fún bí wọ́n ti ṣe àbẹ̀wò sí òun àti akitiyan tí wọ́n ṣe fún ìdàgbàsókè ọ̀dọ́ àti àwọn obìnrin nílẹ̀ yìí. Orí adé ọ̀hún náà ló ti wá kéde àtìlẹ́yìn tó gbọ̀ngbọ̀n fún àwọn èèyàn náà tó ń ti mímọ ràn wọ́n lọ́wọ́ láti pàṣẹ iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ Splash FM àti Lagilu FM. Lára àwọn ìkàn eléyìí ti ń bẹ nínú ẹgbẹ́ náà tí wọ́n ṣe àbẹ̀wò sí ní ààfin rẹ̀
lara won lati ri oloye abileko bisi adesokan eni ti se are fun odua tomatoes and pepper sellers association ne ipinle oyo iyalode olubi kingdom oloye abileko fun mi layo elizabeth falade iyaloja ti odu ona ati ide ayunre oloye abileko adenike aderemi ati bale ti olubi kingdom oloye agba timothy akinloye oyedele jp

agbadijọpọ ẹgbẹ àwọn òṣìṣẹ lólùlẹ wa ìlú Abuja ó náà ni wọn ti ní ìyapa ẹnu lórí ìyanṣẹlódì alágbára létí agbadijọpọ ẹgbẹ òṣìṣẹ NLC tí wọn kéde ní ìlú Abuja nínú ọrọ ilé tí wọn kéde agbadijọpọ ẹgbẹ òṣìṣẹ NLC ni wọn ti pàlàṣẹ fún gbogbo àwọn ẹgbẹ òṣìṣẹ lólùlẹ wa ìlú Abuja tó yẹ mọ àwọn tí wọn bẹ lágbọn ẹka aládàáni láti bẹrẹ ìyanṣẹlódì aláìní gbèdéke bẹ̀rẹ̀ láti ọjọ́rú wẹ́sìdè bó tilẹ̀ jẹ́ pé ìyanṣẹ́lódì ọ̀hún ó náà ni wọ́n kéde látàrí gbùngbùn ogun iléètò ti bẹ́ sílẹ̀ láàrin àwọn adarí olúlulẹ̀ wa ìlú Abuja tó ń ti àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn olùkọ́ ìyún NUT ẹ̀wẹ̀ nígbàtí ẹgbẹ́ òṣìṣẹ́ ìyẹn Trade Union Congress táwọn sì ti pa láṣẹ fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ wọn láti mọ̀ dá sí ìyanṣẹ́lódì náà ẹ̀wẹ̀ àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní ìjọba àbílẹ̀ ní tìbùtòrò ìlú Abuja ni wọ́n ti wá kéde àtìlẹyìn tó gbọngbọ́n fún ìyanṣẹ́lódì alágbára náà ẹgbẹ́ ọ̀hún ni wọ́n ní àgbáríjọpọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ NLC náà ló kéde ìyanṣẹ́lódì náà láì fi ọ̀rọ̀ náà tó àwọn ẹgbẹ́ yòókù létí wọ́n ti wá ké sí gbogbo àwọn èèyàn tọ́rọ̀ kan láti mọ fi ọ̀rọ̀ tó kó wá létí kan tó mọ gbé ìgbésẹ̀ kankan pẹ̀rin bíi ti wulẹ̀ ọmọ ní báyìí nínú ìròyìn ilẹ̀ òkèrè àwọn tí wọ́n jẹ́ adarí ní iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ pápákọ̀ òfurufú ní ilẹ̀ saudi arabia ó ní wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ó kéré tán èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ ọmọ orílẹ̀-èdè saudi arabia ó náà ni wọ́n ti pa òní ìfọnáfọ́nsù nínú ìkọlù alágbára méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó wáyé ní pápákọ̀ òfurufú tí ń bẹ lólùlù ilẹ̀ náà lẹ́yìn tí àwọn ajìjàgbara houthis ti ilẹ̀ yemen tí wọ́n ti kéde wípé àwọn làwọn ṣe ìkọlù sí agbọn bẹ́ẹ̀ àwọn tí wọ́n jẹ́ adarí ní agbọn pápákọ̀ òfurufú ọ̀hún ó ní wọ́n fi ọ̀rọ̀ náà léde wípé omilengbe àwọn èèyàn náà ni wọ́n ti fi ara pa tí wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè saudi arabia àti ọmọ orílẹ̀-èdè míì ó tẹ̀síwájú ní ọ̀rọ̀ wípé ìkọlù alákọ̀ọ́kọ́ ó náà ni wọ́n ṣe sí pápákọ̀ òfurufú ọ̀hún tó ń ṣe ìkọlù ẹlẹ́ẹ̀kejì sí àwọn báàlù eléyìí tí í ṣe tilẹ̀ saudi arabia ẹ̀wẹ̀ àwọn ẹgbẹ́ ọ̀hún tí wọ́n ń bẹ ní orílẹ̀-èdè iran ni wọ́n ti wá ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn làwọn ṣe ìkọlù ọ̀hún àwọn sì ṣe àwọn ìkọlù míì náà sí ìlú kan eléyìí tí wọ́n pè ní najran city ti ń bẹ nítòsí ẹnu lóró orílẹ̀-èdè saudi arabia sí ilẹ̀ yemen lákòótán lágbọn ìròyìn eré ìdárayá àjọ iléètò orí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá líìgì onípele kejì orílẹ̀-èdè nàìjíríà nlo ni wọ́n ti kéde ìṣípòròpọ̀ odidi ọlọ́sẹ̀ kan sí àsìkò tí wọ́n ti kéde wípé ìfigagbága náà yóò mọ̀ gbìnàyá fún ọdún 2026 ìfigagbága ọ̀hún òun náà ni wọ́n ti ṣáájú kéde wípé yóò mọ̀ gbìnàyá lọ́jọ́ àbámẹ́ta sátidé tí í ṣe ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún tá a wà yìí àmọ́ sá tí wọ́n ti sún síwájú di ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹtàdínlógún oṣù kẹwàá ọdún tá a wà yìí ọ́fíìsì àjọ nlo ọ̀hún ló ti wá kéde wípé ìṣípòròpọ̀ náà ń lọ wáyé o látàrí kí àwọn lè fún àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù láǹfààní àti ṣe ìgbáradì léètò tó ṣáájú líìgì sáà tuntun ìròyìn àgbáyé ọ̀hún kò ní ju báyìí lọ nírọ̀lẹ́ tòní amáká tó mọ lọ ẹgbọ́ kókó tó wà nínú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ yìí ló ti buwọ́lu ìmọ̀ fi àwọn agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá tuntun ránṣẹ́ sí àwọn ìpínlẹ̀ kan ní tìbútòrò ilẹ̀ yìí. àwọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ lólùlulẹ̀ wa ìlú Abuja ni wọ́n ti ní ìyapa ẹnu lórí ìyanṣẹ́lódì ọlọ́gbọ̀n gangan eléyìí tí wọ́n kéde pẹ̀lú bí ẹgbẹ́ òṣìṣẹ́ TUC sì ti ní àwọn olówó nínú ìyanṣẹ́lódì náà. nínú ìròyìn ilẹ̀ òkèrè láti ká fún yín wípé ó kéré tán ọmọ bíbí orílẹ̀-èdè saudi arabia mẹ́ta òun ni wọ́n ti gbẹ́ mímì nínú ìkọlù tí àwọn houthis ṣe sí pápákọ̀ òfurufú ti ń bẹ nílẹ̀ riyadh. lágbọn ìròyìn eré ìdárayá láti ká fún yín wípé àjọ tó mójútó líìgì onípele kejì orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti kéde ọjọ́ tuntun eléyìí tí ìfigagbága sáà líìgì tuntun yóò mọ̀ bẹ̀rẹ̀.
ìròyìn àgbáyé ọ̀hún kò ní jù báyìí lọ fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì sọ̀rọ̀ wájú ẹ darapọ̀ mọ́ wa lójú ọ̀pọ̀ ìtàkùn àgbáyé wa pẹ̀lú www.lagiluefm.com ẹ fìfẹ́ hàn sí wa lójú ọ̀pọ̀ x wa pẹ̀lú lagilufm 967 ẹ bá wa dọ̀rẹ́ lórí facebook wa pẹ̀lú lagilufm 96.7 túnde ọ̀làwúwo olólùtú ròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ chinwe churchill àbí dèmí àkàndé lóníròyìn yẹn ṣe mo tẹ́gbọ́ wa ẹ̀mọ́ yìí kúrò ń bẹ̀ ètò omi líkì special pẹ̀lú rẹ̀mí àti rẹ̀mí ní mọ̀bàlẹ̀ sórí agbègbè ẹ̀kú kalẹ̀.

0: Lagilu FM 96.7.
1: Ẹ kú dédé àsìkò yìí, gbogbo ẹ̀yin olólùfẹ́ ilé-iṣẹ́ rédíò tó gba yìí tó gbẹ̀yẹ yìí, mo mọ̀ pé ẹ ti wà ńbẹ̀, ẹ kì í kúrò ńbẹ̀, ṣùgbọ́n kó tó di pé a nìṣó níbẹ̀, kó tó di pé a lọ síbi tẹ́ fẹ́ gbọ́ gangan, àwọn àgbà ló bọ̀, wọ́n ní ọ̀kọ̀ọ̀kan báyìí là ń yọ ẹsẹ̀ lẹ́kù. Mo ní àlejò kan nínú kó ló pẹ̀lú mi lọ́rọ̀ lẹ́ ti ní ohun tó máa ṣe gbogbo orílẹ̀-èdè Nàìjíríà láǹfààní ọ̀nà bá wa. Ẹ jẹ́ kí n ṣe báyìí, àlejò mi, ẹ kúrò lẹ̀ ṣàlàfẹ́ lẹ̀ wá.
2: Ẹ kúrò lẹ̀ o, atọ́kùn, ẹ kúrò lẹ̀ bùbára lé.
1: Inú mi dùn láti gbọ́ yín.
2: Tèmi náà dùn láti wà
1: mí. Ohun tí mo máa ń gbọ́ lórí rédíò rèé, inú mi wá dùn láti gbọ́ live níwájú mi. Ẹ jẹ́ káwọn yẹn mo orúkọ yín.
2: Orúkọ mi ni Adéronke Adéṣọlá olórí sport.
1: Wá Adéronke Adéṣọlá olórí sport. A mọ̀ yín sí agbóhùnsáfẹ́fẹ́ akarìyìn eré ìdárayá ní ti Yorùbá pọ́nbélé. Kí tún ní ti yín pẹ̀lú ilé-iṣẹ́ tí ó ń ṣẹlẹ̀.
2: Ẹ mọ̀ wípé àwọn ò ní báwọn yẹra ilé tí ó lọ mọ́ nù.
1: Ìyẹn náà ló yà mí lẹ́nu.
2: Bẹ́ẹ̀ ni tí irú wa bá sì mú wá, ìyẹn fún ẹ̀yìn ti wá, ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé ó gidi ni.
1: Kí lẹ mú wá yẹn gangan.
2: Ohun tí ó ṣe yín láǹfààní ni Footy Homes and Properties ni mo mú wá.
1: Footy Homes
2: and Properties.
1: Ṣé pé àwọn tán talẹ̀ talé talé.
2: Ẹlòmíì ti kájọ lákòókò yìí, mo sì ń tẹnu mọ́, kò tí mọ tí ó fàjọ ṣe ra nǹkan pamọ́, investment land banking, ralé pamọ́, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó mọ fẹnu ralé ni ó fẹnu wú fẹ́ǹsì ni. Ó fẹ́ fẹnu ralé kò tí ra block 9. Ẹlòmíì wọn ni màá ralé ni mi le, mi fẹ́ kọ́lé mi fẹ́ bára wa lálé kíkọ́ pọ̀, mo fẹ́ ralé ni kò tí ní ríra. Torí wípé kíni ó kàn ń sọ ni kò tí gbé ìgbésẹ̀ láti jẹ́ kí n tó ń sọ kó wá sí ìmúṣẹ. Footy Homes and Properties ó wà fún àwọn ọ̀lẹ̀ tó ti dilé. Ó wà bẹ́ẹ̀ sì rè nǹkan kan la ní nílé iṣẹ́ Footy Homes and Properties. Àwọn ẹlòmíì mọ ní ilé táwọn bá fẹ́ gbé, kí àti ẹ̀ mọ́ tán fi pilẹ̀ ilé òun, a mọ̀ pinlẹ̀ ó mọ tán fi pilẹ̀ ilé rẹ̀ torí wípé kíni yé pẹ̀ tó fi dórí iye pẹ̀ ni tó fi dérí òkúta ni tó fi dórí sìmẹ́ǹtì ni. Irú nǹkan tí wọ́n bá fẹ́ fi kọ ilé rẹ̀ òun náà ló mọ̀, torí pé ọ̀pọ̀lọpọ̀ ilé òun náà ni àkọ́lọ́wọ́ ní Footy Homes and Properties lágbègbè Tollgate nílùú Ìbàdàn. Òun ni Navida Park and Garden Estate wa, òun náà ló wà. One bedroom apartment ni, two bedroom apartment ni, three bedroom apartment ni, four bedroom apartment ni. Eye tapara rẹ tó bá kaṣẹ́ wárí one bedroom apartment wa $35 million ni. Ìwọ ni ìyẹn kò lọ fà ẹyin tèmi. $35 million ni one bedroom apartment. Bó bá jẹ́ méjì ìyẹn two bedroom apartment òun náà ló fẹ́. $65 million ni duplex sí ni o. Three bedroom apartment $95 million ni. Four bedroom apartment $140 million. Àǹfààní yìí màá sì mú tẹ̀yìn tẹ̀ wà lórílẹ̀-èdè Nàìjíríà wa. Tó bá gbọ́ lórílẹ̀-èdè Nàìjíríà wa tẹ̀ fẹ́ ra ẹ lè ra. Ẹyin tẹ̀ wá wà nílẹ̀ òkèèrè, àǹfààní yóò ṣe kókó fún yín. Torí wípé kíni ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí kóhun délé kóhun bá nǹkan lẹ̀ kóhun kéré oko délé, ara èrè oko rẹ láti ilẹ̀ òkèèrè tó bá ńlé òun náà nílé tó nílẹ̀. Ẹlòmíì kò tó lọ sí òyìnbó bí ọdún mẹ́wàá sẹ́yìn, ó lè jẹ́ gbogbo nǹkan ló tà kó tó lọ. Ẹlòmíì ò sì mọ̀ wò pé mo fún àbúrò mi lówó, mo fẹ́ gbọ̀n mi lọ́tọ̀, a mọ iye ìtàn tá a tiẹ̀ ti gbọ́. Ẹ kówó fún wọn ká bá yín kọ́lé ọ̀tọ̀ ní tẹ béèrè what I ordered versus what I got ní tẹ gẹ́ẹ̀tì gan ọ̀gọ́ọ̀tì jíyì tí yẹn ò pé wàhálà yẹn ó pọ̀. Tó bá rò wípé àbí ẹlòmíì wà tẹ pé nǹkan rẹ̀ bòńkẹ́lẹ́ òun náà ló fẹ́ ṣe. Footy Homes and Properties ó lè mọ̀ bọ́ ńbẹ̀. Bẹ́ẹ̀ sì rèé $10 million òun ni deposit wà tẹ́lẹ̀ pé tó bá fẹ́ ra bí irú Navida $35 million yìí ó lè kọ́kọ́ mú $10 million wà kó kó síbẹ̀ kó san yókù láàrin oṣù mẹ́fà.
1: Tá a bá ń sọ̀rọ̀ nípa Footy Homes and Properties, ẹ rí i pé ilé-iṣẹ́ yìí àti mọ̀ pé òdì ni wọ́n wọ̀ ṣe àmọ̀fọ́lọ́kọ̀, and at the same time àwọn ilé-iṣẹ́ tó ń ṣe irú nǹkan náà pọ̀ láàrin 30 seconds ṣe lè sọ fún gbogbo ọmọ Nàìjíríà kí ni ti ilé-iṣẹ́ Footy Homes fi yàtọ̀ sí àwọn tó ṣẹ́kù.
2: Ṣé ẹ mọ̀ pé gbọ́dọ̀ fi ọkàn tán ẹni tẹ bá ń bá dòwò pọ̀, trust òun ni unique selling point wa. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó ní àwọn nílẹ̀ níbi báyìí wọ́n mú yín débẹ̀ ẹ ní rí trust yìí eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì fi
1: ọ̀pọ̀lọpọ̀ ní 5 minutes rin ní àmọ́ lóbi 30-40 minutes.
2: Inú gbó

0: Bezuan Plaza ni ya na adio yo ni roundabout Ring Road ilu Ibadan ya na adio lo wa ni Bezuan okay patapata ohun na ni Footy Homes and Properties wa ero ba ni soro te wa le pe wa sire 091 170 60593 091 170 60593 tabi 081 123 29390 081 123 29390 àwọn ẹrọ bá ní sọ̀rọ̀ tẹ́lẹ̀ pé ilé iṣẹ́ Footy ẹyin tẹ̀ wá ń lẹ̀yà àti ilẹ̀ òkèrè ẹ bá Footy Homes and Properties ẹ bá wọn dòwò pọ̀ àkókò rẹ̀ fún wọn náà láti yọra rẹ̀ kúrò nípò pé òun wọlé láńlọ́ọ̀dù jálẹ̀ ó jàmùlẹ̀kùn mọ́ lẹ́nu wọ́n tilẹ̀kùn lé tó sanwó ẹ̀ wọ́n ti mọ́ láti ta àǹfààní rẹ̀ fún láti dunlé dunilẹ̀.
1: A jẹ́ pé káwọn èèyàn tètè já ìtọ̀nà tó ń tọ̀ nílé iṣẹ́ Footy Homes and Properties ẹ ṣe gan ni.
2: Agilu FM 96.7.
1: All right now. Owo wa kun die nro le yi. E gba baba se ri ni o.
3: Olorun lo de mo gba.
1: Adua ba gba ton wa para Aladua gan ka. All right now.

0: ẹ̀yìn l'opportunity three ticket yẹn. Tabeta ke get 30. Play 3 get 30 tickets. Anfani yen de shin lo lowo. Eyin ni ke ma gora yin now. Oya ta logologun e ta logbon logbon. Star 347 star 1004 star 2 hash. Bẹ́ẹ̀ yìí wọ́n fẹ́ ta káàṣẹ́ ẹ̀yin gan-an wù yìí kẹ́ẹ̀tì ẹ̀ tábọ̀ tí àlàyé tá à ń ṣe òjò yín látọjọ́ yìí pé big man presenter ẹjọ́ ẹ kò mú fẹ́ ta káàṣẹ́ mi náà fẹ́ gbẹnu sí i ẹ wá fẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí ẹ̀bẹ́ ṣe máa ta àbí ok ọyá ẹ̀kọ́ nọ́mbà yìí sílẹ̀ ẹ̀kọ́ nọ́mbà yìí ni kẹ́ ẹ lọ whatsapp nọ́mbà yìí sin ẹ̀yẹ kàn fún wọn ní whatsapp message wọ́n máa download everything wọ́n máa attend sí wọ́n máa put yín through bẹ́ẹ̀ ṣe máa ta ọyẹ ta ẹ̀kọ́ nọ́mbà yìí sílẹ̀ whatsapp nọ́mbà yìí ni kẹ́ ẹ lọ chat sin 090-260-263-14 ok ẹlẹ́yìn ò tí get ẹ ẹ kan whatsapp number yẹn ni o pé ẹ jọ o ẹ fún mi ní ọ fún mi ní bí mo ṣe lè ta káàṣẹ ẹ já mi tán ẹ fún mi ní àlàyé lórí káàṣẹ mo fẹ́ ta mo fẹ́ gbẹ́nu sí mo fẹ́ jẹ 090-260-263-14 090-260-263-14 DJ Spider dáwọn mikra yẹn ti yàrá ṣe wọ́n ti múlẹ̀ fún ẹ wọ́n ti fi ẹ pa ṣáà ti sọ̀rọ̀ sí ẹ ṣe pé èèyàn kan máa wò ẹ àwọn mikra yẹn tó wàá wò pé ṣé kí n dáhùn àbí kí n má dáhùn ṣẹ́dẹ̀ mọ̀gbẹ́ni tó bá lórúkọ pàápàá bóyá birú àwọn pèdèpèdè nkankan lórí afẹ́fẹ́ èyàn nílé fẹ́ sọ̀rọ̀ ẹ ti get wọ́n tó máa dùn yán gan kí a ṣì mí náà embarrass báyìí náà ẹ lórí pé o ní fún ẹ ní 500 kó o nẹ̀yọ 200 fún mi 300 everybody kí n máa 100 naira lọ mi ò lọ 100 naira àbí kí ló ń ṣe ẹgbẹ́wọ́ sí ẹgbẹ́wọ́ yìí kó ìgbàjá ìlú lépo mi bá a mú ògbésẹ̀ lè yẹn rà mo sọ fún yín pé kò lè dọ̀ ẹ̀lú ẹ kúrọ̀lẹ́ ta ló wà lójú òkú ṣé ó ti ṣẹlẹ̀ sí yín rí ṣé ó ti jájú yín rí ní ìgbọ́ yín dáadáa ojú òpó yẹn ọ̀tọ́ 091-230-708-675 miliki special náà ti lètò tó ń lọ lọ́wọ́ lágẹ̀lú lẹ ti ń gbọ́ ok ẹ̀yin fẹ́ ta káàṣẹ́ lórí ìtàkùn àgbáyé ẹ kàn tẹ̀ sójú ẹ̀ www.kashe.ng www.kashe.ng star 347 star 1004 star 2 hash star 347 star 1004 star 2 hash star 347 star 1004 star 2 hash ẹ rí i pé mo ṣáà ń pè lemọ́lemọ́ ó fẹ́ kẹ́ ẹgbẹ́nu sí fẹ́ ẹ̀yin gan lóríire ìrọ̀lẹ́ ìní náà wọn náà lọ bá wọn tá má bá wọn dáṣà nàláì nàláì ẹ ló ẹ kúrọ̀ lẹ́. Yes sir. Yes sir. Ọjọ́ kan pẹ̀lú ta ló wà mẹ́. MD Agbójo wọn lè ọlọ́kadà onímọ̀rọ̀ lè ẹ bára sí wọ láíláí.
1: Ọ̀nà alánà yìí.
0: Àná yìí gangan.
1: Òun náà ni ìlànà alánà yìí.
0: Ọ̀yá jáde tán báwo ló ṣe ṣẹlẹ̀.
2: Mo wà láyọ̀ bọ̀, mo wọ Márúwá láti Gate Eniyan State, mo ń bọ̀ níyànà pàjà. Àwa mẹ́rin lálọ rìn àjò yẹn, ta jẹ́ missionary. So àwọn méjì ti rí ìkọlù wa tí wọ́n wà Márúwá tó ń gbé wọn lọ́fẹ̀ẹ́. Àwọn wa wọ Márúwá ẹ̀mí. Abáyọ̀ méjì ni Márúwá, a ti wá fẹ́ dé ìyànà pàjà. Àwọn sọ fún Márúwá yẹn pé èló ni ó wá ní 400. A ní outcome tó máa jẹ́ 400. Ṣebí 300 ni. Ó ní kóró pé ló ń gbé 300 maruwa 400 la won gbe awon ta jo anu moto na ta jo anu mika ninu maruwa yen awon to ku yen la ti ba duro pe 300 ni won gbe afa yen mo wa gba 300 lowo e wa wa fi change sira won omo ibo lo mo yi o wa lai pelu complete wa ati laware to wa lori mi o ni mi o gbe ni wure si to wo ba pe
0: ko to respect la ko respect la wa ni yen la la la ko ri ti la wa ni yen lo
2: complete wa ati laware ti wo ologbo o mi o ba pe 400 pe a lo keji mi na ta won na je missionary je bode oni to wo wa o ba pe a lo
0: ah
2: ata ku lowo yen o pe o
0: eh
2: awa mo anje ko ye pe to ba di next time wa ti fu wa ni price o to di pe apo ni o to di pe wa ma gbe
0: iye bayi ni o to ba de wo fun yin e ma wo to ba de wo fun yin o ti ye bi e pele e ni riru e mo ibere mi lele frustration ni abi bo lo nse da won people irele mi wili omo lu abi de wa ninu awon people yi o bomi ruba won lu abi yen se be po repete bo lo nse da won niyan ni abi frustration ni abi ki lo ma nfa gegegegege to ma wu wa be yen no elo e kuro le
3: big man
0: yes ma ya mi
3: e jo e ma binu fo e bere nkan kan ni se won le ta kini yen lale
0: kini yen
3: ta se ta se
0: e ta lati sin e le ta lale na e le ta le anytime
3: sori omo to ma ba mi se ale lo ma de
0: no wala e le ta lale na ko si wala
2: Okay.
0: Ekale, ekurole, eka san, eka urole, eka le, eka aro. International Radio Station lele. Mo gba yin.
2: Ale lo nso lati Adabale nbi bayi. Se n gbo.
0: Mo wa pelu yin.
2: Se ri kini yen, awon emi so ma won die, bi egun ni o.
0: Bi egun ni.
2: Wallahi mo tori mo so ma se ri dokan. Emi pelu ore mi,
0: bo
2: eyan opolopo le gba oro ta so ko lohun forun keko na eru. Ko na ni o. Lo drive. One ami ni o
0: emi
2: joko ti gege bi ore awon fe lo wa kan panu ni ibi ibi gbe nlala di wo yen se ri o si po waju wa bayi inu ka ti connect kon wa o bo bo se jana wa lenu bayi to n ti connect ra pe wo bayi o tun ara ti lo waju wa bayi o wa so wo bayi e le rowo mi ni pe ori e pe sa ori e pe wa live connect ami o fi so bi olodun bura ko lo wa forun ke ara ore mi
0: se kone wa kone wa bole kone o de bole ti
2: Sari, emi ga ti ajibe ku nu oko pe a. Hey, ti okunrin so wa ti se, won wa iwe pe won se fun lo ni. Kini ta so, e je so lo ni oro gidi. Sari ko se, bi afa e gbo fa afa kan ti so nisin. Ko si bi bi pe wa sutana. Ki kini ya o ti wa le gun lara won ni. I mean, ah, awon la de lo so lati rata da ba le mi bayi. Da ge lo ni baje.
0: Ti kone ba de gbamu. Ah! Hey, Obama lo 70 years laye. Wa kon na 40 ko no iye ati olu laye.

0: Miliki Special. Lori koni la gelu na resis 0.7 FM. Ile fonfon bala o felele ni le ibado. That kid di gaga. Eto, ta mamo gbe kale, ta fin se gbadun weekend. Lẹ́yìn gbogbo lọ sókè sódò látọjọ́ Monday, gbogbo stress àtàárọ̀. Kájọ gbọn gbogbo stress yẹn kúrò lágọ̀ ara wa lọ́wọ́ ìrọ̀lẹ́ Friday, kò kìí ṣẹ̀ṣẹ̀ náà. Hello, ẹ kúrò lẹ. Hello. Hello, I call you.
1: Sir, me am a Kweto.
0: Yes, sir.
1: The value of your ability to say in you.
0: Bad news, sir.
1: Allah, the Jacob, I didn't tell you.
0: I'm you. I'm you.
1: There is a lot of sad Luali. I'm only in you. What is the seminary?
0: So shall a lad do go, Lord, or even any?
1: I'll tell you that.
0: Hey,
1: my sister, make all that your lobby come. Killed by a dear gun. I want your lobby, but what did they? And I want to say a bag. Olokada ta gbe lo na fe gbe wale pada.
0: Mm.
1: Aba gbe la ba nbo wa loju ode. Epo ba ten.
0: O ni epo ba ten.
1: Ohun kon keke.
0: Epo ten. Mm. Mm.
1: Epo ten. O se ni owo ta po ohun ka mo ko lo fi ra epo keke.
0: Mm.
1: Won ba fun lohun e ba ni a. Iye ta won jo so kole fun ohun yi o. Lo ba jari.
0: Mm.
1: Iye ko ba gbe wa lo bi tan lo. Ko lo epo ko lo se keke o sa jari ni.
0: Mm.
1: Ala agba ta pada fun ni owo ye ko to lo.
0: Jari
1: mo wa lowo ni. Olorun sa lu kini yen weather bi ga pe o ti be da bi se fun opolopo won
0: do
1: to awon ti ma se be to awon mi nbe nu won to da tun won tun won fi soru si o
0: se
1: o ko pe wonu ara won na ni olorun sa nu wa
0: amen mo te fe ki ayo mi do ni moto ko ti e ba mi pe wole ayo mi do ni moto ma nse be yen sa mi ro be ayo mi do ni moto hello
2: hello
0: e ko le sa
2: hello e ko le o
0: yes sir
2: mo ni emi oje nkan kan mo sugbon omo ti mo je ni ole yi mo lo ti si o ba bo si lo ri pe awon chairman won nu na chairman won nbo bo se ri mi o kan ah tani mo la ah ta do ta won ti mo la dugo awon omo pelu pe kemi o sugbon tin fe le ti eni pe awon bi chairman won omo ise kan gan pe ise pato ti mo se ni mo ni opolopo le wa ja mi le
0: okay
2: opo si ti le wa ja mi le so awon nkan ye emi ne wa de wa ju odo mi mo ni kan so pe won so mi ni jo se bi ara ni
0: okay
2: so gbe le wa de kini ba won ni won ba so pe o ti se kini nu mo ni nkan so re ni pe ko mo gbo ko re nsun mo ko to wa ti de mo ko kan so pe won o ko obirin lo nko ewo e do dan so yi agun mesa lelu ba nbe
0: o
2: ni ohun ti o lati agun marun abo amo mo du ode gangan mo du otin jo na ni nigba nigba jamanu wa de wa ti ti to wa bebe ikeke ijo mo ni ko so wo nkan ti aso obirin to ya asi ti aso obirin yen asi obirin okorin gangan jamanu won nibe ni ja regba asi ko mo obirin gangan pe iyawo ore won ni nigba ti mi lo tan emi ti bi ba mu iyawo lo ma mo ko re wa lo ba di ore chairman awon ba la won wo ko ri pada emi ti lo ojo keji won wa fun mi labo nigba mo pa di be
0: o ga
2: o ni mo so pe ti o ba ti setu obirin yen bi pe ma ri pe won mo ti gbe mo ni ti aro ni omo so pe o ti ko lu yen nigba ka ba to ti kida o ba lo won pa yen ri mo la o pa yen
0: ese
2: ha e ku eto te
0: o ga
2: won ma se kini yen ai ma ye lo ti sele gangan lo ri bi ti lo sele
0: mo ma ko labala yi ṣugbọn ki n to kuro aje ki n gbe ipe kan tabi meji si miliki special na le tutun lo lowo. Hello.
3: Hello, Adesina.
0: Yes, ma'am. Mami la redu.
3: Ẹ kú ètò.
0: La redu dudu. La redu dudu.
3: Abájídé ń kọ́.
0: Àlàáfíà lọ́wọ́.
3: Lọ́dún náà ni gbàgbé. Mo dá nìkan mọ̀ pé Christian lẹ́nìkan, Mùsùlùmí lẹ́nìkan o.
0: Wọn ò dójúṣe Ọlọ́run mọ̀.
3: Nítorí àyẹ̀ ń gbé wa lọ. Nítorí àyẹ̀ wá táyà fẹ́ yọ lórí eréke wọn bí mọ́tò ṣẹṣẹ gbagbagbagbagbagbagba.
0: Yes.
3: Mọ́tò yẹn ṣáà ń yá káàkiri.
0: Yes.
3: Ìyá yẹn wá wọ ni ìyá yẹn bá ní lórúkọ jẹ́.
0: Yes.
3: Ìyá yẹn lọ gúngbó. Láti ibi tí mọ́tò ti dúró báyìí. Ni bàbá mi ní lọ́ba mọ́tò bá ní. Owó ti ẹ̀ tó máa mọ màmá ògùn tó ń pariwo wẹ̀rẹ̀ yìí. Wọ́n fẹ́ jákèyàn mọ ibi kéèyàn fẹ́ náwó sí pàápàá. Nígbà tẹ bá ti ṣe yẹ́mọ yàmá tẹ́ ti pa èèyàn tán. Ẹ màmá wa máa pé lórí ọkọ̀ Jésù kìíní kan wò. Mo wò lẹ̀ ẹ́. Ìyá yẹn wà
0: ní ọjọ́
3: òun ní ọ̀hán.
0: Imagine.
3: Ayà ọ̀rọ̀ bọ́ọ̀lù ẹ̀jẹ̀ gbogbo wa. Wọ́n ní ẹ bọ́ọ̀lù kan máa lọ jẹ́wọ́ ẹ̀sẹ̀ yíjẹ ni lẹ fẹ́ kó bá mi.
0: Ṣé ń gbọ́rọ̀?
3: Ẹ kú ètò. Àmì dáhùn.
0: Àmì ò yá mi. Ṣé yìí gbọ́rọ̀ báyìí? Ìyá oníyà tó ṣàẹ̀sìn tó mọ̀ ni ó ṣàbá pè. A lè rán lóbi tó máa pariwo aláwù aláwù ṣẹ̀ṣẹ̀ tún nìyẹn torí ọlọ́run. Àwọn onímọ́tò onímìkìrá ọlọ́kadà ẹ̀lú ẹkúrọ̀lẹ́ o.
4: Ẹkúrọ̀lẹ́.
0: Yes, ma.
4: Ìforúkọ mi pamọ́.
0: Ẹ forúkọ yín pamọ́ ó dà bẹ́ẹ̀ ó dà mò ń gbọ́ yín sà.
4: Ṣé ẹ rí ohun orírú ọmọlúàbí tí ẹ lè bí ọ sínú rẹ̀? Àwọn tó bá yá di ọkọ̀ èrò ló
0: kù. Ṣé pé tí ọmọlúàbí bá dèdí iṣẹ́ ọkọ̀ yẹn á yí padà fẹ́ dọmọ míì? Bàbí kí ló wá ń fà gẹ́gẹ́gẹ́gẹ́ kí ló dé torí bẹ́ẹ̀?
4: Kí ló sọ tó fà? Èmi bẹ́ẹ̀ wo yìí. Ebi wọn máa ń ròyìn mí láàrin ìlú dé tí mo jẹ́ tùdé. Nígbà àmọ́ra wọn tí mo gbé fún dẹ́rẹ́bà. Nígbà dẹ́rẹ́bà wá sí bọ́ọ̀nù màná èmi náà bá lọ́jọ́ kẹwàá wá dà ìbọ́. Èmi náà máa wú ìgbésẹ̀ pé màá wà. Ṣé màá wà lẹ́ẹ̀kan kan? Mo bá ń ti ìwò lọ sẹ́gbẹ́ ṣoṣogbo. Nígbà lórí ta owó ọ̀nà kan bá dá wa dúró. Mo bá ní ẹ̀hín, mo ní ẹ̀hín. Wọ́n ní ìwé
0: ọkọ̀ọ̀kan
4: èrò òlé. Wọ́n ní báyìí ṣegúnṣà kọ́ mo fi hàn wọ́n. Wọ́n ní ẹṣọ́ àbẹ̀yà gọ́ ọ̀tẹ̀lẹ̀ rí. Wọ́n ní tẹ̀hánù ọ̀tẹ̀hánù. Wọ́n ní wáìpà ìlú wáìpà kò tó. Lẹ́yìn ìgbà yẹn lẹ́wọ́ rí ẹ̀hìn. Mo ní ẹ̀hìn ké tó le. Oníṣòwò bàbá bà ó. Mo ní bẹ́ẹ̀ ni. Ngbà ẹtì bèrè dẹ́ bẹ́ẹ̀ bèrè. Mo sì fi hàn yín. Àwọn olùpàgọ́ ìpàgọ́ wọn bá sì bí ẹ̀lẹ́ páàkì ó sì pàgbọ́ lẹ́ni mọ́tò ló àbí kò sálẹ̀
0: sí i.
4: Kẹ́ ẹ lè mọ̀ pé
0: Hello, Takashet. *347*1004*2# Mi e fi yi koto yen. Ah! Yo lo. *347*1004*2# *347*1004*2# A fe yi koto yen o. Ah, ni pe yi o. E ta meta pere. Mo de ma ha di 27 fun yin. O tumo si pe 30 leta yen te ba ti ta meta. E ma gora yin, e ma wura yin ran na o. Abi Bola Sadiq se won ti foju te na ri mewa. Won ti ara ase awon ni mikra, oni okada. Se won ti jeju, won ti fi pa. E wa, e wa, e wa, e wa ke lo sele gangan. E lo joko sa, lo joko sa, lo joko sa yin. Se mo ya ti bayon so, you know, pelu. Eh meji ba gbe siwaju eh joko eh la joko sey ejo yin ni meji ni wa joko waju Hello akuro le
5: Hello bigi bigi
0: Yes sir atakankan
5: aburo mi so wa pa
0: a sere o padivi
5: eh koni ba je bodi a fi lele fun e
0: atakankan iwo na ti sise oko ri je wole ro se iwo na buru
5: nigba
0: to wa leko ngba yen
5: Bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bọ́ gá mi tó sọ̀rọ̀ nsìn ṣe wí. Bí bìdìrín bá dìdì mọ́tò, at least, tábàárẹ̀ ẹni tó jẹ́ bìdìrín kan lọ fi sẹ́nu mọ́tò.
0: Yóò padà a padà ṣáàpù wá.
5: At least yóò tẹ̀ ṣáàpù débi pé níwọ̀n bá tọmọlúwàṣẹ. Tó yẹ yín.
0: Ẹ máa gbọ́ àtàkọ́kọ́ àtàkọ́kọ́. Pẹ̀lú statement yìí ẹnìkan náà sọ bẹ́ẹ̀ yìí náà sọ nsìn ok ṣé àwa lè rí àáfàá imam pastor tó ń ṣiṣẹ́ ọkọ ni tó ń ṣiṣẹ́ yìí.
5: Ṣé ẹ rí sí àáfàá ìmọ́ọ̀mù pastor tọ́ba ṣe ṣé ó di eyín pàápàá jùlọ tọ́ba bẹ̀rẹ̀ ní bóyá bíi kán bẹ́ẹ̀ láì gbọ́ ọjọ́ wọn ṣé ó di eyín kò sí bó ṣe lè wù kó rí ọ̀pọ̀lọpọ̀ tó bá ń ṣiṣẹ́ èrò àwọn èrò gan àwọn náà máa ń so ní mọ́tò di bó ṣe rí hun.
0: lọ́pọ̀lọpọ̀ gbangba mi àbí.
5: lọ́pọ̀lọpọ̀ gbà lápẹẹrẹ. nígbà tẹ bá wọ mọ́tò. kọ̀lọ́tọ̀ ní paru wọlé pẹ̀lú ṣéǹjì ẹ o. wọlé pẹ̀lú ṣéǹjì ẹ
0: o. tó dẹ̀ ń sọ fún yín tẹ́ ẹ dẹ̀ ń gbọ́ o.
5: tẹ́ ẹ̀ ń gbọ́ èrò wá wọlé tán.
0: ẹ wá gbé 1000 lẹ ẹni kò 100 naira ní àbí 150 inú ẹ.
5: kọ̀lọ́tọ̀ wà ní à ó ṣe bí mo sọ fún yín kí n tó wọlé pé ẹ wọlé pẹ̀lú ṣéǹjì mọ owó ṣe o jẹ lọ ranjúmọ yà rẹ ni ẹ jọ ṣé téèyàn bá sọ yẹn tí ó bá fi di bí ọ̀sẹ̀ kan tó bá ń bárù ìdojúkọ bẹ́ẹ̀ yẹn pàdé tó bá yóò ná ni èwo ni gan ẹ̀jẹ̀ máa ma búyà yàn ló yẹ yìí
0: díẹ̀díẹ̀
5: bóun náà ṣe mọ ọdí kinní nìyẹn
0: yóò bá máa di kan ọjọ́ mọ́bọ̀ díẹ̀díẹ̀
5: òun náà mọ̀ di kan ọjọ́ gbọ́n díẹ̀ nígbà tẹ bá ẹni tó ń fohùn ẹ̀ pẹ̀lẹ́ tó fi ń bá yín sọ̀rọ̀ bọ̀tẹ̀yìn wá lohun líle àbí yóò gbèrò mí lélẹ̀ yìí ó wá ní kó mú owó wá wá sọ pé kò sówó ń bẹ̀ yàrá kò sówó ń bo. ṣiṣẹ́ bọ̀ mo náà wò pé irun kíni yẹn bẹ́ẹ̀ náà ló wà ní ọlọ́kadà ni o kíní kan ẹ jẹ́ kí tó ń sáré pé yín débi ráńpẹ́ yìí ẹ wo àwọn olórin fuji ẹ wo bí wọ́n ṣe jẹ́ ńtùtù tó ẹgbẹ́ tó bá wà lé tẹ́ ẹ bá pàdé wọn lórí stéèjì ẹ rí bọ́ ṣe máa ń ṣe ń gbà mí ni
0: bẹ́ẹ̀ ni
5: sọ pé ẹni tó jẹ olówó ló rọjú tó báyìí yóò mọ rọjú pé wọn fò lẹ ẹ wá kíní kan.
0: Papa boya boya lomele boya lomele lu omele ti o da laarin kan
5: boya lomele lomele iba to le je pe boya omo ta mi gan to fun le e mo pon gan ma je kini te ba pade ba yesu lo ise ji ngba mi e wa mo wo pe
0: se ba mo no rebu lele o ti ye mi
5: to ye ise bi ise te yan ba se ero o lo ma saba faru nkan be yen ju
0: àwọn tàbí ká sọ pé àwọn ìdojúkọ lẹnu iṣẹ́
5: ló
0: ń fa ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ lómi ṣe ya kanna jẹ́gbọ́n sí ẹ̀rẹ́ lómi gan tó bá pè wọlé sórí ètò lọ́dọ̀ pìrìsẹ́ńtà gan abimbola bóyá kan sọ̀rọ̀ kan tàbí kan sọ̀rọ̀ kan ẹni àwọn ìgbà yẹn lẹ́mọ̀ pé pìrìsẹ́ńtà yẹn pé ọ̀pọ̀lọpọ̀ pìrìsẹ́ńtà gan ní àwọn ọ̀rọ̀ bú kan lẹ́nu torí yóò fún tó ń jẹ ni pé kí ló ṣe é ìrú èèyàn kan tó ń pè lórí prógámù chiquito lálẹ́ wẹ́ẹ̀sì ń sìn ẹ́ẹ́n ṣerú yẹn ṣé chiquito máa wò kó máa kàdédé máa pè wọlé máa ṣépè lórí rédíò kankan bẹ́yẹn àtàkọ́kan mo tún yàn yẹn náà jáde ó ṣe nígbà míì dojúkọ ẹnu iṣẹ́ máa ń sọ béèyàn ṣe ok ẹ jẹ́ ká lọ sókè lọ́rùn ká tajà ló má padà dé á kúrò lórí abala yẹn nìyẹn ó wá ní nǹkan kan tí mo fẹ́ mú yọ ńbẹ̀ o tí mo fẹ́ mú jáde ńbẹ̀ ẹnikẹ́ni kan yẹn mo ń bọ̀ ẹ já tajà náà ẹ kú kalẹ̀
6: Lagilu FM 96.7
7: Lórí òkè ìyanu, àdúrà òun gbà
8: ó. Ó tún ti yá lórí òkè ìyanu yìí. Ará tẹ́. Bébí tí arúgbó ọjọ́ yóò ti pa gbogbo èèyàn lálejò. Nínú pàdé àdúrà ọlọ́jọ́ mẹ́ta from story to glory. Wá bá Jésù pàdé. Bébí tí ọ̀pọ̀ ọ̀ṣẹ́ ọlọ́run bí wòlé ìsáàbù ju authority. Wòlé olúfẹ́mi òní. Ọ̀pọ̀ ọ̀ṣẹ́ ọlọ́run àtàwọn olórí ẹ̀mí yóò ti máa ṣiṣẹ́ ìránṣẹ́ pẹ̀lú bàbá àti màmá Luka. Ọjọ́ pàdé Wednesday 24 to Friday 23 October. Pàkàtí ẹ̀dùn àmẹ́sàn-án láàárọ̀. Pẹ̀lú iṣẹ́ òru mọ́kànlá alálójoojúmọ́. Free medical. Ìwòsàn ọ̀fẹ́. Pẹ̀lú ìrónilágbára yóò wà fún àwọn ogbó. Ọ̀fẹ́ ni jíjẹ àti mímú. Ọ̀fẹ́ máa wà ní Tea Junction àti Major Dem Hospital pẹ̀pẹ́. Gbogbo ẹ̀yà àti èdè òyà látọjọ́ Wednesday 24 to Friday 23 October. Lórí òkè ìyanu tó wà ní ìlara ẹ̀pẹ́. Níbi tí wòlé àgbáyé ni Prophet Lucas ló ti máa gba gbogbo èèyàn lálejò. Fún ẹ̀bì àdúrà àti ìtọ́sọ́nà 0705945-8718. Jésù retí rẹ̀, ìwọ nìyanu kan.
9: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
10: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wá.
11: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
12: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
13: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
14: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
15: 0807-112-4000 0807-112-4000.
14: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: àwọn onírúurú ìtàn gbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ ogun aláṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá a gbọ́kọ̀ sán bá ti lò ní gbogbo ọjọ́ Sátidé, níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa. Àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò.
1: Lágbàláyà àgbà
0: ni kẹ́yìn èwe wo máa gbọ́ káṣà wa ó lè ráàyè gbilẹ̀ láàrin yín.
2: Ọjọ́ iwájú ń pè ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wá ọ̀la ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ bó yóò ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama àbí ò fẹ́ wọlé pẹ̀lú direct entry tó sì ní NDE, NCE, HND tàbí A levels. Ààyè wà fún ọ ní WMOU. Ààyè àti kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ sọ HND di BSc náà wà, ìyẹn HND conversion àti BSc top up. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Gbé ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fanilápòyà. Wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyè mòye. Kàn sí wa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Ìbàdàn tàbí No. 1A, Ọba Akran Avenue, Ikeja, nílùú Èkó, pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria. West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga kó o dẹni ìtayé ń wárí fún láwùjọ.
3: Èsì wá nìkan ni mo gbẹ́kẹ̀lé o.
4: Jésù nìkan ni ètò tuntun tí yóò máa wáyé lórí ìkànnì yìí ní gbogbo ọjọ́rú Wednesday ní déédé agogo méje sí aago méje àbọ̀ àṣálẹ́, níbi tí a ó ti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run kó ẹ̀kọ́ Bíbélì láti ẹnu ìránṣẹ́ Ọlọ́run Reverend Ìdòwú Animashaun of World Hope Ministries. Bádékú.
5: A kì í kábọ̀ sí orí ètò wa ètò yìí Jésù nìkan.
4: Ẹ máa pàdé bàbá Ìdòwú Animashaun lórí ètò tí a pè ní Jésù nìkan ní Lágelú 96.7 FM ní gbogbo ọjọ́ Wednesday aago méje sí méje àbọ̀ àṣálẹ́ ni o. Aago méje sí méje àbọ̀ àṣálẹ́ ni o. Jésù nìkan máa gbọ́ ó sì di alábùkún fún.
3: Èsì wá nìkan ni mo gbẹ́kẹ̀lé o.
6: Lágelú FM 96.7.
7: Ẹ kábọ̀ padà, a sì wà lórí ètò Miliki Special. Ibi tí mò ń lọ lórí ọ̀rọ̀ yẹn rèé, ibẹ̀ gangan rèé. Mo ti sọ ọ̀rọ̀ yìí rí. Àwọn èèyàn á mú ẹ bínú. Àwọn èèyàn máa fẹ́ step on your toes. Mo kò ń ṣe gbogbo ìlàkọjá tàbí ìdojúkọ ẹnu iṣẹ́ ni wàá fàyè gbà láti sọ ẹ di nǹkan tó jẹ́ tàbí láti sọ ẹ lórúkọ burúkú tó jẹ́. Má gbà fún ohunkóhun tó lè máa dojúkọ lẹ́nu iṣẹ́ láti fún ẹ lórúkọ tí bàbá àti màmá ò sọ ẹ́. Má gbà fún ìdojúkọ kí ìdojúkọ kankan láti mú kí ọmọlúàbí tán mọ̀ ẹ́ mọ̀ kó lọ yí padà sọmọ burúkú. À ń láti rántí ọmọ ẹni tá à ń ṣe o. Èmi ò mọ reason tó fi jẹ́ wípé àwọn èèyàn bóyá nkankan náà ń là kọjá tàbí nkankan náà ń face. Ẹ wà máa transfer aggression yẹn, ẹ wà máa fi máa kanra ìtàmájé. Ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká gbìyànjú ká jẹ́ ọmọlúàbí nínú gbogbo iṣẹ́ tá a bá ń ṣe lẹ́nu iṣẹ́ wa. Àwọn èèyàn á fẹ́ tán ẹ ní sùúrù, ṣùgbọ́n sùúrù ò kì í pọ̀ jù àbí tí sùúrù ò bá ní tó. A gbọ́dọ̀ rántí ọmọ ẹni tá à ń ṣe lẹ́nu iṣẹ́ wa láàrin àwùjọ àti ibikíbi tí a bá wà.

0: ẹ gbìyànjú ẹ jẹ́ fìwọ ọmọ lúàbí hàn nínú gbogbo tá a bá ń ṣe ẹ gbìyànjú ẹ gbé wà ọmọ lúàbí wọ ẹ má gbà fún un tẹ́ ń dojúkọ tàbí ohun tó ń dojúkọ yín kó sọ yín dìdàkudà ohun táwọn kan ò understand ni wípé ọ̀rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ òfin ni ẹni tó jalè tí wọ́n mú wọ́n ní kí ló ṣẹlẹ̀ tó rí pé mi ń lówó lọ́wọ́ ni tó rí pé bí ń pa mí nìyẹn ló ṣe wá jalè àwòfin ò níbẹ̀ gbọ́ ò lábẹ́ òfin ó ṣẹ̀wọ̀n ni o ọlọ́run ní já ṣẹ̀wọ̀n èèyàn mójú balẹ̀ ẹjọ́ lẹ́rọ̀ ẹ gbìyànjú ohun tá ń là kọjá tàbí tó ń là wá kọjá ẹ má jẹ́ kó gba ìwọ ọmọlúàbí kúrò lọ́wọ́ wa ẹ̀yin onímíkrà ọlọ́kadà onímárúwá ohun tí ẹ understand ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ yìí ló yẹ kó ti là kó ti lu nídìí iṣẹ́ yìí tó rọ́pọ̀lọpọ̀ ló ti mọ̀ọ́mọ̀ ṣẹnu yánkanyànkan sí olóore tó lè là á tó lè sọ déèyàn nínú iṣẹ́ yẹn ọlọ́run tó lẹ́lòmí àkàndédé wò pé onímọ́tò ni ẹ́ ló dẹ̀ ń address èèyàn báyìí ló dẹ̀ ń address matter báyìí ló dẹ̀ ní ọ̀rọ̀ gidi lẹ́nu báyìí jọ ṣó ní phone number jọ ṣó ní account number ẹ kí ni iṣẹ́ mi tó tún lè ṣe kí ni cvs ṣó lọ sí school ṣó ṣe kíní kankankan ọ̀pọ̀lọpọ̀ ló ti ṣẹnu yánkanyànkan sólórí àtàláàánú ẹ̀ látàrí pé kò gbéwò ọmọlúàbí wọ̀ ìsọ̀rọ̀ ìṣe ó mátà nínú gbogbo ohun tá a bá ń ṣe mo ti rẹ́ nìkan tó gbéṣẹ́ fẹ́ nìkan abimbala sadiq ó ní mo mọ̀ọ́mọ̀ gbéṣẹ́ fún yín torí pé calmness yẹn gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ tí mo rí nínú yín bẹ́ẹ̀ ṣe cool you are just a very cool-headed person bẹ́ẹ̀ kàn ṣe ramá ṣe jẹ́jẹ́ yẹn ló jẹ́ kí n gbéṣẹ́ fún yín iṣẹ́ tó worth millions of naira kí làwọn sọ ẹ gbìyànjú ẹ jẹ́ kí wà ọmọlúàbí jẹyọ nínú gbogbo tá a bá ń ṣàti ibi tá a bá ń dé gbogbo ibi tá a bá wà láwùjọ káwùjọ tá a bá bára wa wọn ni no ẹbí ń bọ́lá ni kẹ́ ẹ pé ẹ rí bó ṣe ra máa ń ṣe gentle-gentle bó ṣe ra máa ń lọ́n lo ẹ rí bí kò ń ṣe onígànnàngànnà kò ní àwọn ọ̀rọ̀ burúkú lẹ́nu kò ń sọ̀rọ̀ sí yàn jọ́sẹ́ ní how nígbà tí inú bá ń bi gan akọkúrú ń bẹ̀ ni kò ní sọ̀rọ̀ ẹni how ẹ gbìyànjú ẹ jẹ́ ká rántí ọmọ ẹni tá ń ṣe ẹ gbìyànjú ẹ jẹ́ kí wọ́n ọmọlúàbí wà nínú nǹkan tá a bá ń ṣe náà ó fọlọ́run bẹ̀yìn ni o àní ṣìwàwù àní wùwà tí ò tọ́ níwájú olóore o àní ṣe olóore àtàláàánú wa o àfi ká ṣe lórí lórí àkẹ́tì tá a wà ìkábàlẹ̀ kẹsàn-án dáadáa ẹ̀yin ọlọ́kadà onímọ̀rúwá onímọ́tò yìí tẹ̀ ń gbọ́ mi ẹ fi sùúrù ṣe ẹ gbìyànjú kẹ́ ẹ máa calm down pẹ̀lú àwọn èrò àmọ́ ẹni tọ́lọ́ lè padà lù fún yàn o bí ń bá lásádìkì jẹ́ ká kó lábala yẹn ká wọ lábá míì lọ ẹ jẹ́ ká polówó ọjà tá a bá padà dé ẹ jẹ́ ká bọ́ sí pẹpẹ ọ̀rọ̀ àádẹ́ yìí kò tó káàṣe ẹ lọ tá o *347*1004*2# láfi yìí kò tó káàṣe ẹ mú yẹn dání náà lábala àkọ́kọ́ lórí ètò kò ní burú kò ní bàjẹ́ mú náà mi ń bọ̀ God bless you.
1: Lagilu FM 96.7.
2: Akin Tunde ọ̀rẹ́ mi afinjú nílà tó mòye láti ìgbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nílà rẹ̀ yìí àdúrà kan péré mojọ́ kí náà sì làdúrà ọ̀hún ni pé kọ́lọ́run mọ́jú ṣòwò sọ́ọ̀tì.
3: Bí ti bò
2: ìdí ni pé dílà rẹ̀ ò ní ju mọ́tò méjì péré lọ tokunbọ̀ kan àti Nigerian UC tó o gbé kẹ́gìlì lórí pé o fẹ́ tà yìí ìwọ náà wà wò bí tó o ti ń tà wọ́n ẹgbẹ́ títì kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí ọlọ́mọdé mú padà rà lọ́wọ́ rẹ̀ scrap àti pé dúró náà o ṣé wò ó tí ìgbọ́n pa dé lọ́sọ̀ tòní tán wà lólú yọ̀lẹ̀ ńbàdàn níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé tó o bá fẹ́ mọ kú lé láràárọ̀ lọ́jọ́ kó tọkọ rẹ ní dí lọ́sọ̀tò kò sí ní tó burú bẹ̀ kì í ṣèwọ nìkan ló wà ń bẹ̀ tí wọ́n ń tọkọ wọn pẹ̀lú tó ààbò tó fọkàn balẹ̀ akitunde ko si ni ti o so ko re egbe titi ilewu bawo eyan se loko nbe ti won ta lorisirisi ton so be office pelu ilana ntele ni loso to na ni moto ti won ti won ta to je totu ati tokunbo ti we re pepepe to fokan bale tin ti mo so yi o ba wa yi o daada de fun number won ko pe won 08169328487 le kan si 08169328487
3: Hour of Glory is here again. The God of Adeboye is ready to destroy

0: Do you have 5 credits in WAEC or NECO and you desire to study abroad? Your global degree could start right here in Nigeria. MRE Pathways and NCUK creates your pathway to the world. Enroll with us for a 9-month international foundation year through NCUK. Just 9 months of endless possibilities with guaranteed progression to one of over 90 universities in the UK, Australia, Canada and the USA. Spots are available for medical stream, science and engineering stream, law and humanities stream and business stream. And here is the best part. No jam needed. Admission is going on now for November intake and limited spots are available. Join our next open day on October 9 at MIE Pathways Center, 21B West One Office Suite, opposite Environmental Task Force, Agodi GRA, Ibadan. Meet our NCUK certified advisors, explore your options at our campus and get full application support. For more information, call 08105-359-341. 08105-359-341. Bring your ambition. We will bring your future. MIE Pathways. Study locally. Progress globally.
1: Mornings with Lipton Tea have a way of connecting us. One cup, one half at a time.
2: You won't believe what happened yesterday.
3: Seriously. And good morning to you too.
2: Sorry, I forgot. Tea before tea.
3: All right then, spill.
1: With Lipton Tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton Tea is for togetherness.
4: The Black Experience is 10 years old. A decade of music, culture, unforgettable live performances, and pure Sade Black. Sade Black presents 5 p.m. in Ibadan. A remarkable live music experience featuring a full orchestra, bringing a completely new experience to the city. For incredible performances from Terry Apala, Alhaji Taye Currency, Dr. Yinka Ayefele, T-Famous, Billy Rano, King Wiser, Fabulous PZ,
5: Lyrics, Chill Natural,
4: Tem Keys, Lekondo Konsu, and many more. Sunday, 11th of October 2026. Time 2 p.m. Venue Jogo Event Center, Ibadan. For tickets, regular at just 5,000 naira only. Tables are available for 2 million naira, 1 million naira, and 500,000 naira. For table reservations, please call 0812-575-4785. You can get your tickets at www.felixentertainment.com. Proudly supported by Cap Loves Ride,
6: Cap Construction,
7: Jaru Entertainment,
8: by Lagila FM.
9: Gode chance not to land nigbakugba ta baje.
10: Gbogbo ní bara Golden Chance Lotto. Ẹkú àdúró ti wà. Lóòrèkóòrè ní iléeṣẹ́ Golden Chance Lotto yóò máa tẹ́yìn lọ́rùn lórí ìbáṣepọ̀ yín pẹ̀lú wa. Golden Chance Lotto lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n san winnings. O ní jẹ́ tán kó tún máa bèrè nínú ẹ̀. Níbikíbi ló ti lè gba winnings ẹ. You can get winnings anywhere. Èyí gan ló mọ ọkàn oníbàárà wa balẹ̀. Golden Chance Lotto kẹ̀tì láti so oníbàárà dọlọ́rọ̀. Golden Chance Lotto iléeṣẹ́ ti wá àfààyè gbàgbàkúgbà. Láyé àkísọ pé kí àwọn agent wa tajà máa fi kandí kan. Iléeṣẹ́ Golden Chance Lotto yàtọ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ là wá ń sanwó. Tó sì hàn kedere fáyé láti gbà yíwá. Wàrà ṣe sàní winnings. Ìdíre ti lè ṣe Golden Chance Lotto fi jẹ́ aṣíwájú láàrin àwọn akẹgbẹ́.
9: Nígbàkúgbà ká bá jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ló sanwó.
10: Golden Chance Lotto, ọ̀nà tó yá láti sọ di mílíọ́nìyà.
11: Lagilu FM 96.7.
12: Ọ̀pọ̀lọpọ̀lọpọ̀ Queen.
13: Ọ̀rẹ́ bàbá ṣe láyé mi bọ́.
14: Ó ṣe.
15: Ọjọ́ ti lọ. Afẹ́ yìí kò tó káṣẹ́, ó yẹ lọ tá o. *347*1004*2#. Bá pẹ́pẹ́ ọ̀rọ̀ tí mo dè fẹ́ mú wá, ọjọ́ ti lọ o. Ayé. Ìbéèrè kan mo fẹ́ béèrè lọ́wọ́ wa. Lábala pẹ́pẹ́ ọ̀rọ̀, ọjọ́ ti lọ ṣá. Ẹgbọ́ná láàrin èmi àti yín. Kí ló lè fà á? Kí ló lè mú kí bàbá àgbàlagbà, ìyá àgbàlagbà tó a lè sọ pé ó ti pé ẹni ọdún 85, even ká sọ pé bóyá bí 95, 90, 80, 85. Ẹgbọ́ná, kí ló lè ṣẹlẹ̀ tí irú wọn máa ń bẹ̀rù ikú? Forget. Àti pé age wo lèyàn lè pé gan, tàbí ẹni ọdún bíi mélòó lèyàn lè wà tí kò yẹ? tàbí tí èèyàn kò ní máa bẹ̀rù láti dágbére fáyé tàbí láti fáyé lẹ̀. Kí ló lè fà á tí bàbá màmá ẹni ọdún márùndínní ọgọ́rùn-ún mẹ́rìndínní ọgọ́rùn-ún 95-96 tán tún máa bẹ̀rù ikú? Kí ló lè fà á? 0912-370-8675 Éèjì wo gan ló èèyàn gbọ́dọ̀ pé téèyàn máa wà tí èèyàn ò ní bẹ̀rù ikú mọ́? Ẹ̀lú ẹ kúrọ̀ lẹ́. Ẹ̀lú abala pẹpẹ ọrọ rẹ ta ló wà lójú òpó èèyàn kan 30 seconds pápápá.
6: Àti àwọn ló wà bẹ̀rẹ̀ sí
15: owó. Oya mo gbọ́ yín.
6: Kò sí àti mọ̀ pé ọjọ́ kan aṣá máa kú ni.
15: Bẹ́ẹ̀ni.
6: Ẹgbẹ́ ti wá pé bí 85 tí wọ́n ń bẹ̀rù sí wọ́n ti lọ́mọ ọmọ.
15: Àbí?
6: Éèjì tó yẹ kẹ́rẹ̀ wọ́n bẹ̀rù kú ní bíi 50-60. Tó pé 70 tó pé 80 tó dúpẹ́ sí ó yẹ kéèyàn máa dúpẹ́ fọ́lọ́run
15: ìtọ́rọ́ láàánú. Ẹ ṣe mo ti yí ọ̀tọ̀ dọ́tí ẹ jẹ́ kí n túbọ̀ tẹ́lẹ̀ mi máa sọ lérò ọ̀tọ̀ tiyín nìyẹn ẹ jẹ́ kí n túbọ̀ tẹ́lẹ̀ mi máa sọ eléyìí ṣe àríyìí sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ àdúmí kọjọ́ ti lọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lójú mi kò ròyìn o ẹni ọdún márùndínní ọgọ́rùn-ún wọ́n ń bẹ̀rù ikú gidi gan.
14: Ẹ máa pé ètò sáà.
15: Ẹ kúrọ̀ lẹ́ máa.
14: Àlá jábọ̀ lọ́wọ́ pé láti àkànyí lálákíá.
15: Yóò bá ń dá fún yín máa mi, ẹ bá ń dá sọ̀rọ̀
14: yìí. Ẹ rí i pé àwọn àgbàlagbà tán bẹ̀rù ikú yẹn. Bóyá kán yẹra wọn wò. Kán yẹra wọn wò.
15: Ẹ ṣe.
14: Ọ̀rọ̀ pa wá sí wọn bí a mọ̀ sọ pé àfẹ́ kárúgbó wa tètè lọ.
15: Yes.
14: Arúgbó tó wá tún bẹ̀rù pé kó wọn ọmọ kù tó bẹ̀ fi ọmọ rẹ̀ àtọmọ ọmọ rẹ̀ síwájú ni. Kán yẹra wọn wò ni o.
15: Ẹ ṣe.
14: Orí ọlọ́mọ jẹ́ kí ẹlẹ́yìn àmọ́ sọ pé ńlá lárúgbó bẹ́ẹ̀ yá mọ̀ pé kọ́lọ́mọ jẹ́ kẹ́lẹ́yẹ ṣáájú. Nígbà ẹlẹ́yìn bá tó ń bẹ̀rù kó wọn ọmọ kù mọ́ sọ́yà àwọn ọmọ ẹ̀ ló fẹ́ tì wájú. Wọ́n yẹra wọn wò ni ẹ pé ètò
15: abẹ́rẹ́
14: ìbọn lọ́wọ́ pé lápákan yín lálákíá.
15: Ẹ ṣe máa. *347*1004*2 a fẹ́ yí koto yẹn ń sìn olóríire kan máa kọ́kọ́ mú 50k a fi lánu a lọ fi ṣe weekend ọ̀ya jẹ́ ká yí jẹ́ ká yí ẹgbọ́ éèjì wo lèèyàn máa pé gan tẹ́rù kú ò ní báyàn mọ́ kí ló lè fa ẹni ọdún márùndínní ọgọ́rùn-ún 95-85-90 tán máa bẹ̀rù ikú rọ́rá mọ̀ wà mí o rọ́rá mọ̀ wà mí o mọ́sàrí. Hello. 09091237086 jẹun wele na. Hello, ta ló wà lójú òkú?
16: Hello.
15: Ẹ kúrò lẹ. Yes sir.
16: Ṣé rí àgbàlagbà tó ti wọ age of 8 years tó ń bẹ̀rù okú? Àìgbàfọ́lọ́ni. Torí ẹni tó ti wọ 8 years gbogbo iṣẹ́ tó yẹ kó kù tó kù tí ó mọ̀ sí lọ́jọ́ ayé rẹ̀ kú mọ́ ìgbà tá tí ó dé báyìí ò ní ó yẹ kó wà nú àníyàn rẹ̀ irú rẹ̀ kọ́ yẹ ká máa sọ̀rọ̀ kú létí ẹ̀ tẹ́rù
15: kó máa bẹ̀rù
16: sọ̀rọ̀ kú létí wà létí bèbè kú tẹ́lẹ̀ èwe kú ní kí n ṣe
15: ọlọ́run bá mi dárí bàbá. Oh my god. Ẹnu wà bèbè kú tẹ́lẹ̀. Hello. Ẹ kúrọ̀ lẹ.
6: Hello, Fẹ́tọ̀.
15: Yes, ma, ìyá mi.
6: Ọlọ́dẹ Adébáyọ̀ yà láàrẹ̀dọ̀.
15: Màmá lẹ̀ àrẹ̀dọ̀.
6: Sọ̀rọ̀ dẹ̀rọ̀ ara wa kò ṣe ń fẹ́ kú.
15: Kò sẹ́ni tó fẹ́ kú ikú ọ̀rọ̀rùn.
6: Sọ̀rọ̀ dẹ̀rọ̀ ara wa arúgbórójú lọ́ọ̀rùn. Adésínà.
15: Yes, ma.
6: Arúgbórójú lọ́ọ̀rùn ni ẹ wá ní Kókílé kọ́nà kọ́ bá ń kí bàbá mi lọ́rùn. Ohun tí ń lọ sọ́tẹ̀ lọ́rùn ni.
15: Tọ́ mú nǹkan wá tí tó jẹ ọmọ dùn tó ń dùn yìnyín tó dùn yìnyín lẹ́nu ẹ̀.
6: Téèyàn bá ń jẹun bí ọmọ lọ́wọ́ èèyàn ò ní fẹ́ lọ. Ọlọ́mọpàwọ́ ń pa àyà ara lẹ́yìn tí ò ní ṣáájú.
15: Àmọ́
6: téèyàn ò bá ọmọ jìnnà lọ́dá.
15: Arúgbó
6: tí ọ̀bọ ọmọ jìnnà ìṣọ́ọ̀ṣì yẹn lọ́mọ jìnnà ṣọ́ọ̀ṣì.
15: Ẹ
6: kú ètò yàrá rẹ̀
15: sí.

0: हेलो हेलो
1: या एकुर ले से वा पा
0: एकुर ले
1: हां अरबो ले वाय
0: ए तालो सोरो
1: रेमी लो सोरो
0: ए
1: ए बिग मैन प्रेजेंटर लो सोरो
0: किले सो
1: लागेलु लो सोरो
0: आ बो वा पा ओ बो वा पा बाबा गलागा
1: किलो शले गगे बोले वा
0: बो वा ने ओजो
1: ए किला से नबे
0: बाबा जेबु ni mi loto ni mi loto ni
1: se en se baba jebu e tun wa n ta cash e
0: e bo tun ta ah un gbogbo e do ko owo ja la gbe mi baba gba la
1: en se loto e tun ta cash e
0: ah
1: e fi gbogbo e fi gbogbo e pot gbogbo e mo ra won mo ra won
0: ah gbogbo e joju mo n ta mi n pa ti di bai mo n ta e soju e ni
1: iro ni elo le jeri e ti jeri
0: mi o jeri o mi o je nkan kan ri
1: iro ni igba wo le tin ta cash e gogo a to gba wo le tin ta
0: ah o ti lo su meji ti mo ti ta bayi
1: e de jeri
0: mi jeri ra
1: gba ta de jeri yan de relent pe e ta mo rara
0: mi ah e ngba pe mo n ta loto o lo n tele gugu pe mo ta ma sa je njo kan e yan la yan mo relent
1: tori pe e wa relent yen e ti je wa so bayi role yin
0: ah olo o se baba mi
1: e ti je 50 e ti je 50k bayi e je 50k bayi
0: ah e se o ah o dupe emi nikan
1: te eh customer care ma pe yin o ma pe yin o ma pe
0: o ya baba re ti e se egbon mi sa
1: o ya yen ti lo bayi elo e kuro le
2: elo re bi ati re mi
1: present sir
2: se wa pa sola ni lati toronto
1: sola of toronto baba agbalagba
2: se wa pa ekweto
1: yes sir
2: ah ẹyin o mọ pe tọ ba n ṣadura lagbole pe kẹlẹyin ma ṣaaju mọ pagbalagba rọju sami ni kí ló ń ṣe bàbá ẹ mọ pe eré pàdépàdé lágbàlagbà ò lè sà tó bá ti di pé ẹ má jẹ kó lórí owó lọ ẹ mọ pagbalagba ó sa eré ẹ nílé kí ló ta ló fẹ kú
1: òsàn
2: tó fẹ kú náà
1: o ti ye mi bẹyẹ o ti ye mi bẹyẹ
2: ẹkú ètò ẹṣẹ gan ikú kọ natural ni bọ̀ kò fẹ́ tó fẹ́ lọ ẹgbàgbé o
1: ẹṣẹ ẹṣẹ. ọjọ́ rèébi àná òun rèébi àti wọ̀ miliki special náà tètè ń gbọ́ lágìlú ilẹ̀ tí ń gbọ́ 96.7 FM ilé fòfò bala ofelele nílé ìbàdàn olúwa rẹ̀ mẹ́lẹ́kun adésínà big man presenter náà ló ṣe wà lórí ètò àyè má bá jíde àlàáfíà ló wà ṣùgbọ́n má jẹ́ kí n parọ́ fún yín èmi àti ẹ̀ lẹ́jọ́ pàdé lẹ́jọ́ gbádùn wa dáadáa lọ́jọ́ mẹ́jọ lágbára ọlọ́run ọjọ́ ìwé pé kan sí méjì sí àwọn èèyàn ń pè wọ́n bá mi dá sí o abala pẹpẹ ọ̀rọ̀ rí hello.
3: ẹ kú ètò ọ̀gá wa.
1: yes sir.
3: ó jàre ọlọ́run ni bí ó bàjẹ́ o.
1: àmì o orúkọ yín o.
3: Orúkọ mi ni Teslim ọmọ Fọlárin.
1: ok
3: láti Muslim Ayétòrò.
1: mo wà pẹ̀lú yín.
3: ọbẹ̀ ọ̀dà lọ́rùn màálù.
1: ọdún
3: màálù rọ.
1: ojú
3: màálù rọ.
1: Tá
3: a bá fojú owó a bá fojú lówó àwa tá a jọ ọmọ gan àìfẹ́ kí ìyàwó lọ.
1: bẹ́ẹ̀ni
3: a ò nífẹ̀ẹ́ kágbàlagbà lọ. Orí pé àgbàlagbà náà fẹ́ ju oúnjẹ ọmọ pẹ́pẹ́pẹ́.
1: Wọ́n
3: tó ti wá dájú náà ni kí ọmọ náà ó ṣètọ́jú.
1: ṣó wá ní èjì kan tó èèyàn máa pé láyé yìí tí kò yẹ kéèyàn bẹ̀rù ikú mọ́ àbí yóò ní èjì rárá.
3: Ṣé èjì téèyàn lè dàgbàdàgbà téèyàn máa bẹ̀rù ikú bẹ́ẹ̀ ọbí ọ̀sà dá lọ́rùn.
1: ọbí ọ̀sà dá lọ́rùn ó ti yé mi ẹ ṣe ẹ ti yọ. Hello, ekurole.
0: Big man presenter.
1: Present sir.
0: Ẹ pẹ fún wa o.
1: Àmì àtẹ̀yìn náà sà.
0: Ọ̀jọ̀gbọ́n Ọláníyàn Ọbásá láti.
1: Bàbá mi ọ̀jọ̀gbọ́n Ọbásá láti Sanyo ṣàlàáfíà lẹ́wà sà.
0: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Ẹ ǹlẹ́ sà.
0: Ìkejì yín kọ́.
1: Àlàáfíà ló wà sà.
0: Ẹ bá mi kú o.
1: Wọ́n gbọ́ sà.
0: Ṣé ẹ rí ètò tẹ mú wá ní alẹ́ yìí?
1: Yes sir.
0: Ojú ni màálù rọ̀ kò dá lọ.
1: Ojú ni màálù ń rọ ọbẹ̀ ò dá lọ́rùn o.
0: Ẹ ǹjẹ́ tó ti dá ni pé téèyàn gbàgbé gbogbo ohun tó wà nínú ayé
4: téyàn pa ọlọ́run gbọ́. Jẹ́ń kéèyàn rẹ̀ ní ìfẹ́ lọ́rùn. Téyàn bá ń ṣe àníyàn àdáàdáà lójoojúmọ́, kò ní pè tí kú bá dé tan, kò ní fẹ́ lọ. Ṣùgbọ́n anytime tí ọlọ́run bá pe ẹni tiẹ̀ tó bí tí ìgbé ayé ẹ̀ tó bá talé pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run, ọrùn rere ló ń lọ. Ọlọ́run ò ní fi kú gbogbo náà pa wá o. Yóò dára fún yín.
1: Àmì ẹ̀ṣẹ́ bàbá mi ò ti gbọ́n ọba sá. God bless you, sir. Bá mi ajínrere Káyọ̀dé Oyèbọ́dé ojú olúwa, wọ́n bá mi dá sí ètò yìí lápá bí wọ́n wá ń kàn sí mi. Wọ́n ní nǹkan méjì ló lè mú wọn máa bẹ̀rù ikú o. Wọ́n ní nǹkan méjì ni o. Wọ́n ní àkọ́kọ́ ẹ̀ṣẹ̀. Wọ́n wá kó ti Bíbélì Matthew orí kẹwàá ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n Matthew 10:28. Wọ́n ní ẹ má fòyà àwọn tí ó lè pa ara, ṣùgbọ́n tí wọn kò lè pa ọkàn. Ṣùgbọ́n ẹ kúkú fòyà ẹni tí ó lè pa ara àti ọkàn. Run ní ọ̀run àpáàdì. Wọ́n ní number two.
5: Èmi ẹ ní ọba kàwọ́ fi ra.
1: Wọ́n ní number two, ẹni tó bá wà ní 80, ó lè máa bẹ̀rù kú torí wípé

àwọn lẹ́yìn tó wà ní Haiti lè máa bẹ̀rù ikú torí pé bóyá wọ́n fẹ́ pé ọjọ́ olúwa ni ìyẹn ti ṣe 120 years Genesis orí kẹfà ẹsẹ̀ ìkẹta ẹ ṣe gan bà mí ajínrere káàdì òyìnbọ̀dé jọlúwà ẹ jẹ́ kí mi máa lọ lé wẹ́rẹ́wẹ́rẹ́ ilé ti yá ṣùgbọ́n gbogbo ẹ̀ lọ kí ni mo fẹ́ sọ kí ni mo ń sọ kí ni conclusion kí ni mo fẹ́ mú jáde àfi ká ṣe dáadáa ká ṣe rere tí mi ò sọ jù bẹ́ẹ̀ lọ ká gbélé ayé ká gbókè pẹ́ ká ṣe dáadáa. Tá a bá ṣe rere tá a ṣe dáadáa ẹlẹ́yìn máa bẹ̀rù fún. Ká dẹ̀ ṣe nọ́mà pẹ̀lú ara wa. Ká ṣe dáadáa lórí àkẹ́tì tá a wà ká lè kẹ́sàn dáadáa. Lérò ọmọdé tèmi èmi ò rò pé ó yẹ kí èèyàn dàgbà tó bẹ́yẹn kó máa bẹ̀rù àti lọ tí kì í bá ṣe pé bóyá orú ọwọ́ ẹni bẹ́ẹ̀ ò ẹ́ ti yẹ yín. Láti rú ọwọ́ ẹni bẹ́ẹ̀ ò bá mọ́ tó bó ṣe ó mọ́ ẹ ti get bóyá ti rú ọwọ́ ẹni bẹ́ẹ̀ ò bá mọ́ tó bó ṣe kó mọ́. Tá a bá ní káwo 90+ plus normal ẹni ẹ náà ṣe díẹ̀ nínú ayé náà kí ló wà nínú ayé ọ̀ǹgà tí wọ́n máa farúgbó ara tó máa bá wọn máa làmẹ́ǹtì epo wọn wọ́n ní nnpc wọ́n ní wọ́n máa ran ìjọba àpapọ̀ náà máa tẹ́pọ̀ wọ́n máa gbówó epo wálẹ̀ fódìdí oṣù kan ẹ gbọ́ sóṣù kan nílò oṣù kan rán tíẹ̀ tíẹ̀ tí ń rira ṣáà tí ń ta nnpc yẹn ṣá. Ẹyà mọ̀ farúgbó ara tó máa fi ronú Nàìjíríà ètò ìdìbò ń bọ̀ mọ̀ farúgbó ara máa ronú mọ̀ kúrò nù sáyà epo títí wọn àwọn olóṣèlú kan ti ń bọ̀ àwọn ti ń gbéyàn lọ wọn ti jíyàn kan gbé díẹ̀ tó nínú nǹkan ní nǹkan tí ọwọ́ èèyàn bá mọ̀ dáadáa àfi ká ṣe dáadáa ká balẹ̀ kẹsàn dáadáa. Ẹ jẹ́ kẹ́mi máa lọ nírọ̀lẹ́ tì ní kájọ láǹfààní àti pàdé lọ́jọ́ mẹ́jọ lágbára Ọlọ́run àti èmi àtẹyìn a ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe dáadáa á dàgbà á dògbò èmi àti yín á dẹ́gùn ẹlẹ́yẹ ò ní ṣíwájú lágbára Ọlọ́run. Abimbola Sadiq lọ́wọ́ bọ́tìn tí àjọ ṣe parí DJ Spada lájọ bẹ̀rẹ̀ Adéyinka Ọláyíwọlá ló ń fojú sí lápá bí brọ́dà mi dáadáa ọmọ mi dáadáa Ọlọ́run bá mi fún ẹ̀mọ̀ lágbára Ọlọ́run. Olóyè Olúgbèǹga Ọláyíwọlá ó yàtọ̀ lọ́mọ òun lólóòtú ètò yìí kébùgì lólóòtú àgbà Olúwarẹ̀mílẹ́kùn Adéṣínà Big Man Presenter a ń láǹfààní àti pàdé lórí ètò yìí lọ́jọ́ mẹ́jọ àti èmi àti olùkú mi láṣẹ Odùmarè mi fìyínlẹ̀ sínú ìbànújẹ́ mi fìyínlẹ̀ sínú ẹkún mi fìyínlẹ̀ sínú ìbànújẹ́ àti wàhálà mi ní báyìí nínú ẹ̀ lọ́jọ́ mẹ́jọ ayọ̀ àtàlàáfíà tí mo fi yín sínú ni màá bá yín ẹ tẹ́kẹ̀ ara yín o kẹ́dẹ̀ ẹ̀ ń jọ ìwé kẹ́dẹ̀ yín dáadáa àti mí àti yín àjọra ànúgba ìṣẹ̀lẹ̀ bí oníṣẹ̀lẹ̀ sí wa lórúkọ Ọlọ́run thanks so much and God bless you òdìjọ́ mẹ́jọ.

gbogbo ọmọ inú ìjọ gospel apostolic church alárèrè gbogbo ẹ̀ka ti ń bẹ inú ìjọ gospel apostolic church lálárèrè ẹlẹ́ǹkí wọn fún ti àjọ̀dún ààbò annual God's Thanksgiving àjọ̀dún ààbò léyìí tí ó ń bọ̀ lọ́nà ní kò pẹ́ yìí.

0: anu ọlọrun ọba ni tan lo de won o leyi to kun na odun yi ayo ati alafia le fi lo Mr. Giwa Dixon ti inu jo Gospel Apostolic Church card yin kejire lati alarire nbadan ẹni bá yín kí gbogbo ọmọ náà jọ pátápátá láìyẹ nìkan lẹ̀ ẹni pé pàápàá jùlọ the governing council tínú jọ gospel apostolic church the go the ge and the pro ẹlẹ́yìn kí gbogbo wọn pátápátá láìyẹ nìkan lẹ̀ ẹlẹ́yìn kí wọn fún ti àjọ̀dún léyìí tẹ́ ẹ pè ní àjọ̀dún ààbò ti ọdún ní lọ́dún 2026 ẹ wá ń ṣe ládùúgbà pé gbogbo ẹni bá kópa nù àjọ̀dún tọdún ní léyìí tó kùn nù ọdún yìí àlàáfíà lẹ́fi lòó já ẹni fi bànújẹ́ lòó àmì. Alright, I go match break here. Mona, join me tomorrow, God willing, on top another edition of High Life Extra. My name na Victor Pius Azubike. Mona, enjoy the rest of una day.
1: Gbogbo ọ̀nà ní Lipton tí fi ń fani mọ́ra láràárọ̀. Kọ́ọ̀bù kan, bóòlì kan, lásìkò kan náà.
2: Ọ̀rẹ́ mi, tó o bá mọ ohun tó ṣẹlẹ̀ lánàá.
3: Ìwọ náà kojú mọ́.
2: Mo gbàgbé ni, má bínú ọ̀rẹ́ mi. Tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
3: Ó dáná, sọ ká gbọ́.
2: Àbí.
1: Pẹ̀lú Lipton tí, ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ. Ó ń fa àyànsán mọ́ra. Lipton tí, ó wà fún ìṣọ̀kan.
4: Lórí òkè ìyanu, àdúrà ń gbà ó.
5: Gbogbo ti ya lórí òkè ìyanu ìrara. Bébí tí arúgbó ọjọ́ yóò ti pa gbogbo èèyàn lálejò. Nínú pàdé àdúrà ọlọ́jọ́ mẹ́ta from story to glory. Wá bá Jésù pàdé. Bébí tí ọ̀pọ̀rọ̀ sí ọlọ́run bí wòlé ìsáàbò ju authority. Wòlé Olúfẹ́mi òní. Ọ̀pọ̀rọ̀ sí ọlọ́run àtàwọn olórin ẹ̀mí. Yóò ti máa ṣiṣẹ́ ìránṣẹ́ pẹ̀lú bàbá àti màmá Lúkà. Ọjọ́ pàdé Wednesday 24th to Friday 23rd October. Pàkàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀. Pẹ̀lú ìṣòro mọ́kànlá alálójoojúmọ́. Free medical. Ìwòsàn ọ̀fẹ́. Pẹ̀lú ìrónilágbára yóò wà fún àwọn ogbó. Ọ̀fẹ́ ni jíjẹ àti mímú. Ọ̀fẹ́ máa wà ní tea junction. Àti mọ́jọ́ náà bá sọ pẹpẹ. Gbogbo ẹ̀yà àti èdè ó yálà tọjọ́ Wednesday 24th to Friday 23rd October. Lórí òkè ìyanu tó wà ní ìlara ẹ̀pẹ́. Níbi tí wòlíì àgbáyé ni. Prophet Lucas ló ti máa gba gbogbo èèyàn lálejò. Fún àbí àdúrà àti ìtọ́sọ́nà 0705945-8718. Jésù retí rẹ̀. Ìwọ ni ìyanu kọ̀.
6: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
7: Kára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé ìfúnpá gíga ẹ̀yọ́ àṣejù àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí lórí iṣẹ́ inú ilé. Àìrórun sùn déédéé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rìrì àbí kí nǹkan bá rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
8: Everybody kuniye.

0: níbikíbi tẹ bá ti ń gbọ́ wa. Èmi ni o ọmọ yín olólùfẹ́ yín CC Chiquito. Mi ò mọ̀ bóyá ẹ ti gbọ́, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ń ṣẹlẹ̀ sí àwọn ọmọ wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ni wọ́n ń wá olùbá sọ̀rọ̀, ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ń wá ẹni tó lè máa tọ́ wọn sọ́nà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí ni wọ́n ń wá ẹni tí wọ́n lè máa finú tọ́. Tí wọ́n bá rí ẹni tó lè tọ́ wọn sọ́nà tó dáa, inú wọn á máa dùn o. Ṣùgbọ́n àwọn tí wọ́n máa ṣì wọ́n lọ́nà lọ́pọ̀ jù nínú àwọn tí àwọn ọmọ yìí máa ń kó sí lọ́wọ́. Ẹ̀yin èèyàn mi, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa yìí wọ́n ń la oríṣiríṣi kọjá. Ọ̀pọ̀lọpọ̀ wọn ń sunkún sínú, ọ̀pọ̀lọpọ̀ wọn dẹ̀ rèé, wọ́n ń wá ẹni tí wọ́n lè bá sọ ti inú wọn. Ṣùgbọ́n àìrí yìí òun ló ń fà á tí wọ́n ṣe máa ń kọsẹ̀ láti kékeré. Ǹjẹ́ ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ á wá, wọ́n ní wọ́n fẹ́ kó wọn lọ sílùú òyìnbó, wọ́n á dẹ̀ gbé wọn lọ síbi tó jẹ́ pé wọ́n á máa fi wọ́n ṣe òwò nọ̀bì. Ẹ jẹ́ á gbọ́ lẹ́nu arábìnrin tí wọ́n tàn tí wọ́n gbé lọ sí ìlú Àràbó. Mò ń bọ̀.
1: Ọkùnrin mi ló máa ń bá ẹ sùn láàrin ọjọ́.
2: Láàrin ọjọ́ kan tí bá ní kí n wò ó pé kọ́sọ́mọ̀ wà rárá, wọ́n á yìn tó 7 pé kò sọ jà, wọ́n á sì tó 7 àti Àràbó àti Black àti everybody ló ń bá wa sùn.
1: Ok, tó bá wò pé ajé wa wá dáadáa, èrò pọ̀ dáadáa, bí ọkùnrin mélòó.
2: Àwọn tó máa ń bá a sùn lè dé èèyàn kan bá tu 15 lọ.
1: Èèyàn 15 máa ń bá èèyàn kan sùn.
2: Àtàárọ̀ àtọ̀sọ àtòru la fi ń ṣiṣẹ́. Onítẹ̀mù kan gbà tí wọ́n ṣe ń fún mi tí mò ń lọ́nu mọ́lẹ̀ ìgbà tí kọ́sọ̀mà dé. Wọ́n ti àwójúmọ́ sún ní pé kí lọ ṣiṣẹ́. Ṣùgbọ́n láàrin 2 years yẹn, oyún tí mo ṣe olóòka.
1: Olóòka?
2: Mo ṣe yúgọ.
0: Ṣẹ́yìn náà ti ń gbọ́ nǹkan tí mò ń sọ. Tẹ́ bá tiẹ̀ wá wọ ọ̀pọ̀lọpọ̀ ìbí ní ilẹ̀ tá a wà lénìí, ẹ máa rọ́mọ 13, ọmọ 15, ọmọ 18 years tó yẹ kó wà níléèwé àbí kó wà níbi tó ti ń kọ́ṣẹ́, ó ti di ẹni tó gbé oyún. Ṣé a máa lajú sílẹ̀ kí àwọn ọmọ wa obìnrin yìí kí wọ́n máa ṣìnà lójoojúmọ́ ni? Èmi sọ pé ó tó gẹ́ẹ́. Ìdí rèé tí Fẹ́mi Sowemimo Foundation tí wọ́n fi dìde ká gbé àwọn ọmọbìnrin yìí, ká pè wọ́n pọ̀ pẹ̀lú àwọn ìyá wọn, ká bá wọn jíròrò, ká bá wọn sọ̀rọ̀, ká tọ́ wọn sọ́nà, ká bá lè rí nínú wọn tó máa jẹ́ ọmọ obìnrin tó fi ṣe yangàn láwùjọ. Ẹ má já wò wọ́n níran. 11th October 2026, Sunday tó ń bọ̀ yìí, òun la máa ṣe nǹkan tí mò ń sọ yìí. A fẹ́ pe àwọn ọmọ yìí pọ̀, a máa bá wọn sọ̀rọ̀, àtàwa àti àwọn ìyá wọn, a máa wá tọ́ wọn sọ́nà. Wọ́n máa wo eré orí ìtàgé tó máa kọ́ wọn lọ́gbọ́n. Wọ́n máa darapọ̀ mọ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tó lè máa tọ́ wọn sọ́nà kí ọjọ́ ọ̀la wọn fi dára. K Gold Event Center, ibẹ̀ la ti fẹ́ ṣe é. Ní dédé 12:00, tẹ bá gba àpáta wọlé, ẹ máa rí K Gold Event Center, ibi tá a ti máa péjọ láti bá àwọn èèyàn jàǹkọ̀-jàǹkọ̀ pàdé ní ọjọ́ yẹn. Èmi Chiquito, gbogbo ọmọ obìnrin tó bá wá pẹ̀lú ìyá ẹ̀ lọ́jọ́ yẹn, wọ́n máa gba ìwé tèmi kọ lọ́fẹ̀ẹ́, ìwé tí mo pè ní A Letter to My Daughter. Ọ̀fẹ́ ni wọ́n máa gba ìwé yìí lọ. Gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀ níjọ́ yẹn, ọ̀fẹ́ pátápátá. Tẹ bá fẹ́ wá mọ̀ sí nípa nǹkan tá a fẹ́ ṣe fún àwọn ọmọ wa obìnrin, ẹ pé 08081218145. 08081218145. Ọjọ́ ọ̀la àwọn ọmọ wa obìnrin, a dára o.

0: Lagilu FM 96.7.
1: Dide nitori mi o dide.
2: Ipe wo le adin lori atamata yo tun se wonderful.
3: Be ni
2: oro ojo kewa ninu osu kewa laago mewa.
3: Oro aba mi.
2: Oro ojija kade nla.
3: Oro ojija agbara to lagbara.
2: Oro ogbenija. Oro ta won mo Israel won na ogbeku lo.
3: Oro ta agbe spirit nija to da yaba.
2: Oro ojo kewa ninu osu kewa laago mewa.
3: Akori to su yi ni liberation and celebration.
2: Itu sile atadoyo.
3: O tin tiraka ti goke bo lowo ogun ade ni male.
2: Asiko ti tun lati gba tun sile
3: bi prophet IO ati prophet FTO Adelori Atamata ni yon se ma soro a se sale gbogbo eniyan lojo na.
2: O ma waye o lojo kewa osu kewa odun ta wa yi laago mewa sale lo ma bere.
3: CCAC Atamata sele fi proof loluwe egbe danilu Ibadan.
2: Gbogbo eni to be wo pelu igbagbo re yo ro mi ibudu agbaragba
3: pelu gbogbo eni to go diwo ati dena ba bada yo lanfa ni lati po si Atamata se
2: ogun re ni lati se
3: idi aja o
2: ona ala
3: jeje mi mo no gbe yo fun gbogbo eniyan to be wa lojo na
2: mura o iwo na o si jeri sagbara olorun.
4: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
5: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà.
6: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
7: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
8: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
4: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí

0: ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, banner àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Prints and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Prints ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Prints, Shop H24B, Heritage Shopping Mall, opposite Merike Pharmacy, Dugbe Ibadan. Glory Prints. E jàǹfààní ẹ̀dínwó lórí printing tó quality.
1: Glory Prints, put your message on display.
2: Trinity Care Foundation, àjọ ẹlẹ́yin ju àánú.
3: Trinity Care Foundation, àjọ tó dá dúró pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run lórí iṣẹ́ àánú ṣíṣe fún ọmọnìyàn. Láìsí ẹlẹ́yàmẹyà. Trinity Care Foundation, àjọ tó ń rú àwọn ọ̀pọ̀ ènìyàn lágbára tọ́pọ̀ èèyàn ti jàǹfààní ẹ̀ láti bí ọdún mẹ́ta sẹ́yìn tí Edumare ti ń ṣàtìlẹyìn wọn. Wọ́n ti pín, wọ́n sì ń pín oògùn fún onírúurú àrùn. Wọ́n rú ọ̀pọ̀lọpọ̀ oko lágbára. Wọ́n pín gàga ojú, eye glasses, eye drops, fẹ́ni tí ojú ń dà láàmú. Wọ́n rú àwọn akẹ́kọ̀ọ́ lágbára pẹ̀lú. Gẹ́gẹ́dẹ́ òbítíbitì ìròyìn lágbára ló ti ṣẹlẹ̀ lọ́pọ̀ ìgbà nílùú Ọlọ́ka, ẹgbẹ́dá local government Ìbàdàn. Bẹ́ẹ̀ni wọ́n rú ọ̀pọ̀ èèyàn lágbára ní ibùsọ̀ gbọ́ọ́rọ́ níjọba àbílẹ̀ Olúyọ̀lé. Síbẹ̀ àjọ yìí sì nílò onígbàwọ̀. Gbogbo èèyàn tí Ọlọ́run bá dá lọ́la, ẹ kún wa lọ́wọ́. Iṣẹ́ ìránṣẹ́ yìí kó túbọ̀ máa tẹ̀síwájú. TCFTC àjọṣepọ̀ pẹ̀lú International Inner Week Club lórí àwọn obìnrin tó lápẹẹrẹ kánsàlà pẹ̀lú ìtọ́jú. Àkànṣe ètò bẹ́ẹ̀ yóò tún wáyé lọ́tọ́bọ̀ ọdún yìí o. A bèrè fún àjọṣepọ̀ iléeṣẹ́ ńláńlá, iléeṣẹ́ ìjọba, iléeṣẹ́ aládàáni, àtẹlẹyinjú àánú tó lérògbà rere. For educational employment and community development, office address 21 Kọ́lásí layout of New Ife Road, Ìbàdàn. Telephone 09020460004. Trinity Care Foundation, àjọ tí ń fẹ́ràn fún gbogbo ènìyàn.
4: Gòdè Jans Lotto Lanta, nígbàkúgbà tá bá jẹ́, lẹ́sẹ̀kẹsẹ̀ ló sanwó.
3: Gbogbo oníbàárà Golden Chance Lotto, ẹkú àdúró ti wà. Lóòrèkóòrè ní iléeṣẹ́ Golden Chance Lotto yóò máa tẹ́yìn lọ́rùn lórí ìbáṣepọ̀ yín pẹ̀lú wa. Golden Chance Lotto, lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n san winnings. O ní jẹ́ tán kí wọ́n tún máa bèrè nínú ẹ̀. Níbikíbi ló ti lè gba winnings ẹ. You can get winnings anywhere. Èyí gan ló mọ ọkàn oníbàárà wa balẹ̀. Golden Chance Lotto kẹ̀tì láti so oníbàárà dọlọ́rọ̀. Golden Chance Lotto, iléeṣẹ́ ti wa àfààyè gbàgbàkúgbà. Láyé àkìsọ pé kí àwọn agent wa tajà máa fi kan díkan. Iléeṣẹ́ Golden Chance Lotto yàtọ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn sanwó tó sì hàn kedere fáyé láti gbà yí wa. Wàránṣẹ́ sani winnings. Ìdíre ti lè ṣe Golden Chance Lotto fi jẹ́ aṣíwájú láàrin àwọn akẹgbẹ́.
4: Nígbàkúgbà tá bá jẹ́, lẹ́sẹ̀kẹsẹ̀ ló sanwó.
3: Golden Chance Lotto, ọ̀nà tó yá láti sọ di mílíọ́nìyà.
5: Arákùnrin, jọ̀wọ́ fún mi lómi tútù kan, òrùgbẹ́ ń gbẹ mí.
6: Ọ̀gá mi, ẹ gba omi Showbox bottle water, kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
5: Omi yìí dára, ó gbayì, kódà ó tuni lára pẹ̀sẹ̀, ó mọ́ lóló, ọkàn mi balẹ̀.
7: Omi yóò lọ ta o.
6: Nígbà tí òrùgbẹ́ bá ń gbẹ yín, ẹ má ṣe mu omi kómi o. Ẹ yan omi Showbox bottle water, omi amọ́lólú tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀. Pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé, eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fún ìtẹ̀lú kódà fún mímu gbogbo ènìyàn. Ládùúgbò, nínú ilé, lọ́fíìsì àti lóde àríyá. Showbox bottle water wà ní Owúdé Estate, Second Gate, Àpáta, Ìbàdàn. Ọ̀fẹ́ lábàáyín gbèdélé ìtajà yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀ sórí 09035104468 tàbí 08951014. Láì sí omi kò sí iyè. Showbox bottle water, omi tó dára.
8: You fit fly.
9: Gbogbo ìṣòwò tó fi mọ́ ìlọ́jà, àǹfààní àti balẹ̀ sórílẹ̀-èdè China ti ṣí sílẹ̀ gbaragada níléeṣẹ́ You Fit Fly lábẹ́ ètò China Canton Fair Visa. Bẹ́ẹ̀ni o, your China Canton Fair Visa is now very cheap and affordable, beginning from 120,000 naira. Bákan náà, àǹfààní àti fò lọ sórílẹ̀-èdè Qatar ti ṣí sílẹ̀ báyìí ní rọrùn gbẹ́rẹ́gẹ́dẹ́ pẹ̀lú Qatar Visa tó wò rẹ́bẹ̀rẹ̀ láti 79,999 naira. A jẹ́ pé gbogbo ẹni tó ń jà ọkọ̀ àti máa wọlé jáde máa ṣòwò bí wọ́n ṣe fẹ́ lórílẹ̀-èdè China àti Qatar. You Fit Fly ló mú kọ́kọ́rọ́ ẹ̀ dání. Visit You Fit Fly office today at Block 8, Plot 15, 7-Up Road, Oluyole Main Estate, Ibadan, or call 090-1111-1190 or 080-8377-7877. You Fit Fly, your sure plug to get in China Canton Fair Visa and Qatar Visa.
10: Bàbá Ìbàrùbá.
11: Ọba Ìsára.
10: Orúkọ tó láàmì láka nínú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀. Àgbàlagbà ìṣègùn tó mojú léjà. Ewé àti egun àti ntá fi ń sọmọ aráyé lóore. Àwọn àìsàn tó lúgọ tàbí fojú hàn nínú àgọ́ ara ẹni. Kí gbogbo orúkọ máa roni, kọ́run ẹ̀sìn ó máa ròyàn. Ká máa rìn, ká máa mí gúlegúle, àbí ká máa ṣe yọ́ àṣejù. Báyé èèyàn bá

0: ẹ káàbọ̀ padà. Lẹ́yìn ta ti lọ jẹ́ àwọn iṣẹ́ yẹn tán lókè lọ́run, ẹ jẹ́ kí n sọ fún wa wípé ẹ láǹfààní àti máa gbójú ayọ̀ wò wá ketekete lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti iléeṣẹ́ ìránṣẹ́ yìí. Ẹ kàn tẹ́ sójú ẹ̀gbìrà Law City TV ni kẹ́ lọ search fún Law City TV. Ẹ rí wa wò ń bẹ̀ ketekete. Ẹ fi kọ́mẹ̀ntì síbẹ̀, ẹ láìkí ẹ̀, ẹ ṣí àì dáadáa lógún lógún lọ́gbọ̀n lọ́gbọ̀n. Ẹ jẹ́ ká mọ bí tẹ́ ti ń wò wá, tẹ́ ti ń gbọ́ wa. Ọ̀ya ẹ jẹ́ ká lọ o, tá a bá débi iṣẹ́ ṣíṣe la máa ń ṣe. Ẹ pọ nílé kejì, ẹ pọ nílé kẹta, ẹ̀yìn rédíò yẹn sókè láálá. Ẹ jẹ́ ká jọ jàládù Kristi lẹ́ẹ̀kan sí ní aṣálẹ̀ yìí. Toro dá mi lójú pé Ọlọ́run ti ṣetán, ó dẹ̀ ti kún ikọ̀ àti ìríjú ẹ̀. Ọlọ́run tó ti rán wọn sí gbogbo ọmọ Nàìjíríà àti gbogbo àgbáyé láṣálẹ̀ yìí. Kìkìdá kẹ́yìn farabalẹ̀, kẹ máa tẹ̀lé wa bó ṣe ń lọ. Dádì ẹ̀ kalẹ̀ sá.
1: Ẹ kalẹ̀ atọ́kùn.
0: Ṣálàfẹ́ alẹ́ wa sá.
1: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
0: Gbogbo ilé ń kọ́ sá.
1: Ẹ kalẹ̀ gbogbo ẹyin tí a jọ wà nínú kolo. Ẹ kalẹ̀ gbogbo àwọn ọmọ
2: Nàìjíríà.
1: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo àwọn olólùfẹ́ ilé ìwòsàn àwọn lórí afẹ́fẹ́.
2: A dúpẹ́
1: lọ́wọ́ Ọlọ́run fún gbogbo àwọn tó ń gbọ́ wa.
2: Big up for everyone listening to us.
1: A mọ rírì ìfẹ́ yín nínú ayé wa.
2: I appreciate your love towards us. The love you have towards God.
1: Lórí ètò yìí.
2: Starting this program.
1: Dúpẹ́ Ọlọ́run fún bàbá wa náà Olúwa.
2: Big up for Father and Lord.
1: Ajínrere Káyọ̀dé Oyèbọ̀dé ojú Olúwa bàbá dada lórúkọ Jésù
2: okunkun
1: okun orí ọ̀fẹ́ kún orí ọ̀fẹ́ ẹbí ẹ ti ń ti wà lẹ́yìn tí ẹ̀yin
2: kọ́rẹ́jì
1: wa ọmọ níbi tí wọ́n bá dé
2: láyé
1: olùrànlọ́wọ́ àyànmọ́
2: wọn ni wà tí lórúkọ Jésù thank you very much.
1: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àkọ́kọ́ tí màá sì ní pé láti
2: ní fẹ́ràn ọ̀run wa lẹ́yìn
1: àgbàdua ní last week toró jẹ́ ẹ̀dán kan fún gan fún àwọn ọmọ tó fẹ́ lọ ṣèlú ìlú tí wọ́n kó
2: those coppers that were kidnapped.
1: Mo sọ gbangba lórí afẹ́fẹ́
2: pé
1: afẹ́ wa jẹ́rìí ẹ̀
2: I want to return
1: ní ọ̀sẹ̀ yìí
2: pé kó tó di
0: ọ̀sẹ̀ ẹ sọ ní jọjọ bẹ́ẹ̀ ni sá
1: pé kí Ọlọ́run kó gbà
0: wọ́n ìròyìn lálẹ́
1: Ọlọ́run dẹ̀ gbà bẹ́ẹ̀ kàn ṣe pé bóyá ẹnìkan lówó
2: tàbí kọ́mọ̀ọ́yàn
1: tí Ọlọ́run ò bá kún wọn lọ́wọ́ Nàìjíríà complex gan.
2: Nation is complex.
1: Ọlọ́run ló dá sí.
2: God intervene.
1: Àwọn tí a lè má fẹ́ pa ọ̀pọ̀lọpọ̀ wọn kó jẹ́ pé báyìí bí
2: tájú kọ́
1: sáré wọnú gbó lọ
2: ìmíì
1: ìgbà yà pín
2: ẹlòmíì
1: ní faith. Ó ń kọ́ ṣùgbọ́n ní ẹni tó ní underlay sickness.
2: Ẹ̀yà
1: bíi asthma.
0: Yes.
1: Nínú àwọn tí wọ́n kó yẹn.
2: Bẹ́ẹ̀
1: a gbóròyìn pé kankan kú nínú
2: wọn. Ó ṣe
1: jẹ́ ayọ̀ kan wá. Lákòókò tá a wà
2: yìí
1: wọ́n ti gba òmìnira wọn.
2: Àdúpẹ́
1: lọ́wọ́ Ọlọ́run
2: púpọ̀.
1: Àmọ́ wọ́n sọ pé tá a bá gbàdúrà tí Ọlọ́run bá
2: dá wọn. Àwọn
1: ni tí Ọlọ́run ò bá dá
2: wọn lọ́hùn
1: ló máa jẹ́.
2: Bẹ́ẹ̀ àwọn ilé máa sínú.
1: Òun la dẹ́ dáhùn gbogbo.
2: The creator of everything.
1: Tí ẹnikẹ́ni ò dá.
2: Nobody has created.
1: Tó àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
2: Àdúpẹ́
1: lọ́wọ́ òkú ẹ̀yin ọmọ Nàìjíríà.
2: Àwọn
1: ìránṣẹ́ Ọlọ́run ńláńlá
2: tí
1: àwọn náà gbé ìgbésẹ̀ láti gbàdúrà àti láti wọ ojú Ọlọ́run.
2: Lórí ọ̀rọ̀
1: yìí, à ń gba Ọlọ́run gbọ́ pé
2: gbogbo
1: àwọn adógbòde gbà, gbogbo àwọn bàbá àṣàlẹ̀,
2: àwọn
1: agbẹnipo owó, Ọlọ́run yóò tu àṣírí ẹnikẹ́ni tó bá jẹ́. Mo sá mọ̀ pé Ọlọ́run ló dá Nàìjíríà,
2: yóò
1: dẹ̀ fi àjùlé hàn
2: lórí
1: àwọn alágbára
2: tó
1: ń fi agbára
2: ní
1: orílẹ̀-èdè ilẹ̀
2: náà.
1: Ẹ ṣe púpọ̀.
2: À ń
1: lọ bí tá à ń lọ lálẹ́
2: ètò
1: wípé
0: èmi náà mọ̀ mo mọ̀ bẹ́ẹ̀.
1: Mo fẹ́ ká láìtì wa dáadáa lálẹ́.
2: Want us to open our ear tonight.
1: Àwọn kejì tí màá ṣe ni pé.
2: Second thing I will do.
1: Mo fẹ́ gbàdúrà àánú fún gbogbo yín.
2: I want to pray prayer of mercy for everybody.
1: Abala àánú.
2: That was the first thing. Mercy.
1: Gbogbo ẹni tó ń gbọ́ mi.
2: Everyone listening to me.
1: Má fi àánú Ọlọ́run ṣe.
2: Don't joke with the mercy of God.
1: Àní màá máa sọ lọ́sọ̀ọ̀sẹ̀.
2: I always say it every week.
1: Róòmù orí kẹsàn.
2: Romans chapter 9.
1: Ẹsẹ̀ ìkẹrìndínlógún.
2: Verse 16.
1: Ó ní ẹgbọ́.
2: Ṣe é hear.
1: Ìṣẹ́fẹ́ tó ń fẹ́.
2: It's not for the one that
1: will. Ìṣẹ́fẹ́ tó ń sáré.
2: Of them that run it.
1: Bí kò ṣe.
2: But it's of God.
1: Ọlọ́run tó ń ṣàánú.
2: That sure to mercy.
1: Ìṣẹ́fẹ́ ni pé kì í ṣe fẹ́ tó wù láti ṣoríire. It means that it's not
2: for the one that love to be successful. Kì í ṣe fẹ́ tó wù
1: láti mú àyànmọ́
2: sí. Not the one that love to feel destiny.
1: Kì í ṣe tó ń sapá gan.
2: It's not even the one that is struggle. Some love it. They are lazy. They will not take step. But there are some.
1: Wọ́n ṣiṣẹ́ kárakára sá.
2: They are laboring day and night.
1: Ṣùgbọ́n.
2: yet.
1: They
2: live from hand to mouth to the time they die. And some that live from hand to mouth already about 4 hours. Has now become
1: six.
2: They can stop you. They can send you back. They can make you to be stagnant. They can send you to the grave. Let's pray. What you need to journey this morning is mercy and faith.

0: yẹ.
1: Ojúlówó ọ̀rọ̀ ọlọ́run tó ń gbé aṣẹ́kù padà wálé o. Bẹ́ẹ̀ la ọdún máa ń fi ọ̀nà wálé ọlọ́run lọ́wọ́ nù àdúrà. Láti palẹ̀ ewu àti ibi tó ń bẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan mọ́. Ká sì gbáre àti ìbùkún tó ń bẹ nínú ẹ̀. Nípasẹ̀ ìjọlọ lórí àwọn ìránṣẹ́. Pásítọ̀ Pásítọ̀ Mrs. Enoch Olóńṣẹ́. Lọ́jọ́ Sunday látàgọ́ méjì ọ̀bọ̀ sí mọ́kànlá. Gbogbo àníníjọ́ The Lord City Gospel Grace Ministry tó wà ní M.A. Alilé A. Of Akinfo Street. Meridian Post of Apata Ibadan. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí Facebook àti YouTube at The Lord City TV. Darapọ̀ lọ́jọ́ Sunday ìsinmi ológo yìí. Jésù fúnra rẹ̀. Ó máa mínísítà sí ọ.

0: lọ́rọ̀.
1: Kára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ńlọ́gbà òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fín àìlera bíi àìróorunsùn, ara títa, ṣangun-ṣangun, kéèyàn ó máa rìn kò gẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo, kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ẹni kéèyàn ó mọ̀ mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣèbùba alára ẹ̀dá ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ṣàrà ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapáí, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò báibáì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn, 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
2: Akíntúndé ọ̀rẹ́ mi, àfijú nílà tó mòye láti gbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nílà rẹ yìí. Àdúrà kan péré mo jẹ́ ọ́ kí náà sì làdúrà ọ̀hún ni pé kọ́lọ́run mọ́ ju oṣù sọ́ọ̀tì.
3: Bí ti bò
2: ìdí ni pé díláàrí òníjú mọ́tò méjì péré lọ tokunbọ kan àti Nigerian UC tó gbé kẹ́gìlì lórí pé o fẹ́ tà yìí. Ìwọ náà wàá wo bí tó ti ń tà wọ́n ẹgbẹ́ títì kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí. Ọlọ́mọdé kan padà rà lọ́wọ́ rẹ̀ scrapu àti pé dúró náà o. Ṣé wo tí ìgbọ́n padì lọ́sọ̀ tòní tán wà lólú yọ̀lẹ̀ ńbàdàn níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò. Ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Tó o bá fẹ́ mọ kúrò lé láràárọ̀ lọ jókòó tọkọ̀ rẹ ní lọ́sọ̀ tò kò sí tó burú bẹ̀ kì í ṣe wọ̀nì kan ló wà ńbẹ̀ tí wọ́n ń tọkọ wọn. Pẹ̀lú tó àbò tó fọkàn balẹ̀ Akíntúndé kò sí ni tí ó sọkọ rẹ. Ẹgbẹ́ títí ilé wu báwọn èèyàn ṣe lọ́kọ̀ ńbẹ̀ tí wọ́n ń tà lóríṣiríṣi tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Ní lọ́sọ̀ tò náà ni mọ́tò tiwọn tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkunbọ̀ tí wèé rẹ̀ pépérépéré tó fọkàn balẹ̀. Tí n tí mò ń sọ yìí ò bá wá yíyọ dáadáa dé fún ọ nọ́mbà wọn kó o pé wọn 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487.
4: Lórí òkè ìyanu àdúrà ń gbà
5: ó. Ọmọ ti yá lórí òkè ìyanu ìrara ẹ̀. Bébí tí arúgbó ọjọ́ yóò ti pa gbogbo èèyàn lálejò. Nínú ìpàdé àdúrà ọlọ́jọ́ mẹ́ta from story to glory. Wá bá Jésù pàdé. Bébí tí ọ̀pọ̀rọ̀ sí ọlọ́run bí wòlíì sáàbù ju authority. Wòlíì Olúfẹ́mi òní. Ọ̀pọ̀rọ̀ sí ọlọ́run àtàwọn olórí ẹ̀mí. Yóò ti máa ṣiṣẹ́ ìránṣẹ́ pẹ̀lú bàbá àti màmá Lúkà. Ọjọ́ pàdé Wednesday 24th to Friday 23rd October. Pàkàtí ẹ̀dúrà mẹ́sàn-án láàárọ̀. Pẹ̀lú ìṣòro mọ̀kànlá alálójoojúmọ́. Free medical. Ìwòsàn ọ̀fẹ́. Pàdé ìrónilágbára yóò wà fún àwọn ọmọ. Ọ̀fẹ́ ni jíjẹ àti mímu. Ọ̀fẹ́ máa wà ní tea junction àti major bus stop pẹpẹ. Gbogbo ẹ̀yà àti èdè òyà látọjọ́ Wednesday 24th to Friday 23rd October. Lórí òkè ìyanu tó wà ní ìlara ẹ̀pẹ́. Níbi tí wòlíì àgbáyé ni Prophet Lucas ló ti máa gba gbogbo èèyàn lálejò fún ẹ̀bì àdúrà àti ìtọ́sọ́nà 0705945-8718. Jésù retí rẹ̀ ìwọ ni ìyanu kọ̀.
6: Trinity Care Foundation àjọ ẹlẹ́yin ju àánú.
7: Trinity Care Foundation àjọ tó dá dúró pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run lórí iṣẹ́ àánú ṣíṣe fún ọmọnìyàn láì sẹ́lẹ̀yàmẹ̀yà. Trinity Care Foundation àjọ tó ń ro àwọn ọ̀pọ̀ ènìyàn lágbára tọ́pọ̀ èèyàn ti jàǹfààní ẹ̀ láti bí ọdún mẹ́ta sẹ́yìn tédùmàrè ti ń ṣàtìlẹyìn wọn. Wọ́n ti pín, wọ́n sì ń pín oògùn fún onírúurú àrùn. Wọ́n ro ọ̀pọ̀lọpọ̀ oko lágbára. Wọ́n pín gàgà ojú eyeglasses, eye drops, fẹ́ni tí ojú ń dà láàmú. Wọ́n ro àwọn akẹ́kọ̀ọ́ lágbára pẹ̀lú gẹ́gẹ́dẹ́ òbítíbitì ìrónilágbára ló ti ṣẹlẹ̀ lọ́pọ̀ ìgbà nílùú Ọlọ́kà ẹgbẹ́dá local government Ìbàdàn. Bẹ́ẹ̀ni wọ́n rọ̀pìn lágbára ní ibùsọ̀ gbọ́rọ̀ níjọba àbílẹ̀ Olúyọ̀lé. Síbẹ̀ àjọ yìí sì nílò onígbàwọ́. Gbogbo èèyàn tí Ọlọ́run bá bá dá lọ́lá ẹkún wa lọ́wọ́ iṣẹ́ ìránṣẹ́ yìí kó túbọ̀ máa tẹ̀síwájú.
8: TCFTC àjọṣepọ̀ pẹ̀lú International Inner Week Club lórí àwọn obìnrin tó lápẹrẹ cancer la pẹ̀lú ìtọ́jú. Àkànṣe ètò bẹ́ẹ̀ yóò tún wáyé lọ́tọ́bọ̀ ọdún yìí o.
7: A bèrè fún àjọṣepọ̀ iléeṣẹ́ ńláńlá, iléeṣẹ́ ìjọba, iléeṣẹ́ aládàáni, àtẹlẹyinjú àánú tó lérògbà rere. For Educational Employment and Community Development, Office Address 21 Kọ́lásí Layout, Up New Ife Road, Ìbàdàn. Telephone 09020460004. Trinity Care Foundation, àjọ tí ń fẹ́ràn gbogbo ènìyàn.
9: Chevy PL I Care Foundation ló ń lọ́gun tatatan wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdàn àtàgbègbè. Ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lura wa, ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kẹ́sàgó ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Chevy PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara sàsà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Chevy PL I Care Foundation. Àǹfààní ńlá gbà léyìí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 2000 naira péré lówó káàdì. Ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o. glasses lọfẹ fun gbogbo ba nilo e anise ofe laye o fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju fun rorun gbogbo olukopa to ni pe ni ja oju lati sagbe kale cherry pl eye care foundation nigba to tun wa gbo bi to ti ra anugba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko ma deni ti won nfa ni tete phone na loju popo la fini o ma lo taara lo sayewo oju re ni number 94 opposite unity bank cherry consult building yana agbala bus stop ni to si olowo din fo sanu shopping complex iworo ibadan lojoju ma ni o ago mesan aro sa ago merin role 2000 naira pele lowo card ko bere atalaye 070 1015 2255 ojulo bara oni din do mo wa lagbari.
0: Do you have 5 credits in WAEC or NECO and you desire to study abroad? Your global degree could start right here in Nigeria. MRE Pathways and NCUK creates your pathway to the world. Enroll with us for a 9-month International Foundation year through NCUK. Just 9 months of endless possibilities with guaranteed progression to one of over 90 universities in the UK, Australia, Canada and the USA. Spots are available for medical stream, science and engineering stream, law and humanities stream and business stream. And here is the best part. No jam me. Needed. Admission is going on now for November intake and limited spots are available. Join our next open day on October 9 at MIE Pathways Center, 21B West One Office Suite, opposite Environmental Task Force, Agodi GRA, Ibadan. Meta NCUK Certified Advisors. Explore your options at our campus and get full application support. For more information, call 08105-359-341. 08105-359-341. Bring your ambition. We will bring your future. MIE Pathways. Study local. Progress globally.
3: Nítorí mi ò dìde.
10: Ìpè wò ní adí lórí atamátà yóò tún ṣe wonderful.
3: Bẹ́ẹ̀ ni
10: òru ojó kẹwàá nínú oṣù kẹwàá láago mẹ́wàá.
3: Òru abàmì.
10: Òru òjìjà káde ńlá.
3: Òru òjìjà gbára tó lágbára.
10: Òru ògbèníjà.
3: Òru
10: táwọn ọmọ Ísírẹ́lì wọnú ògbèkùn lọ.
3: Òru tá a gbé Ísírẹ́lì níjà tó dá yába.
10: Òru ojó kẹwàá nínú oṣù kẹwàá láago mẹ́wàá.
3: Àkòrí tó sùn yí ni liberation and celebration.
10: Ìtúsílẹ̀ àtàdóyọ̀.
3: Ọtí ń tiraka àti gòkè bọ́ lọ́wọ́ ogun adẹnimọ́lẹ̀.
10: Àsìkò ti tó láti gbàtú sílẹ̀.
3: Bí Prophet I.O. àti Prophet F.T.O. Adélórí Atamátàrí yóò ṣe máa sọ̀rọ̀ àṣẹ sáyé gbogbo ènìyàn lọ́jọ́ náà.
10: Ó máa wáyé o lọ́jọ́ kẹwàá oṣù kẹwàá ọdún tá a wà yìí láago mẹ́wàá àṣálẹ́ ló máa bẹ̀rẹ̀.
3: CCAC Atamátà Sílífì Proof lóluwo ẹgbẹ́ dánilù Ìbàdàn.
10: Gbogbo ẹni tó wẹ́wẹ́ pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀ yóò romi ibùdó agbára gbà.
3: Pẹ̀lú gbogbo ẹni tó gun òdìwọ́ àti dènà bá bá dà yóò láǹfààní láti gbó sí Atamátà sí.
10: Ogun rẹ ní láti sẹ́ ìdí ajá o.
3: Ọ̀nà àlà.
10: Jíjẹ mímu náà gbẹ́ yọ fún gbogbo ènìyàn tó bá wá lọ́jọ́ náà.
3: Lọ múra o, ìwọ náà sì jẹ́rìí ságbára Ọlọ́run.
11: Ìlera lọ́rọ̀.
12: Àlàáfíà tayọ.
13: Togas, Togas, Togas. Ọtọ́jú díẹ̀ sẹ́yìn tí mo ti ń gbọ́ nípa iléeṣẹ́ Togas Multidynamic Concepts. Iléeṣẹ́ tó ṣàrà ọ̀tọ̀ nípa káfíntìrì ti gbòpè lògùn lọ́nà ìgbàlódé tó pé èèyàn dẹ̀ ń kan sára sí wọn. Iléeṣẹ́ Togas tó ti gbá oògùn tí ń ṣiṣẹ́ fákọ jẹ̀dí àti oògùn tí ń fọ kédèrè mọ́ tónítóní jáde báyìí. Bẹ́ẹ̀ni, àwọn oògùn tí ń jáde láti iléeṣẹ́ Togas Multidynamic Concepts. Kà sí ara, ẹ wò ó, gbogbo ìwọ tákọ jẹ̀dí ń dà láàmú. Togas Herbal Powder ni ó béèrè fún. Bó sì jẹ́ kédèrè ni tiyín, Togas Liquid ni kẹ́ béèrè fún. Togas Liquid ni ó bá ń fọ kédèrè ẹ̀yin mọ́ tónítóní. Bẹ́ẹ̀ sì ni gbogbo ògùn wa ni NAFDAC ti lù lóǹtẹ̀. Gbogbo ẹ̀yin tẹ wá fẹ́ mọ́ bá wa dòwò pọ̀ nílé iṣẹ́ Togas. Tẹ fẹ́ mọ́ kó ògùn wa ní ọ̀pọ̀ kó yọkù. Àbẹ́yìn tẹ fẹ́ mọ́ ara lẹ́yẹ ẹyọ. Torí wípé àwọn alágbẹ̀ta fún gbogbo àwọn ògùn wa nílé iṣẹ́ Togas Multidynamic Concept ní Akala Express Bravo Bus Stop nílùú Ìbàdàn. Tàbí kẹ́ mọ́ pè wá nílé iṣẹ́ Togas sórí 09032949024. Nílé iṣẹ́ Togas lóní àní fàṣọ lùgbà gbogbo tí ń ṣe ọyẹn agbára egbògi ìbílẹ̀ ká.

La Gelu FM, jaga bago boletio, maharon wanso.

0: ṣiṣẹ́ ìránṣẹ́ pẹ̀lú bàbá àti màmá Lúgà. Ọjọ́ pàdé Wednesday 24 sí Friday 23 October. Wákàtí ẹ̀dùn àmẹ́sàn-án láàárọ̀. Pẹ̀lú ìṣòro mọ́kànlá alálójoojúmọ́. Free medical. Ìwòsàn ọ̀fẹ́. Pẹ̀lú ìrónilágbára yóò wà fún àwọn ogbó. Ọ̀fẹ́ ni jíjẹ àti mímú. Ọ̀fẹ́ máa wà ní tea junction àti major nervous stop pẹpẹ. Gbogbo ẹ̀yà àti èdè òyà látọjọ́ Wednesday 24 sí Friday 23 October. Lórí òkè ìyanu tó wà ní ìlara ẹ̀fẹ́. Níbi tí wòlíì àgbáyé ni. Prophet Lucas ló ti máa gba gbogbo èèyàn lálejò. Fún ẹ̀bì àdúrà àti ìtọ́sọ́nà 0705945-8718. Jésù retí rẹ̀. Ìwọ ni Yanu kọ̀.
1: Alẹ ka kọle ti wa di rọrun gba fun gbogbo ẹni to fẹ lẹ fọkan balẹ lati mu ki ala won wa si imuse anfani e ti wa suyo bayi ni Dream Gardens phase 1 to wa nijaye Moniya Ibadan to fi mo Irede City Ido Ibadan edinwo repete lori awon ile wa 250 square meter 1.8 million naira le mara lati gbe tan le kan to ba de je 500 square meter 3.5 million naira niyan o iyen ni Dream Gardens phase 1 ijaye Moniya amọ ni Irede City 1.7 million naira ni plot kan bayi e si ra odidi eka kan ni 6 million naira gbogbo document lo ti wa nle keri kera ni o abe egbo edinwo yi nlo lowolowo bayi ni le ise Footy Homes e ma fa koko sofo e tete wa jamfani e visit us today at Footy Homes top floor base 1 plaza Iyanu Adeoyo ring road Ibadan or call 091-1706-0593 at Dream Gardens phase 1 Moniya Ibadan and Irede City Ido Ibadan your dream will come true
2: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà oṣù rí rẹ̀ gbá. Àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tó fi bíbọ̀ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tó mọ̀. Kí wá ló dé tó dọ́dọ̀ ẹ̀? Ṣe tó ń fúnni ní ayọ̀ tó ga jù. Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí. Láti abala àkọ́kọ́ tí ẹ bá wí ní gàlọ́. Làwọn èèyàn ti ń gbọ́ pé bá tùbà. Lẹ́lẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Ìyẹn nínú oṣù Òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù kan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpè tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti Ládélú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹtì Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní ẹ̀tútùn. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Lágelú FM 96.7. Ó máa lágbára dò nínú gbàyògbà. Owó lọ́tún owó lọ́sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. A sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kashie.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ. Ọjọ́ ti gémi bọ̀d ló fò tẹ̀lú káàṣìẹ. Nínú ẹ bá wọn ní gàlọ́ yìí, èmi ló kàn láti dèmi lọ ní àtúntún. Ṣó ti káàṣìẹ? Mo ti káàṣìẹ!
3: Jẹ́ kó mọ̀.
1: Láìwò ìwọ̀ ń mọ́ ọ̀gá àgbà nídìí ìbániṣètò ìrìn àjò séyìíkéyìí orílẹ̀-èdè ni You Fit Fly gbogbo ayé ti gbà bẹ́ẹ̀. Àǹfààní ti wá ṣí sílẹ̀ fún gbogbo ẹnikẹ́ni láti ṣètò e-visa sórílẹ̀-èdè Tanzania, South Africa, Singapore, Qatar, Uganda, Egypt, Dubai, tó fi mọ́ Morocco, pẹ̀lú Turkey àti Italy. Whenever and wherever you desire to fly with You Fit Fly e-visa, your traveling is a done deal. You will also enjoy premium accommodation, airport transfer, and all other services that will make your trip seamless. Visit us today at our head office, Block 8, Plot 15, 7 Up Road, Oluyole Main Estate, Ring Road, Ibadan, or call 090-1111-1190. Website www.yourfitfly.com. With Your Fit Fly, you can fly wherever you desire.
4: Arákùnrin, jọ̀wọ́ fún mi lómi tútù kan, òrùgbẹ́ ń gbẹ mí.
5: Ọ̀gá mi, ẹ gba omi Showbox bottle water. Kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
4: Omi yìí dára, ó gbayì. Kódà,
3: o tu ni lara pese o mo lolo oko mi balẹ
6: omi o lo ta o
2: nigba ti oruge ba nbe yin e ma se mu omi komi o eyan omi showbox bottle water omi amo lolo ta pese lona ra oto pelu rinse igbalode eleyi to dara yato si ti tele ajo nadak phone telu kuja fun mi mu gbogbo eniyan lajugbo ninu ile office ati lodi aya Showbox bottle water wa ni Owudi Estate second gate Apata Ibadan Ofe la ba yin gbedele itaja yin fun alaye lekunrere pe sori 090-351-04468 tabi 0089-510143 like si omi ko si iye Showbox bottle water omi to dara
7: esu wa mi kon ni mo pekele o
8: Jesu nikan ni eto tuntun ti o ma waye lori ikan yi ni gbogbo ojoru Wednesday ni dede agogo meje si ago meje abo asale nibi ti a ti ma gbo oro Olorun ko eko bibeli lati enu iranse Olorun Reverend Idowu Animashaun of World Hope Ministries Badeku
9: akiyin ta bo se ori eto wa eto ye Jesu nikan
8: e ma pade baba Idowu Animashaun lori eto ti a pe ni Jesu nikan ni Lagelu 96.7 FM ni gbogbo ojo Wednesday ago meje si meje abu asale ni o ago meje si meje abu asale ni o jesu nikan ma gbo o si di alabuku fun
7: esu wa mi kan ni mo pekele o
10: baba ibaruba
11: opa isara
10: oruko to lami la ka ninu ise isegun ibile agbalagba isegun to moju leja ewe ati egun ati nta fi so maraye lore awon isan to lugo tabi foju han ninu agwa re ni ki gbogbo oruko ma ro ni korun ese o ma royan ka ma rin ka ma mi gule gule abi ka ma se yo aseju baye eyan ba nlu kikiki abi eyan wo oko ori kurukuru eyan kan di meji elomi bata nje bo ti oni mo fifa ni won fa elomi wi wo ni won wo worun mo to bi kwewa jara regba leyin le baba adedibu ni male te ni badan opposite people's girls grammar school baba ibaruba ko ren nikan kan se lo ma pero soko be ba ti wa ka jo fori kori ka jo so ton se yin o ona abayo si ti wa pelu irinse igbalode to ma tu asiri ibi ti arun wa lagu ara 080-3388-1008 tabi 070-18-21-1111 baba ibaruba oba isara agba isegun to n ba isan wi ta isan fese fe baba ibaruba
11: oba isara
12: Lagelu FM 96.7